iléeṣẹ́ tó sẹ́, tó ki, ó fẹ́ǹfẹ́, ó kẹ́ǹkẹ́, ó wá sẹ́wẹ́wẹ́, ó dún bí ìlú dòdò létí, ó dùn bí dòdò ìkirè 88.9 Àdàbà FM.

0: Hosanna, Hosanna, Hosanna, Hosanna, Hosanna.
1: On a cani.
2: Nadi patle.
1: Iye.
0: Iye. Iye. Iye. Iye. Iye. Iye. Iye.
1: Iye waye. Ma ye ka falabida. Iye waye. Mo ba dua. Bogbo ti wan pe ni omije.
2: Anything got tears.
1: Koni je ti e mo. Idi ta fin gba dua.
2: Why we pray?
1: Ta fin gba wa.
2: Why we fast?
1: Ni kale nisimi.
2: So that we can have rest.
1: Mada bale gedeva.
2: So we can have rest.
1: Kale nisimi.
2: So we can have rest.
1: Lowo gbogbo
2: ilakoja. All our neighbors.
1: Opo niyan lo n gbo mi bayi.
2: Maybe you are hearing me now.
1: Olorun ti e ti se yanu to po.
2: God has done a lot of
1: awon eyan so eri agbara mimo olohun.
2: I know this God.
1: Oh, apanilerin.
2: He makes people to laugh.
1: Olohun ni yo ni lowo.
2: He delivers from battle.
1: Gbogbo en to ba yo lo de gbon.
2: And those he delivers at the white
1: yo yo eh.
2: He delivers
1: yo yo eh.
2: Amen.
1: Yo yo eh.
2: He delivers
1: so leni.
2: Today
1: a ma gbe oro wa to olohun lo.
2: We are taking our case to God.
1: Psalm 7 at Psalm 9.
2: Psalm 7 Psalm 9.
1: 105 and 107.
2: Psalm 105 and 107.
1: Kole.
2: No that
1: is be la dua wa wa leni.
2: That's our prayer today.
1: At Psalm 18.
2: And Psalm 18.
1: Marun ni awon Psalm
2: yen.
1: Psalm 18.
2: Psalm
1: 105.
2: Psalm 18 and 105.
1: 107.
2: Psalm 107.
1: Psalm 9.
2: Psalm 9.
1: Verse 7.
2: Psalm 7.
1: Psalm 7. Mo kalate yin wa nu.
2: Then
1: kalate waju again. Psalm 7.
2: Psalm 7.
1: Psalm 9.
2: Psalm 9.
1: Psalm 107.
2: Psalm
1: 105.
2: Psalm 105.
1: Then Psalm 18.
2: Psalm 18.
1: O pe ni yen. Ni na maraga bilia. Awon ti won ni eleyi.
2: Those that own this one.
1: Awon to je pe ogun to nja won.
2: You that the battle you are
1: ni se pelu ogun eje
2: has to do with blood
1: tabi ile baba awon to ti son to danu si owo eni ti o to won awon ti eniyan fowo so ya fun
2: pe
1: a ma re yen a bibeli mi o fi ide ododo mule wi pe ominira re daju
2: le
1: daba le gada pe a le tu e sile eniyan le dominira Luke 1:71 o ni a o gba wa lọ́wọ́ àwọn ọ̀tá wa àti àwọn tó kórira wa. Ìwé James 4:1 ó wà níbo lógun ìtì wá ó ní àárín yín náà ni is within you mọ̀ wá jìnnà àyà Jésù wá wípé ara ilé ènìyàn sì ní ọ̀tá sórí ìṣẹ́gun wá dájú o ìṣẹ́gun ọmọ rẹ̀ dájú in the name of Jesus wà ní ìṣẹ́gun ọmọ rẹ̀ ní ìṣẹ́gun lẹ́nu iṣẹ́ wà ní ìṣẹ́gun so central focus ọ̀tá dẹ̀ ni pé tí wọ́n bá ti fẹ́ da ètò ọlọ́run lórí ayé èèyàn
2: rú
1: wọ́n lè kọ́wọ́ bọ àlàáfíà
2: rẹ̀
1: wọ́n kí àìsàn sí lára gbogbo àìsàn tó rí tí máa sí ìgbéjáde lọ́spítà
2: jẹ́
1: gbogbo ẹ̀kọ́ ló náchọ́ra o ìmí ìwà spiritual ẹ̀rí orúkọ oríṣi ni ọmọ yọ jáde àwọn kan bẹ àìtètè mọ̀ pé spiritual ni o ti bọ́ sórí ọfà yẹn ti parí iṣẹ́ tí ọfà bẹ́ẹ̀ ti wọnú àgọ́ ara ibi ẹ̀mí ló máa máa lọ
2: ó
1: gbàdúrà fún ó délẹ̀ lé ó délẹ̀ lé sọ pé mo fẹ́ di òmìnira mo fẹ́ rí ògo mi ẹgbẹ́ omi yín àti òrosí tó sí ẹjẹ́ ń dókè lọ́hùn mo padà
2: bọ̀.
3: Agboola ní àti ọ̀wọ̀ ni mo ti wá sí ìbá ó jẹ́ ìyàlẹ́nu fún mi ojú mi ò tẹ̀ tí ibẹ̀ rí mò ń gbọ́ ni ọmọ mi yìí ọba lolúwa lorúkọ ẹ mo ti wá sí bí mo bá dájú mo ní mo fẹ́ jẹ̀rí sagba ọlọ́run wọ́n ní dádì ò sí lára àdùnwọ̀n ọgbà fún mi mo tún padà sí ọ̀wọ̀ ọmọ yìí kò tí ju ọdún mẹ́ta wọ́n ní ó ní appendix mo ní kí ló ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n ní appendix bàbá ẹ ṣáà lọ sí federal wọ́n ní wọ́n gba 120 wọ́n ní kọ́ lọ ra gbogbo nǹkan tán fi ṣe wọ́n lọ ra wọn ló jẹ́ 85,000 mo wá ń gbọ́ program dádì mo wá ní hà wọ́n mo ní oyin mo ní òróró mo ní omi mo ní màá dán ìgbàgbọ́ bàbá ìwò bóyá lóòótọ́ ni bóyá májìkì ni mo ní màá dán wò lé ni mo wá lọ gbé ọmọ yìí nílé bàbá ẹ̀ torí ilé wa tira ni ilé tó kọ́ tuntun tèmi ni mo wá lọ gbà lọ́wọ́ ẹ̀ mo wá gbé lẹ́sẹ̀ mo wá ní ọlọ́run ọtọ́rìtì tó bá pé lóòótọ́ lóòótọ́ ni pè yìí ṣé àjẹwò ara ẹ̀ kí n mọ̀ bí màá ṣe máa tẹ̀lé ẹ títí láéláé bí mo ṣe gbọ́mọ yín lẹ́sẹ̀ nìyẹn mo wá mú òróró yìí mo wá bù sí lẹ́nu mo wá bù sí ibi mo wá tún mú omi mo bù sí mo mú òróró yìí mo bù sí mo kí gbé mo gbàdúrà lọ́gọ́ ìkíní yìí bẹ̀rẹ̀ sí lọ ọjọ́ kejì ọjọ́ kẹta bó ṣe gbẹ dànù nìyẹn mo ní ẹ ó yà mo ní à ojú mi ò tí relé irí mo ní kó tún gbé padà sí ifrede yẹn kó tún lọ wò ó bó ṣe gbọ́mọ yín padà.

0: Ààrẹ Bọ́lá Tinúbú rọ àwọn olùpolongo ìbò fún láti ṣera wọn lóṣùṣọwọ̀ ní àṣeyọrí ọlọ́kan ṣoṣo. Àwọn ìlú kan nípínlẹ̀ Ondo rọ ìjọba láti gbájúmọ́ ìdàgbàsókè àwọn ìgbèríko. Àwọn àgbà ọ̀jẹ̀ kìlọ̀ fáwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tako lílo àwọn ìpara eléyìí tí ó mú kí wọ́n mọ bóra.
1: Bàbá ẹgbà mi ẹrà mi kalẹ̀ ọ̀rọ̀ kọ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wo mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe ẹ̀kan sùn lọ ni.
2: Abba ajókòó tí ìgbọ́ ni nípa 24/7 Abba Mission kọ̀rọ̀jọ́ gbòògùn bílẹ̀ táwọn ọkùnrin ń bèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Mission kò lọ tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù lọ́gán lọmọ ọkùnrin agbádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọrin lọ́dún olólùfẹ́ rẹ̀ ìwé àtẹ̀gùn la fi pèlò rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó da alágbó ara 24/7 Abba Mission láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 0916062653 0916062653 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Mission gbogbo ìgbà ìjáwá ìjà ò sí always guide me.
0: Ààrẹ Bọ́lá Tinúbú ni ló ti yànnàná ìdí tó fi yẹ káwọn ikọ̀ ìpolongo ìbò rẹ̀ kí wọn ó fìgbà náà kan sọ̀jà láti lè ṣàṣeyọrí nínú iṣẹ́ tẹ́gbẹ́ òṣèlú APC fi ran wọn. Ó fọ̀rọ̀ léde lákòókò tí wọ́n ń ṣe ìfilọ́lẹ̀ ìgbìmọ̀ tí yóò ṣe ìpolongo ìbò fún ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú olóṣùṣọwọ̀ ṣáájú ètò ìdìbò gbogbogbò ọdún 2027. Ààrẹ Tinúbú wá rọ̀ wọ́n láti ṣera wọn lóṣùṣọwọ̀ kí wọ́n sì ní àṣeyọrí lọ́pọ̀lọpọ̀ nínú ètò ìdìbò gbogbogbò ọdún 2027 náà. Ó jẹ́ kò di mímọ̀ wípé ṣíṣe àṣeyọrí ní gbogbo agbọn bẹ̀rẹ̀ láti ojúkọ ìdìbò títí dé ẹ̀ka ìpínlẹ̀ ń lo jẹ́ ilé yìí tó mumójú lọ́kàn ẹgbẹ́ òṣèlú APC báyìí. Ó wá ṣàlàyé àwọn obìnrin gẹ́gẹ́ bí olùpẹ̀rọ sọ́kọ̀ eléyìí tó lágbára jùlọ. Ó sì rọ̀ wọ́n láti ṣe iṣẹ́ wọn dunjú dunjú. Àwọn ẹ̀kan nípínlẹ̀ Ondo ni wọ́n ti ké sí ìjọba láti gbájúmọ́ ìdàgbàsókè amáyémọ́gbà rọrùn láwọn ìgbèríko pàápàá jùlọ ṣíṣe ojú ọ̀nà eléyìí tí yóò mú kí dọ́gbandọ́gba kó wà nínú ìdàgbàsókè. Wọ́n fi ìpè náà léde lákòókò ìpàdé olóbìrípò kan tí ilé iṣẹ́ tó ń bójútó ààtò ìṣúná nípínlẹ̀ Ondo tó ṣàgbékalẹ̀ rẹ̀. Wọ́n wá rọ ìjọba láti yanjú ọ̀ràn tó ń kojú ètò ààbò pàápàá jùlọ lópòpónà Mọ́rọ̀sẹ̀ Àkúrẹ́ lọ sílùú Ọ̀wọ́. Wọ́n jẹ́ kò di mímọ̀ wípé irú ọ̀ràn náà ń lọ lè dènà ìdàgbàsókè. Aládé Okun tìlú Aládé Ìdẹ̀rẹ̀ Ọba Ayọ̀dẹ̀lẹ̀ Akinadéjò ló wá kọminú lórí dídẹ́yẹ sí àwọn ìlú kọ̀ọ̀kan. Ó sì pè fún píparí àwọn iṣẹ́ àkànṣe eléyìí tó ń lọ nírú àwọn ìlú bẹ́ẹ̀. Bákan náà ni ọba Arárọ̀mí Ọmọládàn níjọba ìbílẹ̀ Ìfẹ́dọ̀rẹ́ ọba Ajayi ọba Alábí lọ́ra wẹ́bẹ̀ sí ìjọba ìpínlẹ̀ Ondo láti parí àwọn iṣẹ́ àkànṣe ojú ọ̀nà eléyìí tó so ìlú ọ̀hún mọ́ ìrẹsẹ̀ àtàwọn abúlé míì tó so mọ́. Nínú ọ̀rọ̀ tirẹ̀ kọmíṣánná tó ń bójútó ààtò ìṣúná nípínlẹ̀ Ondo Láolú Akíndolé rẹ̀ ló wá mú dá àwọn àgbààgbà jẹ̀sẹ́bí náà lójú wípé gbogbo ọ̀rọ̀ wọn òní yóò dé tí ìgbọ́ ìjọba o láti lè fi sínú ohun tí ó wà nínú àbá ààtò ìṣúná ọdún 2027. Ọmọọba Jaládé Maxwell Abiodun ló ti jáwé olúborí báyìí gẹ́gẹ́ bí ẹkẹrẹ tìlú Èró níjọba ìbílẹ̀ Ìfẹ́dọ̀rẹ́ tuntun nípínlẹ̀ Ondo. Jaládé ló ní ìbò mẹ́rin láti wọ àwọn afọbajẹ nínú èyí tí àwọn afọbajẹ méje tí wọ́n ti jókòó láti di ìbò náà. Ìṣèlú jáwé olúborí jẹyẹrí àwọn ọmọọba mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ míì tí wọ́n jọ ń du àpèrè ọ̀hún eléyìí tó ti ṣòfò látọdún 2020. Àwọn míì tí wọ́n jọ díje ọ̀hún láti rí ọmọọba Jaládé Adédára Jaládé Felix Eniola àti Aládé Goroye Lékan Wolabi. Ètò yíyan ọba tuntun náà ń lo ṣojú akọ̀wé ìjọba ìbílẹ̀ Ìfẹ́dọ̀rẹ́ Collins Awúṣẹyẹ ẹni tó jẹ́ adarí fún ìṣàkóso ìjọba ìbílẹ̀ náà arábìnrin Awúlérè àtàṣojú àwọn ẹ̀ṣọ́ aláàbò. Ètò yíyan àfọbàjẹ náà ń lo jẹ́ ìgbésẹ̀ kankan rìn láti lè dí àlàfo orí adé ọ̀hún eléyìí tó ti ṣòfò fòdìndí ọdún mẹ́fà. Báwọn ènìyàn kan bí wọ́n ti ṣe ń wọ̀nà láti bo ara wọn kí wọ́n sì sọ ara wọn di funfun pẹ̀lú lílo ìpara tàbí abẹ́rẹ́ ńṣe ni àwọn onímọ̀ nípa ètò ìlera ojú ara ni wọ́n ti ń kọminú lórí ipa eléyìí tí ìgbésẹ̀ náà tó ń kó. ise ni onimo nipa itoju ara kan dokita Osibemi Audu in lo je ko di mimo wi ke opolopo awon eronja to wa ninu ipara na lo soko lo sakoba fun ara eleyi ti o si gbo itoju oni pupo re nlo tile ni awon eronja kan to le fa jejere si ori ara eniyan mo yin oluwa ajele ni tire lo wa ro awon eniyan lati gbajumo itoju ara ki won si yago fun bibora ni gbogbo gba akorin emi ni Olayemi Bayo ni le Bolaji eni ti gbogbo eniyan mo se toluwa ni sings lo ti do logbe bayi leyin ti o ye ninu ile re to wa ni Lubadan ni ipinle Oyo iku re ohun lo di fifilede latenu awon molebi re ninu eyi ti won ti filede sojo pa lagbelebo ti won ti filede sojo pa ilujara ni opin ana ti se ojoru ojo kerinla osu kewo odun 2026 iroyin na ni o je ko di memo wi pe won sare gbe toluwa ni sinks lo si ilewosan leyin ti oran na to sele bi osuju me koro kan bo ti se salaye oran to sele lakoko na nigba ta won akegbe re wolede ti won du biribiri wi pe ko le ye ewe ohun to sokufa iku re gan o ni ko ti di fifilede titi di akoko yi olorin emi na ni iku re n lo ti fa irora laarin awon ololufe re atawon akegbe re bi mega 99 woli agba atawon yoku ti se salaye e gege bi ebun kan to yato nile orin awon molebi re ni won ti wa ki sawon eniyan lati ma gbadura fun iyawo re atawon ti won je olufe re bayi bi won ju ti se afilede alakale to isuku re nigba to ba ya ka to mu iroyin ni kutu wa itori wa sopin egbo awon kokoro re ta ti menuba lekan si Ara Bola Tinubu ti ro awon iko to boju to ipolongo ibo sipo are ninu egbe oselu APC saju eto dibo gogo odun 2027 lati se ohun gbogbo wonu ara ki won le ni aseyori lapapo awon agbagba jesebe nipele Ondo ni won ti kisi ijoba lati gbajumo idagbasoke awon amayemugba rorun ni gbereko ati papa julo pe pari awon ise akase eleyi to wa ni gbereko lati le je ki dogba ndogba ko wa awon onimo nipa eto ilera ni won ti kilo fawon omo ilede Nigeria tako lilo awon ipara borabora tori bi pe pupo re ilo nse akoba fun ara ti o si ni gbo itoju nigba to ba ya eyi lo pin royin ni kutu awa toni lati le se adaba 88.9 FM Akure Adeyemi lawan lolo tu royin Adegboye Galani loruko temi mu kiyin Eya se loni ani jeun ti o te wa lorun.

0: oṣù kẹwàá ọdún 2026
1: bẹ̀rẹ̀ láago mẹ́wàá òwúrọ̀
0: gbàgede mobil
1: ní ìjẹ̀bú ọ̀wọ̀ ló ti máa wáyé
0: lábẹ́ ambassadress of the association
1: Mrs. Slifat Arágbáyé
0: Màmá Àdúrà
1: alága ọjọ́ náà
0: ni Mr. Túndé
1: Adétúlà
0: mother of the day
1: Chief Mrs. Wálé
0: ọjọ́mọ
1: alága obìnrin
0: Mrs. Adédèjì Modúpẹ́
1: ìyá Wálé
0: Mr. Tajudeen Ibrahim
1: the father of the day
0: Erelú Oyinlọlá
1: Tọ̀gá Olú
0: of the kingdom
1: Grand Patron
0: alága ẹgbẹ́ wa nípínlẹ̀ Ondo
1: Mrs. Shade
0: Adédùgbàgbé
1: Chief Mrs. Rizikat Abégúndé
0: Spiritual mother
1: àwọn mẹ́tàn wa ni
0: Mrs. Sule Ọmọlọlá
1: Lọ́lì
0: Mrs. Ìwàlóye Fúnmilayọ̀
1: First time
0: Mrs. Olúdásà Múlíkà
1: lórúkọ gbogbo ọmọ ẹgbẹ́
0: Mrs. Ìjásanmi Blessing President
1: Mrs. Ọbádéyí Fọlákẹ́
0: Akọ̀wé
1: Mrs. Jẹ́mísí
0: Modúpẹ́
1: Dókítà
0: Ẹ́ṣọ́ra
1: àwọn
0: lolùkéde.
2: Ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí. Èyí ni àwọn ọmọ Oyè Club Ìkàrẹ́ Àkókò fi tẹnu kéde ikú ọ̀kan lára wa, Alhaja IB Alókun, ẹni tó kú lẹ́yìn àìsàn ráńpẹ́. À ń bá ọkọ olóògbé Alhaji NAT Alókun, àwọn ọmọ gbogbo ọmọ Oyè Club ti ìlú Ìkàrẹ́ lápapọ̀ kẹ́dùn ikú ẹni rere tó lọ, Alhaja IB Alókun. A gbà ní àdúrà kí Ọlọ́run kó fi àlùjánnà Fìdáùsì kẹ́ Alhaja IB Alókun. Ọmọye Charles Atere President, ọmọye Saheed Balogun Secretary, ọmọye Umar Lanrewaju Jimo PRO ni olùkéde lórúkọ ọmọye Club Ìkàrẹ́ Àkókò.
3: Òhun gangan nìyẹn tẹ bá ti gbọ́ tó dúbẹ̀ látàbà ọjà ọdún ti bẹ̀rẹ̀.
4: Ọjà ọdún ti dé àdàbà gbé.
3: Kí lẹ ń tàṣà kí lẹ fẹ́ ṣe mà kábà yí gbé jáde lásìkò ọdún yìí àsìpé wọ́n ti kọ́jà ọdún dé kárajà ọdún kátajà ọdún kájùfà ọdún àpolówó ọjà ọdún ẹ ṣé àmọ̀nà ó pápá tayọ orílẹ̀ ìgbà pé ṣẹ́jú iṣẹ́ ètò ọjà ọdún òní Classmate tó bá débi ká polówó ọjà lórí rédíò àdàbà látàsìkò yìí lọ́dà ìparí December gbọ̀ngbọ̀n.
4: Ìrẹ́pẹ̀tẹ̀ ilé ọjà ọdún ti dé.
3: Tiwọ́ náà máa ń gbẹ̀yìn lọ́dún yìí o. Orí ètò ọjà ọdún làwọn ọlọ́jà tó nílé iṣẹ́ ti ń fe ní mẹ́ni fèjì méjì fìtà mẹ́ta tájé ń kúra wọn tó ń jọra wọn. Ẹ kàn sí wa lẹ́ka ìpolówó ọjà àdàbà tó wà ní Mọ̀sílò Building lẹ́gbẹ̀ẹ́ A Division Police Station Ọba Dẹ́ṣídà Road Àkúrẹ́. Kẹ́ ní ètò ọjà ọdún lẹ ti fẹ́ polówó ọdún yìí á dùn yògbàyògbà á jì jọta warawara. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pé Karim sórí 08030414344 Grace 08032474686 tàbí Fẹ́mi sórí 08060864428. Ètò ọjà ọdún lórí rédíò àdàbà ó ti bẹ̀rẹ̀.
5: Ṣé wa lọ pé mi o.
6: Ilé tó kọ́ tẹsẹ̀ kúkọ́ ọmọ Mọ́sẹ̀ Olúmọládé ìpínlẹ̀ Ondo ti ń gbọ́rọ̀ yìí pọ̀pọ̀ ṣiṣẹ́ kẹ́tíkẹ́tì yugbayugba oyè gbogbo ọmọ oníṣẹ́ Moses Kẹ́rúbà Sírafù Church Worldwide tó wà ní number one Olúgbọ́jà Street ilẹ̀ Pàkàrẹ́ Àkókó ní ẹjọ́ bàbá Bọ̀dé níbi tí ayẹyẹ oyè gan ti fẹ́ ṣẹlẹ̀ ní 25 oṣù kẹwàá ọdún yìí láti múra sílẹ̀ gbogbo ẹ̀ka ìjọ wa tó wà nílẹ̀ Nàìjíríà àti lókè òkun wọ́n máa kẹ́lẹ́ dòdò òjò ìjọ bàbá Bọ̀dé máa gbọ́ òbí tíbi tí àlejò musical concert orin nínú orin ìlú nínú ìlú ìjọ àjọgbọ́n lọ́ngà ó máa wáyé ní Thursday 22nd of October pẹ̀lú ìsọjí ọlọ́jọ́ mẹ́ta iṣẹ́ ìrújú rẹ̀ máa yọ orunkun lálá abẹ́yẹn ò tí ì gbọ́ni pé Iseminent Most General Supervising Prophet Adédayọ̀ Abe wọ́n máa ti di alákòóso oníṣẹ́ Moses Kẹ́rúbà Sírá Worldwide nígbà tí ìyàwó wọn Reverend Apostolic Mother Prophetess Sosin Happiness Abe ìnúṣẹ́ Moses Mother Kerubi Iseminent Adédayọ̀ Abe ọmọ orílẹ̀ koko bí ọ̀tá abàyà gbangba ọ̀rọ̀ àṣẹ inú bíbélì tí ò lè dáwọ́ dúró láéláé ìwà oyin ní jẹ́ ká wá oyin ká ìwà ayọ̀ ní ìpẹ́yọ̀ sínú ọbẹ̀ congratulations his most eminent Papa Ladura Most General Supervising Prophet Samuel Olabode Oluba JP the Supreme Head or Nusẹ̀ Moses Kẹ́rúbà Sírá Fújọ́ Worldwide lólùgbàlejò àgbà Most General Evangelist Adébọ́lá Lawrence alága ìgbìmọ̀ ayẹyẹ Most Senior Apostle Túndé Ayétiran akọ̀wé ló kéde.
7: Yẹmi o le gbagbọ nkan o mo lo lo eto ilera san pomile dungbe ti a fi owo kekeke se
8: se looto mo mo ro wi pe iro ni ijoba npa
7: o to ma ni bi mo se debe ti mo fun won ni number mi won fun mi ni iwe pelebe won wa se mi bi eniyan pataki
8: o ti de eniyan pataki niyan o
7: eto ilera pomile dungbe ti ijoba wa yi ti je ko rorun lati gba ilera ni health center lai ni lo lati mu owo dani nigba ti a ba nilo lati gba ilera koda o le fi oruko molebi re sin
8: emi na yo lo foruko sile ki emi ati awon molebi mi le ma janfa ni eto ilera onipomi iledungbe
9: eto ilera pomi iledungbe ti je ki eto ilera ko rorun ko si won lo si health center to sumo ko si je gbadun ilera to peye
10: iwo na se bi iyemi ile ewosan awon ese koko health center sumo ju bi o ti lero lo o se pataki ki o ma awon ile ewosan na nigbagbo ninu won ki o si lo sibe o ye jajo sopo mo ile ewosan ese koko to sumo e nigbagbo ninu won ki o si lo sibe.
11: Ìkéde yìí wá láti ọwọ́ àjọ tó ń mójútó ilé ìwòsàn alábọ́dé ti ìjọba àpapọ̀ National Primary Healthcare Development Agency NPHCDA.
12: sì kéde pàtàkì yìí o. Gbogbo ẹ̀yin àgbẹ̀ oníkòkó ìgbàlódé, ọ̀pẹ rọ́bà àti gbogbo ẹ̀yin àgbẹ̀ tẹ́ wà lórí ilẹ̀ àjọ OSAIC, bóyá ẹ ti ń lo ilẹ̀ náà ti pẹ́ ni tàbí ẹ ṣẹ̀ṣẹ̀ fẹ́ ṣe lílo rẹ̀, gbogbo yín pátá ni àjọ OSAIC ń ké pé o láti wá ṣe àyẹ̀wò àti ìfọwọ́sí àwọn ìwé yín ní OSAIC lọ́jọ́ Friday tí í ṣe ọjọ́ 21 oṣù kẹwàá ọdún yìí. Ìkìlọ̀ yìí ṣe pàtàkì o fún gbogbo àgbẹ̀ tó wà lórí ilẹ̀ àti gbogbo OSAIC. Ẹnikẹ́ni tó bá kọ tí ò gbọ́ yín sí ìkéde yìí yóò pàdánù ohun tó ti ní sórí ilẹ̀ náà. Nítorí náà, a rọ gbogbo yín láti mú àwọn ìwé yín wá o láti ṣe àyẹ̀wò fínífíní lẹ́ẹ̀kan sí ọjọ́ Ẹtì Friday oṣù kẹwàá ọdún yìí ni ètò àyẹ̀wò náà yóò wáyé. Ẹ jẹ́ ká ṣe ohun tó tọ́ lásìkò tó yẹ. Ìpínlẹ̀ Ondo yóò tún máa tẹ̀síwájú o. Rotimi Wemimo Akinsola, alága àjọ OSAIC ló ń kéde ẹ̀.
13: Hey, wait, before you buy that multivitamin, ask yourself, is it giving your child complete nutrition?

0: ami ipinre ko mi ko yibi danu lori temi na ibi awilade yi eyan lara wa ko to di pe a wonu eto gan nisan laaro yi akedun gbajugbaja olorin emi ni toluwa ni sings eni ti won kede pe o ti jade ko loke pe lasale ana asi n gbadura pe kọlọhun oba ko ba wa tu awon molebi ati awon olufe re ko ba tu won lokan bakan na eyin te gbojo da laaro yi ko ba le da na ni ọlọhun oba fi kankun molebi joda oni ilasi mo sayeye re fun di eyi e wa pada gbo joda ngba to ba di ose to nbo mi wele ibi ta n lo laaro yi oni se pelu oro eto abo loju popo awon osise eleto abo wa loju popo gan nisan won sa abo loju popo ibere ni pe kini abo ti won gan na loju popo kini eto awon eso alaboju popo yi ki wa ni eso eto awon ti won lo oko ti won lo okada awon elese na loju popo ibi ta n lo laaro yi re ni aipe ojo bi ose to koja kan ni agbo iku okan lara awon ti won je VIO ni ilu Akure nigba to nsise lowo ti gege bi iroyin se so pe o bo siwaju oloko kan pe koloko ohun duro onitohun ko ti e bese ko besu begba to firin ori VIO koja on to sokunfa akori laaro ire pelu ori ofe olohun alejo n wa lori eto ti won je onimo nipa eto abo akoko elekeji won si je onimo nipa rojinle alarojinle dada ta n pe ni psychologist bakana won wa lori eto pelu wa laaro doctor okunola e ko ojumo alejo wa salafi alewa
1: e ko ojumo e se mo dupe fun pe te pe mi
0: e seun
1: e ki gbogbo omo Nigeria won ni pataki lo gba won ta wa ni Ondo State okiwa o
0: e seun e kaabo bo ni ilu Ibadan loni salafia ni
1: alafia la wa
0: adupe e si ku e ku dele gbajugbaja olorin omo bibi ilu Ibadan ni toluwa ni sings
1: o lagbara ni agbara
0: olowo ba wa tu awon molebi ati gbogbo omo ilu Ibadan ati ipinle oyo lokota oda ibi ta n lo laaro yi o jina lori oro awon eso alaboju popo okankan ninu won won po BVIO ti nbe be na ni road safety nbe awon olopa ko gberegbe eyen awon olopa larinka mobile police awon na nbe sugbon lori ohun to sele nilu Akure VIO officer to dologbe lakoko ti nsise lowo mo nigba gbogbo eyin na o ti karoyin na bi o ti se bo si iwaju oloko ti oko yi to si rin lori koja baba wa n pese awujo ti awon eso alaboju popo ti won o ti le sise bawo ni abo awon eso alaboju popo igan na se le daju ibere akoko lati fi side ekeji baba bini kini eto awon ti won loju popo awon oloko atolokada eja ti bebere
1: e se mo dupe ni akoko mo fe ba ara bi alákòóni ṣẹ̀tàn adébíjì ọmọdún márùndínlógójì tí ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ tí wọ́n pàdé ikú òjijì lẹ́nu iṣẹ́ ọba mo fẹ́ báyìí bí wọn kẹ́dùn mo lè fẹ́ gbàdúrà yìí pé olúwa tu ìyàwó ẹbí àti ará àtọ̀rẹ́ a tún wọn nínú ajá ẹ̀dá irú ikú òjijì adàbíwọ̀ ní àárín wa ọjọ́ Friday tó lọ láàárọ̀ kùtù lágbo mẹ́ta bọ̀ ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ní hospital road
0: hospital
1: mega primary school nílùú Akure kò dẹ̀ kí n ṣe àkọ́kọ́ kí n ṣe ìkejì nìyí ní àkíyèsí tèmi ó dàbí pé ní àárín oṣù kan a máa rí ìṣẹ̀lẹ̀ yìí kan tàbí méjì tó máa ṣẹlẹ̀ bóyá ti ọlọ́pàá àwọn ọlọ́pàá kò gbéregbé ni o àwọn ọlọ́pàá lárìnká ni o àwọn FRSC ni o VIO tàbí àwọn
0: àwọn ẹ̀sọ́ aláàbò yòókù bẹ́ẹ̀
1: ẹlẹ́sọ́ ojú ààbò tí ìjọba ìpínlẹ̀ kọ̀ọ̀kan dá sílẹ̀ ó máa ń ṣẹlẹ̀ dáadáa náà kí ni nǹkan tó fà á oto ma nfa inu ka mu kuro lara iko to sele ni ni ondo ye ami ni akure officer yi o duro ti waju moto to ni to wa ni fast lane inu o duro ti waju e de ri pe opolopo igba ni awon elejoju elejo abo oju ona wa no ma se wa ri pe moto won tarebo wa tarebo ti waju e inu e le ri wi se le bai ko se le ni apo ilu to ti go ke agba ni lo yibo olopo o ni duro gege bi pump ti waju oko especially to wa ni ori
0: fast lane
1: lori fast lane on ti won ma se ba se ni pe kini to dabi kon yen redi e wa gbe si waju inu wa gbe si waju won ni duro si waju to won mo pe opolopo nkan lo le sele bẹ́ẹ̀ bá lè má rí wọn ẹ̀sìn yẹ̀dọ̀ láì pé mọ́tò ńlá ni ìrò tó bá wà lẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀ bá lè má tètè rí wọn ẹ̀rí pé ní ojú ọ̀nà ìjọ tí àwọn ọkọ̀lá ẹ̀ bá lọ wọ́n máa ní mọ́tò gbọ́n tó máa dúró sẹ́gbẹ̀ẹ́.
0: tí ó mọ̀ wò.
1: ẹ̀sìn ṣe kò rọrùn fún wọn láti ríwájú lẹ́gbẹ̀ẹ́ tí lẹ́gbẹ̀ẹ́ tó so bí arákùnrin yẹn ṣe dúró síwájú mọ́tò tó ń lọ ní fast lane yẹn ọwọ́ jẹ́ ọ̀nà ìfowósíṣẹ́ tí kò dára tó ẹ̀kíní nìyẹn bẹ́ẹ̀ kejì tó tún máa ń fa wàhálà yẹn ni pé àwọn ènìyàn máa fẹ́ wọ́n máa ń fẹ́ bọ́ lọ́wọ́ wàhálà àwọn ẹ̀ṣọ́ ojú ọ̀nà tí bí àyẹ̀wò bá ti báyẹn dúró dẹ́rẹ́bà lè rò wípé lẹ́sẹ̀sì mi o pépà mi o ó ti ẹ̀spáyà wọ́n máa gba 50,000 lọ́wọ́ mi wọ́n máa gba 20,000 lọ́wọ́ mi ìjọba lè pèsè mọ́tò mi ò dẹ̀ ní bírèkì o ọ̀gá yìí ò dẹ̀ mọ ọ̀fẹ́ prices ni mò ń lò ó wọ́n tún lè rò wípé ọkọ̀ máa ó lè díẹ̀ ní fúnjẹ́ ní wákàtí mẹ́rin báyìí kò dẹ̀ níbi tí mò ń lọ tó wọ́n ní dúró ACT a sọ fún wọn wípé kí wọ́n máa lọ wọ́n máa lọ gbọ́dọ̀ ṣe ń lọ yẹn àwọn ò ní ìpèníṣà ti dúró ọ̀ráì VIO officer tàbí ọlọ́pàá ó ní àti gbó síwájú mọ́tò so kí ló máa ṣẹlẹ̀ ní pé ìrìn akọlu ènìyàn many truck drivers tó wà ní àkúrẹ́ wọn ní license o pẹ̀lú òye tèmi they are not licensed for that class of vehicle ṣe pé vehicle kọ̀ọ̀kan ló ní class of license tó yẹ kí yẹn ká ẹni tó ní license kókó máa wá
0: ọkọ̀ kékeré
1: tó lọ́ wá trailer tó lọ́ wá truck so tọ́lọ́pàá fẹ́ bá wọ́n bẹ́ẹ̀ dájúwó kò ní dúró àwọn nǹkan bíi tó tún máa ń fà á nìyẹn ẹ̀kẹta ni pé kò sí ààbò fún àwọn officers yìí kò sí ààbò fún wọn ẹ máa rí ọlọ́pàá lójú ọ̀nà ní nǹkan bí aago mẹ́fà ààbò tó ṣẹlẹ̀ yẹn ilẹ̀ ṣẹ̀ṣẹ̀ mọ́ ni ó yẹ kí reflective jacket
0: ó wà lọ́rùn wọn
1: ìbádẹ́ wo fídíò yẹn dáadáa àwọn officers tó wà ń bẹ̀ kò sẹ́ni tó wọ reflective jacket yẹn tẹ́ bá wọ reflective jacket pápọ̀ kan láti máa tẹ̀ yẹrẹyẹrẹyẹrẹ táwọn tó ń bọ̀ ní.
0: ẹni tó ń bọ̀ àti mọ̀ pé àwọn ẹ̀ṣọ́ aláàbò ń bẹ wájú.
1: pé ẹnìkan wà ń bẹ̀ then two kò sí helmet tí wọ́n máa ń gbé sí orí kí àwọn ẹlẹ́ṣọ́ ààbò nílò ìbomú àti lè dé ojú pópó especially fast lane ẹ máa rí helmet ní orí wọn ẹ máa rí bùtù ńlá ní ẹsẹ̀ wọn láti avoid the health injury tàbí torí health injury lágbára.
0: orílẹ̀-èdè nàìjíríà a máa ń rí àwọn ẹ̀ṣọ́ aláàbò ojú pópó lọ́pọ̀lọpọ̀ tó yẹ pé lẹ́yìn aṣọ ṣẹ́ wọn nìkan kò sí nǹkan míì tán máa ń wọ̀ mọ́ kò sí sẹ́ni tó máa ń bá wọn wílé lórí.
1: àwọn bí òsì ẹ̀ ní wo aṣọ ṣẹ́ ẹlòmíì ẹ̀gbọ́n láti mọ̀ pé àwọn ọlọ́pàá tàbí bí ẹ̀rọ omi ìbọn tó ṣẹ́ ní okó mi lára àwọn ọlọ́pàá ìbọn láti mọ̀ fọ́tán gbé dání ẹlòmíì àwọ aṣọ iṣẹ́ ìmúra rẹ̀ òsì ẹ̀jọ́ ti jọ ti ọlọ́pàá rárá ó lè wọ ẹ̀bẹ̀ tún pépàs èmi láti mú nǹkan yóò tó gbogbo ara wọn máa ń kọ́ pẹ̀lú ìrírí ni o mo ti ní láti interview some of them wọ́n ti mú nǹkan yóò dáadáa abájá bí wọ́n léèrè wọ́n ojú lásán ò ṣe ṣiṣẹ́ lójú pópó kò dé kí n ṣe ìlànà ìṣọwọ́ṣiṣẹ́ wọn tí wọ́n kọ́ wọn òun nìyẹn then number three àkùdé yìí wà lọ́wọ́ ìjọba kò sí insurance fún hazard allowance fún àwọn òṣìṣẹ́ ojú ààbò yìí mo ti máa ń pariwo lẹ́yìn for a long time kò sí insurance fún hazard allowance. I told one of you people, especially the fact that we in the capital seller, you know, what am I selling? Oh, yes, I have that allowance. What more to pay? Glory is a seller, ye. I went the only time you have worked somewhere, you know, what for him, don't know who.
0: Oda.
1: Oda. Wari kakamba.
0: Oda. Eh, Alejo wa nino. Oda. Okay.
1: Court of Appeal judgment. May 2024-2025. What is a week day? I won't be a good or dark. O koto wa lori ere. Tabi ti won ti won ti won impound di ebo. Ni opolopo state ni Nigeria. To de je pe Ondo state. O wa ni ari won. You know, so opinion is one in the last 2025. It doesn't really job to tell no one by it. You pay the air on top of all the real good that you on permission. I want you mean you pay, you know. But I said, what's the color? What are you going to go? I take down to alarm. I want to change the auto here. What that you want to do? What do you want to do? What do you want to do? I told the duo, the way that's going to be.
0: Ti pa ti pa ni ko ni duro ta won kan to nsa ni yen ni opolopo igba da da eh soro kan le kan ni oko to wa ni fast lane ki se nkan to tona fun awon eso abojo popo yi lati pe ki won da duro a mo pe lane loju lane kan oju lane kan ona meje ni benbe slow one ati fast one ni mo nsun mo ibi igun tin be laarin. Ṣé ohun tẹ́ wá ń sọ fún wa báyìí gẹ́gẹ́ bí onímọ̀ nípa ètò ààbò ni pé tọkọ ọba ti wà ní fast lane orí ọ̀fẹ́ ti cover ẹ̀ wípé kán mọ̀mọ́ ṣé ohun tẹ́ ń sọ fún wa nìyẹn ni.
1: Na ó pín sí ọ̀nà méjì.
0: Ẹ là ayé wa.
1: Ó pín sí ọ̀nà méjì. Now, ṣe ẹ rí pé mo sọ the time ní fast lane, wá ti jẹ́ fast lane ni, you know, kò sí ẹ̀tọ́ nítorí ààbò ẹ̀mí, nítorí irú àwọn wàhálà báyìí ọ̀pọ̀lọpọ̀ ọlọ́pàá ló ti kán lẹ́sẹ̀ ló ti kán lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ ló ti ṣe ẹ̀mí níbi ti alákùnrin yìí. Inú pẹ́pẹ́ fásilè ní ọkọ̀ yẹn wà kò lẹ́tọ̀ fún àwọn ẹ̀ṣọ́ ojú ààbò láti sọ pé wọ́n fẹ́ mu tàbí wọ́n fẹ́ dájú. Ohun tí wọ́n máa ń ṣe ní àwọn ìlú òkèkun ni pé wọ́n lọ fún ibi tó máa dúró sí ajẹ́ ibi tó yẹ pé bọ́ǹpù wà ní àárín ọ̀nà. Ẹ mọ àwọn bíi bí ìkìtàn máa mọ sáàrin ọ̀nà
0: yẹn.
1: Ṣé pé mọ́tò lè sáré kọjá
0: ẹ̀.
1: Wọ́n láti tẹ̀ jẹ́jẹ́ ìlú láti gorí ẹ̀. Ṣé tó máa sáré gorí ẹ̀ táyà lè yọ. Àwọn dẹ́rẹ́bà náà lè mọ̀ fún ọ̀lẹ́ sáré gorí ẹ̀. Ṣé irú ibẹ̀ yẹn náà máa ti dúró sí láti lè mú ọkọ̀ tó wà lórí fast lane. Kì í ṣe ibi tí wọ́n kò sí bọ́ǹpù kankan. Ṣé bá tẹ̀wọ́ gbogbo ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà wa a máa ń ní láwọn fásitì yẹn a máa ń tán máa ń mọ̀mọ́ ṣe pé àárín kan wà ṣé bọ́ǹpù yẹn máa wà wọ́n bá ti ń súnmọ́ ìlú gbọ́dọ̀ yẹn ti lè gbà kọjá o bọ́ǹpù àṣà wà nílé kan níbẹ̀ yẹn ni òfin sọ pé kí àwọn vi ọlọ́pàá kan sábà máa dúró sí nítorí pé láì tiẹ̀ bá wọn dúró wọn tẹ̀gẹ́gẹ́ nípa ìyẹn tó bá dẹ̀rí tẹ̀gẹ́gẹ́ àlẹ́ wa mú wọn níbẹ̀ yẹn. Ohun tó fi ṣàlàyé nìyẹn.
0: Orílẹ̀-èdè Nàìjíríà ta wà lọ́wọ́lọ́wọ́ báyìí a ti rí ọlọ́pàá tí ń bèrè wíwẹ̀ sọ pàtíkùlà a sì ti rí road safety tí ó bèrè wípé open your boot a ti rí vi officer tí ó bèrè tí ó sọ pé open your boot wíwẹ̀ sọ pàtíkùlà wíwẹ̀ sọ driver license wíwẹ̀ sọ fire extinguisher àti gbogbo ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó jẹ́ pé ó túmọ̀ sí pé wọ́n ń gba sí ara wọn ṣe yàtọ̀ sí pé ká yẹ ìwé wò license àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kí ni iṣẹ́ míì tó tún wà fún VIO àbí kán wò wé nìkan òun níṣẹ́ wọn.
1: Ẹ ṣe ṣe rí à ń gbaṣẹ́ ara ẹni ṣe ó wọ́pọ̀ láàrin àwọn ẹlẹ́sìn ojú pópó ó wọ́pọ̀ gan-an ó jẹ́ pé wọ́n dẹ̀ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn aráàlú wọn ò mọ ẹ̀tọ́ wọn. Bó tilẹ̀ jẹ́ pé lẹ́ẹ̀kọ̀ọ̀kan àwọn agbẹnusọ fún àwọn ẹlẹ́ṣọ̀ ojú ààbò yìí bóyá FRC ni o bóyá ọlọ́pàá ní bẹ́ẹ̀ ni o wọ́n máa ń jáde láti sọ wípé nǹkan báyìí báyìí la lè ṣe this vehicle inspection officer ẹ̀tọ́ wọn o ní láti yẹ ìwé wò àwọn ni wọ́n ní ẹ̀tọ́ FRSC o ní ẹ̀tọ́ láti yẹ ìwé wò.
2: Àti ẹ̀fẹ́ kẹ́ bá wa yànnà náà gan iṣẹ́ àwọn ọlọ́pàá alárìnká ìyẹn mobile police iṣẹ́ àwọn ẹ̀ṣọ́ ààbò ojú pópó FRSC àti iṣẹ́ àwọn VIO ẹ bá wa yànnà náà iṣẹ́ àwọn sójà náà lójú pópó ẹ bá wa yànnà náà lọ́kọ̀ọ̀kan kò tiẹ̀ yé wa àwọn náà sì ń gbọ́ báyìí.
1: Ṣé rí ìlú ló dàbò ṣe dà ìlú kò yẹ ká tiẹ̀ rí sójà kankan lójú pópó iṣẹ́ wọn tiẹ̀ jọ mọ́ ojú pópó rárá àti rárá ó di ìlú ló yẹ kí àwọn sójà kan máa wà tí wàhálà bá wá ṣẹlẹ̀ láàrin ìlú tó jẹ́ pé apá àwọn ọlọ́pàá tí ò ka nìkan la lè bá ìfi wọn ṣùgbọ́n ti di wípé ìwà ìbàjẹ́ tó gbogbo láàrin wa èèyàn ló jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn akùdé yìí kó máa wà èèyàn tó yẹ kí wọ́n fi gba iṣẹ́ ara wọn ṣe VIO iṣẹ́ wọn ni láti yẹ ìwé ọkọ̀ wò ọmọdé ti yẹ ìwé ọkọ̀ wò ṣé ìwé ọkọ̀ ṣé kò tí ṣé kò tí expire ṣé o ti ẹ̀ nira
2: ọjọ́ ò tí lọ lórí ẹ̀
1: bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́mọbìnrin lọ́wọ́ yìí kò jẹ́ kí ṣègbọ́n tó gbúdọ̀ gba àkókò torí ẹ̀gbọ́n jẹ́ tí ọ̀pọ̀lọpọ̀ wọn fẹ́ gbà kí ni ò yẹ kó ju ìṣẹ́jú méjì mẹ́ta tí wọ́n ti yẹ kó máa lọ ẹni tó bá dẹ̀ kú náà alright ó níwèé tí wọ́n máa já fún ìyẹn kí wọ́n á béèrè owó lọ́wọ́ ẹ̀ you are not expected as a commissioner láti san owó fún ọ́fíìsà kankan ìlú owó tó bá fún ọ́fíìsà o ti mọ̀ pé ẹ̀gúnjẹ ló ń jẹ́ fún ọ́fíìsà ó níwèé tí wọ́n máa já fẹ́ nìyẹn tá lọ sí ọ́fíìsì wọn tàbí báǹkì tí wọ́n ń lò tá lọ san owó yẹn ká wá mú rìsíìtì lọ sí ọ́fíìsì wọn iṣẹ́ VIO nìyẹn alright iṣẹ́ wọn kọ́ ni láti dá mọ́tò dúró iṣẹ́ wọn kọ́ ni láti lọ kọ́kọ́rọ́ gbà mọ́
2: dráíbà lọ́wọ́
1: tàbí oní maruwa lọ́wọ́ kì í ṣe iṣẹ́ wọn iṣẹ́ wọn kọ́ ni láti máa wò pé ẹni bí olè gbé kí ló wà nínú lẹ́yìn gbùtù fire extinguisher kì í ṣe iṣẹ́ wọn.
2: Atọ́lọ́kadà àtonímọ́tò náà lè yẹ̀wò àbò onímọ́tò nìkan.
1: wọ́n lè iṣẹ́ ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà tí wọ́n gbé òfin gbé vehicle nìkan vehicle inspectorate officer VIO ni wọn senator nígbà yẹn sọ pé àwọn ọ̀pọ̀lọpọ̀ òfin tá à ń lò ní ìsinyìí 1999 constitution ni a gbúdọ̀ máa ṣe àtúntò ẹ̀ ìnà ìjọba gbúdọ̀ ṣe àtúntò kò tí ọ̀kadà máruwá kò tí ìwọ́pọ̀ nígbà yẹn ìnà sọ fi jẹ́ pé vehicle nìkan ni wọ́n nìkan máa ṣe àyẹ̀wò ìwé ọlọ́kọ̀ wọn nígbà yẹn ṣùgbọ́n nìsí torí pé máruwá àti ọ̀kadà gan fẹ́ di mọ́tò tó wà lójú mọ́tò lọ àlòkì títì lọ wàhálà táwọn èèyàn dọ́dẹ̀ kọ́ọ̀tù ó fẹ́ di ti mọ́tò lọ so wọ́n láti máa yẹ ìwé wọn náà wò náà fi ń yẹ ìwé onímáruwá àti oní ọ̀kadà ọ̀pọ̀lọpọ̀ ohun tó ń jẹ́ wa máruwá àti ọ̀kadà pọ̀ láìpẹ́ so máa ń dáhùn gbọ́dọ̀ ti ẹ̀kọ́ mọ̀ láàrin àwọn ọlọ́kadà yẹn wọ́n máa ti ń flag mọ́ dá báyìí wọ́n máa tẹ náà ni ẹ wà rí ọ́fíìsì àtàwọn akọ́ síwájú ẹ̀ ká máa lọ kọ́kọ́rọ́ gbà mọ́ wọn lọ́wọ́ èyí nǹkan bá yẹ kò tọ̀nà ó lè ṣe àkóbá fún ọlọ́kadà
2: kí wàá ní iṣẹ́ àwọn ọlọ́pàá alárìnká.
1: Now iṣẹ́ àwọn ọlọ́pàá alárìnká that's the mobile police gẹ́gẹ́ bí ọ̀rọ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe bá ṣe sọ̀rọ̀ yẹn mobile ni wọ́n máa lọ láti ibìkan síbì kan láti rí ibi tí bóyá ìjàmbá wà láti ṣe ẹ̀kúnwọ́ pẹ̀lú àwọn federal road safety láti rescue àwọn tó bá ní ìjàmbá yẹn ọ̀ bóyá àwọn agbésùnmọ̀mí tàbí àwọn agbẹ́nipa kókó kẹtí tó wà ní ojú ọ̀nà iṣẹ́ wọn láti lọ dìgbà kọlu àwọn ènìyàn láti gba àwọn ènìyàn sílẹ̀ kì í ṣe iṣẹ́ wọn láti dúró sí ojú kan láti máa gba owó láti máa bèrè paper àwọn driver license àwọn onímọ́tò láti máa bèrè pé
2: fire extinguisher
1: shibutu ẹ extinguisher brake ẹ
2: apẹrẹ inú ọkọ̀ náà
1: federal road safety àti gbàgbọ́tẹ́ kòkòrò rárá ohun tó lè mú wọn láti sọ pé wọ́n fẹ́ sàkí àwọn ènìyàn lójú ọ̀nà ni pé tí amíkan bá tàn wọ́n wá iṣẹ́ ìbẹ̀ and intelligent wípé pé àwọn gbé súnmọ̀ mí o
2: wọ́n fẹ́ já pa
1: ń bọ̀ láti ìlú kan lọ sí ìlú kan wọ́n lè wà dúró wá ti rí wá ti rédíò wọn wá ti àpèjúwe irú mọ́tò yẹn ní ogun mọ́tò náà lọ́wọ́ bá dá dúró wípé láìka kan mọ̀ white ni o onítàyà mẹ́rin ni o èyí báyìí irú àwọn mọ́tò náà máa dá dúró wọ́n lè rí káwọn ìrònú wọn sọ̀kalẹ̀ wọ́n á dẹ̀ sọ̀rọ̀ wá wọn lẹ́nu tàbí kan yẹ̀wò ẹni tó ṣẹlẹ̀ tó bá jẹ́ gbé sùnmọ̀ mi aláwọn oríṣẹ́ tó fẹ́ lò wọ́n á yẹ mọ́tò wọn wò kí n tó lè mú wọn pé kán ṣe tọ́pà ṣáàkì yẹn láì sí yẹn wọn ò ní ẹ̀tọ́ àti dúró tójú kan wọn ò ní ẹ̀tọ́ àti máa béèrè àwọn kankan nípa àwọn onímọ́tò iṣẹ́ wọn láti máa mú from one place to other like a patrol that's a patrol promo ìpínlẹ̀ àwọn oníṣẹ́ bíi àwọn ọ̀daràn tó máa rí pé àwọn ọlọ́pàá ń lọ tó ń bọ̀
2: wọn ò ní lè sọsẹ́ ẹ̀rú mọ̀ bà wọ́n ó dà ẹ járin báyìí àlejò wa níwọ̀n ẹ sọlẹ́ẹ̀kan ẹ ní àwọn ẹ̀ṣọ́ aláàbòjú pópó yìí ibi tó tọ̀nà fún wọn láti mọ dúró síjú torí ààbò ara wọn ó làwọn ibi tí wọ́n bá gbé àti wọ́n bá mọ àwọn odi kéékèèké sí lójú pópó ìyún bombs àwọn ọlọ́kọ̀ kan náà ń bẹ tá a sì ti rí wọn dáadáa nígboro tó jẹ́ pé a máa ń pe kinní kan ní fast and furious àwọn eléré àsápajúdé ni àwọn ò tí ẹ̀kọ́ bóyá bombs ń bẹ lójú ọ̀nà bóyá torí ọkọ̀ tí ń bẹ lọ́wọ́ wọn púrúrú wọn ti fò dànù irú ọlọ́kọ̀ tó bá wá tó bá jẹ́ bí eléyìí tó ń sáré àsápajúdé kódà níbi táwọn ẹ̀ṣọ́ aláàbò yìí wá tán bá wà kí ni káwọn ẹ̀ṣọ́ aláàbò yìí ó ṣe láti rí wípé wọn ò para wọn lára wọn sì fi páńpẹ́ òfin mú onítọ̀hún.
1: ẹ ṣe máa ṣe àlàyé pẹ̀lú irú ìtẹ̀mí ní bí àwọn ẹlẹ́ṣọ́ ààbò ṣe ń ṣiṣẹ́ nílùú òyìnbó ṣe rí tí wọ́n ti rí pé ọlọ́kọ̀
3: ń sáré ní àpapàdúgbé
1: ní ojú ọ̀nà tó jẹ́ pé bóyá bíi speed limit tó wà nígbà yẹn bóyá bíi 60 ni tó ti ń sá 100 wọ́n ti àwọn ẹlẹ́ṣọ́ ààbò àti mọ̀ pé nílùú òyìnbó náà ti mọ̀ pé nǹkan kan wà lára ẹni ìṣẹ́dà kò jẹ́ pé ó gbé àwọn nǹkan ògbó olóró tàbí nǹkan tó jẹ́ tó lè pàdéyàn lára sínú ọkọ̀ ẹ̀ tó dẹ̀ fẹ́tàrí lọ jù nígbà ẹ̀ ó lè jẹ́ wípé òun fún rẹ̀ ti mú nǹkan kò wà kò nọ́mà dáadáa ẹ̀kẹta ó dẹ̀ lè jẹ́ pé ó fẹ́ lọ dóòlà ẹ̀mí ẹnìkan tó wà ní mọ́tò ẹ̀ ló fi ń sáré bẹ́ẹ̀ tó wọ́n á ti lọ kọ́kọ́ mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀ pọ̀ mẹ́tẹ̀ẹ̀ta dẹ̀ túmọ̀ sí pé ẹni tó gbòmò ló tẹ́ sọ́dọ̀ dádúró kò sí nǹkan tó lè ṣe o ọ̀rá ẹni tó ti mú nǹkan tó fẹ́ dádúró lójú tó lè ṣe o ẹni tó jẹ́ pé fẹ́ lọ dóòlà ẹ̀mí ẹ̀yẹ náà ìrò ó yẹ kẹ́ fún láyè láti lè ṣiṣẹ́ yẹn ṣùgbọ́n tá a ṣe ní pé wọn ò ní bọ́ síwájú ẹ̀ wọn kì í ṣe kámẹ́rà wà ní gbogbo ojú pópó tó bá ti sáré kọjá iye street tó yẹ kó sáré kọjá kámẹ́rà ti yà wọ́n á gbé iwájú nọ́mbà plẹ̀tì ẹ̀ wọ́n á gbé ohun àtẹnudọ́ wà níwájú tó ń dráìbù kétékété ni wọ́n á lè gbé ẹ̀yìn ẹ̀ nọ́mbà plẹ̀tì ẹ̀ tó jẹ́ pé kò sí bó ṣe lè sọ pé èmi kọ́
2: wọ́n ti yà ó sì lákọ́lẹ̀
1: wọ́n á tẹ̀lé ni wọ́n á tẹ̀lé wọ́n á máa fún sàárè á jẹ́ pé a wà níbí o wọn ò ní túmọ̀ jù gan ní àkókò ẹ̀ tó ló wọn mọ̀ bóyá ìbọn wà lọ́wọ́ ẹ̀ àbí nǹkan kan wọ́n á dẹ̀ ti rédíò àwọn akẹgbẹ́ wọn náà tán wà níwájú pé à ń lé mọ́tò báyìí báyìí bọ̀ a mọ̀ títí ó fi ń sáré kọjá bó ṣe yẹ èrò so wọ́n á ti blọ́ọ̀kì iwájú wọ́n á blọ́ọ̀kì ẹ̀ lẹ́yìn tó bá dúró gan wọ̀n ní sáìdé kọlù tábàárì kankan lọ́wọ́ ẹ̀ á ní kókó sẹ́yìn ó ń ṣe ìsúnmọ̀ ó tún wá béèrè tábàárì aláìsí wípé èrò ẹnìkan tó fẹ́ dìmọ̀ ló wà nínú mọ́tò ẹ̀ awon fura won ni won wa gbe eni esinu moto ti won won wa lo ti o ti bitu shall understand
2: agboye
1: wa de ri won gbe pe ko fe do la eni o file pe pe we are this money abi nkan kan ni won arrest ni be yen won ni duro ti wa ju moto e bo se nsa ere yen won ni duro ti de tori tele ti ba sele ilu eni e jare fast lane lo wa ilu fast lane lo wa. So awon election ojo abo ojo no wa won gbudo mo awon nkan won yi because emi o la ro
2: to ba ti ja pa owo tonu
1: anybody
2: no mo
1: eni ko no mo
2: oda
1: se wa lori ilede ti je kolorun sanu wa
2: oda
1: o je pe ko ti insurance kankan fun fun boya o se ku ye
2: oda
1: you know in fact the record tele ni gba kan ni adugbo kan ti mo lati I'm going to go to the police. Sẹ́mo ó jẹ́ ìpè ìbànújẹ́ tí ó mọ̀ ìwà sọ wípé láyé òun àti ìrántíran òun ẹnìkan kò gbúdọ̀ ṣiṣẹ́ ọlọ́pàá mọ́ iṣẹ́ ọlọ́pàá dẹ̀ rí iṣẹ́ kìíní ni inú ẹni bẹ́ẹ̀ náà wo ìlú bòmíì wọ́n á rú ẹbí wọn lágbára owó ò lè ra ẹ̀mí o ṣùgbọ́n wọ́n á ṣe níṣe wípé inú adùn pé ọkọ̀ ń kú sí
2: ẹnuṣẹ́
1: ìjọba gbúdọ̀ mójútó àárín yẹn.
2: Oda bá wa rí èèyàn awakọ̀ ọlọ́kadà àbí awakọ̀ ajàgbé tẹ̀mí òṣìṣẹ́ aláàbòjú pópó bọ́mọ lọ́wọ́ táwọn agbófinró sì ṣèwádìí tí wọ́n rí wípé ẹni báyìí ó jẹ̀bi ẹ̀sùn yìí irú àwọn ìjìyàwó ló tọ́ fúnru ẹni bẹ́ẹ̀.
1: Ó jì bẹ́ẹ̀ lórí òfin tí wọ́n gbé outright murder wà ṣe pé ó mọ̀ ọmọ pàdé manslaughter wà ó jẹ́ pé mi ìmọ̀ọ́mọ̀ mi ní lọ́kàn ó ṣe èsì ni you understand.
2: Yes.
1: Then ìkẹta bó ti gbàgbé ìsìn pé ó kàn ṣẹlẹ̀ ni kò yẹ kó náà kó ṣe nǹkan tí ó ṣe so ó dìtẹ̀ lórí irú òfin tí wọ́n bá fi gbé irú mọ́tò ní ìtìtú ẹ pé ó wà ní ó ti dúró ṣe bí ẹ̀wọ́ wà níwájú ẹ̀ tó ní kó mú ìwé ẹ̀wà tó wá mọ̀ọ́mọ̀ rí onídìí àwẹ̀ tó rí mọ́lẹ̀ ọmọkùnrin outside murder ni
2: bẹ́ẹ̀ni outside
1: murder ni yẹn ó mọ̀ọ́mọ̀ ni ó tó fi sọ ni wípé ẹ̀wọ̀n gbére tàbí kí wọ́n pa ènìyàn kò yẹ kó wà ní àwùjọ àwọn ènìyàn ètò ajẹ́pẹ́ man slaughter ní lọ́ọ̀yẹ́ lè prove wípé kò mọ́mọ́ o fast lane ló wà bóyá kò tiẹ̀ rí kò rí ẹni yìí tó fi ṣe wọ́n lè rí ó sì máa lọ sí ẹ̀wọ̀n ọ̀rá kò ní jẹ́ ẹ̀wọ̀n gbére wọ́n lè fún ní ọdún méje wọ́n lè fún ní ọdún márùn-ún ṣẹ́kù tó bá bẹ̀rẹ̀ ṣe dáadáa ní inú ẹ̀wọ̀n yẹn wọ́n lè fún ní pàrò pàrò ni ìtúsílẹ̀ kí ọjọ́ tí wọ́n dákó tó pé gangan máa rí pé ó ṣe dáadáa kí lọ́ọ̀yà rẹ̀ pé kò mọ̀ nípa so ó dìpẹ́ lórí irú òfin tí wọ́n bá fi gbé ẹnìyẹn torí pé dẹ́rẹ́bà pa ènìyàn lójú kó pa ọlọ́pàá bí kò ní ìpè dandan gbúdọ̀ pa ó dìpẹ́ lórí irú òfin tí wọ́n bá fi gbé lọ́kà sílẹ̀sẹ̀ ṣé adájọ́ dẹ̀ sọ pé ó jẹ bí ẹ ló máa determine irú ìjìyà tó máa jẹ.
2: Kódà ẹ ṣeun àlejò wa ní kúkúrú èdè torí àkókò yín ẹ bá gba àwọn ẹ̀ṣọ́ aláàbòjú pópó nímọ̀ràn àti àwọn awakọ̀ tí ń lójú pópó.
1: Ẹ ṣe gbogbo ẹlẹ́ṣọ̀ ojú àbọ̀ bí ẹ̀rọ FRSC ẹ yé dúró síwájú mọ́tò tó ń sáré tó wà ní fast lane mọ́ eléyìí ò dára tó use lay by use bus stop use checkpoint. Use state breakers, use bump areas. Ẹ má máa dúró síwájú mọ́tò tó ń sáré tó wà ní fast lane. Kì í ṣe gbogbo ẹni tó ń wa mọ́tò lórí ẹ̀ pé o. Ìkan lára òfin oju popo ni pe to ba wa moto ri pe won ni kan dereba to ri e pe gbo dereba yoku ori won o pe so to ba de so ori yin o pe
2: wa se jeje ni
1: o ya se won ni wa ya fun you know so agudo mo iyen o se pataki e mo an lo awon kun pe ki ta ba ri awon kun ti mo lo ju popo wa awon red ni to dabi pe kun bai kama gbe so ju moto oju titi moto le ta le kolu wa ti ro wa ti mo pe ere olopa ni lo yibo awon kun ti e wa ni flashing light ya ke de spoil wa ye ama tan na shaji o shaji lato ke ti ri pe nkan kan wa ni waju wa wa for that is true then e ma lo reflective
2: jacket
1: jacket o wa very important e ma lo ọpọlọpọ ni won ki lo ma wa moto won keri se ti reflective jacket ni en se o ni agbara
2: boya ki je kan dabi fine boy loju popo
1: aboye to ri bebe se ki o se ki lo ko ti je ton se ni caro e ma lo especially ni idaji tabi wa tin di ode tabi o wa le e ma lo e se ba de wa loju popo e jo e ma lo helmet o wa ninu ofin to wo si se yin ri pe e gbudo
2: o mo lo akoto
1: e ba wa loju popo o wa nibe e ki joba na ti won jo won ba wa se technology e no èyí tí ẹ fi ń dóso tó tẹ fi ń lé mọ́tò tó sá drone ló máa tẹ̀lé ẹni yẹn lọ táwọn olùbòmíì tó wá dẹ̀ mọ̀ pé drone tẹ̀lé lọ fún ẹ̀ ló máa dúró náà kò sí ọ̀nà àbáyọ fún èèyàn lẹ́nu àwa ènìyàn náà táwọn wà mọ́tò ẹjọ́ tó jẹ́ làwọn onímọ́tò ọlọ́pàá èrò ẹjọ́ ó túmọ̀ ẹ̀ka ṣe fún àlàáfíà wa tí ìwé mọ́tò wa bá ti dì o fun ofin eje ka ri ni o e eje ka se nkan to ye ka se itaya ba ti la iro a ma ta fun awon ebalisi tori alaafia wa ni eje ka se nji itaya moto wa awon gbogbo ko wa nu moto eje ko wa nu moto irun kan ti gbogbo kini ba wa nbe to ba te da ojo kan wa balẹ iwe ire iro eleja ore ma lo loku abi ki lo tun ku ma je pe nkan te bere mo ni to aini yen lo je ki wàhálà mo fẹ́ sá mo fẹ́ bọ̀ ó máa ṣẹlẹ̀ olúwa wà pẹ̀lú wa.
2: ẹ ṣeun àlejò wa adúpẹ́ fún gbogbo ìgbà lágbára ọlọ́run àmọ̀rí yín bá dáadáa o ẹ ṣeun gan ẹ já lọ sójú ọjà ẹ ṣeun.
4: In a fast-paced world, Funke is always prepared. Introducing new Soakley with advanced quick foam technology, dissolving faster, foaming instantly, and removing stains deeply to give you 2 times cleaner results. And now, with its newly improved perfume, every wash leaves your fabrics beautifully scented, so you can show up clean and confident. Soakley, it's your time to shine.
5: Say after me.
6: Okay.
5: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
6: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
7: Get texting. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.

0: don't put one finger down. Now him be say, you self they like go where he pay you pass. So why your choice for bank go come different?
1: You self don't try. For this your hustle. Download Smart Cash app today. Make your money come the hustle for you. You go get 15% interest per annum for your savings. No shishi as charges for any withdrawal way you do. Oh, now free of charge. And get up to 10% cash back for data bundles. No be cha-cha-cha. Terms and conditions apply. Smart Cash, now by Airtel.
2: Tó ẹ tún kú dédé ìwòye ẹ̀yin èèyàn wa níbi gbogbo tí ẹ ti ń láǹfààní láti mọ gbọ́ wa. Ẹ káàbọ̀ sórí àkànṣe ètò ní ìkànnì tá a wà yìí. Ẹ tún bá wa súnmọ́ ìdí rédíò yín torí pé ètò yìí yóò ṣe yín láǹfààní púpọ̀ púpọ̀ pàápàá jùlọ nínú ìdílé yín. Ilé-iṣẹ́ tó ń ṣe gbogi 24/7 Herbal Mixture. Àwọn náà ni wọ́n ṣe onígbọ̀wọ́ ètò yìí tí wọ́n sì ní ká mọ gbára wa nímọ̀ràn ká mọ sọ̀rọ̀ ìsítí fúnra wa ká sì mọ́ tọwọ́ tí ń dò wá bọ abẹ́ aṣọ. Ṣé bí Yorùbá bọ̀ wọ́n ni ẹni tó bá dákẹ́ báyìí òun náà ni tara rẹ̀ bá dákẹ́ ni. Kọ́rọ̀ mọ́ wa di ìdílé tó ti ń tòrò tẹ́lẹ̀ tó wa di ti yanpanyanrin ń ṣẹlẹ̀ ńbẹ̀. Àwọn kan ni wọ́n fi ọ̀rọ̀ ni wọ́n fi tó wa létí tá a sì wò wípé ká fi gbára wa nímọ̀ràn ká sì fi sí òdiwọ̀n ilé ayé wa. Ìdílé kan tó ti ń tòrò tẹ́lẹ̀ láàrin ọkọ àtìyàwó bìrì òun náà ló yí ló wá bẹ̀rẹ̀ sí ní jẹ́ pé yanpanyanrin ó ń ṣẹlẹ̀ láàrin wọn. Àṣé inú ìyàwó yìí kò dùn sí bí ọkọ rẹ̀ bó ṣe ti mọ ṣe. Ó ní kò sojúṣe rẹ̀ bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Ọlọ́kọ òun ò ṣe tó kò sojúṣe rẹ̀ bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Nínú ilé dípò kó pe ọkọ rẹ̀ ṣàkíyèsí kí wọ́n dìjọ wá ojútùú sí ìṣòro tó ń kojú wọn yìí. Kò ṣe bẹ́ẹ̀ dípò kó gbé ìgbésẹ̀ pẹ̀lú ọkọ rẹ̀ ńṣe lobìnrin yìí lọ bá nasẹ̀ síta. Àmọ́ kò pẹ́ kò jìnà ibẹ̀ náà ló ti gbé jombo wálé tó sì kú bára rẹ̀. Sàdédé ló bẹ̀rẹ̀ sí ń rù tó sì bẹ̀rẹ̀ sí ń gbẹ. Ibi tí wọ́n ti ń gbé kiri ọ̀hún ibẹ̀ ló ti wá jẹ́wọ́ wípé ẹ dákun ẹ bá ń bẹ ọkọ mi ẹ sì bá ń sọ pé kọ́ dáríjì mi torí mo ti sẹ̀ ẹ́. Ló bá bẹ̀rẹ̀ sí jẹ́wọ́ ibi tó ń rìn sí àtẹni tó ń bá dọ̀rẹ́ ẹ̀ kọ̀kọ̀. Àṣé ẹni tó ń bá dọ̀rẹ́ ẹ̀ kọ̀kọ̀ yìí kò fẹ́ fúnre rárá. Eléyìí un ohun tó fẹ́ lò lára rẹ̀ ló ń wá kiri. Ó wá di pé obìnrin ọ̀hún ó gé ka àbámọ̀ jẹ nígbẹ̀yìn. Ẹ sì mọ̀ wípé Yorùbá ní àbámọ̀ báyìí òun náà ní gbẹ̀yìn ọ̀rọ̀. Kọ́lọ́hún ọba kọ́ mọ̀ jẹ́ kí àbámọ̀ kọ́ gbẹ̀yìn ọ̀rọ̀ gbogbo wa. Èyí ni iléeṣẹ́ tó wá ń ṣe gbòógì 24/7 Herbal Mixture. Láfi wá ń gbára wa níyànjú wípé ìwọ ìyàwó tó ọba mọ̀ wípé ọkọ rẹ ò ṣe dáadáa tó nínú ilé gbìyànjú kẹjọ wá ojútùú sí ọ̀nà àbáyọ ọ̀hún ni. Kì í ṣe wípé àwa ń bẹ́ẹ̀ta ànasẹ́ta òun náà ló lè jọ́nà àbáyọ. Ìwọ náà gbìyànjú kọ́ ra egbògi 24/7 Herbal Mixture kọ́ ra fọ́kọ rẹ kó bẹ̀rẹ̀ sí ní ta kébé. À ń jẹun tó dùn à ń mu tó dùn ẹlòmíín wà kò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀ mọ́. Bẹ́ẹ̀ lẹlòmíín wà kò lè rìnrìn ìṣẹ́jú márùn-ún yóò ti máa fọwọ́ lébàdí. Gbogbo àwọn nǹkan tá à ń jẹ dídùn dídùn yìí tó ń ṣàkóbá fún àgọ́ ara wa láyé àtijọ́ àwọn baba ńlá wa tí wọ́n bá jẹ nǹkan dídùn ọ́ láwọn egbògi tí wọ́n fi mọ kojú ẹ̀. Àwọn egbògi náà la wá pò papọ̀ sínú 24/7 Herbal Mixture láti mọ jẹ́ ìwúlò fún gbogbo àwọn èèyàn. Ó wúlò fọkùnrin, ó wúlò fóbìnrin, ó wúlò fọmọdé bẹ́ẹ̀ ló wúlò fún àgbàlagbà. Ẹ sì wá mọ wò ó egbògi tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí kò lọ́tínú rárá. Omi pọ́nbélé náà fi ṣe. Àjọ NAFDAC sì fòǹtẹ̀lú. Ìwọ náà lọ rà lónìí torí pé ìjà wà ìjà ò sí always guide ni. Wọ́n ní kọ́ guide ara rẹ. Ẹ jẹ́ ń kọ́kọ́ dókè náà ná mo sì ń padà bọ̀. Ẹ kú kalẹ̀.
3: Bàbá ẹ gbà mí ẹ rà mí kalẹ̀ ọ̀rọ̀ kọ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wò ó mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣẹ̀kan sùn lọ ni.
4: Abba aṣọ òkú ò tí ì gbọ́ ni nípa 24/7 Herbal Mixture kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Herbal Mixture kò lọ́tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ọ̀rá dànù lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀ ìwé àtegbò la fi pèlú rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó da alágbó ara 24/7 Herbal Mixture láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 0916062653 0916062253 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Herbal Mixture gbogbo ìgbà ìjà wà ìjà ò sí always guide.
2: Bẹ́ẹ̀ni, ìjà wa ìjà òsì always guide náà ni. Ṣé wá rí gbogbo ẹ̀yin tí ẹ bá fẹ́ jẹ́ alágbàtà fún ilé iṣẹ́ tó ń ṣe gbòógì 24/7 abamixture yìí. Nọ́mbà yìí òun náà ni kẹ́ ẹ mọ̀ pé 091 6.

tún ti gbẹ́ntẹ́ mọ́ jáde nìyẹn káyọ̀ mọ́ gbogbo ibi tẹ́ ẹ bá wà tá a bá ń sọ nípa ìròyìn eré ìdárayá pàápàá gẹ́gẹ́ bí ìṣe wa nù ni a tún gbé káyọ̀ mọ́lẹ̀ já ẹni tán gbogbo bí nǹkan ti ṣe ń lọ Fọlájì Oyetayo orúkọ mi ló ń jẹ́ bẹ̀ Fakao Sport agbára gbogbo lékà fàtàmọ́là kátígórí ẹ́ wọ́n ń wá díẹ̀ ẹ jẹ́ kó yé wọn pé assignment ni bí ń bá ní mo gbé tuntun ló yé ìná ẹ dáta nánú má díjú lórí tírélà àwọn ìyá mi láìfọ ìyá ń bẹ lókè òun yẹ gángan nìyẹn gbé mi débẹ 100 ẹ jájọ farabalẹ gbéra wa turaba yìí kìí ṣe ó tún lọ nìyẹn gẹgẹ bá a ṣe kọwé ẹ jẹ ń sáré lọbẹ pàápàá àṣekágbá ti wáyé o àṣekágbá eré ìdárayá eléyìí tí rachel family foundation eléyìí tó gbé kalẹ̀ fún àwọn ọmọléèwé girama níjọba ìbílẹ̀ òdìgbò gẹ́gẹ́ bí nǹkan ṣe wà lọ́wọ́ ta wà yìí àwọn ọkọ̀ tàbí kí n sọ pé àwọn iléèwé 21 òun ló forúkọ lẹ̀ o lágbọ́nrin eré ìdárayá ẹ̀jẹ̀ ń sáré kàá fún wa gbogbo àwọn tó gbégbá orókè ńbẹ̀ tí wọ́n jáwé olúborí ìpele àkọ́kọ́ zuzi bola school ló ṣe ipò kíní o ìpele kejì teligate ọ̀rẹ́ òun ló ṣe ipò kejì ọ̀rẹ́ community high school òun ló ṣe ipò kẹta ipò kẹrin jolly secondary school ọ̀rẹ́ ló ṣe ipò kẹrin àwọn méjì ló ṣe ipò kẹrin kọ́ yìí divine grace school náà ọ̀rẹ́ wọ́n tún ṣe ipò kẹrin gẹ́gẹ́ bí nǹkan ṣe wà sí nìyẹn ipò kẹfà ìfẹ́lójú school ọ̀rẹ́ ló ṣe ipò kẹfà ipò kẹje tajudin school ọ̀rẹ́ ipò kẹjọ omíkunlé dúró digbí síbẹ̀ omíkunlé comprehensive school ọ̀rẹ́ ipò kẹjọ bákan náà crystal model school náà ṣe ipò kẹjọ ipò kẹsàn fún one comprehensive college ọ̀rẹ́ ipò kẹsàn bákan náà yọtuntun school àwọn náà ṣe ipò kẹsàn lára àwọn tó tún ṣe ipò kíní ńbẹ ìyẹn lágbani ti side attraction ìfẹ́ lójú ló ṣe ipò kíní o omíkunlé ṣe ipò kejì albasi ti ṣe ipò kẹta brighter path ó ṣe ipò kẹrin form one ṣe ipò karùnún wọn wá kí gbogbo àwọn tó wà ńbẹ gbọmí dáadáa comrade adeniyidi coach gẹgẹ bó ṣe fi ṣọwọ́ sí mi lábẹ́ ìṣàkóso ceo rachel family foundation comrade alabana tanẹ lábẹ́ ìdarí ceo adé abeke foundation comrade adeniyi joshua ọpẹ́ wọn pàtàkì pàtàkì ó lọ sọ́dọ̀ area education officer òdìgbò àtàwọn school owners àti gbogbo foundations àwọn ọ̀gá àgbà àti àwọn ọmọ ẹgbẹ́ eléyìí tó ṣàtìlẹyìn fún wọn eré ọdún ni wọn ní bó bá tún dẹ̀ mí kan tún jọ péjú pèsè sí gẹ́gẹ́ bí comrade adeniyi di coach nìyẹn gẹ́gẹ́ bó ṣe fi ṣọwọ́ sí mi òun lèmi náà farabalẹ̀ jẹ́ kẹ́yìn tiwọ́ mọ̀ láti ibẹ̀ lọ ẹ̀jẹ̀ ń balẹ̀ sọ́dọ̀ àwọn flamingos wọ́n ti balẹ̀ bàgẹ̀ sí poland o wọ́n ti balẹ̀ bàgẹ̀ ìyẹn sí rabat ìyẹn lórílẹ̀‐èdè morocco nìyẹn ẹ má gbàgbé pé pé tó bá ti di ọjọ́ sátidé àágbá ìfẹsẹ̀wọnsẹ̀ àkọ́kọ́ wa kójú orílẹ̀‐èdè poland àwọn under 17 nìyẹn yóò gà á yàtà gẹ́gẹ́ bí nǹkan ṣe lọ sí nìyẹn ẹ kú jẹ́rì ẹ̀ ń tẹ́ ni ọjọ́ sátidé làágbá ìfẹsẹ̀wọnsẹ̀ wa tó bá dọ̀la gbogbo bí nǹkan ò bá ṣe lọ ń bẹ̀ ẹ kú jẹ́rì ẹ̀ ń tẹ́ ni màá já wa tán kanlẹ̀ kanlẹ̀ torí pé bó ṣe ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ a gbọ́dọ̀ máa bá dọ́gba ẹ já fìyẹ́lẹ̀ ìyẹn lọ bẹ́ẹ̀ ó lọ bí àwo gédéńgbé nìyẹn agbọ́nrin bó ní ń balẹ̀ sí ẹ jẹ́ ń sáré lọ kà á pẹ̀pẹ̀pẹ̀ àwọn èsì ìfẹsẹ̀wọnsẹ̀ eléyìí tó wáyé lálẹ́ àná tá a bá ń sọ nípa ìdíje ti uefa champions league nìyẹn àwọn kan sùn gbájẹ àwọn kan wọ bàtà sùn àwọn kan di aago sùn ó ga yàtà ó kálukú mọ́ kọ́nà ni ó ga yàtà ẹ jẹ́ ń sọ pé ikọ̀ ti liverpool wọ́n ní goal 6 pé àwọn jàjọ lọ òun náà fi jẹ́jú ikọ̀ ti laas 6-3 ni ibẹ̀ gángan ni bàkólà ó tẹlẹ̀ bàkàbàkà lánàá àmì 3 ọ̀tọ̀ọ̀tọ̀ ló nìkan dágbá wọlé o ìyẹn bàkólà ni fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù liverpool gbogbo liverpool wọ́n ní kò sí wàhálà ẹ ń bá bẹ́ ànábì ó bẹ orin táwọn liverpool ń kọ lọ́wọ́ ẹ nìyẹn kò sí wàhálà ọlọ́run ló dé ẹ máa lo dáúlà ikọ̀ feyenoid àwọn náà fẹ̀yìn ọwọ́ san ikọ̀ kómò lẹ́nu 3-2 tó wú tatata ni sakta donetsk àti ikọ̀ aek athens 3-1 kan ni àwọn sakta ló gbégbá orókè gogo wa yapa lánàá àwọn tèmi gbé gogo ayé ọpẹ yọ ikọ̀ real betis òun náà fẹ̀yìn kulẹ̀ ọwọ́ san ikọ̀ fc porto lẹ́nu 3-2 lọ̀rọ̀ bá dé as roma àwọn gbàlejò tẹnu wọn ò ká o ikọ̀ ti real madrid gbọ́mí dáadáa dégbòye gàlà ni ọ̀rẹ́ mi dáadáa ni alan madrid ọmọ ọlọ́jọ́ bí òní ó pẹ́ láyé ó pọ̀ láàárọ̀ àfìgbà tẹ́ ẹ fẹ̀yìn ọwọ́ san ikọ̀ ti as roma lẹ́nu pẹ̀lú 4-3 ibẹ̀ gángan ni kylian mbappé lutin ọ̀rọ̀ ń bọ̀ ńbẹ̀.

0: put one finger down, now him be say, you self they like go where he pay you pass. So why your choice for bank go come different?
1: You self don't try, for this your hustle. Download Smart Cash app today, make your money come the hustle for you. You go get 15% interest per annum for your savings. No shishi ask charges for any withdrawal way you do. Oh, now free of charge and get up to 10% cash back for data bundles. No be cha-cha-cha. Terms and conditions apply. Smart Cash, now by Airtel.
2: In a fast-paced world,
3: Funke
2: is always prepared. Introducing new SoClean with advanced quick foam technology, dissolving faster, foaming instantly, and removing stains deeply to give you 2 times cleaner results. And now, with its newly improved perfume, every wash leaves your fabrics beautifully scented, so you can show up clean and confident. SoClean, it's your time to shine.
4: Ẹjẹ́ ń lọ sọ́dọ̀ ẹ̀, ọ̀dọ́ Cristiano dos Santos Alvaro Ronaldo. Bẹ́ẹ̀ bá gbàgbé, wọ́n ní odidi oṣù kan sójú mẹ́fà ló ṣeéṣe kán fi fòfin de bàbá yo. Pẹ̀lú ìwà kòtọ́, eléyìí tó wù nínú kan orílẹ̀-èdè àgbà òjò orílẹ̀-èdè ti Portugal. Pẹ̀lú ìròyìn tá a tún wá ń gbọ́, wọ́n ní tó bá ti di November International Break, Cristiano Ronaldo yóò tún darapọ̀ mọ́ orílẹ̀-èdè Portugal àgbà òjẹ̀, kò sí wàhálà. Wọ́n ní yóò tún darapọ̀ mọ́ wọn o, gẹ́gẹ́ bí ìròyìn lè tó tún kàn wá kú. Òótọ́ ni pé nǹkan ò sẹ́nu rẹ lánàá fún ikọ̀ Golden Eagles torílẹ̀-èdè wa Nàìjíríà Under 17 ni. Torí pé Niger Republic fìyà jẹ wọ́n nínú ìdíje ti wá fún bí Under 17 Championship lè tó ń lọ lọ́wọ́. Bí Nàìjíríà Under 17 bá bà wá nájà pẹ́pẹ́pẹ́ nínú ìdíje tó ń lọ lọ́wọ́ báyìí, àyà jẹ́ wípé kí wọ́n pa gbogbo ilẹ̀ mọ́ o, kí wọ́n palẹ̀ ara mọ́ di orílẹ̀-èdè Côte d'Ivoire Under 17. Torí ìfẹsẹ̀wọnsẹ̀ yìí ni ó gbẹ̀yìn nínú ìpín tí wọ́n wà o. Wọ́n bá ilé túra lẹ́tọ́, a jẹ́ pé Lucky Ford Wina ẹ kú rọjú Ford ìlú Sàníyàn. Wọ́n sì jẹ́rìí Nàìjà ni wá wì ní òde Kárílà. Mo rí ẹ ń bẹ̀ odúróore Honorable Oluwatoyin Victor Jaffe, Ọ̀túnba Immigration Up Manchester United. Bó ṣe ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ Fàkánsport ń gbé sí yín létí láti ibẹ̀. Ẹjẹ́ ń bọ́ sọ́dọ̀ Luis Enrique, ẹ̀ ń tó jẹ́ akọ́nimọ̀gbá ẹ̀kọ́ ti PSG. Ó la wà lọ́kì lánàá ni o, torí ibà méjì kọ́ láti lè jẹ́ ká fìyà jẹ ikọ̀ Manchester City nínú ní pápá òṣèré ti Etihad. Akọ́ṣẹ́ la ṣe o, ó la gbìyànjú àwọn ọmọ mi láti ìgbà tí ìfẹsẹ̀wọnsẹ̀ ti gbéra sọ wọn ò túra lẹ̀. Wọ́n dira ni o, èmi a sì máa sọ pórí ọwọ́ tó bá ti wà mọ́ ń tó ń ṣe. Ọlọ́ọ̀bà mi ló ni dáúlà, wọ́n náà rí dáúlà lọ lálẹ́ àná. Gẹ́gẹ́ bí Luis Enrique, ẹni tó jẹ́ akọ́nimọ̀gbá ẹ̀kọ́ ti PSG, gẹ́gẹ́ bó ṣe jẹ́ ká mọ̀, ó lè mí náà farabalẹ̀ jẹ́ kẹ́yìn tiwọn mọ̀. Òótọ́ ni kì í ṣe ìròyìn mọ́ pórílẹ̀-èdè Morocco obìnrin làbàgbà o, ní ìpele kẹta láti mẹ́ni tí ó lọ kópa nínú ìdíje ti Olympic ọdún 2028. Àwọn Super Falcons nìyẹn, Morocco ni wọ́n tún gbá lọ́wọ́ tá a wà yìí, kò sí wàhálà. Láti ibẹ̀ lọ, ẹjẹ́ ń sáré mú wá fún yín pápápá. Abala bóyá lẹ́mọ̀ nìyẹn, Olúbáyọ̀ Mẹ́kẹ́ gbogbo ìjàpọ̀ extension up Chelsea. Àwọn ti wá ń gbòòrò ayé tó ga yàtá nìyẹn, pẹ̀lú bí Kylian Mbappé Luton. Ọmọ ológo tó ń lo dáúlà lọ́wọ́ tá a wà yìí, pẹ̀lú bó ṣe mi àwọn lánàá, ó ti wá di agbábọ́ọ̀lù ẹlẹ́kẹ̀ẹ́jọba yìí tó ṣe pé yóò mi àwọn lásìkò ìgbà tí ìfẹsẹ̀wọnsẹ̀ rẹ̀ bá pé 100 nínú ìdíje ti UEFA Champions League. Alẹ́ àná tí ẹ̀ náà pé 100 níye o, ìyẹn nínú ìdíje ti UEFA Champions League. Ó tún wá jẹ́ agbábọ́ọ̀lù léńjeléńje tí ó kọ́kọ́ ṣe bẹ́ẹ̀ tó ṣe pé àmì ayò rẹ̀ ló ń lọ bí 100 níye báyìí. ìyẹn tó ṣe pé ìgbà tí ìfẹsẹ̀wọnsẹ̀ tiẹ̀ tí ó pé 100, ìyẹn 100 appearances nínú ìdíje ti UEFA Champions League tó ṣe pé yóò mi àwọn. Àwọn tó ti ṣe bẹ́ẹ̀ sẹ́yìn, ẹjẹ́ ń sọ fún wa pé Kylian Mbappé Luton ó ṣe bẹ́ẹ̀ lálẹ́ àná nígbà tó mi àwọn kojúkọ ti AS Roma October 14 ọdún 2026. Ẹnìkejì Antoine Griezmann, mi ò ní gbàgbé ikọ̀ Sparta Prague, wọ́n ń kojú ikọ̀ ti Atletico Madrid lọ́dún náà lọ́hùn. Ibẹ̀ gangan ni Ọlọ́run ti lo Antoine Griezmann láti jẹ́ kó mi àwọn tiẹ̀ náà nígbà tí ìfẹsẹ̀wọnsẹ̀ rẹ̀ pé 100 nínú ìdíje ti UEFA Champions League. 6-0 Atletico Madrid dínà ikọ̀ Sparta Prague. Ọjọ́ kọkànlá, ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kọkànlá ọdún 2024, òun ló ṣe bẹ́ẹ̀. Robert Lewandowski, mi ò ní gbàgbé ọjọ́ kejì oṣù kọkànlá ọdún 2021, ikọ̀ Bayern Munich ti fìyàjẹ Benfica 5-2 ni. Hat-trick gangan ni Dani gbá wọlé, Lewandowski gbá wọlé lọ́jọ́ náà lọ́hùn. Ọjọ́ náà lọ́hùn lọ́dún 2021, ó ní ìfẹsẹ̀wọnsẹ̀ tiẹ̀ náà pé 100, ìyẹn 100 games. lẹ́nu ìdíje ti UEFA Champions League tó sì tún mi àwọn. Toni Kroos bó nǹkan dondo tí kò ti Real Madrid gbà wọlé kọ Galatasaray ní ọjọ́ kejìlélógún oṣù kẹwàá 2019 ibẹ̀ gangan. Òun náà ti gbá gò wọlé nígbà tí ìfẹsẹ̀wọnsẹ̀ náà tiẹ̀ náà pé ọgọ́rùn-ún. Àwọn tó ń mi àwọn nígbà tí wọ́n gbá ìfẹsẹ̀wọnsẹ̀ tó pé ọgọ́rùn-ún nínú ìdíje ti UEFA Champions League nìyẹn o. André Pirlo ògbóǹtarìgì agbábọ́ọ̀lù kọ Juventus ni wọ́n na Olympiacos ní ọjọ́ kẹrin oṣù kọkànlá ọdún 2014. Òun náà mi àwọn nígbà tó náà gbá ìfẹsẹ̀wọnsẹ̀ ọgọ́rùn-ún tiẹ̀. Cristiano Ronaldo ikọ̀ ti Real Madrid ń kojú kọ Borussia Dortmund ọjọ́ keje oṣù kẹrin ọdún wo nìyẹn ọdún 2014. Ìgbàngangan ni bàbá náà tún mi àwọn tó ṣe pé 100 games nínú ìdíje ti UEFA Champions League. Ó mi àwọn Zlatan Ibrahimovic inú kọ Paris Saint-Germain ní ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kọkànlá ọdún 2013. Wọ́n fi ìyàjẹ́ Olympiacos méjì sórí ẹyọ kan ni. Ibẹ̀ gangan lòun náà ti ṣe tiẹ̀. Thierry Henry Sporting CP àti kọ Barcelona agbábọ́ọ̀lù Barcelona ni o. Ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kọkànlá ọdún 2009. Ẹjẹ́ máa fi ẹsẹ̀ lọ láàárọ̀ tòní. Yòókù ò tún di ọ̀la títí ọ̀la ọ̀hún ẹjẹ́ máa gbìyànjú ká máa ṣeré ìdárayá. Bàbá ti ń kú òun bí ó dọ̀dọ̀ bírọ́dà mi Ọ̀pẹyẹmí Jọ̀ọ́dá ọmọ wọn nílùú Kire nípínlẹ̀ Ọ̀sun. Àájọkọ ọmọ tuntun jáde lónìí ni bàbá ọlọ́mọ tuntun àjá àbalẹ̀. Nǹkan ò ní ṣe ẹ́ kò ní ṣẹ̀mí gbogbo yín o. Ẹjẹ́ máa gbìyànjú ká máa ṣeré ìdárayá o. Fàkà Sport ń kí yín o ẹ kú kalẹ̀.
3: Bàbá ẹgbà mi ẹrà mi kalẹ̀ ọ̀rọ̀ pọ̀ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wo mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe ẹ̀kan sùn lọ ni.
5: Abba ayé òkú ò tíì gbọ́ ni nípa 24/7 Abba Mixture kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Mixture kò lọ́tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro àfọ̀gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀ ìwé àtẹ̀gùn láfi pèlú rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀lú gbà ó da alágbó ara 24/7 Abba Mixture láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 0916062653 0916062253 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Mixture gbogbo ìgbà ìjáwá ìjà ò sí always guide me.
6: Báwo máa tiẹ̀ rí ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí?
7: Wò ó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro iṣanra iná mọ̀ ni. Bí o bá jí gbogbo ara máa romí tí iṣanra yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀ ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kúrìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó kódà èrò oorun sùn dédé. Wò ó ọ̀rẹ́ mo ti gbìyànjú
6: olùgbọ́ ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣọmọ ara yín lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí ẹ máa pe 0706460 6419 0706460 6419 bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣèwòsàn.
8: Mo kí ọkùnrin mo kí obìnrin mo kí ọmọdé mo kí àgbàlagbà èmi tí mò ń kíyìn ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn tí mo wà nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school ní ìlú àkúrẹ́ bọ́yọ̀ fẹ́ bèèrè kankan àbọ̀ fẹ́ bèèrè oní ìmọ̀ràn kan tó fẹ́ bèèrè lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07064606419 07064606419 kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn tiẹ̀ ń gbà àwọn èèyàn nímọ̀ràn lórí àti pé kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ṣe òun náà ni ìṣòro tó ń bá wa jà nínú iṣẹ́ ara wa àti èyí tó ń bá wa jà nínú egungun ara wa àpẹẹrẹ wo ni wọ́n náà ti ń rí ẹlòmíà máa rí pé tóun bá sùn báyìí tóun bá jí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ní ọ̀jẹ̀ fún òun torí gbogbo ara ni ó máa ro òun ẹlòmíà máa rí pé iṣẹ́ òun bẹ̀rẹ̀ sí bá fà òun so láti ibi ìbàrádì òun débi ẹsẹ̀ ẹlòmíà ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀ ẹlòmíà ò lè dúró pé ẹlòmíà máa rí pé gbogbo inú etí òun ló bẹ̀rẹ̀ sí máa hó yẹ bẹ́ẹ̀ lẹlòmíà máa rí pé gbogbo inú ara nìkan bẹ̀rẹ̀ sí máa já oúnjẹ tàbí nǹkan bẹ̀rẹ̀ sí máa rìn káàkiri inú ara òun tàbí ara tiẹ̀ bẹ̀rẹ̀ sí máa ta òun bí èèpẹ́ òun fi ata rara elomi ba fe sun lale bayi ati rorun sun re isoro ni elomi ba tun sun wakati kan tabi wakati meji to ba jira ro bayi ati dide nile re na isoro tun ni ogun seju ogun seju ko ni le dide lori ibusun re to ba tun gbianju to dide bayi to ba fese lele ba ese o kan gogogogo bi eni to gbe ese le egun lemi an fi ma pe e ma ja wo ra wa ni re iwa na gbianju ko wa yoju si wa fun mara kan abi meji office wa ni number 4 Dudu Yemi Lane opposite Yemekun Grammar School ni ilu Akure tabi ko pe mi sori ero bani soro ni yi 07 60 60 64 19 07 60 60 64 19. Nkan yi ti se akoba fun elomi to je pe apa kan elomi ese kan elomi ko sise ma rara elomi o le dagbe be le elomi o ba fe jade nu le re bayi ko le da jade afiko mo fa jade tabi ka elomi o ma fi opa si kete ese be elomi ba n lo bayi yo ma ri pe nkan kan ti en ti hun si waju ni gegege bi e po hun fe subu eyen wa won baba wa e wa won baba baba wa elomi won lo gorun odun won lo gofo odun pelu si asekara elomi nse si agbe elomi nse si ode be ni won tun ma da ta kebe kebe se bi ewe ategbo yin na le won na lo nitori e mo fi lo ko ewe ategbo eyi to wulo fun okunrin to wulo fun obi mo ko wa lati ilu seyoro awon egwe ajise dada awon egba ajise dada to wulo fun wa ta ba lo ta na ma ri ta ma ma ta kebe kebe na mo ma fi so pe ode ni mi ode ni baba mi eyi na mo pa awon ode a le rin ni ogbon seju a le rin ni wakati kan a le rin ni ogoji seju ti nkan kan o si ni yo wa lenu ninu se wa be ni kaka ni yo wa lenu ninu egungun ara wa se bi ewe ategbo yin na wa na lo iwa na wa janfa ni ewe ategbo lodo emi baba oke ogun ti ma wa ni number 4 Dudu Yemi Lane opposite Oyemekun Grammar School ni ilu Akure ero bani soro mi re 07 60 60 64 19 07 60 60 64 19 alafi arawo ni bifi abia
9: My people, make sure you get enough sleep. There's a reason for it.
10: That's why!
9: Work never truly ends. Your work will be there when you wake up. Enjoy a good sleep on a Mooka mattress. Yes, even the hardest worker needs some good sleep. Experience all-round comfort for a good night's sleep.
11: Sleep better, Mooka.
9: Mooka, adding comfort to life.

0: ẹkùdé dé àsìkò yìí níbi gbogbo jákèjádò tí ẹ bá ti lórí ọfẹ láti máa gbọ wa báyìí àtúgbẹ nǹkan míì dé láàárọ ọtọ bẹẹ sì ni má jà gbọkàn sí nbẹ torí pé tó ti kálé tó ti ka kò ní ẹ ti máa gbọ nípa CDCare ìní iléeṣẹ kan àrà ọtọ tó jẹ pé wọn ti mú kí ohun gbogbo kó dìrọrùn fún gbogbo tolórí tẹlẹmù tá a bá ń sọrọ nípa ká ní nǹkan gbogbo ní oníranran tá a bá ń fẹ́ lò tá a mọ̀ sí dúkìá ìṣe móhùnmáwòrán tẹlifíṣàn ni àbóhun yòówù ìṣọkọ àtàwọn nǹkan míì tí fi mú kí ayé ó dẹrùn fún ni ṣùgbọ́n tá à ń wò wípé bí ilé ayé ṣe rí lóde òní ǹjẹ́ ọ̀nà àti rí àwọn nǹkan wọ̀nyí nírọ̀rùn wà bẹ́ẹ̀ ni èyí ni ìdáhùn ṣùgbọ́n wọ́n ní ẹnu oníkan láti gbọ́pọ̀n lọ́jọ́ òní àlejò kan ń bẹ pẹ̀lú mi tí wọ́n di aṣojú iléeṣẹ́ CDCare má fẹ́ kí wọ́n náà ń bẹ fún ẹ̀yìn ara ilé nínú kalẹ̀
1: ẹ ṣeun olóòtú ẹ kú òun ní àtàárọ̀ orúkọ mi ni Okunola Abdulrakeem gẹ́gẹ́ bí ẹ ṣe sọ ní ẹ̀kan CDCare CDCARE application tí ó ń sọ ààlà ọmọ orílẹ̀-èdè Nàìjíríà di mímúṣẹ nítorí pé o ní ó fún wa láǹfààní láti ra gbogbo nǹkan èlò inú ilé pátápátá tí ó ń wù wá tí a fẹ́ rà láti orí inú yàrá mattress la fẹ́ rà ni o a fẹ́ ra fan ni o AC ni a bọ́ sí ilé ìdáná a fẹ́ ra gas ni o pot ni o microwave fridge ni a fẹ́ ra freezer ni o àti bẹ́ẹ̀ lọ lẹ́yìn a tún wá bọ́ sórí pé iná ṣeéṣe mọ̀nàmọ́ná báyìí ta fẹ́ máa ra bí solar inverter kankan àtúntà ní CDCare a tún wá kò lórí ẹ̀ irinṣẹ́ lókù tá a fẹ́ ra ọmọ mi ti ń kọ́ṣẹ́ télò mo fẹ́ ra sewing machine fún èmi fẹ́ ra kẹ̀kẹ́ mọ́rúwá mo fẹ́ máa fi ṣiṣẹ́ so gbogbo àwọn kan báyìí ló wà lórí CDCare app tẹ́ mọ ra alákọ̀ọ́kọ́ ń bẹ̀ kò sí èlé kankan lórí rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé iye tí wọ́n ń tà á lọ́jà láàtún wá tà fún yín ẹlẹ́ẹ̀kẹta ni pé ẹ ti wá láǹfààní láti máa san díẹ̀ díẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin tó jẹ́ pápá ń bari ni pé ẹni tí ìsanwó tán tẹ́ fi máa gbé lọ àǹfààní tí a fún àwọn ẹ̀ ni wípé wọ́n lè ra nǹkan kẹ́dẹ̀ máa sanwó díẹ̀ díẹ̀ láti oṣù méjì títí dé oṣù méjìlá tó bá jẹ́ pé ọ̀sọ̀ọ̀sẹ̀ náà fẹ́ máa sanwó ni wọ́n láǹfààní ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ méjìdínláàádọ́ta 48 weeks nìyẹn tán bá ti ń dé ìlàjì oṣù tàbí ọ̀sẹ̀ tí wọ́n bá mú CDCare ó máa palẹ̀ gbogbo nǹkan tó bá ti láwọn fẹ́ ra yìí wọ́n máa gbé wá sí ilé wọn tàbí ọ́fíìsì wọn kò sì túmọ̀ sí pé wọ́n ra nǹkan ẹyọ̀kan lọ́wọ́ wọn ò láǹfààní àti ti ra nǹkan míì o rárá o tí wọ́n yá mọ̀ ra mattress lọ́wọ́ wọn ò pé ok mo fẹ́ ra gas cooker ẹlẹ́ mu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tẹ́lẹ̀ mọ sanwó díẹ̀ díẹ̀ láì ní èlé kankan nínú nǹkan tí CDCare wà fún nìyẹn kan tó sọ pé ṣé wọ́n ń ta mọ́tò bẹ́ẹ̀ ni ṣé wàá rí torí mọ́tò dé ohun ẹ̀ à níyẹn lórí app nítorí wípé a fa àwọn èèyàn láǹfààní pé ẹ lọ wárú mọ́tò tó wù yín
0: wò
1: kẹ wá sọ fún àwa káwọ wa lọ bá yín sanwó rẹ torí a ní ẹ tó bá tara mọ́tò wa fún wa láǹfààní kí wọ́n lo ọdún mẹ́ta láti sanwó èyí tó jẹ́ 36 months so tó bá ti wá dé ìlàjì oṣù tí wọ́n mú tàbí ọ̀sẹ̀ tí wọ́n mú CDCare rò pé ẹni tó sanwó kí oṣù kíní oṣù kejì oṣù mẹ́jọ ló mú eléyìí serious a jẹ́ pé oníbì kan tó owó ti ń jáde torí gbogbo tó bá ti ń ṣe iṣẹ́ ó yẹ kó ní àǹfààní láti gbé ìgbà yín gbádùn mò ń gba 70,000 sọ pé kí n má lè ra washing machine 200,000 nígbà tí mo ti mọ̀ wípé màá mú oṣù mẹ́wàá ni màá dẹ̀ ra mọ san díẹ̀ díẹ̀ mo lè mọ san 20,000 ní oṣooṣù tí má dẹ̀ ti mú oṣù mẹ́wàá tí mo ti dé oṣù márùn-ún CDCare ó dẹ̀ palẹ̀ washing machine wọ́n gbowó fún mi màá tún máa sanwó lọ síbẹ̀ tí máa sọ fún wípé mo sanwó díẹ̀ díẹ̀ so tó bá dẹ̀ jẹ́ pé ọ̀sọ̀ọ̀sẹ̀ lèmi fẹ́ máa sanwó tí mo jẹ́ bí ìyá lọ́jà má ti rọra mú iye ọ̀sẹ̀ tó bá rọ̀ mí lọ́rùn láti ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ dín méjìláàádọ́ta that is 48 weeks tí n bá mọ̀sẹ̀ mẹ́jọ tí n bá ti san ọ̀sẹ̀ kíní kejì kẹta kẹrin CDCare mọ̀ pé ẹni yóò níbi tí owó ti ń jáde a gbé ọjà rẹ̀ fún yóò dẹ̀ tún máa sanwó lọ nǹkan tí CDCare wà fún ni kò wá sọ wípé à ń gbé apá ibìkan ní Nàìjíríà a lè ra ọjà o gbogbo ibi tẹ́ ẹ bá máa gbé ní Nàìjíríà tẹ́ ẹ bá ti béèrè fún tẹ́ ti download app wa lórí Play Store tàbí App Store CDCARE tẹ́ bá ti download ẹ̀ tẹ́ forúkọ yín sí tẹ́ fífò nọmbà yín sí ẹ ti rán àwọn èèyàn wa tí ó ti mọ kí yín káàbọ̀ CDCare ò wá ní sọ pé kẹ́ ẹ sanwó sí àkáǹtì kankan o gbogbo nǹkan tẹ́ bá fẹ́ ṣe pátápátá nínú app yẹn ni ẹ ti ṣe tẹ́ bá ti download app yẹn bá ayé tẹ́ ẹ mọ fi owó yín sí ẹ mọ rí ń bẹ̀ bó ṣe ń wọlé bó ṣe ń jáde àǹfààní tún wà fún yín láti pe iléeṣẹ́ wa lórí app yẹn tẹ́ bá ti download àbí kẹ́ ẹ chati lọ́fẹ̀ẹ́ kò síbi tẹ́ lè wà.
0: Ọ́fíìsì nígbà tó jẹ́ pé ní ẹpẹ̀ka káàkiri.
2: Iléeṣẹ́ wa wà ní Exodus Filling Station ládojúkọ ọ̀fẹ́ Tochi Pharmacy Olúwatóyè Quarters Àkúrẹ́ ẹ lè pe 0707-454-2995.
0: Ọ̀rọ̀ lẹ ti gbọ́ wẹ́rẹ́ yan gbogbo ẹ̀yin tí ẹ̀ ń fẹ́ láti ní dúkìá kan àbó míì tó jẹ́ pé ẹ ti ń rò ó pípé bó lẹ ṣe ṣe báwo ni kiní àwọn ṣe bọ sí ọ̀nà náà rèé ẹ tẹ̀lé wọn CDCare ó dìgbà kan náà ẹ ṣeun.
2: Iléeṣẹ́ wa wà ní Exodus Filling Station ládojúkọ ọ̀fẹ́ Tochi Pharmacy Olúwatóyè Quarters Àkúrẹ́ ẹ lè pe 0707-454-2995.
3: CDCare there for you. Kero, kero, kero. gbogbo bi nkan ba se nlo la o ma kede fe yin ara ilu o ori tesiwaju ile yi lo je ijoba to wa lode logun se bi ari bi atunse popo na lori sirisi se nlo kaakiri sise de nlo lori gbigbe iho pipe fun tomi ero atamu akanse ise pataki mi titi dori aragba yamuyamu flyover ti oba desidaro leyi to fa titu irinna ofi jagere lapa abe awon popo na to de ko je otaneti lawon eyan kan wa lo n park oko tabi pata oja si leyi ta won ara ilu de nfejo won sun nipa e wa ji o awon kede egbon egbon wípé ẹnikẹ́ni ò gbúdọ̀ páàkì ọkọ̀ pámánẹ́ntì tàbí láti ja ẹrù lẹ́gbẹ̀ẹ́ títì ní àràkalẹ̀ road from nepa to esika market àtàwọn àgbègbè míì nígboro àkùrẹ́ mọ́ láti aago mẹ́jọ òwúrọ̀ ságogo márùn-ún ìrọ̀lẹ́ bákẹ́nẹ́ a ò gbúdọ̀ máa pàtẹ ọjà tàbí máa gbéwé baro kiri láti kiri ọjà torí wọ̀nyí ló ń ṣe ìdíwọ́ fẹ́tọ̀ ìrìnà lójú pópó èmi tá a bá gbámú yọ fara káṣá òfin ẹ̀yin aláyẹyẹ náà ò gbúdọ̀ fi àga tàbí tapolí pa ojú títì rẹ mọ́ orí fit tàbí event center ní kẹ́ lọ máa lò gbogbo wa lápapọ̀ ẹ má jẹ́ ká fi convenience wa inconvenient ẹ lòmíì mọ́ o tó honorable Fẹmi Fadairo special advisor to the governor on special duty and strategy ìlónìka kéde ẹ̀.
4: Pẹ̀lú ọpẹ́ sí Ọlọ́run la fi ń kéde ìpapòdà àti ìsìnkú parí màmá màmá màmá wa olórí Kristẹna Abẹ̀kẹ́ Aládékọba ní òde tó jẹ́ ayaba ọwọ́ àdúrà ní àná ọjọ́ kẹẹ̀dógún oṣù kejì ọdún tá a wà ẹni màmá lọ jẹ́ pé Elédùmarè lẹ́yìn tí màmá ti lo 85 years nílẹ̀ alàyè ọjọ́ Wednesday ọjọ́ kẹrin oṣù kọkànlá ọdún tá a wà yìí òní service of song máa wáyé ní family house wọn tó wà ní number 16 Adefolu Drive off Allen Avenue Ikeja Lekoo ọjọ́ Thursday 5th November òní gbogbo ọkọ̀ tó lọ́wọ́ wọ láti gbé ara màmá láti ìlú Èkó lọ sí ìlú Ìdóàmí nípínlẹ̀ Ondo ọjọ́ Friday 6th November ńlá tẹ màmá ṣèsìn àṣálẹ̀ onígbàgbọ́ nílé màmá tó wà ní òkè Èdó nílùú Ìdóàmí aago mẹ́rin ìrọ̀lẹ́ ni sí máa bẹ̀rẹ̀ tó bá di lọ́jọ́ Saturday 7th November òní sì dúpẹ́ àti jáde òkú ṣáájú aago mẹ́jọ sí mẹ́wàá àárọ̀ òní sì fẹ́rú filẹ̀pẹ̀ fún yẹ̀pẹ̀ ń wáyé nílé màmá báwo adarí sílé ìjọsìn Christ Apostolic Church Headquarter akọ ètò ìgbàlejò jíjẹ mú ijó ẹni ọmọ sí lóbi mọ́ wà wáyé ní Agrican Field ìyàyú nílùú Ìdóàmí party after party náà ní gbẹ̀yìn ní ìyàyú Town Hall màmá Her Majesty Queen Christiana Abẹ̀kẹ́ Aládékọ́ba màmá rere abiyamọ tí ò fọmọ ẹ̀ ṣeré máa sùn lókàn àyà Jésù Kristì títí dọjọ́ ológo tá a pàdé tí ò ní sípinyà mọ́ gbogbo ọmọ àtọmọ ọmọ ló ń kéde.

0: wall.
1: Congratulations, Ekiti State is celebrating another milestone in democratic leadership as Governor Bao assumes office for the second term.
2: Congratulations, you're in the glory of God.
1: I, distinguished Senator Michael Oyemi Bamidele, MOB, Senator representing the good people of Ekiti Central Senatorial District and leader of the Senate, Federal Republic of Nigeria, warmly congratulate His Excellency Governor Biodun Abayomi Oyebanji Bao on his swearing-in ceremony on October 16, 2026, following his re-election victory on August 20, 2026. Your renewed mandate reflects the confidence of Ekiti people in your leadership and vision, making our history as the first governor to secure two consecutive terms in Ekiti State is a remarkable milestone. As you begin this new chapter, may Almighty God grant you greater wisdom, strength, good health, and divine guidance to deliver more democratic dividends to our people. Congratulations, Your Excellency. Announcer, Senator Michael Opeyemi Bamidele, MOB, Senator representing the good people of Ekiti Central Senatorial District and Senate Leader, Federal Republic of Nigeria.
3: Ọ̀rẹ́ bẹ́ẹ̀ ni ìwọ́ tó ń gbọ́ mi lọ́wọ́ o ya no ìka àkọsílẹ̀ tí o bá ti fi ọjà tó fẹ́ rà sílẹ̀ nínú asẹ́ ọjà tàbí àjọgbá pẹ̀lú ìrètí wípé ẹ̀dínwó yóò máa túnọ̀ ka àkọsílẹ̀ tó bá ti tilé ìtajà kan bọ́ sí òmíràn nítorí wípé òun wá ibi tí ọjà ti dínwó kiri tí o bá náà ó kéré tán ìka àkọsílẹ̀ nínú eré yìí o túmọ̀ sí wípé ibi tó bá pè ọlú máa ń yà sí kí ló wá dé tí tilé ìfowópamọ́ rẹ fi gbọdọ̀ dá yàtọ̀.
4: O ti ṣe wàhálà tó download Smart Cash app lónìí kó o sì jẹ́ kí owó rẹ ṣiṣẹ́ fún ọ jẹ́ àǹfààní ìdá 15% 15% lórí gbogbo owó tó bá fi pamọ́ lọ́dún bẹ́ẹ̀ sì ni kò sí ìjìyà tó rọ̀ mọ́ yíyọ owó rẹ nígbà tó bá wù ọ́ o tún ní san owó kankan lórí fífowó ránṣẹ́ tàbí gbígba owó wọlé o sì tún lè jẹ àǹfààní ẹ̀dínwó tó tó ìdá mẹ́wàá 10% ní gbogbo ìgbà tó bára dátà tẹnu lásán kọ́ òfin àti ìlànà à ń tẹ̀lé wa o Smart Cash látòdo Airtel.
5: Ǹjẹ́ ẹ mọ̀ pé Nàìjíríà jẹ́ ọ̀kan nínú àwọn orílẹ̀-èdè tó ní iye tó pọ̀ jùlọ tó ṣeé ṣe ò kí ọmọdé kó kú láàrin ọjọ́ tán bíi sí ọdún márùn-ún lágbàáyé. Bẹ́ẹ̀ sì ni àwọn àrùn tá a lè gbógun ti pẹ̀lú abẹ́rẹ́ àjẹsára kópa ńlá sí ìlọsókè iye àwọn ọmọ tó kú lórílẹ̀-èdè wa. Ìwádìí ti fi hàn pé bí àwọn ọmọ tó tó 2,000,000 sí 2,000,000-3 ni kò tíì gba abẹ́rẹ́ àjẹsára kankan lórílẹ̀-èdè Nàìjíríà.
6: Bẹ́ẹ̀ ni o, wíwo àwọn àrùn tí abẹ́rẹ́ àjẹsára lè dènà máa ń wọ́n lọ́pọ̀lọpọ̀ fún ọ̀pọ̀lọpọ̀ ẹbí àti ìjọba pàápàá, ṣùgbọ́n a lè dènà wọn pẹ̀lú abẹ́rẹ́ àjẹsára. Wàyí ẹgbẹ́ àwọn ọmọ kókó yín látòrí ọmọ òòjọ́ títí dé ọmọ oṣù 23 lọ fún abẹ́rẹ́ àjẹsára láti dènà àwọn àrùn tí abẹ́rẹ́ àjẹsára lè dènà. Ẹ gbọ́ wọn lọ sí ilé ìwòsàn aláwọ̀dé tó bá súnmọ́ yín jù tàbí ibikíbi tí ẹ bá ti gbọ́ wípé wọ́n ṣe ìpolongo tàbí ètò abẹ́rẹ́ àjẹsára lágbègbè yín.
5: Àwọn ọ̀dọ́ àti àwọn àgbàlagbà náà lè gba abẹ́rẹ́ àjẹsára o láti gbógun ti àwọn àrùn bíi ìfarapa ọpọlọ, àrùn jẹjẹrẹ ọkàn, àrùn HPV àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
7: A lè tún fún àwọn obìnrin ní abẹ́rẹ́ àjẹsára tetanus láti dẹ́kun àìsàn kòkòrò tí ń dojú egbò.
5: Bẹ́ẹ̀ sì ni fún àwọn ọmọbìnrin láti ọdún 9 sókè wọ́n lè gba abẹ́rẹ́ àjẹsára láti dáàbò bo ara wọn lọ́wọ́ àrùn jẹjẹrẹ abẹ́lé ọmọ. Gbogbo àwọn àjẹsára ló múnádóko tí kò sì léwu rárá tí a sì sanwó fún nípasẹ̀ ìjọba. Ẹ jẹ́ ká dáàbò bo àwọn ọmọ wa àti ara wa lónìí lọ́wọ́ ìrora ọjọ́ ọ̀la. Fún àwọn ìbéèrè sí ẹ pé àjọ NPHCD lórí nọ́mbà ọ̀fẹ́ wọn 7-7-2-2. Ìkéde yìí wáyé láti àjọ National Primary Healthcare Development Agency.

0: to carry your money go. From MMM to CBEX and others, Nigerians don't lose over 2 trillion naira to fraudsters and Ponzi schemes. Hey, if them promise to double your money, not dull yourself. If them say bring only 2 people, not dull yourself. Oh, if too many people they do them, not dull yourself. If them ask for your PIN, password, BVN or OTP, not dull yourself. Even if it's a celebrity and dot some, if you're not there sure, call your banking. Ask them. No lose guard. Protect your money.
1: This message now from Bankers Committee.
2: Say after me.
3: Okay.
2: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
3: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
4: Get texted. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
5: Ọjọ́ Sunday ọjọ́ 15 oṣù kẹwàá ọdún yìí máa yàtọ̀ lákùrẹ́ olóyèmẹ́kù. Torí ọba kabambam àkànṣe ètò orin yìí tá a pè ní ìró orin ọ̀fẹ́ Sounds of Grace tọdún 2026 là ó ṣe. Tẹnukọ́ onílẹ́gbẹ̀rún àwọn akọrin tí nọwọ́ iṣẹ́ ìsìnsọlọ́run láti inú ẹ̀mí. Tákànṣe ètò yìí máa ṣàkójọpọ̀ wọn síbì kan tí wọ́n mọ̀ tinú ìsìn sínú ìsìn àtàyìn tó yìnyín sọlọ́run tí gbogbo ilẹ̀ ó máa wá rírì. Ó yá ní Democracy Park Lákùrẹ́ lọ́jọ́ Sunday ọjọ́ 15 oṣù kẹwàá. Níbi tá a tẹ́pẹpẹ ètò Sounds of Grace sí, wá jẹ́ lábà péjú lórí ọ̀fẹ́ ọlọ́run tó gbòòrò láti inú iṣẹ́ ìsìn àtìyìn tó gáyàtà. Ẹ pàdé àwọn olórí ẹ̀mí bíi Good Ọlọ́run wà, Olúwa Tóbinọ́lá Erite, Mercy Ramsey, Ayọ̀fẹ́, Deborah Ajayi, Yetunde Ààrẹ, Bísí Manuel, Jọ̀pẹ́ Prince, Olúkojú Ọpẹyẹmí Ẹlé, Orakude, àti àtẹ̀lé ní City Taker. Aago kan ọ̀sán ni red carpet ó bẹ̀rẹ̀. Tẹ́tò gangan ó bẹ̀rẹ̀ láago 7 ìrọ̀lẹ́. Gbàgede Democracy Park la fi sí o. Bó ti ń wá, ayé rẹ̀ ó gba ìyípadà sí rere. Tá ó sì máa tọ́ka sí ọ pé orí ọ̀fẹ́ gbà. Ilé-iṣẹ́ G-Sound Multimedia ló ṣagbátẹrù ẹ̀.
6: Ẹgbà mi, ẹ̀rà mi kalẹ̀, ọ̀rọ̀ kọ́ mi yìí, má ti sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wò ó. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà, ṣe kan sùn lọ ni.
7: Abba, aṣọ òkú tí ìgbọ́ ni nípa 24/7 Abba Mission. Kọ̀rọ̀jọ́ gbọ̀ngàn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà t

0: specially formulated for babies and growing children. It contains essential vitamins for growth, immunity, and brain development. It's NAFDAC approved. Afravoid is a product of Afrachem Limited, makers of Panda Paracetamol.
1: Hi guys, welcome to my channel. So today I'll be showing you how I make a milky bowl of golden morn.
2: Yay!
1: I like to have my golden morn in a bowl first, then pour some warm water. I just stare and watch it turn into milky, nutritious enjoyment.
3: But when did you add milk?
1: I'm using Golden Morn 3-in-1, so no need to add milk.
4: So delicious, Mommy.
5: Golden Morn 3-in-1 comes with milk inside already. Get it for your family today. Golden Morn, make every day golden.
4: Mommy! Mami, iṣẹ́ yẹn ti bọ́ sí o.
6: Ọkàrí ọmọ dáadáa.
4: Àwọn àǹfààní kọ̀ọ̀kan tún bá wà ọ́ ẹ̀. Bíi ètò ìdáàbòbò fún ìlera, pẹ̀lú ètò ìyáwó fún ọkọ̀ àti ilé.
6: Iye náà dáa, àmọ́ ṣó mẹ́tọ́ ìfẹ̀yìntì tó jọjú dání ṣá.
4: Èmi ò mọ̀ bóyá yẹn bá wà o. Mi mọ́ o. Ṣó wá ṣe pàtàkì tó yẹ mi.
7: Kódà, ó ṣe ju pàtàkì lọ. O ò lè torí pé oníṣẹ́ gidi lọ́wọ́ lónìí kó wá máa fi gbogbo ọwọ́ mẹ́wẹ̀ẹ̀wá jẹun tán láì mọ bí ọjọ́ ọ̀la rẹ̀ ó ṣe rí. Nítorí náà, o ní láti wá ètò ìnáwó tí ó máa rọrùn fún ọ láti kó ọrọ̀ jọ lọ́jọ́ iwájú. Bá wa dòwò pọ̀ lónìí ní Access Pensions kí a ba lè ràn ọ́ lọ́wọ́ láti gbé ìgbé ayé ìyọ̀tọ̀ mi ní ọjọ́ ọ̀la. Lápapọ̀, a lè jọ tún ọjọ́ ọ̀la rẹ̀ tò. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí wa lórí www.accesspensions.ng tàbí kí o pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
8: 02094613333.
7: Access Pensions, à ń tún ọjọ́ ọ̀la tò.
9: Kò lè láàárọ̀ yóò gbogbo ẹ̀yìn èèyàn wa.
10: Gbogbo ibi tẹ̀ ti ń láǹfààní àti gbogbo alóore láti kí n pe ojúre mọ yín o.
9: Ṣé dáadáa lẹ jí lónìí o.
10: A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó mú wa lọ látànà tó tún máa padà lónìí inú àánú àtagbára rẹ̀.
9: Ó mọ̀ sí Ọlọ́run.
10: Torí àkókò wa ká mọ́ balẹ̀wò náà bí. Torí àkókò òun dàbí ni pé kò tiẹ̀ dúró rárá. Torí àwọn ìwé ìròyìn ti ń bẹ wájú wa báyìí tó ti ń ṣe kàmí. Bẹ́ẹ̀ni ká tó bẹ̀rẹ̀ sí ní ṣe láwẹ́láwẹ́ jẹ́ sáré dátọ́ mi lódì kejì lọ́nà bí ọdún.

0: káàbọ̀ látòdì kejì lọ.
1: God is set to do wonders at Akure Night of Wonders, organized by Bible Church of Reconciliation, 15th and 16th October 2026. God of Wonders with Tabernacle at BFA Event Center, 4 p.m. every day, except for the anointing service, slated for Sunday, 18th October 2026. At 4 p.m., many spirit-filled gospel artists are billed to perform on those days. Bẹ́ẹ̀ni, Ọlọ́run tún wà lójú ìṣe àti iṣẹ́ rẹ̀ láti túdé jáde Sunday Dominira níbi ìpàdé àdúrà. Akure Night of Wonders, àṣálẹ́ iṣẹ́. Shemi ati she yanu Jesu wo ọpọ irosan nilu Kapanamu BFA Event Center besides on Yarugole Market opposite NNPC filling station lo fe lo lakoko yi 15th at 16th October 4 p.m. lojojumo Sunday 18th ni anointing service lago
2: merin role
1: Adeyinka Laseyori
3: Sami Olorun
1: Reverend Shola Rotimi, Olanike Akinlapa, ati Blessing Lopez. Ni won forin fawo Olorun sokale. Ti Bishop Jeki Opayin ka o sise iranse nbe. Mama wa ninu Oluwa. Apostle Dr. Beatrice Arowo Laju Lolu Balejo.
0: E seun Akinpe kaabo pada o.
4: Gbadun.
0: Kayade,
4: ajo asirulu lorilede NYSC ni o sese o. Ki won so fifi awon agun bagiro ranse si ipinle Rivers leyin igbati Adari agba yen fun ajo asirulu ohun to fi aidunu re han lori ipo ti oriko ifinimole to wa ni obubura to wa gege bi iroyin leyi ti o tenu in lowo leni to te banu in forojewo lori oro n tori wipe ko lase ati ba aradu so ni gbangba lori oro na un lo so fun oniroyin wipe igbese ohun un lo tele ayewo ati abewo leyi ti oga agba yen yan ti ajo NYSC ti o lo se si oriko ifinimole na gege bi oyan se so won ni oga agba yen yan ini oro na lo je logun o leyi ti o si de gbogbo awon ilegbe ati oriko ifinumole na to so ri pe ko boju mu rara be ni ko bode oni mu lati ma gba awon agun bagiro leyi ti o je ti won fe fi mo le si akoko ohun gege bi en to je adari ajo NYSC na lasiko igba ti o se abewo ohun un lo so pe gbogbo awon ohun to ye ki won se ni won o se to je pe igbo oriko ifinumole na in lo ti wa ni ipo eyin ati ipo aye atijo oni leyin igba ti awon tan fi mo le lowo fun ipin ti si ti odun 2026 ti won ba pari oni ko ni si awon kan leyi ti won wa si oriko ifinumole ohun o si sese o ki ajo asirulu kan mo fi omo kankan ranse si ipinle Cross River elo kayiku ninu iwe iroyin Daily Post atopo iwe iroyin mi to jade loni
0: kayade
4: bibi
0: ti won tin se ifilole igbimo ipolongo ibo fun Ààrẹ Bọ́lá Ahmed Tinubu lánàá nílùú Abuja ni Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló mọ̀ ti sọ̀rọ̀ ó ní bí ọlọ́mọ síkàtà ń lòun yóò ṣe ètò ìpolongo ìbò eléyìí tó fẹ́ wáyé yìí ò nítorí pé kì í ṣe gbogbo àwọn ìpínlẹ̀ tí wọ́n bá ti ń ṣe ètò ìpolongo ìbò ni lòun yóò mọ bá wọn lọ o ó ní ìdí ni wípé òun ti ri wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ń ké pè wípé kóun ó mú ìṣèjọba ní ọ̀kúnkún jù ju wípé bóyá kóun ó wá máa ṣe ètò ìpolongo ìbò lọ ó ní nǹkan tí ń bẹ́ńlẹ̀ ní orílẹ̀-èdè yìí ó kọjá pé bóyá kóun ó máa káàkiri láti pé kóun sọ pé òun fẹ́ lọ máa ṣe ètò ìpolongo ìbò káàkiri ó ní torí náà ó ní gbogbo iṣẹ́ tó wà ńlẹ̀ gẹ́gẹ́ bí nǹkan tóun ti gbà láti pé kóun ó ṣe láti ìgbà tí òun ti dé orí àlééfà ni òun yóò máa ṣe o tóun ò sì ní máa bá wọn péjọ níbi ọ̀pọ̀lọpọ̀ àwọn ètò ìpolongo ìbò èyí tí wọ́n bá ń ṣe ẹ kọjá lọ sínú gbogbo àwọn ìwé ìròyìn tó jáde lónìí.

0: ku dede wo yo eyin temi emi aya fe mi alagbon lo nkin ti office wa wa ni Isolo Junction ni egbe Democracy Park ni Akure
1: kama pale si ilu Owo ni Little Bay Hotel Adetula Street Okedogbo ni on the 28th, 29th, 30th, and 31st ni osu October ti awa yi
0: ta bori obirin to ti wa ni ile oko lojo to ti pe ti o ro mo pe ran ise ma bo lodo fe mi alagbon tabi wo to ti ni kan ri to se n wa si ni tabi wo obirin ti nkan osu re ndirin tabi on le ni tabi wo ti kan rin kiri laago ara re ma bo lodo fe mi alagbon tabi wo ti ara nta bi eni ko won data si e lara tabi wo ti nkan rin kakiri aago ara re ma bo lodo fe mi alagbon tabi wo okunrin ti o le gba bo lori papa gege bi osile ati igalo asiri ti won fi wa nile fe mi alagbon di si ma bo ke afifun ni
2: tabi wo ti on to wo lewo le lori re bi e leta si le ma bo nile ise wa
0: number wa re 0706532 6843 lẹ́ẹ̀kan sí 0706532 6843 àìsàn ò ní fi ara wa ṣe ibùgbé o àmì.
3: APC dé láti inaugurate campaign council and committee fẹ́tọ̀ ìpolongo ìbò tó ń bọ̀ yìí party leader wa the governor of Ondo state honorable doctor Lucky Orimisi Ayédàtiwa ẹ̀ ló máa ṣe swearing fáwọn leaders àtàwọn òkú kàǹkàǹkà tó dúró gbọ̀n láti ṣiṣẹ́ náà eléyìí jẹ́ readiness fara ìmúrasílẹ̀ fẹ́tọ̀ ìdìbò 2027 láti gbé president Bola Ahmed Tinubu wọlé lẹ́ẹ̀kejì pẹ̀lú àwọn olùdíje gbogbo lẹ́gbẹ́ APC ẹ̀fọ́ àtẹ̀fọ́ pẹ̀lú epo àtàtàkì tí ìbẹ̀rẹ̀ ọbẹ̀ sísè ṣe rí bẹ́ẹ̀ ni pé wọ́n jìnà síra wọn ṣùgbọ́n iṣẹ́ ti bẹ̀rẹ̀ báyìí kí gbogbo ẹ̀ ó yí pọ̀ kí nǹkan dẹ̀ máa ta sánsán lókù lára àwọn tó máa wà ń kalẹ̀ the deputy governor honorable Láìdé Adélàmí the speaker right honorable Ládìjì APC state chairman Babatunde Kọ́láwọlé Dr. Taiwo Oyedele minister of finance honorable Dr. Bùmítúnjì Òjó minister of interior honorable Ayọ̀ Ọláwáńdé minister of youth honorable Dr. Dìran Ìyáta national vice chairman Southwest àtàwọn special advisers to the president members at national and state assemblies tó Alex Kalejaye APC state secretary kéde ẹ pé Saturday 17th of October yìí ni o by 11 a.m. ní the dome ìgbàtòrò road Àkúrẹ́ be there.
4: Ọ̀rìnjọ́ kàdá dé kan balẹ̀ olúlo èrò ẹ̀bọ̀ dẹ̀dẹ̀dẹ̀.
5: Ọ̀rìn yóò débẹ̀ o. Ọ̀rìn yóò débẹ̀ o lè ṣe àgùn sí o.
4: Ọ̀rìn mọ̀jíjọ́ ti múrù lọ olúlo èrò. Kábíyèsí ọ̀nẹ́ kàá fọ̀ọ̀fọ̀ rẹ̀ ó ti dé. Káàbọ̀ ọba rẹ̀ tuntun. Kètèkété olú èrò. Ọ̀yàn kan mọ́ sí. Òun ni kábíyèsí. Ọba Maswell. Abiodun. Jọláde. Èkìrì. Ilẹ̀ ìjọba ìpínlẹ̀ Ondo. Ṣẹ̀ṣẹ̀ jọ lọ́tẹ̀tẹ̀. Èyí la mú dúpẹ́ náà. Gómìnà rẹ̀ Lọ́kì. Orímísàn. Ayédàtiwa. Àtúgbàkejì rẹ̀. Àti gbìmọ̀. Aṣèjọba. Ìpínlẹ̀ Ondo. Pàtàkì rẹ̀ jùlọ. Kọmíṣánná fẹ̀tọ̀ ìjọba ìbílẹ̀. Àtọ̀rọ̀ oyè. Ọ̀nàrẹ́bù Tàkùrọ̀. Àtàlága. Ìjọba ìbílẹ̀. Ìfẹ́dọ̀rẹ́. Ọ̀nàrẹ́bù Ipò. Àjíbọ́lá. Àtìyàn kètèkété afọbajẹ. Ìlú èrò. Adúpẹ́ náà kètèkété ọmọ bíbí ìlú èrò. Lọ́lúlẹ̀ àtọ́lọ́jọ. Ọ̀yà pàdé ọba rẹ̀ àtẹ̀tọ̀. Ìlú èrò. Ìlú èrò àrọ̀jù. Ìlú èrò àrọ̀yẹ̀. Lásìkò ọba rẹ̀. Ìlú Fẹ́mi lóye. Àmẹ́lẹ́.

0: àbí.
1: Àjọ tí ń bójú tó gbogbo ohun tí ń kọjá lọ sọ́nà ọ̀fun NAFDAC ń ló ti ṣe àwárí àwọn afurasí ayédèrú ọtí kan léyìí tí wọ́n ń ṣe ní Sanfara Plaza BBA Trade Fair Complex tó wà ní pópónà Badagry sí ọjọ́ ní ìpínlẹ̀ Èkó. Gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún ṣe sọ, àjọ náà náà fi kélé òfin gbé àwọn afurasí méjì lè tán lọ́wọ́ lẹ́sẹ̀ nínú ṣíṣe iṣẹ́ tí ò bófin mu náà àti iṣẹ́ burúkú ọ̀hún. Àwọn afurasí náà náà porúkọ ní Ọ̀káfọ̀ àti John léyìí tí wọ́n rá mú lásìkò ìgbà tí àjọ NAFDAC tí wọ́n ya wọ ilé alájà méjì léyìí tí wọ́n sọ pé wọ́n kó àwọn irinṣẹ́ sí àti àwọn èròjà tí wọ́n fi ń ṣe ayédèrú àwọn ọtí ọ̀hún. Bẹ́ẹ̀ ni wọ́n sọ wípé àwọn ọtí kan wà tí ọjọ́ ti lọ lórí rẹ̀ léyìí tí wọ́n ń pa òǹkà tí wọ́n kọ sí lára tí wọ́n ń parẹ́ tí wọ́n sì ń kọ ìmíì sí léyìí tí wọ́n fi ń ṣe ayédèrú tí wọ́n sì ṣe bẹ́ẹ̀ tí wọ́n bá pàdé lọ́wọ́ wọn. Nígbà tí àjọ NAFDAC tí wọ́n lọ sí oríkù ọ̀hún látàrí ìfimúfilẹ̀ àti ìròyìn tí ó gíríkì pẹ̀lú ìfojútólẹ̀ léyìí tí wọ́n ti ń fura wípé ayédèrú ọtí ọ̀hún jáde láti inú ọjà tó ń pè ní Trade Fair International Market. Nígbà tó ń sọ̀rọ̀ lórí iṣẹ́ àkànṣe ọ̀hún ẹni tó jẹ́ abẹ́yẹkáwọ̀ adarí ìfimúfilẹ̀ àti gbígbé ìgbésẹ̀ akin fún àjọ NAFDAC ọ̀gbẹ́ni Kúnlé Òjó ló sọ pé àjọ náà òun ló gbá àwọn afurasí ọ̀hún lọ́wọ́ mú níbi tí wọ́n ti ń ṣe iṣẹ́ láàbì náà léyìí tí wọ́n sì ṣe àrìbá pàdé ogunlọ́gọ̀ àwọn àgbà àwọn aṣẹ tí wọ́n fi ń sẹ́ ọtí ayédèrú ọ̀hún pẹ̀lú onírúurú àwọn èròjà léyìí tí wọ́n fi ń pòpọ̀. Ó wá sọ wípé àwọn èròjà tí wọ́n fi ń lẹnu ike pọ̀ àti tí wọ́n fi ń fi ìdérídé tí wọ́n sì ṣe pin tí ó dàbí èyí tán gbé wá látòkè òkun gbogbo rẹ̀ pátá tí wọ́n ń lò ni wọ́n bá lọ́wọ́ wọn o. Ẹ wo tẹ bá fẹ́ kàyékù ẹ má wulẹ̀ sákiri ẹ kọjá lọ sínú ìwé ìròyìn Vangard àtàwọn ìwé ìròyìn míì tó jáde lónìí.
0: Káyọ̀dé
1: bí a dún
0: pẹ̀lú bí ààrẹ Bọ́lá Ahmed Tinubu bó ṣe sọ pé kì í ṣe gbogbo ibi tí wọ́n bá ti ń ṣètò ìpolongo ìbò láwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan ló mọ̀ yọjú sí. Ní báyìí o, ẹni tí ń ṣe olùdíje sí ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú SDP ìyẹn ọmọọba Adéwọlé Adébáyọ̀ ló mọ̀ ti rọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu pé kó mọ̀ tiẹ̀ ṣe ra rẹ̀ ní wàhálà rárá o, ńṣe ni kó padà sílé kó sì jẹ́ kí orílẹ̀-èdè Nàìjíríà omi o. Adébáyọ̀ tó sọ̀rọ̀ yìí ó ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu mọ̀ láti máa fi ọgbọ́n rẹ̀ rọ láti máa fi yọra rẹ̀ kúrò nínú gbogbo wàhálà yìí tó jẹ́ pé ó lè wáyé lásìkò ètò ìdìbò náà ni. Nítorí wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu gan fúnra ẹ̀ mọ̀ pé kò sí agbára fóun láti lè máa lọ káàkiri gbogbo àwọn ìpínlẹ̀ ní orílẹ̀-èdè yìí. Ó ní torí ìdí èyí ó lóun ìbá rọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni pé ńṣe ni kó lọ jókòó sílé jẹ́ nítorí òun mọ̀ pé ó ti rẹ̀ ẹ́ dáadáa. Nígbà tó ń fi àtẹ̀jáde náà léde ẹni tí ń ṣe olórí olùbánidámọ̀ràn sí ọ̀gbẹ́ni Adébáyọ̀ náà ìyẹn Comrade Mark Adébáyọ̀ ló sọ. Ó ní pẹ̀lú bó ṣe jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu gan kò ń sí ní orílẹ̀-èdè Nàìjíríà láti pé kó lè ṣe ìjọba. Èyí gan ló fàá tó fi jẹ́ pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó fi lọ fìdí pagbá sí ilẹ̀ òkèrè tó ń sọ pé bóyá òun lọ sí àyè ìsinmi bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ rèé ọgbọ́n láti lọ ṣe ìtọ́jú ara rẹ̀ ló bá lọ. Nítorí náà ní báyìí ńṣe ni kó lọ jókòó jẹ́ o kó jẹ́ kí orílẹ̀-èdè Nàìjíríà ò rí mú mi. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà kọjá lọ sínú ìwé ìròyìn Punch.
2: Ọjọ́ kìíní nínú oṣù kọkànlá ọdún yọ ọ̀gáyé yìí ẹbí ọ̀dọ́fin Yẹmi Suwada ìjọba ìbílẹ̀ ọ̀rọ̀ o gédé ọ̀hún yẹn ńórí alẹ́wọ̀n yìí má gbọ́ kìlọ̀ yìí tó wá sùpàdé yọ̀ fẹ́ ṣe o torí kéré ẹjọ́ lọ́wọ́ ẹbí ọ̀dọ́fin yọ̀ wọ́n ṣe o àti Kábíyèsí Joel Olúwàfẹ́mi Adélùwòye Asuwada fi Suwada náà kulẹ̀ ẹjọ́ yẹn yóò lò kúta àkúrò lóye mẹ́kun Justice Adémọ́lá Ẹnikúnmi ọtí dá ọ̀wọ́ ẹbí ọ̀dọ́fin ọ̀gọ́n jàre ọjọ́ kẹrin lẹ́nu ogún oṣù kẹjọ ọdún yọ ọ̀gá yìí nọ́mbà ìwé ẹjọ́ náà mẹ́rẹ̀ yìí o HOW/34/2021 ọ̀ngọ́ yẹn ń rí alẹ́ ọ̀dọ́fin kúròwó quarters kí Suwada yóò choko yóò kọ́lí yóò nálẹ̀ síbẹ̀ dẹ́gẹ̀ wá sùpàdé ọjọ́ kìíní oṣù kọkànlá ọdún yọ ọ̀gá yìí aago mẹ́ta ọ̀sán mẹ́ẹ̀ o fún mọ́ ṣàlàyé kí máa yẹ òwà kẹsọ́ lórí ẹbí yìí pa Emmanuel Adromola Adedimila 070-42-79-55-36 akọ̀wé bí wọn Adam Ablaziz Bídèmí 081-36-87-54-86 ẹbí ọ̀dọ́fin ní bàjẹ́.
3: Káà káàbọ̀ màìjíà ọkùnrin kákáká ọkùnrin kókókó ọkùnrin wàwà wowó ẹ̀kúnṣẹ́ àná.
4: Obìnrin kan ló ń kí olólùfẹ́ ẹ̀bẹ́ yẹn. Kìdẹ̀ wá ń ṣe wípé ó bá a fọ́ òkúta tàbí ṣiṣẹ́ ilé kan rárá o. Ṣùgbọ́n torí pé ó bá a gún ìyẹn dáadáa. Ó dẹ̀ fọ gbogbo ẹ̀gbẹ̀gbẹ́ odó ẹ̀ léyìí tó máa ń jẹ́ kó dún mọ́ kó dá ṣakaṣaka láìsí rọ̀tìrọ̀tì. Bóbìnrin yìí ṣe ń gbóṣùbà káre. Bẹ́ẹ̀ lókùnrin òun tó ń gbóṣùbà náà padà fún Vigoka. Wípé òun ló jẹ́ kọ́mọ odó òun ó lè gún yọ dé lẹ́fù yẹn ìṣú ọmọ gùnmọ́tẹ̀. Àsìkò yìí gan ló ṣẹ̀ wá yé mi pé lówe lówe ni wọ́n fi sọ̀rọ̀. Vigoka herbal capsule. Ṣé kìí jẹ́ kó rẹ okùnrin láti gbá bọ́ọ̀lù lórí pápá. Gbogbo tó bí tẹ̀gẹ́ tí ṣan tẹ́ran. Àtẹ̀yára tó ti rẹ̀ tẹ́lẹ̀ ló máa jí dìde padà. Tí ò ní six months mẹ́mọ́. Ìyẹn gan ló fà á tí gbogbo àwọn okùnrin fi yan Vigoka láàyò. Ayo herbal help limited ló ṣe é pẹ̀lú natural herbs. Ó dẹ̀ ti wà káàkiri chemist àti pharmacy shop. Telephone 0803 860 6858. Vigoka ìbá.
5: Wọ́n yọ̀ ní ní ọ̀nà ni kókó ọmọdé má jiré balẹ̀.
6: Ọmọdé ìyá rárá wọn
5: ò yẹ̀rọ.

0: ọwọ́ ajé
1: the union
0: lápá elédùn rẹ̀ rẹ̀ nímú yìí jòkun
1: àgbà
0: òun ẹ̀rán ló gbà á.
1: Bí máa ti tọ́jú jímọ̀
0: ọjọ́ kẹrin dẹ́nu ogún
1: oṣù kẹwàá odó yọ ọ̀rọ̀ ayé yìí
0: tọmọdé tàgbà
1: tọ́ bára wa ká yọ jẹkẹlẹ
0: o inú jùkú yìí
1: 1981
0: ọ̀rọ̀ de ajé orí bírí bí sálẹ̀dẹ̀ jùkú wọn náà
1: lápá elédùn rẹ̀ wọn náà ní wọbẹ̀ o
0: ìhun yọ̀ngọ́ ti jẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ síbẹ̀
1: ẹ fọ́n
0: ìjújẹ́ bọ́ náà rè
1: àkọ́kọ́ omi yọ̀ngọ́ ti bẹ̀ wọ́n ì máa bàjẹ́
0: ẹnì yọ ọmọ sí bọ́
1: o
0: tọmọdé tàgbà gẹ́gẹ́ dọ́gun ká mọ́
1: jẹpẹlẹ
0: ọ̀rọ̀ ti èyí tẹ́
1: ọ̀rọ̀ òdìyà ti pátákó
0: ajíwe ọ̀nà
1: lórúkọ jùkú náà ìrìn abẹ
0: ilédùmarè
1: ìkèrè mi wé tó ní ìdúgbò jẹ yúlé ẹgẹ
0: ìyàbò jẹ lóògbà
1: ọmọ yóò fọdí nkàrẹ dín ká mú lọ
0: kọmi tí yọ ọyàn sí
1: ọmọ fọdí nkàrẹ.

ìbò oníkòkò tó fẹ́ jìrì rẹpẹtẹ lọ́dún yìí yóò fẹ́ kí kòkòrò abuko jẹ́ da wà ní gbèsè fatafata ní ògùn torítorí tá a gbé dé òun ni kẹ́ ẹ máa lò káìkáì bristo fatafata mẹ́sàn-án kòkó sùn àṣọ fagiya gbogbo kòkòrò abukoko pọ́n dànù rẹ̀ dànù ni dànù wọ́n dànù kẹ́ dànù ló máa pa kú fífi àlàáfíà wa dí sára kòkó wà yìí èso kòkó adúró tó kò ní jábọ́ ní primasure fatafata ẹ̀yin ọlọ́gbìn tomato ẹ̀pà ẹ̀wà mango ògùn tàbí rẹ̀kẹ́ fatafata dáa púpọ̀ fún yín ẹ fi sára ọ̀gbìn ní bẹ̀rẹ̀ ọ̀gbìn àbí tọ́gbìn yìí bá ti gbéra sọ díẹ̀ kó máa wá gúrò lọ fàlàlà aṣọ lógúnlógún lọ́pọ̀lọ́pọ̀ lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ lọ́pọ̀lọ́pọ̀ táùsàn táùsàn oògùn kòkòrò yìí ti wà láwọ̀ ilé ìtajà ìlú àgbẹ̀ jákèjádò Nàìjíríà o bèrè fún tiẹ̀ fatafata oògùn jorijori bristol fatafata ó ti wà lọ́jà o fún gbogbo àgbẹ̀.

ìtura dé ìfọkànbalẹ̀ wọlé dé ilé ayé ìrọ̀rùn dé bàbá túndé fàró dé ó gbá gbogbo wọn dànù rọ́ wọn sígbó ẹ̀tọ́ ti dókin umbrella tó máa bo gbogbo wa lórí ọ̀rá ńdá ti dé àkúrẹ́ náà tà sá ẹ jẹ́ ká dìbò fún bàbá túndé fàró ó yàtọ̀ kó lọ sojú wa nílé ìgbìmọ̀ asòfin ìyẹn house of rem àkúrẹ́ sata north federal constituency bàbá túndé fàró òun gangan ní ìdáhùn sí gbogbo ẹ̀dùn ọkàn wa nítorí ọmọ mi tí bàtà ti ń ta gbogbo wa lẹ́sẹ̀ ọmọ ọ̀túnmọ̀ ibi ipa mi àti ìyá ń jẹ mí nítorí ó súnmọ́ mẹ̀kúnù dáadáa òun ni gbogbo wa máa tẹ̀lé bàbá túndé fàró ó yàtọ̀ 2027 lábẹ́ àsíá ẹgbẹ́ PDP People Democratic Party ó yàtọ̀ 2027 níṣọ́ làbújá bẹ́ẹ̀.

0: tẹ́tí sí ìkéde pàtàkì yìí o. Gbogbo ẹ̀yin àgbẹ̀ oníkòkó ìgbàlódé, ọ̀pẹ rọ́bà àti gbogbo ẹ̀yin àgbẹ̀ tẹ́ ẹ wà lórí ilẹ̀ àjọ OSAIC, bóyá ẹ ti ń lo ilẹ̀ náà tipẹ́ ni tàbí ẹ ṣẹ̀ṣẹ̀ fẹ́ ṣe lílo rẹ̀, gbogbo yín pátá ni àjọ OSAIC ń ké pé o láti wá ṣe àyẹ̀wò àti ìfọwọ́sí àwọn ìwé yín ní OSAIC lọ́jọ́ Friday tí ń ṣe ọjọ́ 21 oṣù kẹwàá ọdún yìí. Ìkìlọ̀ yìí ṣe pàtàkì o fún gbogbo àgbẹ̀ tó wà lórí ilẹ̀ àti gbo OSAIC. Ẹnikẹ́ni tó bá kọ tí ò gbọ́yìn sí ìkéde yìí yóò pàdánù ohun tó ti rí sórí ilẹ̀ náà. Nítorí náà, a rọ gbogbo yín láti mú àwọn ìwé yín wá o láti ṣe àyẹ̀wò fínífíní lẹ́ẹ̀kan sí ọjọ́ Ẹtì Friday oṣù kẹwàá ọdún yìí ni ètò àyẹ̀wò náà yóò wáyé. Ẹ jẹ́ ká ṣe ohun tó tọ́ lásìkò tó yẹ. Ìpínlẹ̀ Ondo yóò tún máa tẹ̀síwájú o. Rotimi Wẹ̀mímọ́ Akíṣọlá, alága àjọ OSAIC ló ń kéde ẹ̀.
1: Hello doctor, mo ní kí n dúpẹ́ lọ́wọ́ yín ni. Èròjà egbògi Rootmax tẹ́ ẹ ní kí n rà, mo rà á, mo lò ó, ara mi mà ti yá gágá, àlàáfíà ti dé ságọ̀ ara mi. Gbogbo ìtọ̀ ní ìṣẹ́jú ìṣẹ́jú lóòrèkóòrè kílẹ̀ tó mọ ti mo máa ń tọ̀, ó ti dópin. Ẹ ṣeun o.
2: Ọ̀nàrẹ́bù Alábí, mo sọ fún yín, èròjà egbògi Rootmax ń ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Òun ló ń kojú àwọn kùdìẹ̀kudiẹ lágọ̀ ara, ká máa tọ̀ wẹ́lẹ́wẹ́lẹ́. Àbẹ́ ni tó nira fún láti ṣẹ̀yọ, ẹni tí fúnpá rẹ̀ ń ga, àbọ́kùnrin tí ò lè ṣe déédé tàtẹ̀ kanlẹ̀ lọ́dọ̀ olólùfẹ́. Rootmax Aba Product ni wọ́n ń gbé lura tálàáfíà ń dé tara ń tù wọ́n pẹ̀sẹ̀. Ojúlówó ewé àti egbògi ilẹ̀ wa ni wọ́n fi pè lo ẹ̀. Àjọ NAFDAC fọ̀ǹtẹ̀lú, iléeṣẹ́ Ikeo Aba Company Limited ló ṣe. Branch office wọ́n wà ní Plot 7 Ayọ̀dẹ́lẹ́ Taiwo Street, lẹ́yìn Signature Alágbàká Àkùrẹ́. Ibi yòówù kẹ wà ní Nàìjíríà. Ẹ ọ̀dà ẹ̀ kí wọ́n gbé wá fún yín. Ó yẹ pé wá sórí ago
3: 070-70-02-7274. Lẹ́ẹ̀kan sí 070-70-02-7274.
2: Wẹ́bsáìtì wọn ni ikeo.com.ng. Àṣírí ìlera tó péye.
4: Ó bá dára púpọ̀ kéèyàn máa ṣoore nílé ayé o. Bẹ́ẹ̀ náà ló tún dáa pé kẹ́ni tá a bá ṣoore fún máa mọyì ẹ̀. Nítorí èyí ni àwọn tí ọjà wọn jóná nínú ọjà ọ̀rẹ́ ń jọ sí. Ṣé ká lọ bá wọn dúpẹ́ lọ́wọ́ gómìnà ìpínlẹ̀ Ondo. Ọ̀nàrẹ́bù Dr. Lucky Orímísàn Ayédàtiwá. Tó ti ìrànlọ́wọ́ bàǹbàǹbà kàbìtìkàbìtì tí wọ́n ṣe fún wọn lórí ẹ̀. Tí wọn ò jẹ́ kí iṣẹ́ ìdókòwò wọn ó dilẹ̀ ráúráú. Ní ọjọ́ 12 August, ìṣẹ̀lẹ̀ náà yìí ṣẹlẹ̀. Gbogbo wọn ló ti sọ ìrètí nù pátápátá. Àwọn gómìnà wa dìde, ó sì ṣe ìrànlọ́wọ́ yìí. Tinú gbogbo wọn sì dùn. Nítorí ẹ̀ ni wọ́n ṣe wá kóra wọn jọ. Tí wọ́n ní our governor is indeed a great loving and caring leader. Ẹ ṣe o, gómìnà wa pẹ̀lú igbákejì rẹ̀. Bákẹ́ẹ̀ tún ni àwọn affected ọlọ́jà wọ̀nyí. Tún ni ká máa dúpẹ́ lọ́wọ́ àwọn ọmọ wa wọ̀nyí níjọba ìbílẹ̀ Òdìgbò. Ọ̀nàrẹ́bù Amídò Takùrọ̀. Ọ̀nàrẹ́bù Bọ́lá Taiwo. Ọ̀nàrẹ́bù Adégoróyè Taiwo. Tó jẹ́ chairman Òdìgbò local government. Ẹ wò ó, ó ní wọn ò tí ì rí irú sẹ́ẹ̀tà aṣojú rere tó ṣe dáadáa tó báyìí rí. Látọjọ́ tí Òdìgbò local government ti wà. Bákẹ́ẹ̀ ni wọ́n tún ní ká dúpẹ́ lọ́wọ́ àjọ SEMA. Tó àwọn tí ọjà wọn jóná ń jọkàn àná nílùú ọ̀rẹ́ tí gómìnà wá sì ṣe ìrànlọ́wọ́.

0: Oríọ̀dé.
1: Iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀ṣun ló ti fi kélé òfin gbé arákùnrin kẹni ọdún 45 léyìí tán porúkọ rẹ̀ ní Adéyẹmọ Mọ́kànlá lórí ẹ̀sùn fífi tipátíkùkù ṣẹlẹ́gẹdẹ fín lára màjèṣí kan nípínlẹ̀ ọ̀hún. Àfúrásì náà ni wọ́n rá mú lẹ́yìn ìgbà tí àwọn aráàlú tí wọ́n sọ wípé wọ́n ra arákùnrin ọ̀hún níbi tó ti ń wu ìwà láabi náà tí wọ́n sì fàálẹ̀ àjọ ọlọ́pàá lọ́wọ́ látàrí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní agbègbè Ìlúpẹ́jù nílùú Ìkirè ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde tán Tàrísà lánàá ọjọ́rùú láti ọwọ́ agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun DSP Àbáyọ̀mí Ọ̀jẹ̀lábí ni ló sọ pé afurasí ọ̀hún òun ló jẹ́ ọ̀rẹ́ ìyá àgbà fún ọmọ tí ó ṣe bẹ́ẹ̀ fi ìbálòpọ̀ ṣe ní ṣùtá ọ̀hún tó jẹ́ pé lemọ́lemọ́ ló máa ń lọ sílé àwọn ọmọ náà níbi tí ọmọ ọ̀hún tó ń gbé. Ọlọ́pàá fi ẹ̀sùn kàn pé ní nǹkan oṣù kẹsàn-án ọdún tí a wà yìí afurasí ọ̀hún ló pe ọmọ náà o léyìí tí ó sì ṣe bẹ́ẹ̀ tó fún àwọn ọmọ ọ̀hún ní àwọn nǹkan kan gẹ́gẹ́ bó ṣe sọ. Wọ́n ní ìgbà tó dé ilé rẹ̀ ni ó wọ ọmọbìnrin náà ló wọ túrutú wọ inú ìyẹ̀wù rẹ̀ o tó sì ṣe rẹ̀gẹ̀dẹ̀ fín lára ọmọ ọ̀hún nígbà tí ajídé ìjẹyọ kan kó dáwọ́ dúró àgàgà èdè onírun ní ọjọ́ kejì oṣù kẹwàá ọdún tí a wà yìí. Ẹni ọjọ́ bíi ọmọbìnrin léjeléje ọ̀hún ẹni yóò mọ̀ sí ṣe àbẹ̀wò sí afurasí náà o ní ibi tó ti ń ṣe iṣẹ́ ní agbègbè Ìlúpẹ́jù nílùú Ìkirè lẹ́yìn ìgbà tó rabi sí kí fún un tán. Gẹ́gẹ́ bí ẹ̀bùn ọjọ́ bí afurasí ọ̀hún ló bá wọ ọmọ náà túrutú o lọ sí inú gbóṣùrú kan lẹ́yìn ibi tí ó ti ń ṣiṣẹ́ tó lè tún ṣe bẹ́ẹ̀ tí ó ṣeré sunkún sí tipátipá kó tó di wípé àkàrà tú ipò mọ́ ọ lọ́wọ́. Ẹ lọ kàyúkù o nínú ìwé ìròyìn Daily Post, ìwé ìròyìn Vangard, ìwé ìròyìn Punch àtàwọn ìwé ìròyìn míì tó jáde lónìí.
0: Káyọ̀dé lórí ọ̀rọ̀ tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu sọ yìí náà ni mo mọ̀ sí wa. Níbẹ̀ ló wá jẹ́ kí ẹnìkan tó jẹ́ gbajúgbajà nínú pé bóyá à ń báwọn ará ìlú sọ̀rọ̀ ìyẹn Sam Amadi ló mọ̀ sọ. Ó ní sẹ́ rí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó sọ pé òun ò ní lè lọ káàkiri gbogbo àwọn ibi tí wọ́n ti ń ṣètò ìpolongo ìbò ni. Ó ní tiẹ̀ yìí o ò ní nítorí pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu kò lè fararọ́ gbogbo wàhálà yìí tó jẹ́ pé ó máa ń wáyé lásìkò ètò ìpolongo ìbò náà. Ó ní nǹkan tó mọ̀ tó sì dáhùn lójú ni pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti mọ̀ pé àwọn gómìnà láwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan wọ́n lágbára wọ́n sì dáńtọ́ dáadáa láti pé kí wọ́n lè jẹ́ kí òun rí ìbò tó dáa tó sì pọ̀ dáadáa lásìkò ètò ìdìbò náà. Ó ní àwọn ìbò tí àwọn gómìnà yóò pèsè fún òun gan ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló gbẹ́kẹ̀lé tó fi sọ pé òun ò ní lè máa lọ káàkiri. Ó ti mọ̀ pé òun ní àwọn ọmọ ogun lé tó jẹ́ pé wọn yóò máa ṣiṣẹ́ náà fún òun. Ó ní ṣùgbọ́n ṣá òun rọ gbogbo àwọn gómìnà wọ̀nyí o láti pé kí wọ́n gba àwọn alátakò láàyè láti pé kí wọ́n lè jẹ́ kí wọ́n ṣe iṣẹ́ wọn gẹ́gẹ́ bí iṣẹ́ kí wọ́n sì lè ṣe ìpolongo ìbò tiwọn láti lè sọ gbogbo èròǹgbà wọn fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní ọ̀rọ̀ tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu sọ wípé ńṣe lòun fẹ́ gbájúmọ́ ìṣèjọba dípò pé bóyá kóun ó máa sá warawara káàkiri pé òun fẹ́ ṣe ètò ìpolongo ìbò. Ó ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu kàn fọgbọ́n sọ ni nítorí pé gbogbo ayé mọ̀ pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu kò fi bẹ́ẹ̀ lágbára láti pé kó lè máa sá káàkiri. Ẹ kọjá lọ sínú ìwé ìròyìn Daily Post, ìwé ìròyìn Vangard àti ọ̀pọ̀ àwọn ìwé ìròyìn míì tó jáde lónìí.

0: pàdé.
1: Ẹnìkan tí ń gun alùpùpù pẹ̀lú ogójì ọdún Monday Dáúdà léjọ́ pèyànmọ̀ sí ọ̀kadà Ráìdà. Òun ni wọ́n ti ṣẹ̀mí rẹ̀ ní kúkúrò nígbà tí wọ́n sì ju òkú rẹ̀ tí wọ́n lọ jù sí agbègbè kan ní Kàṣúà Monday ní ẹkùn gúúsù ẹkùn ìjọba ìbílẹ̀ gúúsù Kaduna nípínlẹ̀ Kaduna o. Òkú Dáúdà òun ni wọ́n rí ní kùtù àná ọjọ́rú ọjọ́ kẹrìnlá oṣù kẹjọ oṣù kẹwàá ọdún tí a wà nù rẹ̀ yìí nígbà tí àwọn mọ̀lẹ́bí rẹ̀ léè tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní wá kó tó di pé wọ́n rí o lẹ́yìn ìgbà tó kùnà àti padà wálé ní bó ṣe lọ sí ibi iṣẹ́ ní àárọ̀jọ ìṣẹ́gun gẹ́gẹ́ bí wọ́n ti sọ. Àwọn olùtọpinpin léyìí tó sì ń wá kiri ọ̀hún iná ti yẹ gbogbo àwọn ilé ìwòsàn wò bẹ́ẹ̀ kì náà ti dé àwọn àgọ́ ọlọ́pàá gbogbo pẹ̀lú gbogbo àyíká àti àyídà nígbà tí wọ́n wá arákùnrin náà nígbà tó ń fọ̀rọ̀ jẹ̀wọ̀ pẹ̀lú oníròyìn ẹni tó jẹ́ àkọ́bí ọmọ rẹ̀ lọ́kùnrin Samson Sunday ló sọ pé bàbá òun léyìí tí ó ń gun alùpùpù tó fi ń ṣe iṣẹ́ òòjọ́ rẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n ti ilé iṣẹ́ tí hun aṣọ ni ó sì jẹ́ wípé iṣẹ́ tó ń ṣe náà ni iṣẹ́ alùpùpù gígùn. Ó ló jáde ní kùtù àyò ní nǹkan bí aago méje bẹ́ẹ̀ tí ó bá ti jáde bẹ́ẹ̀ aago mẹ́fà ìrọ̀lẹ́ ló máa ń padà wọlé. Ó ní ṣùgbọ́n ní ọjọ́ ìṣẹ́gun ọ̀sẹ̀ wọ́n dúró títí wọ́n retí rẹ̀ kó padà wọlé láago mẹ́fà kò wọlé láago méje kò wọlé aago mẹ́jọ náà wọ́n rí. Ó ní èyí ló kọ wọ́n lóminú wọ́n sì bẹ̀rẹ̀ sí ní pẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ ṣùgbọ́n iná ti kú lórí rẹ̀ tàbí wọ́n ti lù ú pa. Ó ní ibẹ̀ ni nùfu àyàfo tó ti gba ọkàn wọn léyìí tí wọ́n sì ń sọ pé ó ṣe é ṣe kí nǹkan ti ṣẹlẹ̀ nítorí pé bàbá òun kì í rin ìrìn bẹ́ẹ̀. Ẹ lọ kàyókù nínú ìwé ìròyìn Daily Post, Vangard, Punch àtàwọn ìwé ìròyìn míì tó jáde lónìí.
2: Ojú de ọ̀hún Festival 2026 tún wọlé dé yìí. Ó yẹ ká jọ bára wa yọ̀ fojú wa tó tún rọ́dún. Alhaji Oluwole Osundele tí wọ́n jẹ́ aláṣẹ apàṣẹ àti olùdásílẹ̀ iléeṣẹ́ Westco Farming Nigeria Limited tó tún jẹ́ ọmọ àyíyẹ wa nílùú Ẹ̀rìjiyàn Èkìtì. Ó ló lu àkókò yìí láti dáwọ́ ìdùnnú pẹ̀lú gbogbo ọmọ Ẹ̀rìjiyàn nílé àtìlẹ́yìn òdì. Wípé a kú ayẹyẹ ọdún ọ̀hún Festival tọdún yìí tí yóò wáyé lọ́jọ́ Sátidé ọjọ́ kẹtàdínlógún oṣù kẹwàá ọdún yìí. Iye Saturday 17th October 2026. Alhaji Oluwole Osundele bàbá Westco ló tún kí kábíyèsí ọba Dr. Olúdarẹ Ọmọṣẹ́bí Agùnsóyè the First Ọlọ́run tìlú Ẹ̀rìjiyàn Èkìtì gbogbo ìjòyè pátá tó fi mú gbogbo ọmọ bíbí ìlú Ẹ̀rìjiyàn Èkìtì àtúkí alága Federal Housing Authority yẹn bàbá wa Oyetunde Ojo ti ìyàwó wọn Ìyálọ́jà General Anki ìdílé Osundele ti Ẹ̀rìjiyàn Èkìtì Sàtóyìn Peter ọmọ Sẹ̀pẹ̀tẹ̀rí Custom Officer tí wọ́n jẹ́ aṣojú ọba àti ìyàwó wọn Yẹ̀yẹ́ aṣojú ọba tìlú Ẹ̀rìjiyàn Èkìtì Chief Dr. Gboyega Peter Sẹ̀pẹ̀tẹ̀rí DCC Retire Jagunmólú tìlú Ẹ̀rìjiyàn Èkìtì tí wọ́n jẹ́ Chairman Ojúde ọ̀hún 2026 Planning Committee Westco Farming tún sọ fún wa wípé iṣẹ́ àgbẹ̀ ti dìrọ̀rùn ẹ lè jòkó sílẹ̀ yín kẹ́ ẹ máa jẹ̀gbádùn iṣẹ́ ọ̀gbìn ẹ̀yẹ sá ti kàn sí wa ni o. Alhaji Oluwole Osundele aláṣẹ Westco Farming Nigeria Limited ló ń kí wa pé a kú ayẹyẹ.
3: Ọmọ ti dé o, ó ti kó wọ̀lú. Part and part, oríṣiríṣi sọ́là ló kó dé. Part and part.
4: Bẹ́ẹ̀ni, part and part tún ti dé pẹ̀lú sọ́là.
3: Bílẹ̀ ẹlẹ́tíríkì wá tàbí ò wá.
4: Bí jẹnẹrétọ̀ àti epo wọn tàbí ò wọ́n.
3: Ìyẹn ò kàn yín mọ́.
4: No shaking.
3: Wọ́n ti dé pẹ̀lú the best solar energy supplier.
4: Pẹ̀lú 201,999 naira.
3: Ẹ̀wọ̀ ara sọ́là tó máa gbé gbogbo ilé yín.
4: Àti TV àti fan àti nọ́tà wọn mọ́ máa fi kàwé pẹ̀lú gbogbo èròjà alẹ́ tó kù bẹ́ẹ̀.
3: Bẹ́ẹ̀ni o ní 310,999.
4: Tún bẹ́ẹ̀
3: tó máa dáwọn èròjà yín fún wákàtí tó pọ̀.
4: Bẹ́ẹ̀ sì lèyí tó ń gbé freezer ń bẹ pẹ̀lú just 1,000,000 naira and above.
3: Bákan náà ni part and part tún dé pẹ̀lú CCTV.
4: Léyìí tẹ́ máa fi wo ilé wo ọ́fíìsì wo ibi iṣẹ́ tàbí gbogbo àdúgbò.
3: Lórí fóònù yín for security purpose.
4: Ewu wo
3: promo ń lọ lọ́wọ́ báyìí o.
4: Just 53,999.
3: Fóòtò ní 2 cameras.
4: Ṣùgbọ́n just 32,999 naira.
3: Fóòtò ní kámẹ́rà kan.
4: Ẹ máa bọ̀ ní new ọ́fíìsì part and part.
3: Tó kalẹ̀ sáàrin Yellow House, Rekabi
4: àti Weber Bank ló ba Adéṣidà Road Àkúrẹ́.
3: Telephone 070-6642-3064.
5: Oríṣiríṣi sọ́là ló kó dé. Part and part.
6: Tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn tán wà lórí ìjòkó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
7: Ẹ tọgbẹ́ ìyàwó láyé.
8: Ẹ jọ̀wọ́ ẹ dúró náà jàre.
9: Kí ló ṣẹlẹ̀?
8: Kí wọ́n tó so wá pọ̀. Ǹjẹ́ o rántí pé òṣèlè rí tẹlifíṣàn fún mi? Fìríjì ńkọ́ ẹ̀rọ ìfọṣọ kí iṣẹ́ ìlú wa máa fọwọ́ fọṣọ nílé ẹni 2026.
6: Ẹ ní tòótọ́.
8: Kájà sọ pé o ti rẹ̀ wọ́n àbí.
6: Ta ló tiẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan ilé ẹ̀ka ṣo níbi tí CDK ẹ̀ wà.
10: Èmo ló tún jẹ́ CDK báyìí.
6: Bẹ́ẹ̀ ni o CDK ẹ lè ra fíríjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
8: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ̀ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí.
6: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
8: Olùṣọ́ àgùntàn, ẹ sọ wá pọ̀.
0: pẹ̀lú CDCare. O lè ra fóònù, tẹlifíṣọ̀n, ẹ̀rọ amúnáwá tó lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá lọ́dọ̀ wa. Download CDCare lórí Play Store àti Apple Store.
9: Iléeṣẹ́ wa wà ní Danco Plaza, Ajilosun, lẹ́gbẹ̀ẹ́ Olú Motors. Ládojúkọ, Maria Asumpta Catholic Hospital, Ikere Road, Ado-Ekiti. Ẹ le pe 0707 484 3351.
11: CDCare.

0: pàdé.
1: Bí ọdún.
0: Látàrí ètò ìdìbò ọdún 2027 tí ń bọ̀ lọ́nà yìí, Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló mọ̀ ti sọ fún àwọn ìgbìmọ̀ ikọ̀ ìpolongo ìbò rẹ̀ wípé ẹ wò ó kó tó di pé bóyá mo lè kí yín pé ẹ kárí ẹ kú iṣẹ́ ọmọ ọ̀dọ̀ rere, ẹ gbúdọ̀ rí pé ẹ parí gbogbo iṣẹ́ yìí tó jẹ́ pé agbélé yín lọ́wọ́ o, olè gbúdọ̀ rí pé gbogbo àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC pátápátá ń lẹ gbúdọ̀ bá sọ̀rọ̀ kẹ́ẹ̀sì bá gbogbo àwọn èèyàn ìlú sọ̀rọ̀ láti ẹsẹ̀ kùkú títí dé òkè pátápátá wípé Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ń ṣe gudugudu méje àti yàyà mẹ́fà. Ó ní gbogbo ìbò yìí tó bá jẹ́ pé ẹ bá rí tí ó sì gbé òun wọlé gẹ́gẹ́ bí ààrẹ, ìgbà yìí gan ni wọ́n fi lè mọ̀ pé lóòótọ́ àti lódodo ẹ ṣiṣẹ́ o. Ó ní ṣùgbọ́n kì í ṣe pé bóyá ká ẹ má ì tí ì ṣiṣẹ́ tá ká ẹ máa ń fọ́nu káàkiri. Ó ní àṣetán ni ó níyìn o, onítẹ̀ bá ti ṣe iṣẹ́ òun tóun sì wọlé sí ipò náà, a jẹ́ pé ìgbà yìí gan lóòótọ́ ṣe lè máa dúpẹ́ lọ́wọ́ yín o. Ó béèrè lọ́wọ́ wọn, ò ní àbẹ́rù ń bà yín ni wọ́n ní rárá, ṣe ti ṣe tán wọ́n ní bẹ́ẹ̀ ni, àbí àní jáwé olúborí ni wọ́n lá máa jáwé olúborí. Èyí gan ló jẹ́ kí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó kí wọn pé ó dá ẹ káre, ṣùgbọ́n ṣá òkú tó di pé ẹ lè káre pátápátá, ẹ gbúdọ̀ rí dájú pé a jáwé olúborí ní gbogbo ilẹ̀kílẹ̀ nínú ètò ìdìbò náà. Ọba bẹ́ẹ̀ ni mínísítà tó wà fún olú ìlú ilẹ̀ wa, ìyẹn Yẹsan Wike ló sọ o. Ó ní sẹ́ rí gbogbo ẹ̀yìn gómìnà tí ń bẹ ní ìpínlẹ̀ káàkiri, ó lóun fẹ́ ká ẹ mọ̀ dájú wípé iṣẹ́ tí ń bẹ ńlẹ̀ kì í ṣe kèrémí o. Ó ní ẹ gbúdọ̀ má ṣe jáwé olúborí ní ìpínlẹ̀ kó wa yín. Ó ní ọ̀pọ̀lọpọ̀ ní jáwé olúborí ní ìpínlẹ̀ rẹ̀, yóò sì mọ fọ́nu káàkiri pé òun jáwé olúborí. Ó ní ṣùgbọ́n tó bá jẹ́ ti tòun o, ó ní ní ìpínlẹ̀ Rivers àti ní olú ìlú ilẹ̀ wa, ó ní kí wọ́n gbàgbé ẹ̀. Ó ní Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló ni gbogbo ìbò bẹ̀. Ẹ kọjá lọ sínú ìwé ìròyìn Daily Post, ìwé ìròyìn Punch, ìwé ìròyìn Vangard àti ọ̀pọ̀ ìwé ìròyìn míì tó jáde lónìí.

0: Fáyọ̀dé.
1: Afurasí afiniṣe tuntun ọ̀la nípínlẹ̀ ọ̀ṣun ń rámú pẹ̀lú orí òkú lọ́wọ́. Afurasí afiniṣe tuntun ọ̀la Saheed Babalọla ni iléeṣẹ́ ọlọ́pàá àti ìpínlẹ̀ ọ̀ṣun ti fi kéde òfin gbé o nígbà tí wọ́n sọ wípé ńṣe ló wú àwọn òkú kan tó ṣe bẹ́ẹ̀ tí oge orí òkú ọ̀hún pẹ̀lú ọrùn ọwọ́ rẹ̀ ní fèyesú léyìí tí nílùú tí kò jìnnà sí ìwò nípínlẹ̀ ọ̀ṣun. Ẹni tó jẹ́ aláìsí àwọn ọmọbìnrin léjeléje ọmọ ọdún 18 léyìí tó ń gbé ní agbolé kan náà pẹ̀lú Babalọla. Ẹni wọ́n sọ pé ó jẹ́ aláìsí olórí àwọn ọ̀rọ̀ kan tí wọn ò tiẹ̀ mọ ìdí abá rẹ̀ àti wọn ò lè ṣàlàyé irú ikú tó pa ní ọjọ́ Àìkú ọ̀sẹ̀ yìí léyìí tí wọ́n sì lọ sin sí agbolé ọ̀hún lẹ́yìnkùlé níbi tí ọmọbìnrin náà tó ń gbé. Babalọla ni wọ́n sọ pé ó wà lára àwọn tí ó kẹ́dùn tó sì sunkún pẹ̀lú àwọn òbí ọmọ náà o tí wọ́n jọ lọ sin òkú ọmọ ọ̀hún. Bó lẹ̀ jẹ́ pé ní kùtù ayọ̀ ọjọ́ ajé tó jẹ́ ọjọ́ kejì tí wọ́n sin òkú ọ̀hún ẹni Babalọla padà sí ibojì ọmọ náà pẹ̀lú àwọn méjì tán jẹ́ abẹ́ṣekáwọ́ rẹ̀ léyìí tí ó sì jẹ́ wípé àwọn méjèèjì ọ̀hún ni wọn ò tí ì lè dárúkọ wọn. Wọ́n rú òkú ọ̀hún síta o bẹ́ẹ̀ ni wọ́n gé orí rẹ̀ tí wọ́n sì ṣe bẹ́ẹ̀ tí wọ́n gé ọrùn ọwọ́ rẹ̀. Babalọla ni wọ́n rámú níbi tí ó ti ń wùwà ọ́ lọ́wọ́ lẹ́yìn ìgbà tí àwọn olùgbé ní agbègbè àti ládùúgbò tí wọ́n sọ pé àwọn ìró abàmì kan tó ń dún láti ibi ibojì ọ̀hún èyí ló ta wọn lólobó o léyìí tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n lọ ṣe ìwádìí náà wá rí i wípé Babalọla àti àwọn abẹ́ṣekáwọ́ rẹ̀ ni wọ́n ń ṣiṣẹ́ láabi ṣùgbọ́n tí àwọn abẹ́ṣekáwọ́ ti fẹ̀yìn bẹ́lùgbẹ́ iná bá ra Babalọla mú. Ìkan lára olùgbé fèésù ọ̀hún lè tó bá oníròyìn fọ̀rọ̀ jẹ̀wọ̀ lábẹ́ aṣọ látàrí kí wọ́n bá sọ ọ́ lójú ni ó sọ fún oníròyìn lórí ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ lánàá ọjọ́ wípé àwọn olùgbé ni wọ́n ra Babalọla mú o tí wọ́n sì fà á lé ọlọ́pàá lọ́wọ́. Tí ẹ bá fẹ́ kàyí kú ẹ mọ́ sakiri ìwé ìròyìn punch àtọ̀pọ̀ ìwé ìròyìn míì tó jáde lónìí nìkẹ́ náwó sí. Adúgbò lọ gbogbo ẹ̀jẹ̀ ẹ̀bà gbé tòtún lọ
2: sí ẹ̀jẹ̀ bá sáà sí
1: gbogbo ẹ̀jẹ̀ tẹ̀sí kúnkùn ló ọjà yẹn wà àmọ́rírì yín ẹ̀ ṣeun ṣeun.
2: Adúpẹ́ o.
1: Ẹ̀yin tí ẹ̀ ń ṣe àtìlẹ́yìn fún ètò ìbò ṣe wọ́n sáré fẹ́ àmọ́rírì yín o.
2: Ṣé
1: ìpàdà lọ́wọ́ ọlọ́run lè lájọ máa rí bára
2: mi. Àmì Ọlọ́run.
1: Lókọ ẹnì kejì mi.
2: Aṣif Kọ́mándà Bíọ́dún Ìlọrin lè mí jẹ́ Aládé Alẹ́lẹ̀ lórúkọ tó fi ń gbé mi lárugẹ.
1: Orúkàdé
2: Rọ́kọ́
1: kò
2: gbà gbé ilé.
1: Ó yà fẹ́ gbé mi. Abẹ́ ọ̀pẹ àánú yá lẹ́rìndínlẹ̀ Èkìtì.
3: Ó dá kọ́kọ́rọ́ mọ́tò tèmi dà, ó dára mọ́kọ́ Èkìtì.
4: Hey, madam, please give me extra wrap of semolina with vegetables.
5: Hey, madam, I want extra semo with egusi and draw.
6: Hey, my friend, how come all your customers are asking for extra?
7: Since I started serving Mama's Fried Semolina, more customers have been asking for extra after extra.
6: I'm sure it's because it's smooth.
7: Yes, so it's smooth and creamy white color makes it inviting and enjoyable, giving you that perfect lump-free swallow every time. One more thing, it remains fresh and firm even the next day.
6: Hey.
7: It has not finished though. As I buy any bag of the new Mama Sprite Semolina, I get one small pack inside for free.
6: You too can get a small pack free in every bag of 5kg and 10kg Mama Sprite Semolina that you buy.
8: Oh yes, you can get a small pack for free for every 5kg and 10kg Mama Sprite Semolina that you buy in the Mama Sprite Semolina Buy and Get promo.
9: Terms and conditions apply. Mama Sprite Semolina, smooth and creamy white. Your Mama Sprite.
10: Ìlera lọ́rọ̀.
11: Àlàáfíà tayo.
12: Ẹ kú dédé wòyí níbikíbi tẹ́ ẹ bá ti láǹfààní láti máa gbọ́ wa. Àkànṣe ètò rèé, àlejò sì ti wà pẹ̀lú mi nílé agbára. Ẹ bá mi dákọ yín fáwọn aráalé àti iléeṣẹ́ tẹ́ ẹ wá sojú.
13: Orúkọ mi ni Àyẹ́dáre láti iléeṣẹ́ Super Life.
12: Kí ni iléeṣẹ́ Super Life dúró fún gan-an?
13: Iléeṣẹ́ Super Life dúró fún ìlera gbogbo ènìyàn pátá tó ní èémí nínú. Iléeṣẹ́ gbé àwọn ohun tó ṣe mèremère fún ìlera gbogbo ènìyàn pátá, gbogbo kùdìẹ̀kudiẹ tá a lè mọ la kọjá nínú ẹ̀gọ́. gbogbo ara wa o ni ile ise yi ni solution fun ni ile ise yi a ni awon product lorisirisi fun ailera gbogbo eyan pata akoko product wa o la npe ni STC 30 kini STC 30 ki lo duro fun iyen ni pe kosi bo se me mo lo product yi laarin 30 days iyen ogbonjo to ni ri iyato ninu agbo ara re kini ile ise yi kina fi produce product yi o la npe ni plant stem cell o la won loyibo npe ni modern cell iyen ni wipe gbogbo eyan pata ohun kan wa ta fi seda wa to je foundation wa ta npe ni cell cell yi o tun wa pin lorisirisi ani brain cell skin cell pancreas cell kidney cell and so on awon cell yi awon ni won ma ni ailera awon na ma ni ipenija boya brain cell lo ni ipenija iyen le ni a ni tan pe ni brain issue boya eniyan pancreas cell re lo ni ipenija iyen ni pe pancreas cell to ye ko ma secrete n ta won loyinbo npe ni insulin boya lo ni ipenija eniyan ni kini ani blood sugar iyen diabetes product yo wa lo si bi foundational level gbogbo ipenija ta ba le mo ni ninu agbo ara wa boya brain cell ni kidney cell ni pancreas cell ni gbogbo cell wa pata o le rejuvenate e o le reactivate e o le revive e yo wa mu gbogbo ara wa bo po atun ni product kan ta npe ni SIC iyen ni super life immune care kilo mo nse wo mo balance immune system wa ta npe ni body ph to ra opolopo wa atin le lo product lorisirisi ta ri yato sugbon ta ba lele yo balance immune system wa yo je ka gbo ara wa tete mo down si itoju eyi keyi ta le mo fun atun ni product kan ta npe ni super life neuron care iyen lo ndi pelu nto je mo neuron disorder wa iyen ni central nervous system boya brain issue ni boya brain cell lo ni problem yo fix e boya spinal cord yo fix e boya heart boya eti wa ni boya oju wa ni boya imu wa ni boya partial stroke ni yo fix e then atun ni kan ta npe ni SCC plus iyen ni super life colon care opolopo wa ko si ta ti lo tan sugbon o se lo da be ni pe iyan yin igbado seyin gba te ba ti le ile o flush out gbogbo toxin to ti nde na ko n ta ti le mo lo ti o gbe se jade ile o flush idoti yen jade kuro ninu agbo ara wa yo fo toxin yen tabi cholesterol yen yo fo jade kuro lara wa yo clean colon wa ara wo le tete down si itoju ta ba n fun de atun ni kan ta n pe ni super life super root coffee iyen ni coffee ele is a decaffeinated one ko ni caffeine ninu ko se ni to lo gege bi olamakunrin yo le se campe dada ni waju ololufe re eleyi tun wa di pelu ta n pe ni infertility iyen ni pe boya o ti n woju olohun fomo fojo pipe o ti wa opo ti e ti su osomo ni low sperm count tabi o ti wa impotent as again affix here orisirisi product la ni tori akoko wa ni le se yi
12: bawo yen ba fe kan se yin ni bo office yin wa nipinle ta wa yi atawon ipinle mi
13: e se gan fun anfani awa ta wa ni ipinle ondo ile se wa office wa wa ni alaromi road laughter sk bright filling station is Masi Plaza shop number 6 Ondo State Akure ibe la fi kale si fun enkunre ri alaye atun ni le se kakiri ani le se leko ani ni Ibadan ani losogbo ani ni Lorin ani Labuja ibi to ba sumo wo iwo pe wa a connect yin mo office wa to wa ni agbegbe ibi te ba wa pe yo si je pe outside Nigeria nitori kakiri gbogbo agbaye oni le se super life wa ile to ba ti sumo wa a o link wa mo won ke get the product wa
12: bawo yan ba fe pe number ero ba ni soro wo ni wo pe yin si
13: fun anfani awa ta fe mo nipo wa product wa daada e le pe wa tabi ke whatsapp wa lori number ye pe ejo e send the product yin si mi ati eri awon to ti lo pelu number 08147626609 egbo lekan si 08147626609 number keji 08070 62 96 70 08070 62 96 70 eshe
12: titi igba mi ta ma pade alaafia ara wa ko ni di fi afia eku kale
0: ilera loro alaafia ta
10: madam please confirm 70,000
14: confirmed. Pack the blue one for her. You should have seen when it was just one table outside. When rain will fall, I'll be covering my goods with nylon, praying that it won't last all day. Today, one table has become one shop. One shop, it don't become three branches.
15: Payment received in OPAY.
14: OPAY grew. My business grew.
16: OPAY at 8. Real people, real stories. Still okay. OPAY is okay.
17: You.
18: Yes.
17: You wouldn't hear me like this. Make you bring one finger down. If you don't leave something where you won't buy before, but can't they wait? They hope say,

0: drying faster, foaming instantly, and removing stains deeply to give you 2 times cleaner results. And now, with its newly improved perfume, every wash leaves your fabrics beautifully scented. So you can show up clean and confident. So clean, it's your time to shine.
1: Where did you buy it? CK! Easy, yes, easy.
2: Ẹ kú dédé àsìkò yìí níbi gbogbo jákèjádò tí ẹ bá ti lórí ọ̀fẹ́ láti máa gbọ́ wa báyìí. A tún gbé nǹkan míì dé láàárọ̀ ọ̀tọ̀. Bẹ́ẹ̀ sì ni má jà gbọ́kùn sí ń bẹ̀ torí pé n tó ti kálé tó ti ka kò ní. Ẹ ti máa gbọ́ nípa CDCare. Èyí ni iṣẹ́ kan àrà ọ̀tọ̀ tó jẹ́ pé wọ́n ti mú kí ohun gbogbo kó dìrọ̀rùn fún gbogbo tolórí tẹlẹ́mù tá a bá ń sọ̀rọ̀ nípa ká ní nǹkan gbogbo ní onírànràn tá a bá ń fẹ́ lò. Tá a mọ̀ sí dúkìá, iṣẹ́ móhùnmáwòrán tẹlifíṣọ̀n ni àbóhun yòówù ìṣọkọ̀ àtàwọn nǹkan míì tí ẹ fi mú kí ayé ó dẹrùn fún ni. Ṣùgbọ́n tá a ń wò wípé bílé ayé ṣe rí lóde òní, ǹjẹ́ ọ̀nà àti rí àwọn nǹkan wọ̀nyí nírọ̀rùn wà? Bẹ́ẹ̀ ni, èyí ni ìdáhùn. Ṣùgbọ́n wọ́n ní ẹnu oníkan láti gbọ́pọ̀n. Lọ́jọ́ òní, àlejò kan ń bẹ pẹ̀lú mi tí wọ́n di aṣojú iléeṣẹ́ CDCare. Màá fẹ́ kí wọ́n nà ń bẹ fún ẹ̀yìn ara ilé.
3: Ẹ ṣeun olóòtú, ẹ kú òun ní àtàrọ̀. Orúkọ mi ni Okunola Abdulhakeem. Gẹ́gẹ́ bí ẹ ṣe sọ ní ẹ̀kan CDCare, CDCARE, application tí ó ń sọ ààlà ọmọ orílẹ̀-èdè Nàìjíríà di mímúṣẹ nítorí pé o ní ó fún wa láǹfààní láti ra gbogbo nǹkan èlò onílé pátápátá tí ó ń wù wá tí a fẹ́ rà láti orí inú yàrá mattress la fẹ́ rà ni o, a fẹ́ ra fan ni o, AC ni a bọ́ sí ilé ìdáná, a fẹ́ ra gas ni o, pot ni o, microwave, fridge ni a fẹ́ ra freezer ni o, àti bẹ́ẹ̀ lọ. Lẹ́yìn a tún wá bọ́ sórí pé iná ṣe ń ṣe mọ̀nàmọ́ná báyìí tá a fẹ́ máa ra bí solar inverter nkankan, àtúntà ni CDCare. A tún wá kò lórí ẹ̀ irinṣẹ́ lókù tá a fẹ́ ra. Ọmọ mi ti ń kọ́ṣẹ́ télò, mo fẹ́ ra sewing machine fún èmi, fẹ́ ra kẹ̀kẹ́ mọ́rúwá, mo fẹ́ máa fi ṣiṣẹ́. So gbogbo àwọn kan báyìí ló wà lórí CDCare app. Tẹ́ mọ ra alákọ̀ọ́kọ́ ń bẹ̀, kò sí èlé kankan lórí rẹ̀. Ẹlẹ́ẹ̀kejì ni pé iye tí wọ́n ń tà á lọ́jà láàtún wá tà fún yín. Ẹlẹ́ẹ̀kẹta ni pé ẹ tún wá láǹfààní láti máa san díẹ̀ díẹ̀. Ẹlẹ́ẹ̀kẹrin tó jẹ́ pápá ń bari ni pé ẹni tí ìsanwó tán tẹ́ fi máa gbé lọ. Àǹfààní tí a fún àwọn ẹ̀ ni wípé wọ́n lè ra nǹkan kẹ́dẹ̀ máa sanwó díẹ̀ díẹ̀ láti oṣù méjì títí dé oṣù méjìlá. Tó bá jẹ́ pé ọ̀sẹ̀ọ̀sẹ̀ náà fẹ́ máa sanwó ni, wọ́n láǹfààní ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ méjìdínláàádọ́ta 48 weeks nìyẹn. Tán bá ti ń dé ìlàjì oṣù tàbí ọ̀sẹ̀ tí wọ́n bá mú CDCare máa palẹ̀ gbogbo nǹkan tó bá ti láwọn fẹ́ ra yìí, wọ́n máa gbé wá sí ilé wọn tàbí ọ́fíìsì wọn. Kò sì túmọ̀ sí pé wọ́n ra nǹkan ẹyọ̀kan lọ́wọ́, wọn ò láǹfààní àti ti ra nǹkan míì o, rárá o. Tí wọ́n yá mọ ra mattress lọ́wọ́, wọ́n rò pé ok, mo fẹ́ ra gas cooker, ẹ lè mú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tẹ́dẹ̀ mọ sanwó díẹ̀ díẹ̀ láì ní èlé kankan nínú nǹkan tí CDCare wà fún nìyẹn. Kan tó sọ pé ṣé wọ́n ta mọ́tò? Bẹ́ẹ̀ ni. Ṣé wàá rí tonímọ́tò dé? Òun ẹ̀ à níyẹn lórí app nítorí wípé a fáwọn èèyàn láǹfààní pé ẹ lọ wá ru mọ́tò tó wù yín. Kẹ wá sọ fún àwa káwọ wa lọ bá yín sanwó rẹ̀. Torí a ní ẹ tó bá tara mọ́tò wa fún wa láǹfààní kí wọ́n lo ọdún mẹ́ta láti sanwó èyí tó jẹ́ 36 months. So tó bá ti wá dé ìlàjì oṣù tí wọ́n mú tàbí ọ̀sẹ̀ tí wọ́n mú CDCare rò pé ẹni tó sanwó kí oṣù kíní, oṣù kejì, oṣù mẹ́jọ ló mú. Eléyìí serious, a jẹ́ pé ó níbì kan tó wó ti ń jáde. Torí gbogbo tó bá ti ń ṣe iṣẹ́ ó yẹ kó ní àǹfààní láti gbé ìgbà yín gbádùn. Mo ń gba 70,000 sọ pé kí n má lè ra washing machine 200,000. Nígbà tí mo ti mọ̀ wípé màá mú oṣù mẹ́wàá ni, màá dẹ̀ ra máa san díẹ̀ díẹ̀, mo lè máa san 20,000 ní oṣooṣù. Tí má dẹ̀ ti mú oṣù mẹ́wàá tí mo ti dé oṣù márùn-ún, CDCare ó dẹ̀ palẹ̀ washing machine wọ́n gbowó fún mi, màá tún máa sanwó lọ. Ṣé bẹ́ẹ̀ ti máa sọ fún wípé mo sanwó díẹ̀ díẹ̀? So tó bá dẹ̀ jẹ́ pé ọ̀sọ̀ọ̀sẹ̀ lèmi fẹ́ máa sanwó tí mo jẹ́ bí ìyá lọ́jà, màá tún rọra mú iye ọ̀sẹ̀ tó bá rọ̀ mí lọ́rùn láti ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ dín méjìláàádọ́ta, that is 48 weeks. Tí n bá mọ́sẹ̀ mẹ́jọ, tí n bá ti san ọ̀sẹ̀ kíní, kejì, kẹta, kẹrin, CDCare mọ̀ pé ẹni oníbi tí owó ti ń jáde, a gbé ọjà rẹ̀ fún, yóò dẹ̀ tún máa sanwó lọ. Nǹkan tí CDCare wà fún ni kò wá sọ wípé à ń gbé apá ibìkan ní Nàìjíríà, a lè ra ọjà o. Gbogbo ibi tẹ́ ẹ bá máa gbé ní Nàìjíríà, tẹ́ ẹ bá ti béèrè fún, tẹ́ ti download app wa lórí Play Store tàbí App Store, CDCARE. Tẹ́ bá ti download ẹ̀, tẹ́ forúkọ yín sí, tẹ́ fi phone number yín sí, ẹ ti rán àwọn èèyàn wa tí ó ti mọ kí yín káàbọ̀. CDCare ò wá ní sọ pé kẹ́ ẹ sanwó sí àkáǹtì kankan o. Gbogbo nǹkan tẹ́ bá fẹ́ ṣe pátápátá nínú app yẹn ni ẹ ti ṣe. Tẹ́ bá ti ń download app yẹn báyìí, àyè tẹ́ mọ̀ fi owó yín sí, ẹ mọ̀ rí ń bẹ̀ bó ṣe ń wọlé bó ṣe ń jáde. Àǹfààní tún wà fún yín láti pe iléeṣẹ́ wa lórí app yẹn tẹ́ bá ti download àbí kẹ́ ẹ chat lọ́fẹ̀ẹ́. Kò síbi tẹ́ lè wà.
2: Ọ́fíìsì nígbà tó jẹ́ pé ní ẹpẹ̀ kan káàkiri.
4: Iléeṣẹ́ wa wà ní Exodus Filling Station, Ládojúkọ Ọ̀fẹ́ Tochi Pharmacy, Olúwatoyè Quarters, Àkúrẹ́. Ẹ lè pe 0707-454-2995.
2: Ọ̀rọ̀ lẹ ti gbọ́ wẹ́rẹ́ yẹn, gbogbo ẹ̀yin tí ẹ̀ ń fẹ́ láti ní

0: kìlá kan àbó mi tó jẹ pé ẹ ti ń rò ó wípé bó lẹ ṣe ṣe báwo ni kiní àwọn ṣe bọ sí ọ̀nà náà rèé ẹ tẹ̀lé wọn cd care ó dìgbà kan náà ẹ ṣeun.
1: Ilé-iṣẹ́ wa wà ní Exodus Filling Station ládojúkọ Fertoti Pharmacy Oluwatoyi Quarters Àkúrẹ́ ẹ lè pé 0707-454-2995.
2: CD Care there for you.
3: Hey, wait, before you buy that multivitamin, ask yourself, is it giving your child complete nutrition?

0: Àdákẹ́jà dákẹ́ panilá ìṣẹ́ ìjẹ́ ríru lágọ̀ ara kò yẹ ká fọwọ́ ẹ̀rẹ̀ hẹ́hẹ́ mú. Ìdí nìyí tí ilé iṣẹ́ Amolab Healthcare Limited fi ṣe àpòpọ̀ ọ̀gùn tá a pè ní Amo HBP formula torí bá ń fọ́ni léraléra kó máa rẹni dẹ́dẹ́ tàbí káyẹ̀ ni ó máa ṣàdédé já pìpìpì ní gbogbo ìgbà. Amo HBP formula lọ̀rọ̀ kàn yẹn o láti mú kí àgọ́ ara padà bọ̀ sípò ní wàràǹṣesà. Àjọ NAFDAC fòǹtẹ̀ lù pé ó dára láti gbógun ti àìsàn ìjẹ́ ríru lágọ̀ ara. HBP formula ó dára fún gbogbo ẹbí. Ilé iṣẹ́ Amolab Healthcare tọrọ ìlera àwọn ènìyàn jẹ lógún ló ṣe. Amo HBP Amo High Blood Pressure Formula ló ń jẹ́ bẹ́ẹ̀. Ó ti wà káàkiri gbogbo ilé ìtajà oògùn lárọ̀ọ́wọ́tò yín. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ pè sórí 08037282633. Ilé iṣẹ́ Amolab Healthcare Limited ló ní ká máa fìgbà gbogbo wà nílera gbangba gidigba ní gbogbo ìgbà ló jẹ àwọn lógún.
1: Ẹ káàbọ̀ sí ilé iṣẹ́ Amolab Healthcare Limited. Ọ̀rẹ́ ìlera tó kájú ẹ̀, ǹjẹ́ o mọ̀ pé àìsùn àti àìbalẹ̀ ọkàn lè mú kí ìfúnpá rẹ ga? Bí o bá ń yíra léraléra lóru tí ọkàn rẹ kò sì balẹ̀, gbọ́ ìròyìn rere yìí láti ilé iṣẹ́ Amolab Healthcare Limited. Amo HPP formula ni oògùn tewétegbò tuntun láti ilé iṣẹ́ Amolab Healthcare Limited. Tí o nílò, tí oorun sísùn bá ti di ìṣòro, tí àìbalẹ̀ ọkàn bá ti gbé ìjókòó tì ọ́, èyí á mú kí ìfúnpá rẹ ó ga. Amo HPP formula ti wà fún ọ. Amo HPP formula ni oògùn ewé àti egbò àdáyébá tí a ṣe ní pàtàkì láti ran àwọn tí ìfúnpá wọn ga, tí a mọ̀ sí ẹ̀jẹ̀ ríru. Nítorí àìsùn àti àìbalẹ̀ ọkàn, Amo HPP formula ń ṣe ìrànlọ́wọ́ láti tú ọkàn sílẹ̀ kí o sì lè ní ìsinmi tó dára lóru nígbà tí o bá sùn. Má jẹ́ kí àìrórun sùn àti àìbalẹ̀ ọkàn ṣàkóbá fún ìlera rẹ. Bákan náà ni Àtura Herbal Mixture. A ṣe àgbékalẹ̀ rẹ̀ fún ìtọ́jú ọmọdé àti arúgbó. Àtura jẹ́ àjẹsára àti ìtọ́jú jẹ̀díjẹ̀dí, ìtọ̀ ṣúgà lóòrèkóòrè, inú kíkún àti inú kíkùn, ẹ̀yìn àti ìbàdí ríro, àìsí dédé nǹkan obìnrin lóṣooṣù, ìgbọ̀nsẹ̀ nírọ̀rùn. Ó ń ṣe àtúnṣe àwọn ohun jíjẹ àti ohun mímu ẹlẹ́rìndòdò nínú àgọ́ ara wa, pàápàá jùlọ àwọn ọmọdé wa tí wọn kò lè ṣe kó má jẹ nǹkan dídùn dídùn tàbí mu nǹkan ẹlẹ́rìndòdò. Ẹ gbé Àtura lu ara ní àárọ̀ kí ẹ tó jẹun tàbí ní alẹ́ tí a bá jẹun tán. Bákan náà, Amobitas dára fún inú rírun, fífọ ìdọ̀tí inú ara àti ẹ̀jẹ̀. Amobitas dára fún àmójútó kí a máa ṣẹ̀yọ́ lóòrèkóòrè. Ó dára fún láti jẹ́ kí ojú òpó ìsanjá ga ara. Ó ń ṣe àfọ̀mọ́ nǹkan àlejò obìnrin lóṣooṣù kí a ṣe ìgbọ̀nsẹ̀ nírọ̀rùn. Bákan náà, ó ń ṣe àfikún àjẹsára immunity ara wa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Amo Flush Capsule jẹ́ egbògi oníhóró tí a gbé kalẹ̀ fún ìdènà àti ìmúkúrò àwọn àìsàn àìfojúrí tí ó tako àlàáfíà àgọ́ ara gẹ́gẹ́ bí ìdojúkọ tí ó máa ń mú ọlọ́mọkùnrin máa dààmú kí ó tó ṣẹ̀yọ́. Bákan náà, àrùn ibà tí ó máa ń fa ojú pípọ́n àti ẹ̀yọ́ pípọ́n tàbí àrùn tí a máa ń kó nínú ilé ìgbọ̀nsẹ̀ láàrin ọkùnrin tàbí obìnrin tí a mọ̀ sí kòkòrò àìfojúrí. Tí a bá ń rí àwọn àpẹẹrẹ wọ̀nyí, ara yíyún, itching, ìsàlẹ̀ ikùn dídùn, lower abdominal pains, inú gbígbóná, internal heat tàbí ooru inú, ìbàdí ríro, waist pain, orí fífọ́, headache àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, ẹ wá Amo Flush Capsule kan láti kojú wọn. Bákan náà, Amorex jẹ́ egbògi ajísan fún ọkùnrin àti láti má jẹ́ kí ó rẹ obìnrin tí wọ́n bá jọ wà lórí pápá. Ẹ tètè múrẹ̀ rodò, ẹ mú Amorex wọ inú yàrá lọ. Gbogbo àwọn egbògi wa wà káàkiri All the Pharmacy Store, Patient Medicine Dealers àti gbogbo supermarket káàkiri gbogbo ibi tí ó bá ti súnmọ́ yín. Bákan náà, gbogbo àwọn tí ó ń ta wine àti ẹlẹ́rìndòdò, ẹ máa rí àwọn egbògi wa rà níbẹ̀. Fún ìbéèrè, ẹ pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 07088778855 lẹ́ẹ̀kan sí 07088778855. Àjíǹde ara yóò máa jẹ́ o.
0: Ẹ ṣẹ̀wù sí níbi ká jẹun tó wu ni. Àìṣàmójútó ara lọ́nà tó tọ́ pẹ̀lú ohun tó tọ́ lásìkò tó tọ́ ló kù díẹ̀ káàtó. Oríṣiríṣi oúnjẹ ìgbàlódé ló pọ̀ nínú ohun tá ń jẹ nílé, lọ́fíìsì àti lóde àríyá. Ìdí nìyí tí ilé iṣẹ́ Amolab Healthcare Limited ṣe ṣe àpòpọ̀ egbògi ìbílẹ̀ wa lọ́nà ti ìgbàlódé sínú ike tó ń bóló tí wọ́n pè ní Àtura. Àtura Herbal Mixture ó yẹ kó o máa ní lọ́wọ́ ní gbogbo ìgbà. Bínú bá kún, tínú ń kùn gbùdùgbùdù, Àtura Herbal Mixture ní kò lò kó ṣàtúntò oúnjẹ tó o bá jẹ, kó lè ṣara lóore, kò lọ́tí nínú, tọmọdé tàgbà tọkùnrin tóbìnrin ló lè lò ó. Ó ṣe mago ara bọ̀ sípò lẹ́yìn oúnjẹ, bẹ́ẹ̀ ló ń ṣàfikún èròjà tó ń takọ àìsàn lágọ̀ ara, immunity system. Àtura Herbal Mixture ó ń ṣiṣẹ́ fún ìtọ̀ àtọ̀jú látara ìtọ̀ ṣúgà. Bákan náà ló tún jẹ́ ọkọ jẹ̀díjẹ̀dí. Àṣé lọ́nà tó rọrùn débi pé ike kan ìlò ẹ̀kan ni. Ilé iṣẹ́ Amolab Healthcare Limited ló ṣe. Ó wà ní gbogbo ilé ìtajà tó ń ta oògùn òyìnbó, ilé ìtajà tó ń ta ohun mímu àti supermarket tó wà lárọ̀ọ́wọ́tò rẹ. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ pè sórí 07088778855. Àtura Herbal Mixture, amúnútutù ṣara pẹ̀sẹ̀.
2: On your track! sáré ìjẹyìn lọ, àdàbà sì múra lọ́wọ́. Eré ìjẹyìn kìí ṣe ti alágbára, àdàbà gbéra, ó fò bá wọn lọ́nà, ó tún fi wọ́n sílẹ̀. Àdàbà 88.9 FM ó ti gbapò kíní. Ó síwájú àwọn ẹgbẹ́ ìtẹ̀lé lẹ́yìn.

tabata bati ntese wajuru leto yi kini nti ale so bi pe ari lobe ta fi wa ro owo kini gagaga to je pa to n to ta wa nipa inu ta fi so pe to o di dada o ki gomina ko sele keji ta ti fi gbogbe wole ki la won ta ri ki la won akiyesi ibe fe ka ka be ileyi wo a be wo lori eto yi la ro yi ta ba wa wo awon awoye iwon iwon yi o a wa be lowo yin ki la foju sun yin o ni sa ele keji ti oga wa tun bo yi ta si bura wole lola yi o sugbon lai de na pe fe e je bere bayi te ba gbagbe nigbati ijoba yo gori alifa e to tenu bi po lowo yi ta gura wole sa keji lola yi opo mefa ni won mu wa o se se ranti opo mefa yi isejoba to da ta n pe ni good governance se gbagbe e keji idagba soke oro odo ati ipese ise lára òpó tí wọ́n dẹ̀ tún mú wá iná ni ìdàgbàsókè ọ̀rọ̀ ọmọ ènìyàn woman capital kọ́lá ń pè yẹn ètò iṣẹ́ ọ̀gbìn àti ìdàgbàsókè ìgbèríko ó wà ń bẹ́ o ṣé ń bá mi dé ìkẹrin nìyẹn o wọ́n ní ìpèsè ohun amáyédẹrùn àti ìdásílẹ̀ ilé iṣẹ́ lọ́pọ̀ yanturu industrialization àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò jókòó ìkarùn-ún to ọ̀rọ̀ àṣà ìṣe ìgbéyẹ̀wò iṣẹ́ ọ̀nà àti bí ìgbafẹ́ ò jẹ́ òkúkẹfà àwa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run kí n tó máa mẹ́nu lé àlàáfíà ìjọba lẹ́kìtì bẹ́ẹ̀ ni ẹ má ṣe mí gbọ́ o kò síbi tí ṣe ò sí ibi gbogbo là á kéde ìyá alẹ́ ọbẹ̀ dùn jura wọn ta bá wo gbogbo àgbáyé ká má ẹsẹ̀ sọ̀rọ̀ nàìjíríà ṣùgbọ́n nàìjíríà tó kọ̀ wá gbọ̀ngbọ̀n yé ẹ jẹ́ ká ti bẹ̀bẹ̀rẹ̀ mẹ́tàlá ń ṣẹlẹ̀ ẹni bákan ló mọ̀ ṣùgbọ́n aṣọpẹ́ ti wa lẹ́kìtì fìrífìrí láàrin kérédùmọ̀ rẹ̀ kókó túbọ̀ máa jẹ́ kí àlàáfíà àjọba láàrin wa níbi ọ̀rọ̀ alálàáfíà adé yìí ń láti máa dúpẹ́ lọ́wọ́ ìjọba òkè pátápátá lábẹ́ àṣẹ àwọn bàbá wa Bọ́lá Ahmed Tinubu ẹ̀jẹ̀ mọ̀ wípé kí ààbò tó ní gbọ́ngbọ́n nú kó lè jọba ní ìpínlẹ̀ Èkìtì òun la ṣe ní 148 battalion ọ̀pọ̀lọpọ̀ tí ẹ̀ tí mọ̀ pé a ti ní sójà lẹ́kìtì 148 battalion ni ó wà lẹ́kìtì tí wọ́n sì lọ́gà tó ń darí wọn ṣe mọ̀ pé wọ́n ti ń kọ́ báráàkì wọn lọ́nà ìṣẹ̀múrẹ́ níbẹ̀ yẹn

0: ẹ̀yin ènìyàn mi ẹ máa sùn dáadáa o ó sì nídìí iṣẹ́ ò lè tọ́ láéláé yóò sì máa wà ń bẹ̀ títí ni ẹ sùn dáadáa lórí mátírẹ́sì mukka.
1: kódà ẹni tí ń ṣiṣẹ́ takuntakun jùlọ nílò oorun tó kúnjú òṣùwọ̀n irú oorun bẹ́ẹ̀ sì rèé orí mátírẹ́sì mukka nìkan lẹ ti lè rí i. Mukka a ń fi ìdẹ́ra kún ìgbésí ayé ènìyàn.
2: Wow, mommy, today's golden morning is milky.
3: Mine too.
4: Mother of the year, well done. But please, he's been managing the milk small now.
5: It's not me, oh. This is golden morn 3-in-1. It comes with milk already inside.
4: Milk already inside? Since when? Get golden morn 3-in-1. It already has milk inside for your creamy, nutritious enjoyment. No need for milk. Just add water, stir, and enjoy. Golden morn. Make every day golden.
0: Ẹ̀yin ènìyàn mi ẹ máa sùn dáadáa o ó sì nídìí iṣẹ́ ò lè tọ́ láéláé yóò sì máa wà ń bẹ̀ títí ni ẹ sùn dáadáa lórí mátírẹ́sì mukka.
1: kódà ẹni tí ń ṣiṣẹ́ takuntakun jùlọ nílò oorun tó kúnjú òṣùwọ̀n ẹ̀mí ìrírí ìtùnú pípé fún oorun alẹ́ tó dáa.
6: Mukka
1: a ń fi ìdẹ́ra kún ìgbésí ayé ènìyàn.

0: wọ́n wà ń bí live and direct pẹ̀lú mi.
1: Mo kí gbogbo àwọn tó ń gbọ́ wa pátápátá wípé ẹ kú kalẹ̀ ẹkú déédéé ìwòyí. Orúkọ mi ni Adéòtí Dèbórà. Mo ń ṣaṣojú iléeṣẹ́ Kingsland Heritage International Company. Gbogbo ẹ̀yin tẹ́ wà ní Àkúrẹ́ pátápátá, gbogbo ẹ̀yin tẹ́ wà ní Ọ̀wọ̀, ẹ̀yin tẹ́ wà ní Òǹdó, ẹ̀yin tẹ́ wà ní Bìíní, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, gbogbo ẹ̀yin tẹ́ wà Lẹ́kìtì, gbogbo ẹ̀yin tẹ́ wà ní Àkókò. Ẹ máa ti ṣoríire o, ẹ kíra yín kú oríire yányán. A ti balẹ̀ sí ìlú Àkúrẹ́. Olú ilé iṣẹ́ wa wà ní Èkó, lẹ́yìn AIT Lálágbàdo, Kingsland Heritage International Company. Ẹ mọ̀ pé a kì í ta òkìrìkà lọ́dọ̀ wa. Ready made aṣọ tuntun ni Kingsland ń tà láti ọjọ́ tó ti pẹ́. Ní ìwọ̀nba owó péréte, owó bread lásán. Ẹ máa mú aṣọ tuntun kan, aṣọ ọmọdé kan ní 2,300 naira ló níranran 100 pieces ó wá jẹ́ 230,000 naira. Lẹ máa mú aṣọ tuntun kan, aṣọ tuntun nìkan pẹ̀lú táàgì ẹ̀ lọ́dọ̀ wa. Èrèdí tó fi jẹ́ bẹ́ẹ̀ ni wípé ẹ̀yin náà mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀, gbogbo àwọn tó ti mọ̀ wá pátápátá, ẹ mọ̀ pé jewelries ni à ń tà. So ní ọjọ́ tí òyìnbó tó ń ṣe jewelries fún wa tó wá kí wa ní Nàìjíríà, mo wá gbé lọ sí airport. Nígbà tí a wá ń kọjá lọ, a wá dé Katangua nílùú Èkó, ní Katangua bus stop. A wá rí àwọn aṣọ tó pọ̀ tó ń dà lẹ̀. Ó wá béèrè, ó ní kí náà ti ń ṣaṣọ, ìṣàkísà ni mo ní rárá o, kì í ṣàkísà o. Ó wá ní kí n jẹ́ ká sọ̀kalẹ̀ pé òun fẹ́ wòran. Nígbà tá a fi sọ̀kalẹ̀, òórùn òkìrìkà ló kí káàbọ̀. Ó wá dá wọn wá ní ṣé ẹranko kánà fẹ́ wọ aṣọ yìí fún? Mo léèyàn ló máa wọ, ó léèyàn ló máa wọṣọ tó rùn tó yìí, pé kẹ́míkà tó fi sí, pé ó wà poisonous, that is pé ó léwu fún èèyàn. Ó lọ lè ràn wá lọ́wọ́ ní Nàìjíríà, mo ní rárá o, ó lè ràn wá lọ́wọ́. Ìdí ni wípé torí wípé aṣọ kan nínú aṣọ tán dà á lẹ̀ yìí 500 naira, aṣọ kan tán dà á lẹ̀ yìí 800 naira, bó ṣe ń wò yẹn 700 naira. Àárín káàkiri ó mirí, ó fẹ́ lè máa domi lójú, àbá wọnú mọ́tò. Àfi bó ṣe máa dá oṣù kẹta ló wá ní òun ti di container wa. Pé ṣùgbọ́n ohun tó ń fẹ́ kí n ṣe ni wípé gbogbo àwọn tó ń taṣọ òkìrìkà Lẹ́kọ̀ọ́ yẹn lòun fẹ́ máa tà á fún, pé ká máa tà ní 430 naira. Ibi tá a ti bẹ̀rẹ̀ nìyẹn o, torí pé ẹ lè máa mọ̀. So nítorí náà, aṣọ tá à ń tà yìí fún àwọn alára tún tà nìkan ṣoṣo. Ó kéré jù tó o lè rà, òní máa ń dọ́gbọ̀n, tí a ń pè ní 25 pieces. So ẹ jẹ́ kí n máa sọ ní ìsọ̀rí ìsọ̀rí, àwọn aṣọ wọ̀nyí package ọmọdé wà. Ṣe rí package ọmọdé yẹn, ọmọdé lókùnrin lóbìnrin ló máa bá nínú bọ́ndù. Bó bá ti wá dọ́dọ̀ wa, mọ́ kàn sanwó bọ́ndù kò yí padà rárá o. Kọ́kọ́ bẹ̀rẹ̀ sample, wà á rí sample aṣọ tó fẹ́ rà. Sample aṣọ tó fẹ́ rà yẹn tu lẹ́yọ kọ̀kọ̀kọ̀kan, kò wá wo àwọn sample yẹn lẹ́yọ kọ̀kọ̀kọ̀kan. Ṣe rí lẹ́yìn ìgbà tẹ́ bá rí sample tán, a wá da aṣọ tẹ fẹ́ rà sílẹ̀, a lélẹ̀ lẹ́yọ kọ̀kan, a wá ní kẹ́wọ̀. Èyí báyìí ló wà nínú eléyìí. Tẹ bá ti wá wò ó tán, làá wá bèrè owó lọ́wọ́ yín ní sùúrù. Má ti ìgbọ́jà ẹ kúrò, wà á wá jókòó kó tu lẹ́yọ kọ̀kọ̀kọ̀kan. Ṣó ṣe rí bẹ́ ṣe ń tù yẹn nínú wa máa ń dùn, ó máa ń mórí wa wú. Tẹ bá sì tún ní ẹyọ kọ̀kọ̀kan, ẹ rí pé ayọ̀ ìdùnnú lẹ máa bá lọ sílé yín. Ṣe rí bọ́ndù kíní tí mò ń sọ ti ọmọdé yẹn, ẹyọ kan jẹ́ 2,300 naira. Ẹ gbọ́ mi dáadáa, owó bírèdì kan lẹ máa ra ready made ńlá kan lọ́dọ̀ wa, up and down kan, fàsásì kan, prada kan, sara kan, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ louis vuitton, ẹyọ kan 2,300 naira. Tẹ bá mú gown tá ń pè ní ball gown, àwọn jean lóríṣiríṣi ló ní ranran, ẹ wá máa wò ó. Kì í ṣe country kan náà ti di aṣọ fún wa o, gbogbo àwọn orílẹ̀-èdè náà pawọ́pọ̀, wọ́n láwọn fẹ́ gbà wá lọ́wọ́ òkìrìkà. Ìdí nìyẹn tó fi jẹ́ pé tẹ bá gbé bọ́ndù aṣọ wa, ẹ máa bá aṣọ US, ẹ máa bá aṣọ UK, ẹ máa bá aṣọ Asia countries náà pawọ́pọ̀, náà láwọn fẹ́ ràn wá lọ́wọ́. So tẹ bá ti gbé bọ́ndù ọmọdé, ẹ máa bá aṣọ ọkùnrin, ẹ máa bá aṣọ obìnrin bẹ̀. Àwọn aṣọ tẹ máa bá, ẹ máa bá children jeans, ẹ máa bá children ball gown, ẹ máa bá up and down, ẹ máa bá track suit up and down, ẹyọ kan ó jẹ́ 2,300 naira. Ẹ gbọ́ mi dáadáa, jean kan àti top ẹ̀ ń gbà mí, ẹ bá ń bẹ̀ 2,300 naira. Ẹ máa bá blouse, ẹ máa bá t-shirt, ẹ máa bá polo, ẹ máa bá trouser, ẹ máa bá up and down, ẹ máa bá jumpsuit ọmọdé. Ṣe rí tẹ́ bá ti mú ẹyọ kan, ó jẹ́ 2,300 naira lójú bọ́ndù. 100 pieces ló wá wà nínú bọ́ndù, ló wà nínú páàkì kan, ló wà nínú bẹ́ẹ̀lì kan. Ṣe rí tẹ́ bá ti wá gbé 100 pieces yẹn, ó jẹ́ 230,000 naira ní bọ́ndù kan, nígbà tí ẹyọ kan jẹ́ 2,300 naira. Kí n tó tẹ̀síwájú, nọ́mbà wa ni 0. 08038091744 at 08161241 6124 98 42 08161 24 98 42 at 08136838 1 08136838 1. Bọ́ndù kejì, ó jẹ́ bọ́ndù àgbà àti ọmọdé. Bọ́ndù àgbà àti ọmọdé yẹn aṣọ ọmọdé á jẹ́ aṣọ ọdún kan di ọmọ ọdún méjìdínlógún. Dẹ̀ ẹ wá báṣọ àgbà náà ń bẹ̀, ẹ máa bá t-shirt àgbà, ẹ máa bá ṣọ́ọ̀sì ọmọdé, ẹ máa bá jean ọmọdé, ẹ máa bá ball gown ọmọdé, ẹ máa bá hoodies ọmọdé, ẹ máa bá tracksuit up and down ọmọdé, ẹ máa bá top nìkan. Ẹ máa bá ball gown, ẹ máa bá t-shirt àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Combination ọmọdé àti àgbà. Síbẹ̀ síbẹ̀ ẹyọkan ẹ̀ ó jẹ́ ₦2,300. ₦2,300. Gbogbo bọ́ndù ọmọdé àti àgbà náà ó jẹ́ ₦230,000. Torí pé 100 pieces ló wà ń bẹ̀. Ṣẹ̀rí bọ́ndù kẹta ó jẹ́ aṣọ sisi nìkan, àwọn aṣọ student tọmọ high institution wọ̀, àwọn aṣọ ìwòyí. Ẹ máa bá crop top àti long trouser ń bẹ̀, ẹ máa bá lady jeans ń bẹ̀, ẹ máa bá gown ń bẹ̀, ẹ máa bá short gown ń bẹ̀, ẹ máa bá designer up and down, ẹ máa bá Prada up and down, ẹ máa bá Versace up and down, ẹ máa bá Zara up and down. Lóní ràn-ràn bẹ́ẹ̀ ẹgbọ́n mi dáadáa. Ẹyọ kan náà owó bride ni ó jẹ́ ₦2,400. Nígbà tí 100 pieces of ladies assorted wears ó jẹ́ ₦240,000. Up and down Louis Vuitton ₦2,400. Up and down ẹ máa bá jumpsuit, ẹ máa bá gown, ẹ máa bá ladies jeans. Lóní ràn-ràn kò tiẹ̀ níye, ẹ wá gbọ́ mi. Different sizes lẹ máa bá ń bẹ̀. Ṣẹ̀rí bọ́ndù ẹ̀ ó jẹ́ 100 pieces. Nígbà tí 100 pieces tó wà nínú bọ́ndù ó jẹ́ ₦240,000. ₦240,000. Ẹ má gbàgbé ṣẹ̀rí tẹ bá ti dọ́dọ̀ wa. Àwọn òǹtajà òkùnkùn lọ́dọ̀ wa, torí pé a kì í ta òkìrìkà. Ṣẹ́rí gbogbo aṣọ tẹ fẹ́ rà yìí lẹ máa rí nínú bọ́ndù ẹ̀, transparent nylon ló wà. Gbogbo ẹ̀yin tẹ wà ní Ondo, gbogbo ẹ̀yin tí ẹ wà ní Èkìtì, ẹ̀yin Bìní, gbogbo ẹ̀yin tẹ yí gbogbo Ondo State káàkiri, ẹ máa bọ̀ ní Àkúrẹ́, ibẹ̀ la balẹ̀ sí. Ẹ má wulẹ̀ wá sí Kingsland lẹ́kọ̀ọ́ mọ́. Gbogbo ẹ̀yin tẹ wà ní Àkúrẹ́ ẹ kú oríire. Bọ́ndù kẹrin ó jẹ́ aṣọ àgbàlagbà ọkùnrin nìkan ṣoṣo. Ṣẹ́rí tẹ bá dé ní boutique ní gbogbo Nàìjíríà, Kingsland, aṣọ Kingsland ló wà ń bẹ̀. Ṣẹ́rí tẹ bá ti gbé bọ́ndù yẹn, ẹyọ kan jẹ́ ₦3,500. Nígbà tí 100 pieces jẹ́ ₦350,000. Tó bá mú hoodies kan, hoodies up and down, ₦3,500. Tó bá mú jean àgbàlagbà ọkùnrin, ₦3,500. Crazy jeans or mad jeans, ₦3,500. Designer jeans, o ma ri top okunrin, o ma ri t-shirt, o ma ri polo, o ma ri round neck, o ma ri hoodies, eyo kankan. Ó jẹ́ ₦3,500. Ó ṣòro ó gbàgbọ́ bó o bá débẹ̀, ó lè gbàgbọ́ bó o bá wá débẹ̀, ó gbégbá ọpẹ́. Gbogbo wa pátápátá ẹ jẹ́ ká dà gírígì, ká máa bọ̀. Gbogbo ẹ̀yin tẹ wà ní Àkúrẹ́ pátápátá, gbogbo ẹ̀yin tẹ wà ní Ọ̀wọ̀, níbẹ̀ ni a balẹ̀ sí. Bí mo ṣe ń sọ̀rọ̀ yìí, sórí bọ́ndù ọkùnrin yẹn 100 náà ló wà ń bẹ̀. 100 pieces yẹn ó jẹ́ ₦350,000. Nígbà tí ẹyọ kan lójú bọ́ndù tó jẹ́ ₦3,500. ₦3,500. Kí n tó tẹ̀síwájú pẹ̀ sí nọ́mbà yìí 08038091744 08038091744 at 08161249842
2: 081 61 249842 àti 081 30 68 38 81 081 30 68 38 81.
1: Ṣẹ̀rí bọ́ǹdù karùn-ún tó parí gbogbo ẹ̀. Sọ́rí, gbogbo tó ń pè ní gown láyé. Àwọn búbú gown, àwọn designer gowns tán ṣiṣẹ́ sí kanlẹ̀. Àwọn Gucci, àwọn Versace tán ṣiṣẹ́ sí with their logo. Ẹyọ kan jẹ́ ₦3,950. ₦3,950. 100 pieces sí wá jẹ́ ₦395,000. Assorted gown for ladies. Ni oju bandu gbọ mi dada 3650 naira. E ma ba bubu gown, e ma ba African gown, e ma ba gbogbo oja wa a ki nta oja tan se nile yi. Sari, e ma ba church gown, e ma ba office gown, e ma ba dinner gown, e ma ba long gown, e ma ba medium gown, e ma ba short gown. E yo kankan o je 3650 naira. 3650. Owo bredi meji le ma ra gown lodo wa. Bundle 100 pieces lo wa nbe. 100 pieces yen o wa je 365,000 naira. Sẹ́rí gbogbo ọjà wa ìpátápátá ẹ lè dọ́dọ̀ wa kẹ́ra làjì. Kò sí bẹ́ẹ̀ ṣe ra ready made kan ni 1,008. Tẹ́ra gown ni 3,650 naira. Tẹ́ra up and down ni 2,200 naira. Wò mí tí ẹ ní jèrè tẹ́ ní dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ní gbogbo bikíbi tẹ́ bá ti ń bọ̀, ìwọ tó ń bọ̀ láti Ondo, láti Ọ̀wọ̀, láti Ìkàrẹ́ Àkókó, ìwọ tó wà níbí ní gbogbo ẹ̀yìn Èkìtì tẹ́ bá ti ń bọ̀ Lákúrẹ́. Ẹ ṣá máa bọ̀ ní Old Garage Bus Stop ní ìlú Àkúrẹ́. Old Garage Bus Stop lẹ ń bọ̀. Tẹ bá ti dé bẹ̀bẹ̀ number 6 Arárọ̀mí Street opposite Old Garage Bus Stop níbẹ̀ gangan la wà. Owó tó máa fi raṣọ márùn-ún ló máa fi gbé bọ́ǹdù kan lọ́dọ̀ wa. Ìwọ náà tíbi kan bẹ̀rẹ̀, ìwọ Maya Institution tó mọṣẹ́ tó fẹ́ ṣe tó kó tíbi kan bẹ̀rẹ̀ òwò àṣẹ làyí. Gbogbo ẹ̀yin tí ẹ ń wojú Ọlọ́run fún òwò rere, ìwọ tó wà ní ọ́fíìsì, ìwọ náà ti bi kan bẹrẹ. Kò sí bó ṣe máa ṣe tó ní jèrè. Gbogbo àwọn bọ́ǹdù wa different sizes, different design. Wò mí bó o bá wá gbé aṣọ 100 ìyíkéyìí nínú àwọn bọ́ǹdù tí mo ti dárúkọ yẹn, ìkan ò lè jọ kan. Bó o gbé tọmọdé 100 design ló wà mẹ́. Bó o gbé tàgbà 100 design ló wà mẹ́. Ẹ ṣá máa bọ̀ ní Old Garage Bus Stop ní ìlú Àkúrẹ́. Old Garage Bus Stop lẹ ń bọ̀. Tẹ bá ti dé bẹ̀bẹ̀ number 6 Arárọ̀mí Street opposite Old Garage Bus Stop níbẹ̀ gangan la wà. Nọ́mbà wa ni 080 38 09 17 44. 080 38 09 17 44 àti 081 61 24 98 42. 081 61 24 98 42 àti 081 30 68 38 81 081 30 68 38 81. Gbogbo ẹ̀yin oníṣòwò, a kú ìgbàlejò Kingsland Heritage ready made aláṣọ 1800 ready made tuntun. Owó èrè la ó máa ṣe, a ó borí ìgbà yìí.
3: On your track, set.
4: Wọ́n sáré ìjẹ́ yìí lọ, àdàbà sì múra lọ́wọ́. Eré ìjẹ́ yìí kì í ṣe ti alágbára. Àdàbà gbéra, ó fò bá wọn lọ́nà, ó tún fi wọ́n sílẹ̀. Àdàbà 88.9 FM, ó ti gbapò kíní. Ó síwájú, àwọn ẹgbẹ́ ń tẹ̀lé lẹ́yìn.

0: of the gospel.
1: Wakati Irere Oni Eto Pataki.
0: To kun fun imisi Oluwa.
1: Lori ikanni Adaba FM 88.9 Akure.
2: Yi to ti n waye lojo Sunday tele.
3: Ti ojo Thursday bayi.
2: Lago kan ku seju me dogun sagun kan fa.
1: E ti ma gbo oro Olorun to jinle.
0: Ti Irere ni eto ti ijo Gospel Apostolic Church se onigbowo e.
1: Bi wa se ma gbo lose yi.
0: Jesu Christi onise iyanu yo sise iyanu pataki ninu aye re.
1: Gbogbo eyan omo Olorun
0: pata e ma salai gbo.
4: Ibi ti awon eka ijo Gospel Apostolic Church 1 yo
5: District Headquarters
4: Number 2
5: Peter Eke Street
4: Shijo Ade
5: Akure
4: Akure Branch 2
5: Number 67
4: Odo Ikoyi Street
5: Akure
4: Akure Branch 3
5: Beside Sunshine Estate
4: Oda Road
5: Akure
4: Ifon Branch 1
5: Number 42
4: Bini Owo Road
5: Ifon Ondo State
4: Arimogija Branch
5: Number 1
4: GAC Street
5: Arimogija
4: Bini Branch
5: Number 12
4: Uwale
5: Off TV Road
4: Bini City
5: Edo
4: Idanre Branch 1
5: Number 159
4: Odowa
5: Idanri
4: Idanri Branch 2
5: Beside Akpe for Market
4: Idanri
5: Idogun Branch 1
4: Number 1B
5: Opposite Idogun High School
4: Uba
5: Idogun Branch 2
4: Surulere Street
5: Isara
4: Idogun
5: Ifon Branch 2
4: Number 2
5: Obanigba Street
4: Ifon
5: Igbotako Branch
4: Number 62
5: Idebi Street
4: Igbotako
5: Imoru Branch
4: Number 18 and 20
5: Ifon Road
4: Imoru
5: Ijagba Branch
4: Osuta Quarters
5: Sobe Road
4: Ijagba
5: Okitipupa Branch
4: Greater Tomorrow
5: Oluwaseyi Street
4: Akpata
5: Site B,
4: Okitipupa,
5: Ondo Branch.
4: Road 1, Number 2,
5: Isale Ilenla,
4: Oketura,
5: Yaba,
4: Ondo Town,
5: Owo Branch.
4: Ogedengbe Sawmi,
5: Opposite Idasin Primary School,
4: Owo,
5: Ore Branch.
4: Behind Ade Super,
5: Lagos Bini Expressway,
4: Ore,
5: Iduani Branch.
4: Post Office Road,
5: Opposite Amateko Office,
4: Iduani,
6: Akungba Branch. Akumi Quarters, along Amechi Street, Akumba Akoko.
5: Owo 2,
4: Uwoye,
5: Elewaku Street,
4: Enete Sawmill,
5: Owo,
4: Igbokoda Branch.
5: Number 18,
4: Ifesuwapo Street,
5: NGDC GRA, Igbokoda,
4: Odeirili Church Branch,
5: Bushere
4: Hall, Opposite City Models,
5: Odeirili,
4: Odeaye Branch.
5: Number 8,
4: Ikuba Meru Street,
5: Yasen Grebri School,
4: Odeaye.
5: Obitie Ka GAC, Wa, Ni Ondo Ati Edo Leti, Gbo Yio,
4: Jesu Christi,
5: Loluwa.
7: Praise the Lord. Oluwa Lorun gbogbo rara, Lorun Aposabala, Lorun Atumore Sadela. Lorun Baba wa de omi ogo ni fun oruko re. Bi a se lo ninu oro re ki imole ki o wa le oruko Jesus Christ Oluwa ati Rubala wa. A ki gbogbo awon mo Lorun ni bi gbogbo ti o wi de. Papa ni gbogbo eka ijo ti a o wi tin jade ati gbogbo awon mo Lorun ton darapo lati lo ase idupe ni ose to koja fun ajodun abo olorun abo ti adupe ti ajo ti ayo niwaju re ti asiro ebo pe wa si yo da wa si koja odun tin bo nigbati o tun di woyi amodun a o ni se isiyen ati idupe yen leyin enikene ninu wa adupe lu gbogbo alejo ara ore oba ijoye gbogbo eyin lekan ti gbogbo eyin ti e bo la fun oruko Oluwa ti a fi wi pe ti e si farahan a wi pe abo Olorun oni ka ku lori enikan kan wa loruko Jesu Kristi Oluwa ati Rubala wa be ni mo ki gbogbo ijo ati gbogbo ranse Olorun jakejado gbogbo bi ti e ka wa wa ati gbogbo ti o wi de Gospel Assembly Church Ondo Edo District mo ki gbogbo ranse Olorun iyawo ranse Olorun aya ati awon omo ati gbogbo eyin omo Olorun gbogbo sise ti asiyori ti ajodun na mo gbadura wipe ni ijoba re nigbati aba ma pe oruko Olorun enikankan ninu gbogbo wa a o ni di awati loruko Jesus Christ Oluwa ati Rubala wa gbogbo awon ti nbe ni abe oyi egbo ohun Olorun eleda yi gbogbo eyin te wa lori akete aisan egbo ohun eleda yi wipe ohun gbogbo to dokun lago re o gba ase iye iye o je ipin re gbogbo enikeni to nbe labe oyi ohun gbogbo to dokun laye re ohun gbogbo to dokun nile re ohun gbogbo to dokun nise re o gba emi iye ki iye ko wonu aye re ko wonu ile re ko wonu ise re ko wonu gbogbo ti se titi re awon nkan kan wa to nbe laye to ni lati dokun nitori obo ola fun oro Olorun mo kede wipe gbogbo nko to wa laye ti yoje iwa laaye re yo aye re lenu mo wi pe nipa agbara oro gbogbo nkan be ko ma doku bayi eyi to ye si gbigbe o gbe eyi to ye ki fatu o fatu eyi to ye wiwo lule o gba wiwo lule ki aye re ko gba ominira iye o si ma je ipin re bi o ba wole iye ni fun bí o bá jáde iyì ni fún ọlọ́run iyì yóò yan ara rẹ̀ lógo lórúkọ jésù kristi olúwa àti olùgbàláwa à ń sọ nípa ohun kan tí ọlọ́run jẹ́ ohun tí a ó mẹ́nuba lónìí tí ọlọ́run jẹ́ òun náà ni pé ọlọ́run wa ọlọ́run iyì ni nígbà tí ọmọ ènìyàn tó dá ènìyàn ní ìṣẹ̀dá ìbẹ̀rẹ̀ ó mí èmí iyì sí ọkàn sí àgọ́ ara ènìyàn ọkàn àti ẹ̀mí àti ara ènìyàn ó sì gba èémí iyì ìwé genesis oríkejì ẹsẹ ìkeje ó fìdí rẹ̀ múlẹ̀ fún wa nígbà tó sì fi rọ̀pẹ́ ilẹ̀ mọ́ ènìyàn ó wá mí èmí iyì sí erùpẹ̀ erùpẹ̀ wá di alàyè ọkàn ọlọ́run wa ààyè ni nígbà tí a dénà òwe jọ̀hánù ó fìdí rẹ̀ múlẹ̀ wípé nígbà tí ní àtètè kọsẹ̀ tí ọlọ́run dá ọrùn òun ayé nígbà tí a padà sínú òwe jọ̀hánù bákan náà ní àtètè kọsẹ̀ òun náà ni ìwé jọ̀hánù náà fi bẹ̀rẹ̀ tó ń kéde wípé ọlọ́run wa ọlọ́run ìbẹ̀rẹ̀ ọlọ́run àtètè kọsẹ̀ ìwé jọ̀hánù orí kìíní sì wípé orí kìíní ẹsẹ̀ kejì òun náà ni ó wà ní àtètè kọsẹ̀ pẹ̀lú ọlọ́run òun ni ó wà ní àtètè kọsẹ̀ pẹ̀lú ọlọ́run nípasẹ̀ rẹ̀ lè dá ohun gbogbo lẹ́yìn rẹ̀ kò sí ohun kan nínú ohun tí a dá nínú rẹ̀ ní iyì wà iyì náà sì ni ìmọ́lẹ̀ aráyé ohun tó ń gbọ́ yìí iyì ni torí ọlọ́run ní ọ̀rọ̀ fúnra rẹ̀ iyì sì ni ọlọ́run ìdí nìyí gbogbo ẹnikẹ́ni tó bá gba ọ̀rọ̀ ọlọ́run láàyè nínú ayé rẹ̀ ohun gbogbo tó dòkú yóò padà di iyì àṣẹ tó mú kí gbogbo gbígbẹ ọjọ́ sí kó yè nípa agbára ọlọ́run ni nítorí ọlọ́run alààyè òun ni ọlọ́run wa bí o bá wà ní ipò gbígbẹ lónìí àṣẹ kan tí ń jáde lọ́wọ́lọ́wọ́ nípa agbára ọ̀rọ̀ ọlọ́run òun náà ni wípé ohun tó gbẹ yẹn yóò gba èémí iyì padà bí ayé rẹ bá ń rù tí iṣẹ́ rẹ ń rù tí ayé rẹ ń gbẹ gba eléyìí gbọ́ wípé ọlọ́run alààyè yóò mú kí egungun gbígbẹ rẹ ó yè padà ohun kan ni o ní láti gbàgbọ́ o ní láti gba jésù kristi olúwa wa gbọ́ nítorí o ní ọ̀rọ̀ tó ti wà ní àtìkọ́sí ẹ̀gbọ́n tí ìwé jọ̀hánù orí karùn-ún ẹsẹ̀ ogún àti ìkọkànlélógún John chapter 5 verse 20-21 nítorí bàbá fẹ́ràn ọmọ ó sì fi ohun gbogbo tí òun ti ká lára rẹ̀ ṣe hàn án òun ó sì fi iṣẹ́ tí ó tóbi jù wọ̀nyí lọ hàn án kí ẹnu kí o lè yà yín nítorí pé gẹ́gẹ́ bí bàbá ti ń jí òkú dìde tí ó sì ń sọ wọ́n di ààyè bẹ́ẹ̀ ni ọmọ sì ń sọ àwọn tí ó fẹ́ di ààyè bí bàbá ìyẹn ọlọ́run bí ó ṣe ń sọ ohun gbogbo tó fẹ́ di ààyè ó fi gbogbo agbára lé ọmọ lọ́wọ́ láti lè sọ di ààyè pẹ̀lú Jésù Kristi ó ní ọmọ òun sì ní ọ̀rọ̀ fúnra rẹ̀ ẹnikẹ́ni tó bá jẹ́ olùfẹ́ ọ̀rọ̀ ọlọ́run a mọ̀ kíyèsí pé tó o bá ń wá inú ọlọ́run nínú ọ̀rọ̀ ọlọ́run tó o sì jẹ́ olùṣe ọ̀rọ̀ náà ohun gbogbo tó o bá dáwọ́lé a mọ̀ ní iyì nínú ayé rẹ yóò sì gba àṣẹ iyì èyí ni ètò ọlọ́run àti ìpinnu ọlọ́run fún gbogbo àwọn tó bá gbà á gbọ́ bí ẹnikẹ́ni bá lè tẹ̀lé ẹni tí Jésù Kristi ṣe ayé rẹ yóò mú iyì dání torí Jésù Kristi ó ní ọ̀nà òtítọ́ àti iyì ẹnikẹ́ni bí ó bá wá gba Jésù Kristi gbọ́ ohunkóhun tó bá dáwọ́lé bó tilẹ̀ jẹ́ òkú tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó gbọ́dọ̀ di iyì bí ọ̀rọ̀ ọlọ́run bá ń gbiná rẹ̀ bí nǹkan kan bá wà tó dáwọ́lé tí ò ṣe déédé lónìí a nílò láti kíyèsí ìrìn àjò rẹ wípé ǹjẹ́ ìrìn àjò rẹ ó wà ń kéde iyì báyìí ǹjẹ́ kí a ṣe wípé ayé rẹ iṣẹ́ rẹ àti ohun gbogbo tó dáwọ́lé ó fi ààyè fún ọ̀rọ̀ ọlọ́run nínú rẹ̀ kò sí ẹnìkan tí ọ̀rọ̀ ọlọ́run tó lè máa gbé nínú rẹ̀ tó ń tẹ̀lé ọ̀rọ̀ ọlọ́run tí ń ṣe iyì tí yóò dáwọ́lé ohunkóhun tí ò ní lè ṣe déédé àṣírí ọlọ́run ni eléyìí fún àwọn tí o bá gba ọlọ́run gbọ́ ẹ̀yin ara bí o ṣe jẹ́ olùfẹ́ láti máa gbàdúrà tó ṣé o jẹ́ olùṣe ọ̀rọ̀ náà kí ohun gbogbo tó dáwọlé àti tí o fẹ́ dáwọlé kó lè mú iyì jáde gbàdúrà yìí pẹ̀lú mi pé láti òní lọ bí ọ̀rọ̀ rẹ bá ṣe ń bọ́ sílẹ̀ ayé mi jẹ́ kó máa bọ́ sí ilẹ̀ rere kí ọ̀rọ̀ rẹ kí o lè máa yé mi torí ẹnikẹ́ni tí ọ̀rọ̀ ọlọ́run bá yé òun ló lè ní iyì nínú gbàdúrà bẹ́ẹ̀ papọ̀ pẹ̀lú mi gbogbo ìgbà tí bá ń gbọ́ ọ̀rọ̀ rẹ jẹ́ kó máa bọ́ sí ilẹ̀ rere inú ayé mi kí ọ̀rọ̀ rẹ kí o lè yé mi kí n lè ní iyì nínú bó o ṣe ń gbàdúrà yìí tí ẹ̀mí ọlọ́run tó sì ràn ọ́ lọ́wọ́ pé ọ̀rọ̀ ọlọ́run tó ń gbọ́ kó máa bọ́ sí ilẹ̀ rere mo gba ọlọ́run gbọ́ wípé lẹ́yìn àwọn ìgbésẹ̀ rẹ gbogbo ọ̀rọ̀ ayé rẹ ìgbésẹ̀ rẹ gbogbo àti ìdáwọ́lé rẹ yóò máa mú iyì dání èyí ni ìrètí ọlọ́run ìpinnu ọlọ́run fún ayé wa òun náà ni wípé kí ohun gbogbo tí a bá ṣe kó di iyì mọ́ wa lọ́wọ́ bí a bá tiẹ̀ wà níbì kan táyé pè ní òkú tàbí tá a bá ń ṣe nǹkan kan táyé bá sọ wípé kò lè ṣe é ṣe tí ọ̀rọ̀ ọlọ́run bá gbé inú wa ọ̀rẹ́ wa ohun tí ayé sọ pé kò ní ṣe é ṣe ni ó máa di iyì fún ẹnikẹ́ni tí ó bá ń gbé ìwà láàyè ọlọ́run rìn àwọn tí ń gbé ìwà láàyè ọlọ́run rìn ni àwọn tó jẹ́ pé ní kọ̀rọ̀ ayé wọn àti ní gbangba ayé wọn ohun tí ọ̀rọ̀ ọlọ́run béèrè lọ́wọ́ wọn òun ni wọ́n á máa ṣe yálà wọ́n rí ènìyàn níbẹ̀ tàbí wọn ò rí ènìyàn níbẹ̀ wọ́n á máa tẹ̀lé ọ̀rọ̀ ọlọ́run iyì yóò sì máa jẹ́ ìpín wọn yí ayé rẹ wò lónìí kí ni àwọn tó ń ṣe ní kọ̀rọ̀ yí ayé rẹ wò lónìí kí ni àwọn tó ń ṣe ní gbangba ṣé àwọn nǹkan tí ọlọ́run pa láṣẹ ni àbí àwọn nǹkan tí ọlọ́run lòdì sí tó bá rí bẹ́ẹ̀ bóyá àwọn nǹkan tí ọlọ́run lòdì sí ni ìyẹn ni kó lọ ṣàtúnṣe rẹ kódà àwọn nǹkan tí ọlọ́run lòdì sí tó bá fẹ́ràn láti mọ sí wà á kíyèsí pàápàá nínú àlá rẹ wà á kíyèsí nínú ìrírí rẹ wà á sì lè mọ̀ wípé eléyìí ó lòdì sí ìfẹ́ ọlọ́run pátápátá ara nínú olúwa níbi gbogbo tí ohùn yìí dé pátápátá ìfẹ́ ọlọ́run sí ayé wa ni pé ká ṣe ohun gbogbo kó sì di iyì mọ́ wa lọ́wọ́ ọlọ́run retí iyì nínú ohun gbogbo tí a bá dáwọ́lé tiwa ni pé ká sa ipa àti tiwa náà kí ọ̀rọ̀ rẹ̀ kí iyì rẹ̀ kó máa gbénu ẹnì kọ̀ọ̀kan wa agbára àti orí ọ̀fẹ́ tí iyì rẹ̀ tí ó fi máa gbénu wa nípasẹ̀ agbára ọ̀rọ̀ rẹ̀ ọlọ́run yóò fi fún ẹnì kọ̀ọ̀kan wa olúwa ọlọ́run àwọn bàbá wa adúpẹ́ lọ́wọ́ rẹ fún àǹfààní àti orí ọ̀fẹ́ èyí tí a tún rí láti gbọ́ ohùn rẹ nípasẹ̀ ọ̀rọ̀ rẹ jẹ́ kí iyì rẹ kó wọnú ayé wa kó wọ ohun gbogbo tí ṣe ti tiwa kí ìmọ́lẹ̀ ọ̀rọ̀ rẹ ó sì máa bá wa gbé lórúkọ láti jésù kristi

0: ọmọ Èkìtì kẹtẹ ẹ̀mí ọmọ ní kóróṣọ Èkìtì orúmọ lẹ̀kẹ́ jẹ bá wẹrẹ ni wẹlé Èkìtì wọ́n fẹ́rẹ̀ rulé lọ́lọ́ka múrọ̀ ọlọ́run abọ̀lú sí dk ẹ̀ wọ́n fẹ́ ra tẹlifíṣàn ni o wọ́n fẹ́ ra fàánù ni o wọ́n fẹ́ ra deep freezer wọ́n fẹ́ ra washing machine wọ́n fẹ́ ra microwave wọ́n fẹ́ ra ro kitchen gas cooker and co ẹyọ abọ̀lú sí dk ẹ̀ ẹyọ wọ́n yóò san díẹ̀díẹ̀ kan dẹ̀ gba ní èlé èlé lórí wọ́n yóò san lóṣooṣù wọ́n yóò san lọ́sọ̀ọ̀sẹ̀ kó a ti san ọ̀rẹ́ dáárín à ń gbé ohun kọ̀ yára kọ́ tó ti yé ọbẹ̀ náà rọrùn yeyeye láìsí èlé ni o ọ́fíìsì rẹ̀ lidanco plaza lajilosun lado èkìtì ẹ owó ọkàn sí ọ pẹ̀lú nọ́mbà 0707484-3351 yémi pé lẹ́ẹ̀kan sí 0707484-3351 tó ti yọ. Yáre rulé o.
1: Malanta, Malanta, Malanta.
2: Hey, yes, so now so you detect no malaria free community. For me, I no fear malaria again, no. Sake of say, Malanta day for me. With double artemeter and lumefantrine. With the inside Malanta, my day today no get wahala jari. That's now why happy malaria free community they talk say,
1: Malanta!
2: It's solid and it they work well.
1: Malanta!
2: You know the tear pocket.
1: Malanta!
2: Now for man and woman.
1: Malanta, yes!
2: Now for papa and the mama.
1: Malanta,
2: even for children. If malaria showing ugly face again, throw Malanta give am. Now why? Happy malaria free community. They shout
1: Malanta!
2: Get Malanta DS today to summer that malaria. Malanta DS go save the day. You day available for any pharmacy where they near you. If symptoms still day after 3 days, make you go see doctor. It is marketed nationwide by Nkoye Pharmaceutical Limited.
3: My name now Poco Doctor. Emeka and Nkechi, no allow malaria hold you back. Oh, go buy Malanta today.
4: Yes, òun gangan nìyẹn. Tẹ bá ti gbọ́ tó dún bẹ́ẹ̀ látàbà, ọjà ọdún ti bẹ̀rẹ̀.
5: Ọjà ọdún ti dé, àdàbà gbé.
4: Kí lẹ ń tàṣà, kí lẹ fẹ́ ṣe mà? Kábà yí gbé jáde lásìkò ọdún yìí àsìpé. Wọ́n ti kọ́jà ọdún dé. Kárajà ọdún, kátajà ọdún, kájìfà ọdún, àpolówó ọjà ọdún. Ẹ ṣé àmọ̀nà o. Pápá ta yọ orílẹ̀ ìgbà pé ṣẹ́jú iṣẹ́. Ètò ọjà ọdún ò ní Classmate. Tó bá débi kápolówó ọjà lórí rédíò àdàbà látàsìkò yìí lọ da ìparí December gbọ̀ngbọ̀n.
6: Oya ẹ máa bọ̀ wá o.
5: Rẹpẹtẹ ni ọjà ọdún ti dé.
4: Tiwọ náà máa ń gbẹ̀yìn lọ́dún yìí o. Orí ètò ọjà ọdún làwọn ọlọ́jà tó nílé iṣẹ́ ti ń fe ní mẹ́ni fèjì méjì fìta mẹ́ta tá jẹ́ ń kúra wọn tó ń jọra wọn. Ẹ kàn sí wa lẹ́ka ìpolówó ọjà àdàbà tó wà ní. Mọ̀sílò building lẹ́gbẹ̀ẹ́ A Division Police Station Ọba Dẹ́ṣídà Road Àkúrẹ́. Kẹ́ ní ètò ọjà ọdún lẹ ti fẹ́ polówó. Ọdún yìí á dùn yògbàyògbà, á jì jọta warawara. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pé Karim sórí 0803041434. Grace 0803247486. Tàbí Fẹ́mi sórí 0806086. 4428 ètò ọjà ọdún lórí rédíò àdàbà ó

0: fẹ́tọ̀ ìpolongo ìbò tó ń bọ̀ yìí. Party leader wa the governor of Ondo State honorable Dr. Lucky Orimisa Ayédàtiwa.
1: Ẹ ló máa ṣe swẹ́rì.
0: Fáwọn leaders àtàwọn òkú kàǹkàǹkà tó dúró gbọ̀n láti ṣiṣẹ́ náà. Eléyìí jẹ́ readiness fara ìmúrasílẹ̀. Fẹ́tọ̀ ìdìbò 2027 láti gbé President Bola Ahmed Tinubu wọlé lẹ́ẹ̀kejì. Pẹ̀lú àwọn olùdíje gbogbo lẹ́gbẹ́ APC. Ẹ̀fọ́ àtẹ̀fọ́ pẹ̀lú epo àtàtà kì í ti bẹ̀rẹ̀ ọbẹ̀ sísè. Òun ló ṣe rí bẹ́ẹ̀ ni pé wọ́n jìnà síra wọn. Ṣùgbọ́n iṣẹ́ ti bẹ̀rẹ̀ báyìí kí gbogbo ẹ̀ ó yí pọ̀ kí nǹkan dẹ̀ máa ta sánsán lókù. Lára àwọn tó máa wà ń kalẹ̀. The Deputy Governor Honorable Laidé Adélámì. The Speaker Right Honorable Ládìjì. APC State Chairman Babatunde Kọ́láwọlé. Dr. Taiwo Oyedele Minister of Finance. Honorable Dr. Bùmítúnjì Òjó Minister of Interior. Honorable Ayọ̀ Ọláwáńdé Minister of Youth. Honorable Dr. Dìran Ìyáta. National Vice Chairman Southwest. Àtàwọn Special Advisors to the President. Members at National State Assembly. Alex Kalejaye. APC State Secretary. Ló ń kéde ẹ̀ pé. Saturday 17th of October yìí ni o. By 11 a.m. ní the Dome Ìgbàtòrò Road Àkúrẹ́. Be there.
2: Tọ́ èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wọ̀ tán wà lórí ìjókòó. Kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
3: Ètò ìgbéyàwó láyé.
4: Ẹ jọ̀wọ́ ẹ dúró náà jàre.
5: Kí ló ṣẹlẹ̀?
4: Kí wọ́n tó so wá pọ̀. Ǹjẹ́ o rántí pé o ṣẹlẹ̀ rí tẹlifíṣàn fún mi? Fìríìjì ńkọ́ ẹ̀rọ ọ̀fọ́ṣọ́ kí iṣẹ́ ilé wa máa fọwọ́ fọṣọ nílé ẹ̀ ní 2026.
2: Ní tòótọ́.
4: Kájà sọ pé o ti rẹ̀ wọ́n àbí.
2: Ta ló ti sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣoṣo níbi tí CDK wà.
5: Èmo ló tún jẹ́ CDK báyìí.
2: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
4: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí.
2: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
4: Olùṣọ́ àgùntàn, ẹ sọ wá pọ̀.
2: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó lu agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀ láìsí èléwó lórí ọjà tó bá lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
6: Iléeṣẹ́ wa wà ní Danco Plaza, Ajilosun, lẹ́gbẹ̀ẹ́ Olú Motors. Ládojúkọ, Maria Asumpta Catholic Hospital, Ikere Road, Ado Ekiti. Ẹ lè pe 0707-484-3351.
7: On your track, set,
8: wọ́n sáré ìjẹ́ yìí lọ, àdàbà sì múra lọ́wọ́. Eré ìjẹ́ yìí kìí ṣe ti alágbára. Àdàbà gbéra, ó fò bá wọn lọ́nà, ó tún fi wọ́n sílẹ̀. Àdàbà. 88.9 FM. O ti gba kokini. O siwaju awon egbe ni tele leyin.

0: 60 64 19 07 64 60 64 19 nka yi ti se akoba fun elomi to je pe apa kan elomi ese kan elomi ko sise ma rara elomi o le dagbe be elomi o ba fe jade nu le re bayi ko le da jade afiko mo fa jade tabi ka elomi ma fi opa si kete ese be elomi ba lo bayi yo ma ri pe nkan kan ti en ti hun si waju ni gegege de epo hun fe subu eyen wa won baba wa e wa won baba baba wa elomi won lo gorun odun won lo gofo odun pelu si ase kara elomi nse si agbe elomi nse si ode be sinu won tun ma da ta kebe kebe se bi ewe atebo yin na le won na lo nitori e mo fi lo ko ewe atebo eyi to wulo fun okunrin to wulo fun obi mo ko wa lati ilu seyoro awon egwe ajise dada awon egba ajise dada to wulo fun wa ta ba lo ta na ma ri ta ma ma ta kebe kebe na mo ma fi so pe odani mi odani baba mi eyi na mo pa awon ode a le rin ni ogbon seju a le rin ni wakati kan a le rin ni ogoji seju ti nkan kan o si ni yo wa lenu ninu se arawa be ni kankan oni yo wa lenu ninu egungun arawa se bi ewe atebo yin na la wa na lo iwa na wa janfa ni ewe atebo lodo emi baba oke ogun ti ma wa ni number 4 Dudu Yamilen opposite Oye Mekun Grammar School ni ilu Akure ero bani soro mi re 07 64 60 64 19 07 64 60 64 19 alaafi ara wo ni bi fi abia ojibo
1: Live live my phone
2: ADABA
1: D9 Adaba
3: Ile se to se toki o fe fe o kenke o wa se wewe o du bi lu dundu leti o du bi dodo ikire
4: Awọn ti ẹ yẹ ni lẹnu ọjọ mẹta yìí. Oo, bẹ́ẹ̀ la bí ni ìṣòro iṣara iná mọ̀ ni. Bí o bá jí, gbogbo ara máa romí. Tí iṣara yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀. Ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kúrìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà ìrorun sùn dédé. Oo, ọ̀rẹ́ mo ti gbìyànjú gbìyànjú. Mo rọ́nà báyọ̀ jẹ. Ayé òun ti wá sú mi.
5: Àgbo yìí ṣe ló ṣe jẹ lọ́bẹ̀. Ṣé wo kọ́ nípa bàbá òkè ògùn ni? Ògbólógbò ọdẹ tó ń fi wí àtẹ̀gùn sọmọ ara ayé lóore. Lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 07064606419 07064606419. Bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣèwòsàn.
6: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi ní dídé àkókò yìí. Àgbàlagbà oníṣègùn kan bẹ ń bí pẹ̀lú mi. Bàbá òkè ògùn lorúkọ wọn. Ṣé rí bàbá yìí tí bá ti rí wọn tán bá ti wá báyìí? A ti mọ̀ pé ohun tí yóò ṣe gbogbo ọmọ Nàìjíríà láǹfààní ni wọ́n máa ń mú wá. Ohun tí ó ṣe pàtàkì, ó máa ń jẹ́ ohun tó jẹ́ nípa àgọ́ ara ènìyàn ló máa ń gbani nímọ̀ràn lé lórí. Bàbá ẹ bá wa kí gbogbo ọmọ Nàìjíríà.
0: Ó ṣe àtọkùn, mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tẹ̀ ń kí yín ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn. Bàbá lọ́wọ́lọ́wọ́ àlàáfíà náà làáfíà lọ́lé ayé. Ọlọ́run má jẹ́ ká làáfíà ara wa ó di fíàfíà o. A gbọ́dọ̀ máa wo àlàáfíà ara wa níran. A gbọ́dọ̀ mójútó ara wa kó náà má ṣe wá lẹ́ni tí ó máa wà nulẹ̀ tí ó máa gbọ́rọ̀ òta. Èmi bàbá òkè ògùn mo wà ní number 4 Dudu Yemi Lane opposite Oye Mekun Grammar School nílùú Àkúrá. Báyà wọ́n wá fẹ́ bèèrè ọ̀nà lọ́wọ́ mi. Àbò onímọ̀ràn kan tó ń fẹ́ bí mi. Àbò fẹ́ bèèrè lórí ọ̀nà àbáyọ. Pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí. 07 64 60 64 19 07 64 60 64 19.
6: Ẹ ṣeun bàbá. A mọ̀ pé ohun tẹ́yìn máa ń gbani nímọ̀ràn lé lórí nílé iṣẹ́ yín ìṣòro nípa iṣu ara ni. Báwo lè Njọ́ ṣe lè mọ̀ pé òun ti níṣòro nínú iṣu ara rẹ̀?
0: Ó ṣe àtọkùn bí iṣan ara bá ti ní ìṣòro gbogbo inú ara náà ló ti níṣòro yẹn. Àpẹẹrẹ wo ni wọ́n wà ń rí nínú ara tiẹ̀? Ìwọ́n tó ń gbọ́ mi nínú ilé ẹlòmíì ni tó bá ti sùn tó bá ti jí báyìí láàárọ̀ yóò máa rí pé gbogbo inú ara ló bẹ̀rẹ̀ sí máa ròhun ni. Ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kó mú nǹkan nílẹ̀. Ẹlòmíì ò lè nẹ̀rọ pẹ́. ẹlòmíì tó bá fẹ́ jókòó báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ni àfikọ́sẹ̀ wá ọmọ kọ́ tí ó fà á dìde tàbí kọ́sẹ̀ máa fọwọ́ mú ògiri kó tó lè dìde nílẹ̀ ẹlòmíì ò lè rin ibùsọ̀ kan sí ibùsọ̀ kejì àfi kó jókòó kó sinmi kó lè tó máa rìn lọ síwájú ẹlòmíì rí oorun sùn rárá bẹ́lòmí bá ti ẹ̀gbìnyànjú tó sun oorun wákàtí kan àbórun wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro náà ni ó jẹ́ bí ogún ìṣẹ́jú ọgbọ̀n ìṣẹ́jú kò ní lè dìde nílẹ̀ bí ó dàbí èpò ṣe wàhálà lójú oorun ni tàbí ẹnìkan ti ẹ̀nà ní pọ̀pá lójú oorun tó bá tún gbìyànjú tó dìde nílẹ̀ báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí yóò rí pé ìṣẹlẹsẹ kàn ún gógógógó bí ẹni tó fi ẹsẹ̀ lé ẹ̀gún tàbí egbò wà nínú àtẹlẹsẹ̀ rẹ̀ irú eléyìí ọ̀dà lèmi fi máa sọ pé ẹyin májà dákẹ́ tí wọn náà bá ti ń rírú àpẹẹrẹ báyìí gbìyànjú kọ wá yọjú sẹ́mi bàbá òkè ògùn fún ìmọ̀ràn àti ọ̀nà àbáyọ mo ti kó àwọn egbòogi tó wúlò fún ọkùnrin àti fún obìnrin mo ti kó wá láti ìlú ìsẹ́yòrò nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 dúdúyẹmí lane opposite oyèmẹkùn grammar school nílùú àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07064606419 07064606419 ìka yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò tiẹ̀ lè dágbé ẹlòmíì ò lè dá rìn àfikọ́sẹ̀ máa fi ọ̀pá sì kẹta ẹsẹ̀ tàbí tó bá fẹ́ jáde kọ́ mọ́ ọ̀sẹ̀ máa fà á jáde ẹlòmíì àti sọ̀rọ̀ rẹ̀ ìṣòro ni agbá kan ara ẹlòmíì ò tiẹ̀ ṣiṣẹ́ mọ́ rárá ẹlòmíì ò tiẹ̀ máa rí pé gbogbo inú ara òun tiẹ̀ kú ni tàìtàì ẹlòmíì ò máa rí pé bẹ́ẹ̀ wọ òun ṣe ń kúrìrì bẹ́ẹ̀ lẹ́sọ ẹlòmíì ò máa kúrìrì bẹ́ẹ̀ lẹ́lòmíì ò máa rí pátẹ́lẹsẹ̀ òun bẹ̀rẹ̀ sí máa kẹ̀ òun gógógógó bẹ́lòmíì bá sùn báyìí kí lè ó tó mọ́ ẹlòmíì lè ṣe ẹ̀yọ́ bí ẹ̀mẹrin bí ẹ̀mẹfà irú eléyìí máa ṣàkóbá fún iṣẹ́ ara ni mo fi sọ pé ká gbìyànjú ká dìde ńlẹ̀ ká wá jàǹfààní ewé àtegbò èyí tá a gú èyí tá a lọ̀ èyí tá a sá látẹ́gùn èyí tá a sá lóòrùn ta ti kó wá láti ìlú ìsẹ́yòrò tó wúlò fọkùnrin tó wúlò fóbìnrin ká wá jàǹfààní rẹ̀ níléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 dúdúyẹmí lane opposite oyèmẹkùn grammar school nílùú àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07064606419 ẹlòmíì tí ẹ ti gbìyànjú lọ́tún ó ti gbìyànjú sósì bẹ́ẹ̀ bá ti ẹ̀ bí ẹlòmíì pé báwo ló ti ń ṣe kò tí ẹ lè rí àlàyé kankan ṣe ń pẹ bá délé ẹlòmíì báyìí ẹ rí i pé àbóhun náà ń ṣe ìṣègùn bílẹ̀ ni a pé mo ti lò yìí mo ti lọ̀ ọ̀hún mo fẹ́ ká já dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run mo ti rí egbòogi mọ́wọ́ kúrò mo ti mú wá sílùú àkúrẹ́ tó jẹ́ pé a rí àǹfààní rẹ̀ jẹ nílùú àkúrẹ́ àti agbègbè rẹ̀ ńgbà téèyàn bá ti gbìyànjú sọ́tún tó gbìyànjú sósì àwọn àgbàlagbà ni bẹ́rù bá kòkè tó bá kan ilẹ̀ ó níbi kan gbé sí ńgbà tí wọn náà bá lè gbìyànjú tó bá lè yọjú sí mi tí ọlọ́run bá ní wọn ní ó lè jàǹfààní egbòogi mọ́ kúrò yìí ó rí pé lọ́gùn ọlọ́run ó ní wà bákan náà mọ́ gbogbo èyí tó ti gbìyànjú sí wá tó ti gbìyànjú sáwò yẹn ó rí pé lágbára ọlọ́run ìwọ ni ó dúpẹ́ fọlọ́run ni ó dúpẹ́ tẹlòmíì ṣojú lásán o ńgbà tó bá dọ́dọ̀ wa a gbìyànjú a ṣèbẹ lọ́run fún ọ bó bá jẹ́ pé nǹkan kan wà ń bẹ̀ ni lágbára tọlọ́run ó sì rí pé ọlọ́run ọba yóò gbàdúrà tiẹ̀ náà níléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 dúdúyẹmí lane opposite oyèmẹkùn grammar school nílùú àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07064606419 07064606419
6: ẹ ṣeun bàbá mo fẹ́ bèrè ìbéèrè kan lọ́wọ́ yín ṣé oúnjẹ tí à ń jẹ lásìkò yìí tàbí wàhálà wa ló pàpọ̀ jù tó ń ṣàkóbá fún àgọ́ ara wa torí àwọn bàbá wa wọ́n á máa dàgbà wọ́n á máa dògbó wọ́n sì máa ta kébékébé kí ni ó fà á.
0: ó ṣe àtọkùn ìbéèrè tó béèrè yìí ìbéèrè tó dáa ni ẹ jẹ́ káwa náà ṣàkíyèsí àwọn nǹkan tá à ń jẹ lásìkò yìí àtàwọn nǹkan tá à ń mu báwọn nǹkan yìí ṣe dáa tó tí wọ́n dùn tó bẹ́ẹ̀ náà ló ń ṣàkóbá fún àgọ́ ara wa ẹlòmíì iṣẹ́ ìjókòó ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì iṣẹ́ ìdúró ló ń ṣe be elomi wahala losan wahala loru ni be elomi ba wa woru le yo ma ri pe gbogbo baraji lo be si ma ro hun kon ni le soju se re to ya ko se ninu le mo tabi ko ke ma gbogbo gbara ni wohun be elomi ba lo le gbonse bayi bi ogbon seju ogun seju kon ni le ri gbonse se ta ba tun mi ejo se se gbonse yan bayi ko le bi te wura bayi ni o ma se ese awa won baba wa elomi isi agbe lo nse be elomi isi ode ni elomi o se wahala lataro titi di ale won tun fi ese rin loko won fe rin terin pada wale be ni won si tun ma ta kebe ogbon ewe ategboyi na ni won da elomi ofa ara ni ti e yo kan ma ri pe gbogbo onu ara bere si ma ta ohun ni elomi to ba ni eleyi ni yo hun lenu leni elomi ani eleyi lo tun yo hun lenu lola elomi o ti e le so bi tin se ohun ina mo fi ni eje ka wa janfani ewe ategbo ninu ile ise baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school ni ilu akure baya wa fe bere one abo ni maraka to fe bi mi sa pe mi sori ero bani soro mi yi 07 64 60 64 19 07 64 60 64 19 elomi ati e ma so pe ohun o ni nigbagba ninu ewe ategbo mo nbe ko ibayawo ti bayi to je ododo pade ni ngba ti won na ba yoju sodo mi ko wa janfani egbogi mo wa kuro o mo wi pe bi ewe ategbo ti wa laye atijo be na lo wa lasiko yi lo to ewe ategbo ona won ti jin ko si nto si mo sugbon won ode ko si bi ta le lagbode ko si bi ta le wa egbode lari ewe tutu a si ri egbo tutu to wulo fun akunrin to wulo fun obinrin ngba ti won le ba wa si odo mi ka wa janfani ewe ategbo mo ti ko egbo ogi to wulo fun akunrin to wulo fun obinrin mo ko wa lati ilu seyin oro eyin na mo pe mo ma so pe ode ni mi ode ni baba mi awon ode si ni a le ririn ogoji iseju a le rin ogota iseju a le rin lataro titi dale ta ti ni isoro kankan ninu ise ara wa be la ni isoro kankan ninu egungun ara wa se bi anfani ewe ategbo yi na la wa na je nitori e mo fi ni kayin ni awa je anfani ewe ategbo mo ti ko egbo ogi to wulo fun wa lati ilu seyin oro papa egbo ogi mo wa kuro mo ti ko wa wọ́n tọ́lọ́run bá ní kò gbìyànjú tó lè yọjú sí mi gbogbo ohun tó ti nẹ́gbàrá tó ti nẹ́gbàrá tó ti rò bí báyà ò lè kúrò nínú ìṣòro yìí fọkànbalẹ̀ lágbára ọlọ́run tí wọ́n náà bá wá ọjà àǹfààní egbòogi mọ́wọ́ kúrò tó sì mọ̀ pé gbogbo ohun tó ń rò bí kò lè látúnṣe yẹn ó dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run máa bọ̀ wá nílé iṣẹ́ bàbá òkè ògùn nọmba 4 dudu yemi lane opposite oyemekun grammar school nilu akure nbẹ la wa a ni fara nira wa bayo fe bere one tabo ni mara kan to fe bere lowo mi pe mi sori ero bani soro mi yi 07 64 60 64 19 07 64 60 64 19 bẹẹ la lomi yóò máa rí pé bóyá bóun bá ti ń ṣe ẹ̀yọ́ ìnira lòun fi ń ṣe ẹ̀yọ́ ẹlòmí a máa ta ẹlòmí a máa ró lágbára ọlọ́run ìwọ náà wà nínú àwọn tí wọ́n máa gbégbá ọpẹ́ nọmba 4 dudu yemi lane opposite oyemekun grammar school nílùú àkúrẹ́ tó o bá fẹ́ bẹ̀rẹ̀ ọ̀nẹ́ tàbí onímọ̀rẹ̀ tó o fẹ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ nìyí 07 64 60 64 19 07 64 60 64 19 àlàáfíà ara wa ò ní di fi àfíà orígbà.
2: a ò máa ti ẹ̀rí ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
4: wo bẹ́ẹ̀ là á bí ní ìṣòro ìsara ẹ̀ náà mọ̀ ni bí o bá jí gbogbo ara máa romí tí ìsara yóò máa fà mí so láti ìbàrá ìdídí ẹsẹ̀ ni ó máa romí gbogbo débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀ ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gbogbo kódà ìrorun sùn dédé. wo ọ̀rẹ́ mo ti gbìyànjú
2: kòrónà
4: ògbólógbòó ọdẹ tó ń fi wí àtẹ̀gò sọmọ aráyé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí Bàbá Òkè Ògùn lónìí. Ẹ máa pe 0706460649 0706460419 Bàbá Òkè Ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gò ṣèwòsàn.

0: kúṣẹ́ wọ́n mi ṣe o.
1: Ẹ ṣe olóṣù ẹ kú ọjọ́ mẹ́ta.
0: A lè kú ọdún yìí.
1: A kú ọdún o, a tún dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run tún dá ẹ̀mí wá sídọ̀ jẹ́ ìní. Ọlọ́run tún pa wá mọ́ ní ọdún tó kọjá. Ẹ̀mí yín tún wá sọ̀dọ̀ mi ní ọdún yìí. Ògo ni fún Kristi.
0: Ó dáadọ́ a rí pé ọdún báyìí ọ̀tọ̀ọ̀tọ̀ láṣọ ọ̀tọ̀ọ̀tọ̀ ń ṣọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni.
1: Olóṣù lọ́dún yàtọ̀. In fact, mo já àwọn léèsì lóríṣiríṣi, àwọn voiceless, twistless, polish lace come abọ kan wa ba mi ra awọn swiss lace wa
0: awọn polish lace
1: bẹẹni awọn polish lace wa lorisirisi colours mo de tun awọn ofin lorisirisi te ba ti ra aṣọ tan kẹrù ofin si
0: o wu awọn ofin yẹn ba
1: ẹ bẹẹni kò sí pé tún dọba yẹn tún wọ ofin kiri ẹ mú aṣọ ẹ mú ofin si ẹ mú senator materials si ìyẹn ní tàwọn ọkùnrin tán ń lò tó bá yẹ jẹ pé àwọn ọkùnrin tí wọn fẹ ní senator mo ní lace ọkùnrin tí ò ní wò táwọn àtìyàwó wọn tán máa jọ dọgba ó wà lọdọ mi olóṣù.
0: Irú àwọn àǹkàrà àwọn patterns eléyìí tún yàtọ̀ torí à ń wò pé ṣé ṣé kìí ṣe àkàrà tẹ́lẹ̀ pé àwọn olówó nìkan ni ọwọ́ wọn máa ka torí bó ṣe rí ìbọn ṣe ṣe yìí eléyìí tún yàtọ̀
1: o. Olóòtú àwọn àkàrà ọdún yìí yàtọ̀ o. Wọ́n ń jẹ́ àwọn àkàrà kan lọ́dún yẹn là ń pè ní àkàrà òfin.
0: Àkàrà òfin.
1: Àkàrà òfin tí èèyàn bá wọ̀ ọ́ wọ́n rò pé èèyàn wọ òfin ni.
0: Irú àwọn ilé báyìí.
1: Bẹ́ẹ̀ni, mo dẹ̀ sún àwọn àkàrà mídíọ̀mù tí ò kì í bó. Mo ní àwọn àkàrà kékeré lórí iye tó bá ṣe ń fẹ́ ni. Àwọn tó fẹ́ ṣe ayẹyẹ òkú àgbà tàbí ìgbéyàwó ẹ má lè kú ẹ má lè bàdàn. Ẹ máa bọ̀ lọ́dọ̀ mi tàràràràrà. Kú ọ̀ṣọ́ tó bá ti fẹ́. Àwọn tó wá sọ̀dọ̀ mi ti mọ̀ mí.
0: A mọ̀ yín sí àwọn aṣọ white. Ẹ bá wa ṣàlàyé nípa àwọn aṣọ white.
1: Olóòtú ṣẹ̀ṣẹ̀ wá àwọn aṣọ white yẹn. Ó ṣẹ̀ṣẹ̀ pọ̀ jù lọ́dún yìí. Tí bá ní kí n máa dárúkọ, àsìkò wa máa lọ. Wọ́n ń já àwọn aṣọ lóríṣiríṣi rainbow lóríṣiríṣi ọjọ́ pé mo kí àwọn alága ọdún yìí pé ẹ kú oríire o.
0: Àwọn alága church.
1: Àwọn tó fẹ́ ṣe ìkórè ọdún yìí wọ́n kú oríire. Àwọn tó ń ta horses tán túṣà kán máa bọ̀ lọ́dọ̀ mi. Àwọn etí léèsì, ìkó, àmùrè, aṣọ pẹpẹ, àwọn ọrùn design tó ń lò sí aṣọ àwọn tẹ̀lẹ́.
0: Torí pé ọdún báyìí ṣe láwọn ọmọ ṣe yíyan a tún máa kí wọn lọ́dún yẹn pẹ̀lẹ́ wọn kúṣẹ́ o. Kú ọjà ọdún o. Báwo ni gbogbo ẹ ṣe ń lọ?
2: Ṣé wọ́n bá wa ra aṣọ à ń retí iléeṣẹ́ mọ́ mi ṣe trading store dòkò yìí lakalẹ̀ sí oníwájú St. John and Mary hospital tẹ wá dòwò pọ̀ lọ́dún yìí o.
0: Ẹ̀yin náà ti ń gé aṣọ báyìí o ẹ̀ ti máa ṣọ́ gé àbí. Tànà ẹ̀ mọ́ mi ṣe ẹ bá ṣàlàyé lẹ́ẹ̀kan sinmi tí ọ̀dọ̀ yín wà.
1: Ṣọ́ọ̀bù mi wà ní Ọbaṣà 9 Odòkò yìí street níwájú St. John and Mary hospital gan. Ẹni ìyá ṣeun kò pé méjì. Anybody bá aṣọ ọlọ́kadà bá aṣọ ọmọ kékeré dá béèrè wọn á mú yín dọ̀dọ̀ mi. Ẹ má jẹ́ kẹ́nì kankan sọ yín jẹ́ o.
0: Phone number táwọn èèyàn máa pè yín sí.
1: 08033894569.
0: Lẹ́ẹ̀kan sí.
1: 08033894569.
0: Ọjà ọdún tẹ̀ síwájú. Àfa kọ̀mpútà.
3: Ẹ kú dé dásìkò yìí o, gbogbo olólùfẹ́ àfa kọ̀mpútà. Orúkọ tèmi ni Alhaji Owóyemí Nasiru tí gbogbo ayé mọ̀ sí àfa kọ̀mpútà.
0: Ẹ bá wa ṣàlàyé ibi tí ẹ wà ẹ torí oníbẹ̀ ṣe máa ń júwe ẹ̀ fáwọn èèyàn.
3: Ọ́fíìsì wa wà lẹ́gbẹ̀ẹ́ Wema Bank lọ́ba Adéṣidà Road Lákùrẹ́. Ó ṣe tá Adégbọlá yẹn o. Eléyìí tó wà ní ọba ńlá ní ọba Adéṣidà. Ẹ sọ pé bèrè àfa kọ̀mpútà. Ìwọ tí ò ti ṣe NIN tó ń gbọ́ wa máa bọ̀ lọ́dọ̀ àfa kọ̀mpútà. Àbí o wá ní ìpèníjà lórí NIN yẹn lórí orúkọ ni àbí date of birth. O wá tún ní problem ní báǹkì ẹ ni wọ́n fún ẹ ní owó ẹ nítorí pé orúkọ ò papọ̀ mọ́ date of birth yẹ. Gbogbo ẹ̀ tí wá sún ẹ máa bọ̀ lọ́dọ̀ àfa kọ̀mpútà ká fi ìmọ̀ ìjìnlẹ̀ wa ta ní láti fi bẹ́ẹ̀ solve gbogbo problem tó ní. Ẹ̀yin tí ẹ wá fẹ́ ṣe NYC ẹ̀yin agùnbánirọ̀ bẹ́ẹ̀ sí ìlú. We are licensed, we are skillful, then we have that kind of ability to solve any human error. Tẹ bá ní lórí kọ̀mpútà yín. Bẹ́ẹ̀ni ẹyin tí ẹ fẹ́ ṣe CAC ó fẹ́ forúkọ business ẹ sílẹ̀ ni ẹ máa bọ̀ lọ́dọ̀ àfa kọ̀mpútà. Nọ́mbà tèmi òun ni 0816245 31

0: 0803. Lekan si 0816 245 3103. Ẹyin tí ẹ̀jẹ̀ tó fẹ́ ṣe international passport ẹ ti ń rìn káàkiri ọ̀hún immigration ò dáyín lò nítorí porúkọ yóò papọ̀ mọ́ ọkọ̀ tó wà lórí NIN máa bọ̀ lọ́dọ̀ àfa kọ̀m̀pútà. Ẹ̀yìn tẹ́ wà ní ìlú kéréje nínú ìgbèríko tó yẹ pé ẹ lè wá sí gbòòrò tà ẹ pé àfa kọ̀m̀pútà. Nọ́mbà tèmi again ni 0816 245 3103. Lẹ́kọ̀ọ́ sí 0816 245 3103.
1: Orí ètò ọjọ́rú náà láwà á ti wà ní iléeṣẹ́ TS Furniture tó wà ní dúdú Yemi Lane ẹni òyì mẹ́kúrò nílùú Àkúrẹ́. Ẹ kú ṣẹ́ ní TS Furniture.
2: Ẹ ṣe atọ́kùn. Iléeṣẹ́ wa ni TS Furniture Nigeria Limited. Ta wà ní nọmba 2 dúdú Yemi Lane lọ́pọ̀sìtì òyì mẹ́kún Grammar School. Níbi tá a ti ń ṣe oríṣiríṣi àga, oríṣiríṣi bẹ́ẹ̀dì, oríṣiríṣi chair, dining table ni o, dining chair ni o, kitchen cabinet ni o, wardrobe nínú yàrá rẹ ni o. Èyí tó jẹ́ ti Nàìjíríà wà nbẹ̀, èyí tó jẹ́ tòkò òkun wà nbẹ̀. Ìwọ náà tọ́jọ́ pé bóyá Ọlọ́run ti ṣàánú rẹ, o ti parí ilé rẹ, ọ̀fẹ́ ṣe fọ́níṣọ̀ gbogbo inú ilé rẹ látòkè délẹ̀. Iléeṣẹ́ TS Furniture Nigeria Limited láti fi gí dára oríṣiríṣi àwọn oríṣiríṣi chiare eléyìí ti Nàìjíríà ni, àwọn eléyìí tòkè òkun ni. Nígbà tí wọ́n náà bá dé iléeṣẹ́ wa, tí wọ́n náà bá wá wò, ó rí pé oríṣiríṣi nǹkan láti fi gí dára àti bíbà yìí. Èyí tẹ bá wa rajà lóṣù tó kọjá, èyí tẹ bá wa rajà nígbà tó sùn ti bẹ̀rẹ̀ náà, gbogbo yín náà láti kí o. Mo bá kọ́lé Ayọ̀tẹ́ kọ wá sí iléeṣẹ́ TS Furniture Nigeria Limited tá wa nọmba 2 dúdú Yemi Lane opposite Oyè Mẹ́kun Grammar School. Báwo ṣe gba ọ́fíìsì tiẹ̀ ni? O fẹ́ ṣe fọ́níṣì ọ́fíìsì rẹ, pé iléeṣẹ́ TS Furniture á wà bọ̀ dára sí iléeṣẹ́ rẹ tó jẹ́ pé pàtàkì kọ́sọ́mà mi náà bá wọbẹ̀. Wọ́n máa gbé o gbé nǹkan gidi jókòó. Léyìn tó sì jẹ́ pé owó owó ọ̀gára àní fowó lẹ́yìn àní fowó ní ọ lára. Bọ́lá wọ tiẹ̀ ti ń lo chair kan nínú ilé rẹ, ó wá rí pé chair yẹn ò gún ẹ mọ́, àbó ti gbé díẹ̀ ni gbé wá sọ́dọ̀ wa. Àwọn ọ̀bọ̀ sọ di tuntun. Bọ́lá sì fẹ́ fowó kun ni tó bá yìí tá a ti ṣe kalẹ̀. Kò séyìí tí ò rọ wá lọ́rùn ní iléeṣẹ́ TS Furniture. Àwa náà lọ wà níwájú works tẹ́lẹ̀tẹ́lẹ̀ o, ṣùgbọ́n a ti ká fi ìdí kalẹ̀ sí nọmba 2 dúdú Yemi Lane opposite Oyè Mẹ́kun Grammar School. 08 34 70 88 72. 08 34 70 88 72. Ọ̀pọ̀lọpọ̀ ọdún láṣẹ láyé o, àní fọdún eléyìí ṣe àṣemọ. Ẹ ṣé púpọ̀.
1: Ẹ kúṣẹ́ ní ju fílì o.
3: Kásán Olótú ní Pọ́fín Kọ́lé Làádì pẹ̀lú Rufin Sheet, Beit Longspan, Beit Gerard, ọ̀rọ̀ àwọn Aluzinc táwọn kàmẹ́ta máa ń pè ní Weighted Fit bọ́ndù wọ̀nyẹn. A ní Sumo, a ní Sumo Dragon, a ní D&G, a ní Ọgbà Planet. Wọ́n pọ̀ tá a lè kà tán. Èso tí wọ́n fi ń kangi náà ó wà dé orí cement, dé orí ọjà àgbà. Gbogbo nǹkan tó ní ṣe pẹ̀lú ilé kíkọ́ là ní.
4: A rí pé ọ̀dọ̀ yín tóbi gan. Fàtí tírélà bíi mẹ́ta bá fẹ́ tọ̀n, wá tọ̀n. Akápù sọ pé ẹgbẹ́ odidi ìlú bá fẹ́ kọ́ ilé, gbogbo nǹkan tó bá nílò ọ̀dọ̀ yín náà ti máa rí.
3: Pátápátá kò sí nǹkan tán wá bọ̀ níbi tí wọ́n ní rí. Pátápátá tó bá ti ní

0: orúkọ mi ni David Afolabi, mo jẹ́ ọ̀kan nínú àwọn aṣojú àwọn àgbà ní team leader ní community ní Ìyàlú. Gẹ́gẹ́ bí ètò tí ẹ mú wá fún wa, mo wá dìde wá ní wàá tó ẹyẹ parí máa pòpò àti tutomi má bẹ̀tò kẹsẹ̀ màtí máa wáwẹ̀ wà ní dégbé máa wáwẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ yọ wà ní yọ́ọ́dá wá kàdínà màmá pósí bukun àtukùmà lágbọ́ ẹ̀ dégbé òdòdẹ́ àti ìtàní aṣíre àmàmínàdò bí gbòòrò ẹ̀hùn àpò mú ìgbòrò ni pé òdòdẹ́ máṣe òdì máa tó ẹ̀dí máṣe àmìnà ni pé òdòdẹ́ yọ àdẹ̀sẹ̀ dí ọ̀nì vọ́mọ̀ ẹ̀ ẹ̀hùn àpò kẹ̀ ní ìtàní ọ̀gán ọ̀màtò ní àṣìdámà dí yayú lẹ́hùn ọ̀nì sólà so ọ̀màtò ní àṣìdámà ìyàsí ilé ní àdí egbọ̀ya ìwẹ̀ ní àdí nàmà yóò màmá sí màdúrà màmá gbàdúrà ní ọlọ́dẹ nítàdí ọ̀nà wọn o so ọkùnrin màmá sí àyẹ̀sẹ̀ dùn náà o.
1: Àjò lè dàbí ilé, ẹ jẹ́ ká fọwọ́pọ̀ ká fi mọ̀ ṣọ̀kan gbé kémi gbé.
2: Ó ní ẹ ti gbọ́ yẹn o. Gbogbo tí wọ́n sọ náà lọ sọ́tún sósì ibi tí èdè wọn ò ti ṣe ọ̀kan yìí ni mọ̀ wọ́n ti fẹ́ẹ̀ ṣe ọ̀kan jù torí wọ́n ní ògbóró ní oníkò ejò inú àwọn àgbààgbà kìí pé méjì wọ́n jọ máa ń fohùn ṣọ̀kan ni. Ẹ rí báyìí pé èdè yẹn ó yàtọ̀ sí ti ibòmíì ṣùgbọ́n inú wọn àti ìfẹ́ tí wọ́n ní sí ara wọn ó pọ̀ púpọ̀ ní community yìí.

wọ́n bẹ̀ẹ̀ tí wọ́n ń pè ní gbélé ajé solar light lọ́lọ́kan òjọ̀ kan tí àti ẹ̀ lè káyé ẹ̀ ni wọ́n pèsè fún wọn bẹ́ẹ̀ àwọn náà fi voice note wọ́n fi ránṣẹ́ pé ká dúpẹ́ púpọ̀ wọ́n tẹ̀ ń pèpèpè ṣùgbọ́n àráyè láti gbé èpè wọn àwọn ti kenaland ní sonsi ní jọ̀ka àwọn náà dúpẹ́ o wọ́n dúpẹ́ púpọ̀ solar light náà ni wọ́n kó fún wọn lóríṣiríṣi ibì kan bẹ tí wọ́n pè ní sunshine estate yìí solar light lọ́gọ̀ ọ̀rọ̀ náà ni wọ́n kó fún wọn ilé sanmi estate náà ń kọ́ wọ́n kó solar light rẹpẹtẹ ń bẹ̀ títí tó fi dé ìfẹsowápọ̀ bí wọ́n kó solar light lọ́pọ̀lọpọ̀ fún wọn àwọn náà wọ́n dúpẹ́ ibì kan tún wà tí wọ́n ń pè ní ìṣọmọ oríta ọ̀bẹ̀lẹ́ lóríta ọ̀bẹ̀lẹ́ solar light ni àwọn náà gbà NYSC orientation camp ń kọ́ ní kàrẹ́ àkókò wọ́n gbìyànjú wọ́n lọ́bẹ̀ wọ́n fi solar light náà sọ́dọ̀ tiwọn torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wọ̀nyí tí wọ́n ń sáàfù lọ́wọ́ ló jẹ́ pé wọ́n lè lọ fẹ́ lọ ra nǹkan lọ́wọ́ alẹ́ àbí nǹkan kan agbègbè wọn ò gbúdọ̀ sókùkù torí ẹ̀ ni wọ́n ṣe pèsè solar

adúpẹ́ lọ́wọ́ ààrẹ wa sẹ́nítọ̀ Bọ́lá Ahmed Tinubu fún iṣẹ́ àkànṣe tó ń ṣe ní orílẹ̀-èdè wa láti ìgbà tó ti dé orí àlééfà ní ọdún 2023 pàápàá owó ìrànlọ́wọ́ fún àwọn ọmọ iléèwé fún àwọn ìyá ọlọ́jà fún àwọn oníṣẹ́ ọwọ́ àwọn aládàáni dẹ̀ẹ́ fún àwọn owó oṣù òṣìṣẹ́ tó ń lọ déédéé àdúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín o fún iṣẹ́ yìí ìgbà tí bá máa wọlé ní 2027 àtẹ̀jẹ́rí wípé ẹ̀túnṣe ilé tó ju bẹ́ẹ̀ lọ àtúndúpẹ́ fún iṣẹ́ àkànṣe tó ń lọ ní ìpínlẹ̀ gbogbo lórílẹ̀‐èdè nàìjíríà tá bá ń wo nínú ìwé ìròyìn wa àbí tẹlifíṣàn wa àárí gbogbo iṣẹ́ àkànṣe gbogbo tó ń lọ lórílẹ̀‐èdè nàìjíríà lásìgbà tí ààrẹ wa ti débẹ̀ àdúpẹ́ lọ́wọ́ yín púpọ̀ fún àwọn iṣẹ́ wọ̀nyí ọlọ́run á máa ràn yín lọ́wọ́ ìjọba náà tó máa tẹ̀síwájú lágbára ọlọ́run 2027 ẹ̀yin lè tún padà wọlé o ẹ ṣe púpọ̀ a tún fi àkókò yìí dúpẹ́ lọ́wọ́ mínísítà wa Bùnmi Túnjí Òjó mínísítà tó jẹ́ fún abẹ́lé àdúpẹ́ fún iṣẹ́ àkànṣe náà tẹ̀ ń ṣe nípínlẹ̀ Ondo ṣe takuntakun àti ní orílẹ̀-èdè Nàìjíríà àdúpẹ́ o ẹ fún wa ní solar light 30 pieces so àdúpẹ́ lọ́wọ́ yín wọ́n tí ọmọdé bá dúpẹ́ orí àánú àtúngbà míì gbogbo community ni pé kí àdúpẹ́ lọ́wọ́ yín o ẹ ṣe púpọ̀ so a wá fi àkókò yìí pàrọwà sí àwọn èèyàn wa gbogbo pé gbogbo iṣẹ́ tí mínísítà wa ń ṣe fún wa àti ilé tí ààrẹ wa ń ṣe ẹ jẹ́ ká máa bójútó wọn ẹ má jẹ́ ká bà wọ́n jẹ́ ẹ má jẹ́ ká bà wọ́n jẹ́ ká bójútó wọn dáadáa tó bá ní àwọn nǹkan tó fẹ́ bà wọ́n jẹ́ ẹ jẹ́ ká máa bá wọn wí so torí pé tí wọ́n bá ń bà wọ́n jẹ́ tí àwọn olórí wa bá ń rí inú wọn ò ní dùn àti ṣe sí gan a ṣe kí ni o a dì ṣòro bẹ́ẹ̀ tí wọ́n bá rí pé wọ́n ṣe iṣẹ́ yẹn pé àmọ orírì ẹ̀ iná wọn á dùn àti ṣe kí ni o àti máa ṣe míì sí dẹ́ àtúnfà kò pàrọwà sí àwọn ọ̀dọ́ wa àwọn olórí ọjọ́ iwájú àwọn ààrẹ ọjọ́ iwájú àwọn gómìnà ọjọ́ iwájú àwọn sẹ́nítọ̀ ọjọ́ iwájú pé kan jáwọ́ nínú ìwà pálápàlá ká máa mú ìmúkúnnú ká máa rìnrìn kírin ká máa ṣe nǹkan tí ò tọ́ nǹkan tí ò tọ́nà ò fẹ́ kan jáwọ́ nú ẹ̀ bẹ̀t kan fojú sẹ́kọ́ wọn àtúndẹ̀ tí ń ṣiṣẹ́ lára wọn kọjú ṣiṣẹ́ wọn ọ̀nà àárọ̀ yín lọ́wọ́ o so tó bá ṣe eléyìí ìtẹ̀síwájú á máa dé bá wọn orílẹ̀-èdè nàìjíríà gan àtúbọ̀ máa gbèrú sí kán wo àpẹẹrẹ the minister wa Bùnmi Túnjí Òjó ó jẹ́ ọmọlúwàbí láti kékeré wá ó jẹ́ ọmọ tó gbẹ̀kọ́ because ẹ̀kọ́ tó gbọ́ àti ọmọlúwàbí tó jẹ́ òun ló fi lè dé ààyè tó wà léni so kí àwọn ọ̀dọ́ wa náà kán máa fi tẹ́ni ṣe àpẹẹrẹ láti máa wùwà so nídìí èyí àgbàdúrà pé ẹ̀yin ọ̀dọ́ wájú ẹ máa tẹ̀síwájú orílẹ̀-èdè nàìjíríà àti máa a máa túbọ̀ tẹ̀síwájú ẹ ṣe.

0: on your trap. Set.
1: Wọ́n sáré ìjẹyìn lọ, àdàbà sì múra lọ́wọ́. Eré ìjẹyìn kìí ṣe ti alágbára. Àdàbà gbéra, ó fò bá wọn lọ́nà, ó tún fi wọ́n sílẹ̀. Àdàbà 88.9 FM, ó ti gbà pò kíní. Ó síwájú, àwọn ẹgbẹ́ ń tẹ̀lé lẹ́yìn.

0: 98.9 FM. Awolu Solu Dero Pese.
1: Iléeṣẹ́ tó sẹ́, tó kí, ó fẹ́ǹfẹ́, ó kẹ́ǹkẹ́, ó wá sẹ́wẹ́wẹ́, ó dùn bí ìlúdùndùn létí, ó dùn bí ìdòdò ìkirè, 88.9 Adaba FM.

0: gbé orí ẹyin sókè ẹyin ẹnu ọ̀nà. Àní kí a gbé wọn sókè ẹyin ẹlẹ̀kùn ayérayé. Kí ọba ògo kó wọnú ilé yìí wá. Ọba ògo ti wọlé wa wá fún tòní. Ẹ gbọ́ bí àyànfẹ́ ni ti pè é lọ́jọ́ kìíní àná. Ó ní lóde gan ni ìgbàlá wọlé mi. Bẹ́ẹ̀ ni bí tàwọn àyànfẹ́ lọ́jọ́ kìíní àná tó ní lónìí gan ni ìgbàlá wọlé mi. Ìgbàlá tún ti wọlé eyín wá lọ́sàn-án tòní. Ìdáǹde ìbùkún rẹpẹtẹ bí ọlọ́run bàbá wa nínú Olúwa Apostoli Bámidélé Lawal látinú ìjọ ibùdó Anu Prayer Ministry eléyìí ti ń bẹ ní Fulton North Gate nílùú Àkúrẹ́ bó ti ṣe kalẹ̀ pẹ̀lú àwọn iṣẹ́ míì tó tún jẹ́ pé wọ́n tún fẹ́ kẹ́ ẹ gbọ́n pa ẹ̀ lónìí. Bàbá wa ti wà ń kalẹ̀ Apostle Bámidélé Lawal fúnra lára wọn. Ẹ mọ ìjábọ̀ pò lọlé olóró torí àkókò wa. Bàbá mo kí yín ẹ kásán ṣàlàáfíà lẹwà.
1: Bẹ́ẹ̀ ni o, ẹ kásán ṣe àlàáfíà ni mo bá yín. Gbogbo etí tó lè mọ gbọ́ mi káàkiri igun mẹ́rin àgbáyé. Ṣé àlàáfíà ni mo bá yín? Orí yín ò ní gbà bọ́dé o.
0: Àmì.
1: Wọ́n ní gbé òkú ọmọ ká yín mọ́lé o.
0: Àmì.
1: Àjálù ibi ò ní jálù yín.
0: Àmì.
1: Ẹ gbọ́ ẹni tí ń ṣe àbí ẹ lọ ráàánú gbà.
0: Àmì.
1: Ayé yín gbà ánú.
0: Àmì.
1: Iṣẹ́ yín gbà ánú.

0: 0816-251-9991. 0816-251-9991. Ojú òpó tó wọlé sórí ètò lọ́sàn-án yìí nìyẹn. Ah, bàbá, àwọn èèyàn lè fẹ́ bá yín sọ̀rọ̀ àbí sórí ọ̀fẹ́ ń bẹ láti bá yín sọ̀rọ̀ láì ṣe pé bóyá wọ́n ti dé, bóyá fẹ́ béèrè ọ̀nà pé bàbá ọ̀nà yóò yé mi mọ́ o. Nọ́mbà wo ni wọ́n pè sí?
1: 08-0-3-5-2-1-9-3-4-8.
0: Lẹ́ẹ̀kan sí.
1: 08-0-3-5-2-1-9-3-4-8.
0: Ẹ bá wa farabalẹ̀ pé.
1: 08-0-3-5-2-1-4-3. Sorry, let me come again. 08-0-3-5-2-1-9-3-4-8.
0: Oda, hello, ẹ ká sàn.
2: Ẹ ká sàn sáà o.
0: Ẹ ṣe o, orúkọ yín láti bo.
2: Orúkọ mi ni Bọ́lú Rasak láti Àkúrẹ́.
0: Apostle Bámidélà wà lórí ètò.
2: Mo fẹ́ gbàdúrà fún mi ni bàbá ẹ̀dá
1: kan. Mo gbàdúrà fún yín, ẹ lọ rà ánú gbà. Ayé yín kò gbà ánú. Ayé yín kò gbà ánú. Gbogbo ń tẹ dáwọlé láyé kò gbà ánú. Bí àánú bá sọ̀rọ̀ fún Dáfídì tí wọn ọjọ́ bá nínú ìran rẹ̀, tí ìran rẹ̀ bá di ọlọ́ba láyé, mo gbàdúrà ìran yín kò di ọlọ́ba láyé. Kẹ́ ẹ di ọba ìran yín, kẹ́ ẹ di ògo ìran yín, kẹ́ ẹ di ìràwọ̀ ìran yín. Ẹ lọ́ọ́ rà àánú gbà. Jésù Olúwa wa.
0: Hello, ẹ ká sàn.
3: Ẹ máa ká sàn.
0: Ẹ ṣe o.
3: Ẹ kú ètò ìdájọ́ bàbá. Ọlọ́run máa ràn yín lọ́wọ́ sà.
0: Wọ́n ń gbọ́ yín.
3: Ẹ̀sán ẹlẹ́rọ ló ń sọ̀rọ̀ láti ìran àkókò. Mo fẹ́ káwọn bàbá kan gbàdúrà fún mi ìyẹn ẹ̀kan ìkejì. Irú ṣé àwọn ètò wà fún àwọn prógrámù yẹn láwọn tó fẹ́ wá láti ọ̀nà tó jìn tí kì í ṣe láàárín Àkúrẹ́? Irú àwọn láti Àkókò wọ̀n yẹn ṣé fún ọjọ́ mẹ́ta yẹn ṣé ètò wà fún wọn náà ni sà? Ẹ kú ètò sà.
0: Bàbá ẹ kọ́kọ́ dáhùn ìbéèrè wọn.
1: Ètò wà lọ́mọ kan náà sí ìtòsí wọn bẹ̀ yẹn tí òun náà mọ wá sí prógrámù yẹn lára àwọn ọmọ mi ìránṣẹ́ Ọlọ́run tá a máa ń gbé. Òun náà ètò wà tá a bá rí pé àwọn èèyàn ṣetán, tá a bá rí pé wọ́n ṣetán, a sì ń di mọ́tò sọ́hun.
0: Tí ó gbé wọn wá.
1: Tí ó gbé wọn.
0: Ṣébi tí wọ́n sùn fọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta ń bẹ.
1: Wọ́n sunu gbọ̀ngàn àdúrà. Wọ́n sunu gbọ̀ngàn àdúrà. Ẹni tí ò bá lè sunu gbọ̀ngàn àdúrà. Hòtẹ́ẹ̀lì wà bọ̀ tí kì í ṣe ìjọ ni ó ṣe ojúṣe o.
0: Ó dà àwọn èèyàn tí ó wà á aago méje là á parí bó o lọ̀rọ̀ ètò ààbò.
1: Lágbára lọ́wọ́ Ọlọ́run kò sí bá ṣe ń ṣe prógrámù. A ti sọ fún àwọn elétò ààbò tó wà ní tó yẹ kí bí ọlọ́pàá tó wà ní decision
0: agbègbè bẹ́yẹn.
1: Bẹ́ẹ̀ ni wọ́n ti wà wí ẹ̀. Kì í ṣe pé ní ti ọ̀rọ̀ ìfọnu àwọn náà ti wà wí ẹ̀. Wọ́n mọ̀ pa ṣe lóṣooṣù. Ká tó bẹ̀rẹ̀ lásán láti lọ sọ fún wọn. A ti rìn bó ṣe yẹ ká rìn.
0: Hello, ẹ ká sàn. Hello, ẹ ti wà ń bẹ̀ o.
4: Hello, ẹ bá
0: sàn. Ẹ ṣe o.
4: Ẹ ṣe ọmọ méjì bàbá
0: gbàdúrà
1: fún. Mo gbàdúrà fún yín. Ọlọ́run ọ̀run kó gbé yín dìde. Àánú kó gbé yín dìde. Gbogbo ń tẹ ẹ rò pé ẹ lè ṣe mọ yẹn, Ọlọ́run kò gbọ́wọ́ yín ṣe. Gbogbo ń tó sọ̀rọ̀ nínú ayé yín, àánú kò dá a padà. Mo gbàdúrà Ọlọ́run kò dá yín padà sórí ìtẹ́ yín. Mo gbàdúrà ààfin tán ti lé yín jáde, Ọlọ́run kò dá yín padà síbẹ̀. Ọwọ́ ayé ò ní ka yín. Jésù Olúwa wa.
0: Bàbá kó tó di pẹ́ lọ, nǹkan méjì lẹ̀sìn ẹlẹ́rọ béèrè, ó béèrè ìbéèrè, ó sì ní kẹ́ gbàdúrà fún.
1: Yes.
0: Ẹsẹ̀ ẹlẹ́rọ láti ìrùn àkókò.
1: Láti ìrùn àkókò, mo gbàdúrà fún yín. Ẹlẹ́rọ láti ìrùn àkókò, Ọlọ́run kó bá mi dì yín mú. Orí yín ò ní gbàbọ̀dè. Lórúkọ Jésù, ọwọ́ ayé ò ní ka yín. Ìjì ayé ò ní borí yín. Gbogbo ń tẹ́ ẹ dáwọ́lé láyé kó yọrí sí rere. Kẹ sì ráàánú gbà. Jésù Olúwa wa.
0: Hello, ẹ ká sàn.
5: Bàbá ẹ̀ ká sàn.
0: Ẹ ṣe ti wà lórí ètò.
5: Ẹ kú iṣẹ́ Olúwa o.
0: Orúkọ yín.
1: Olúwa kú iṣẹ́ rẹ̀.
5: Kọmìrì Délé Àkárìgbọ̀ ló ń pè láti ìlú Ondo. Ọlọ́run àtúbọ̀ máa ròyìn lágbára sá.
1: Àmì Jésù.
5: Ẹ dẹ̀ ní ṣiṣẹ́ sùn, ẹ ṣiṣẹ́ náà dé bí èrè o.
1: Àmì Jésù.
5: Mo ní kí yín ní kẹ́dẹ̀ gbàdúrà fún mi.
1: Bàbá mo gbàdúrà fún yín. Lórúkọ Jésù ẹ ní mo bojì ọmọ. Ìjì ayé ò ní borí yín. Ìjì òkùnkùn ò ní borí yín. Lórúkọ Jésù wọn ní rí yín dá dúró. aye o ne fa isan de yin mole o fa igbeku oni bayin ke si ra anu gba Jesu oluwa wa
5: ami uruko
0: eseun baba e ba oju opo yin a fe ke ba wa file eyin te awon eyan pe baba ti pe baba te ba kuro lori eto e mo da won lohun yin ni e ba fi oju opo yin sita lekan se fa won to ba fe adua saju leyin eto tabi won fe ba yin so nkankan meji abi meta
1: number be na ni 08035219348 08035219348
0: hello
5: ekuro le hello ekuro le
0: e se o
5: ala wa pelu yin o
0: adupe
5: se do se yin baje o
1: ami jesu
5: ala ade ma wa pelu yin
0: oruko yin lati bo
1: ami jesu
5: ri ade lo so lati oja lo loke aro
1: okay
5: ala mo ide lo ogo
1: ami jesu
5: Olorun ni fin yin le o
1: ami jesu
5: ọta o de ni imu gbogbo
1: jesu
5: ele awon ni dun ama fura na won beru o
0: ami jesu oda ese o
5: pe to Olorun pelu yin
0: ese o ese o ese o

0: láwọn ọba ọlọ́run àánú rántí èmi náà ètò àdó alágbẹ́ta yìí bàbá bó lẹ ti sọ pàdé ilé ìjọsìn yín ò lẹ́ẹ̀kan sí torí àwọn èèyàn tó ṣẹ̀ ń darapọ̀ mẹ́tò.
1: Gbogbo ibikíbi tá a bá ti ń bọ̀ tá a bá ti dé Futa North Gate bẹ́ẹ̀ bá rí ọlọ́kadà tẹ́ ẹ̀ bá fẹ́ làágùn gbogbo ọlọ́kadà tó wà níbẹ̀ ló ti mọ ibùdó àánú prayer ministry. Wọ́n ò sọ fún yín láwá ti dárúkọ ibùdó àánú ọlọ́kadà ti mọ sọ fún yín pé ṣé ṣọ́ọ̀ṣì lápá ẹ̀ṣẹ̀ kọ́ síbẹ̀ àwọn ẹsẹ̀ fún wọn pé bẹ́ẹ̀ ni ibẹ̀ náà ń gbé yín bọ̀ kò ní ọ̀nà yóò láṣìmọ̀ ṣùgbọ́n kó lè rọrùn so tá a bá ti dé Futa North Gate ibikíbi tá a bá ti ń bọ̀ ká gbé ọ̀kadà láti Futa North Gate direct ibùdó àánú prayer ministry kò ju ₦500 lọ kò láṣìmọ̀ ibikíbi tá a bá ti ń bọ̀.
0: Oda, ẹ ṣeun.
2: Ó yá gbé mi dá gbàgede oko.
0: Ẹ̀yin alára wa.
2: Alárin mo wà, ẹ̀mí ni mo wà ní.
0: Orí ètò, orí àkàṣe ètò, ibùdó àánú prayer ministry, òun náà la wà látàárọ̀. Níbi tí bàbá wa Apostle Bámidélé Lawal tí wọ́n ti ń jẹ́ kó di mímọ̀ fún wa nípa ètò àdúrà tí ó wáyé nínú ilé ìjọsìn wọn. Bẹ̀rẹ̀ láti ọ̀la lọ, ìyẹn 16, 17, 18. Friday, Saturday, Sunday. Eléyìí ò ní ṣe pẹ̀ àbí bàbá ṣe àwọn ọmọ ìjọ bíi ó láwọn ìjọ tẹ fojú sùn àbí kò sí ìjọ tí ò lè wá.
1: Kò sí ìjọ tí ò lè wá ìkànnì wá níwájú ọlọ́run.
0: Ìkànnì wá níwájú ọlọ́run.
1: Bẹ́ẹ̀ni tá a bá parí ní Sunday. A kọ́kọ́ ṣe ìsìn àárọ̀. Tá a bá parí ìsìn àárọ̀ tán. Aago mẹ́rin ìrọ̀lẹ́ ti Sunday ó gbéra sọ.
0: Ti Sunday ó gbéra sọ. Ó túmọ̀ sí pé ẹni tó bá fẹ́ lọ jọ́sìn nílé ìjọsìn wọn orí ọ̀fẹ́ wà.
1: Orí ọ̀fẹ́ wà.
0: Ẹni tó bá sì tún wá fẹ́ bá yín jọ́sìn náà kọ́.
1: Orí ọ̀fẹ́ wà.
0: Aago mélòó ni ìjọsìn bẹ̀rẹ̀?
1: Aago mẹ́rin ni ti ìrọ̀lẹ́ ń bẹ̀rẹ̀. Aago mẹ́jọ ni ti àárọ̀ ń bẹ̀rẹ̀. Sí aago méjìlá.
0: Mo ti mú yín o ni. Ẹ mọ́ gbàgbé. Bàbá ní ọkọ̀ ìjọ yóò wà ní Cap Filling Station ní Futa ní Roadblock. Bákan náà ni ó sì wà ní Adégbọlá. Bẹ́ẹ̀ bá ti débẹ̀ wọ́n ní ẹ béèrè wípé ìjọ tẹ̀ ń lọ ibùdó àánú òun lẹ̀ ń lọ ọkọ̀ ògbẹ́yìn débẹ̀. Ibi ìlà ni ó ti mọ ọ̀rọ̀ tó mú nírọ̀lẹ́ tòní. Ìyókù tún dinú ètò àdúà láago mẹ́rin ọ̀la. Ẹ mọ́ gbàgbé. Ẹ jẹ́ kára ilé ó sọ fẹ́ fara oko. Ẹni tí bẹ lókè ẹgàn kó mọ́ gbàgbé àti rọ̀ wálé torí ètò àdúà ibùdó àánú. Títí dìgbà míì Adégbòye Gàlà ni ló kọ tèmi ń jẹ́ o. A ní jẹun tí ò tẹ́ wa lọ́rùn. Ẹ sì kú kalẹ̀.

0: Ẹ̀dì èbí.
1: Ẹ̀wọ́ obìnrin tó ti wà nílé ọkọ láti ọjọ́ pípẹ́ tó jẹ́ pé ọ̀rẹ́ ni pè ránṣẹ́ máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbò tó jẹ́ pé oṣooṣù nínú rẹ̀ bàjẹ́ tó wà nígbà kíní ìtún ti wá wa máa bọ kò sí ìròyìn fún ọmọ tàbí ìwọ obìnrin tó jẹ́ pé nǹkan oṣù rẹ ṣe ló ń lé tàbí ṣe ló ń dín àárú eléyìí ò dáa tó ń fún ọ ní ìbànújẹ́ ọkàn máa bọ̀ lọ́dọ̀ wa nọ́mbà wa rèé 07065326843 lẹ́ẹ̀kan sí 07065326843. Àwọn oògùn tó pójú owó wà níbí máa bọ̀ lọ́dọ̀ èmi Fẹ́mi Alágbo kí ni ọjọ́ orí rẹ 30 ni 40 ni 50 ni 60 even 70 pàápàá kí ló dé àwọn bàbá wa tọwọ́ láyé ọjọ́ yẹn tó jẹ́ pé wọ́n á níyàwó mẹ́rin márùn-ún mẹ́fà tó á dẹ̀ ṣe ojúṣe wọn láàrin wọn ìwọ máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbo ìwọ tí ò mọ̀ ń bá bíi Ronaldo tàbí Messi máa bọ̀ kó wá gba oògùn tó pójú owó lọ́dọ̀ Fẹ́mi Alágbo àwọn mìíràn wọ́n á máa jáde ní òru lọ tọ̀ bí ẹ̀mẹ́ta ẹ̀mẹ́rin ẹ̀márùn-ún ẹ̀mẹ́fà orí eléyìí ò dáa fún àgọ́ ara wa ẹ máa bọ̀ kẹ wá gba oògùn tó pójú owó lọ́dọ̀ èmi Fẹ́mi Alágbo nọ́mbà wa rè lẹ́ẹ̀kan sí 07065326843 ìwọ ọkùnrin tó lè gbá pọ̀ lórí pápá dáradára kí ló dé mo kọ́lé mo ra mọ́tò inú rẹ̀ sì pàpàdù sí mi orúkọ báyìí ò lè jẹ́ kínú obìnrin dùn tí wò bá lè gbá pọ̀ lórí pápá dáradára pẹ̀lú aya rẹ nílé apá ló ṣe múnú ẹ̀ máa ṣe dùn inú rẹ̀ lòdì sí ọ rárá ìwọ máa bọ̀ lọ́dọ̀ èmi Fẹ́mi Alágbo àwọn mìíràn àti yàgbẹ́ ni problem wọn tó jẹ́ pé mo tuntun fẹ́ yàgbẹ́ báyìí kí ni ìyẹn tún jáde kí ló jáde kí ló ń gbà lẹ́rù láti yàgbẹ́ ọlọ́run ní pé ká jẹ ká sì máa yìnbọn ìdí ká dẹ̀ sì ṣe kíni ká sì yàgbẹ́ wọ́n máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbo wọn tó ń fún ọ ní ìbẹ̀rù láti ọjọ́ pípẹ́ máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbo tàbí wọn tó jẹ́ pé wọ́n sọ pé kí ni yóò ṣe é ṣe kí ló dé kí ló ṣe é ṣe lọ́dọ̀ ọlọ́run ọba ìwọ́n máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbo ṣáà lágbára ọlọ́run ọlọ́run yóò dá sọ̀rọ̀ gbogbo ayé wa o ìyá ìwọ tó jẹ́ pé ò tiẹ̀ mọ̀ tó ń ṣe ọlọ́gbọ́ ara rẹ tó ń fún ọ ní ìfòyà tó ń fún ọ ní ìfọ̀kànbalẹ̀ kí ló dé máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbo lágbára ọlọ́run ọlọ́run yóò fún ọ níwòsàn ní ọ̀dọ̀ wa àwọn ọkọ àti dìde nípa ara ẹni problem wọn àti gbéra rọrùn bí àwọ ẹyin mi kí ló ṣe é lẹyìn máa bọ̀ lọ́dọ̀ èmi Fẹ́mi Alágbo nípasẹ̀ Elédùmarè ìwọ yóò rí ìwòsàn nọ́mbà wa rè lẹ́ẹ̀kan sí 07065326843 ọ́fíìsì wa wà ní ìsọlọ̀ road níwájú democracy park ìbẹ̀lẹ̀ ti máa rí wa ní ẹ̀yìn mọ́ṣáláṣí central mosque.
2: Àwọn kan ní pé ìkan rò lágbára wọn. Àwọn kan ní pé ọkàn ń já wọn jẹ lára. Àwọn kan ní pé inú wọn gbóná láti mú wa. Má ṣe bẹ̀rù nípa ìṣe Elédùmarè máa fún ọ ní oògùn tó máa bá ọ lára mu.
3: Ẹ kú dédé ìwòyí o, èmi Aya Fẹ́mi Alágbo ló ń kí yín tí ọ́fíìsì wa wà ní Ìsọlọ̀ Junction ní ẹgbẹ́ Democracy Park ní Àkúrẹ́.
4: A máa balẹ̀ sí ìlú Ọ̀wọ̀ ní Little Bell Hotel, Adétúlà Street, Òkè-Ìdọ́gbọ̀n ní on the 28th, 29th, 30th, and 31st ní oṣù Ọ̀tọ́bà tí a wà yìí.
3: Tábọ́rì ìwọ obìnrin tó ti wà nílé ọkọ lọ́jọ́ tó ti pẹ́ tó ò réyàn pè ránṣẹ́ máa bọ̀ níléeṣẹ́ Fẹ́mi Alágbo tàbí ìwọ obìnrin tí nǹkan oṣù rẹ̀ ń dín ni tàbí ó ń lé ni máa bọ̀ níléeṣẹ́ Fẹ́mi Alágbo tàbí ìwọ tí ò lè gbábọ̀ dáadáa lórí pápá bí òsìmẹ̀ àti ìgalò máa bọ̀ ní ọ̀dọ̀ Fẹ́mi Alágbo. Àṣírí tí mo fi wà lọ́dọ̀ Fẹ́mi Alágbo dì sí yìí máa bọ̀ ká fi fún ẹ. Ẹ ò bá mi, ẹ ò bọkọ mi ní iléeṣẹ́, à ń retí yín.
1: Bí ìyàwó ṣe sọ ni bẹ́ẹ̀ ló ṣe rí o bẹ́ẹ̀ ló ṣe rí bẹ́ẹ̀ ni obìnrin ló mọ̀kọ́ tó ń ṣe obìnrin o àwọn ọkùnrin náà ló mọ̀kọ́ tó ń ṣe ọkùnrin so ẹ máa bọ̀ lọ́dọ̀ wa ní ilé iṣẹ́ wa ẹ ò rí mi ẹ ò dẹ̀ sì rí ìyàwó mi.
0: Ní ọ̀rẹ́ 28, 29, 30, 31 ní oṣù kẹwàá ọ̀tọ́bà tí a wà yìí ní Victor Bell Hotel, Adétúlà Street, Òkè-Ìdọ́gbọ̀n.
1: A ní ọ́fíìsì ilẹ̀ Haúsá níbo nílẹ̀ Haúsá mo ní sí Jẹ̀mẹ́tà ní Yọ́là ibẹ̀ ni ọ́fíìsì mi wà mo ti ní sí Ògbólàfọ̀ ní Enugu State nílẹ̀ Ibo àsìkò rèé tẹ ẹyin tèmi kẹ́nà wá jàǹfààní Fẹ́mi Alágbo adúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ ẹ̀ ń dúpọ̀ lọ́kàn tẹ́ni pé Fẹ́mi Alágbo aṣẹ́ o oògùn tẹ fún wa ó ń bá wa lára mu ọlọ́run ló ṣe o Fẹ́mi Alágbo kan ó dìgbà tẹ bá wá kẹ́yìn náà gbogbo nǹkan tó bá ṣe yín máa ṣe àyẹ̀wò fún yín gbogbo nǹkan tó bá ṣe ọ́ lágbo ara rẹ nípa àṣẹ Elédùmarè gbogbo ohun tó ń jẹ́ ìṣòro fún ọ yóò dín ìtàn tí jọ́ tó bá ti dé ọ̀dẹ̀ mi fẹ́ mi alágbo àlàáfíà yìí kò máa ní di fíafíà o àmì o.

0: Abe Abiodun Akinwumi ko lo soju Akure North and South Federal Constituency labi asi egbe oselu African Democratic Congress ADC Balawumi Balawo Balawu gbogbo wa.
1: Èyí ni láti sọ fún gbogbo àwọn ẹgbẹ́ oníkòkó ní ìlú Ìpele.
2: Àti Ìpele Coco Buyers Association.
1: Ní ọ̀wọ̀ East SCDA.
2: Pé kòkó tí ó bá máa jáde fún títà láti jẹ ojúlówó.
1: Ẹnikẹ́ni tó bá fẹ́ ra kòkó ní ìlú Ìpele gbúdọ̀ ní káàdì ìdánimọ̀ olùrajà kòkó ti ìlú Ìpele.
2: Bákan náà kò sí àǹfààní fún ẹnikẹ́ni láti fi abọ́ tàbí apẹ̀rẹ̀ ra kòkó.
1: Ké ni ìwọ̀n tí ó gba òǹtẹ̀ ẹgbẹ́ ní ìlú Ìpele.
2: Ó kéreké o, ìkòkó yọ bàbà, ọjọ́ mẹ́rùú yẹ máa ní alápẹ̀rẹ̀. Pẹ̀tẹ́
1: ìjàtìjàtì
2: àti síléètì
1: káṣù
2: àtẹràn yé máa nekù
1: òun nìkan wọ ọjà
2: ọ̀nẹ́kọ́nẹ́ yé bára kòkó ọwọ́ ọmọdé yé máa ti yá ṣoko
1: tàbí dúra kòkó tútù ṣẹgbẹ́ṣẹgbẹ́
2: tàbí dúra kòkó gànjẹ́
1: ó lò fi
2: aago mẹ́fà ojú alẹ́sà aago mẹ́fà wúrọ̀
1: òun kòkó gbúdọ̀ jáde tàbí wọlé sùlù pele
2: ẹni bá ta pásòfin yìí
1: ìgádà bá gbé
2: alága gbọ́lí kòkó pele
1: ẹ̀dà Solomon
2: Akirotimi
1: àti sẹ́kítì
2: ṣífọ́ olúpọ̀nà Mati Wakinola
1: mamu chèche àtọ̀gùn mẹgbẹ́
2: ọ̀gùn emekede o
1: kúwe bánu bèrè pé nọmba yìí
2: 08137044254 tàbí 08102327340.
3: Bàbá ẹgbà mi ẹrà mi kalẹ̀ ọ̀rọ̀kọ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wo mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣẹ̀kan sùn lọ ni.
4: Abba ajókòó tí ìgbọ́ ni nípa 24/7 Abba Mission kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin bèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Mission kò lọ́ tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ dọ̀tí ọ̀rá dànù lọ́gán lọmọ ọkùnrin agbádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀ ìwé àtegbò la fi pèlú rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó da alágbó ara 24/7 Abba Mission láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 09160626253 09160626253 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Mission gbogbo ìgbà ìjáwá ìjà ò sí always guide me.
5: Malanta dé o, pankó pé gbogbo ajẹ́ bíi dán, agbanikalẹ̀ lọ́wọ́ ibà. Bó bá lè gbòógì Malanta lọ́wọ́, ibà dé wọ̀ nínú ilé rẹ̀. Àtìgbà tí mo ti mẹ gbòógì Malanta, ni mo ti dàwọ̀ mọ́jú fún ibà. Malanta, egbòógì ibà tó dì lọ́pọ̀ méjì àtẹ́mítà àti lọ́mẹ́ran 3 nínú, ibà kàn.

0: ẹsẹ̀ nínú senate leader lórílẹ̀-èdè nàìjíríà senator michael ọpẹyẹmí bámidélé mob senator kèé sojú ìyá ọ̀nìyàn rẹ̀rẹ̀ òpínlẹ̀ èkìtì lórílẹ̀-èdè ẹ̀ẹ́dùn ládùdẹ́yìn lẹ́rẹ̀ kò kí gómìnà bí ọdún àbáyọmí ọyẹ bá jíjáwé olúborí nínú ìdìbò sùpò gómìnà lọ́gbọ́jọ́ oṣù kẹjọ ọdún ní òun ní jẹ́kẹ́gbẹ́lẹ́ mùkú ọ̀nìyàn rẹ̀rẹ̀ ààrẹ gbogbo ìpínlẹ̀ èkìtì kájọ ṣẹjáwé olúborí ìwúsọ̀dí bí kí gómìnà bí ọdún àbáyọmí ọyẹ bá jí bá òun búra ọṣẹ́ rẹ̀ lẹ́rẹ̀ kẹjì lórí àlẹ́fà kọ́ ti ọnú ìwé ìtẹ̀lẹ̀ èkìtì àkọ́kọ́ gómìnà ká gbéjọba gbàjọba lọ́ọ̀ra rẹ̀ káyé níjọ́ kẹrìndínlógún oṣù kẹwàá ọdún ní èkìtì ṣoríire agbára àti gbẹ̀kìtì dúpẹ́ pé àṣeyọrí ọ̀rọ̀ ayọ̀dáre yìí ikú oríire ǹjẹ́ senator michael ọpẹyẹmí bámidélé mob senate leader lórílẹ̀-èdè nàìjíríà ní ìṣù kéde òbá
1: yọ. ìròyìn ayọ̀ dé o fún gbogbo àwọn tó ti kẹ́kọ̀ọ́ jáde girama tó ní àfojúsùn láti tẹ̀síwájú bóyá ohun tó gbà ní jáàmbù kéré tàbí ìwọ ò tiẹ̀ ṣe é rárá ó yẹ ẹ máa bọ̀. The Heritage College of Education UNAM Owo to ni ibasepo pelu Adekunle Ajase University Akungba Akoko ti n gba akeko tutun wole bayi o ohun to ko nilo ni 5 credits ni o level o le eyan lati ni bachelor's degree ni eyikeyi ninu education arts sciences social sciences vocational and technical education guidance and counseling early childhood education educational management ati bebe lo o fe se ni full time part time tabi sandwich yan yi to fe atun ni NCE PGD remedial studies entrepreneurship training jamb coaching and secondary school program àjòkó sílé máa fàkókò ṣòfò pé 09056199804 láti gba fọ́ọ̀mù tó bá wà lákùrẹ́ lóòyè mekun grammar school cbt center láyé kọ̀ǹpútà ní ọ̀kà àkókò ládé communication ìdóàní happiness concept cafe opposite ọ̀wọ̀ polytechnic tàbí unique cyber cafe ìfún tàbí kẹ máa bọ̀ tààrà ní kìlómítà 3 ìkàrẹ́ road ọ̀wọ̀ ẹ tún lè gba fọ́ọ̀mù lórí káyélujára at theheritagecollege.edu.ng the heritage college of education
2: à ń múra àwọn olù kọ́ ọjọ́ ọ̀la sí.
3: lọ́jọ́ nílé
4: lọ́jọ́ nílé
3: kókó ọmọdé má tiré balẹ̀
4: kó má dẹ̀yìn yá rọ́ọ̀lá wọn
3: ò yẹ lọ́ ka
5: jọpẹ́ ọpẹ́ o mi à ń di jọlọ́ọ̀rẹ́
3: lọ́jọ́ nílé
5: lọ́jọ́ nílé
3: 1981 sẹ́ẹ̀
5: AUD
3: comprehensive
5: high school
3: ọkọ̀ mmadẹ̀ o
5: ọ̀hún ajé
3: the union
5: lápá elédùnmá rẹ̀
3: rẹ̀ nímú yìí
5: jòpin
3: àgbà
5: òun ẹ̀ràn ló gbà á
3: kí máa ti tọ́jú ọjímọ̀
5: ọjọ́ kẹrìndínlógún
3: oṣù kẹwàá ọdún yọ ọ̀hún ayé yìí
5: tọmọdé tàgbà
3: tọ́ba ara wa káyọ̀ jẹkẹlẹ
5: o inú jùkú li yìí
3: 1981 sẹ́ẹ̀
5: ọ̀rọ̀dẹ̀ ajé orí bírí bísàlẹ̀dẹ̀ jùkú wọn náà
3: lápá elédùnmá rẹ̀ náà ní wọbẹ̀ o
5: ìhun yọ̀ngọ́ ti jẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ síbẹ̀
3: ẹ fọ́n mi
5: jùjẹ́ bọ́ nàárì
3: àkọ́kọ́ omi yọ̀ngọ́ ti bẹ̀ wẹ́ẹ̀ ma bàjẹ́
5: ẹ̀rẹ̀ yọ ọmọ sí bọ́
3: o
5: tọmọdé tàgbà gẹ́gẹ́ dọ́gun ka mọ́
3: ṣe pẹlẹ̀
5: ọ̀rọ̀ ti èyí tẹ́
3: ọ̀rọ̀dẹ̀ ajé pátákó
5: ajíwọ̀ ọ̀nà
3: lórúkọ jùkú
5: tagun rẹ
3: lápá elédùnmarè
5: ìkèrè mi wétò mi ìdúgbò jéyúlé ẹgẹ
3: abòjé lòbá
5: ọmọ yóò fọdín kárẹ dín ká mú lọ
3: kọmití yóò yàn sí
5: ọmọ fọdín ká mú lọ
3: ẹni ayọ
5: ọmọ àìsà.
6: ẹyọ ìyanra òyìnkun èkìtì kété ẹmí ọmọ orin gorosó èkìtì rúmọlẹkẹ jìgbà wẹrẹ ni wẹlé èkìtì wọ fẹrẹ rúlé lọlọka múrọ ọlọrun abọlú sí dk ẹ wọ fẹra tẹlifíṣàn ni o wọ fẹra fanu ni o wọ fẹra deep freezer wọ fẹra washing machine wọ fẹra microwave wọ fẹra ro kitchen gas cooker and co ẹyọ abọlú sí dk ẹ ẹyọ wọ yóò asan díẹ díẹ kan dẹ gbà nẹ èlé o èlé lórí wọ yóò san lóṣooṣù wọ yóò san lọsọọsẹ kó a ti san ọrẹ dáárín àgbéhun kọ yára kọ ṣó ti yé ọbẹ̀ ẹ̀nà ọ̀rọ̀nù yeyeyeye láìsí èlé ni o ọ́fíìsì rẹ̀ lidanko plaza lajilosun lado èkìtì ẹ owó ọkàn sí ọ pẹ̀lú nọ́mbà 07074843351 yémi pé lẹ́ẹ̀kan sí 07074843351 ṣó ti yọ.
7: yáde rúlé o.
8: ladies and gentlemen, she's heading into episode 12. 4 hours of non-stop streaming. surely she's going to bed. no. and now she's live on TikTok.
9: wait, this is finished? But I bought 7 days bundle. How did it finish in 2 days?
8: That's the thing, Jane. 7 days is when your bundle expires, not how long it must last. How quickly it finishes depends on how much data you have and how you use it. Get it? Keep track of your data on the MyMTN NG app and live it 100.

This is Adaba FM. Stay riveted.

0: Adaba FM, I like it forever.
1: Ẹ kú dédé àsìkò yìí níbi gbogbo jákèjádò tí ẹ bá ti lórí ọ̀fẹ́ láti máa gbọ́ wa báyìí. A tún gbé nǹkan míì dé láàárọ̀ ọ̀tọ̀. Bẹ́ẹ̀ sì ni má jà gbọ́kan ò sí ń bẹ̀ torí pé n tó ti kálé tó ti ka kò ní. Ẹ ti máa gbọ́ nípa CDCare. Èyí ni iléeṣẹ́ kan àrà ọ̀tọ̀ tó jẹ́ pé wọ́n ti mú kí ohun gbogbo kó dìrọ̀rùn fún gbogbo tolórí tẹlẹ́mù tá a bá ń sọ̀rọ̀ nípa ká ní nǹkan gbogbo ní oníranran tá a bá ń fẹ́ lò. Tá a mọ̀ sí dúkìá, iṣẹ́ móhùnmáwòrán tẹlifíṣàn ni àbóhun yòówù ìṣọkọ̀ àtàwọn nǹkan míì tí ó fi mú kí ayé ó dẹrùn fún ni. Ṣùgbọ́n tá à ń wò wípé bílé ayé ṣe rí lóde òní, ǹjẹ́ ọ̀nà àti rí àwọn nǹkan wọ̀nyí nírọ̀rùn wà? Bẹ́ẹ̀ ni, èyí ni ìdáhùn. Ṣùgbọ́n wọ́n ní ẹni oníkànlá tí gbọ́pọ̀n. Lọ́jọ́ òní, àlejò kan ń bẹ pẹ̀lú mi tí wọ́n di aṣojú iléeṣẹ́ CDCare. Màá fẹ́ kí wọ́n náà ń bẹ fún ẹ̀yìn aráalé.
2: Ẹ ṣeun olóòtú, ẹ kú òun ní àtàrọ̀. Orúkọ mi ni Okunola Abdulrakeem. Gẹ́gẹ́ bí ẹ ṣe sọ ní ẹ̀kan CDCare, CDCARE, application tí ó ń sọ ààlà ọmọ orílẹ̀-èdè Nàìjíríà di mímúṣẹ nítorí pé o ní ó fún wa láǹfààní láti ra gbogbo nǹkan èlò onílé pátápátá tí ó ń wù wá tí a fẹ́ rà láti orí inú yàrá mattress la fẹ́ rà ni o, a fẹ́ ra fan ni o, AC ni a bọ́ sí ilé ìdáná, a fẹ́ ra gas ni o, pot ni o, microwave, fridge ni a fẹ́ ra freezer ni o, àti bẹ́ẹ̀ lọ. Lẹ́yìn a tún wá bọ́ sórí pé iná ṣeéṣe mọ̀nàmọ́ná báyìí ta fẹ́ máa ra bí sólà ìnvátà kankan, àtúntà ní CDCare. A tún wá kò lórí ẹ̀ irinṣẹ́ lókù tá a fẹ́ rà. Ọmọ mi ti ń kọ́ṣẹ́ télò, mo fẹ́ ra sewing machine fún èmi, fẹ́ ra kẹ̀kẹ́ mọ́rúwá, mo fẹ́ máa fi ṣiṣẹ́. So gbogbo àwọn kan báyìí ló wà lórí CDCare app. Tẹ́ ẹ mọ ra alákọ̀ọ́kọ́ ń bẹ̀, kò sí èlé kankan lórí rẹ̀. Ẹlẹ́ẹ̀kejì ni pé iye tí wọ́n ń tà á lọ́jà látún wá tà fún yín. Ẹlẹ́ẹ̀kẹta ni pé ẹ tún wá láǹfààní láti máa san díẹ̀ díẹ̀. Ẹlẹ́ẹ̀kẹrin tó jẹ́ pàpáǹbarì ni pé ẹni tí ìsanwó tán tẹ́ fi máa gbé lọ. Àǹfààní tí a fún àwọn ẹni wípé wọ́n lè ra nǹkan kẹ́dẹ̀ máa sanwó díẹ̀ díẹ̀ láti oṣù méjì títí dé oṣù méjìlá. Tó bá jẹ́ pé ọ̀sọ̀ọ̀sẹ̀ náà fẹ́ máa sanwó ni, wọ́n láǹfààní ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ méjìdínláàádọ́ta 48 weeks nìyẹn. Tán bá ti ń dé ìlàjì oṣù tàbí ọ̀sẹ̀ tí wọ́n bá mú CDCare, ó máa palẹ̀ gbogbo nǹkan tó bá ti láwọn fẹ́ rà yìí, wọ́n máa gbé wá sí ilé wọn tàbí ọ́fíìsì wọn. Kò sì túmọ̀ sí pé wọ́n ra nǹkan ẹyọ̀kan lọ́wọ́, wọn ò láǹfààní àti ti ra nǹkan míì o rárá o. Tí wọ́n yá mọ ra mattress lọ́wọ́, wọ́n rò pé okay, mo fẹ́ ra gas cooker, ẹ lè mú, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tẹ́lẹ̀ mọ sanwó díẹ̀ díẹ̀ láì ní èlé kankan nínú nǹkan tí CDCare wà fún nìyẹn. Kántọ́ sọ pé ṣé wọ́n ń ta mọ́tò? Bẹ́ẹ̀ ni. Ṣé wàá rí tonímọ́tò dé? Òun ẹ̀ à níyẹn lórí app, nítorí wípé a fáwọn èèyàn láǹfààní pé ẹ lọ wá ru mọ́tò tó wù yín
1: wò yín,
2: kẹ wá sọ fáwọn káwọ wa lọ bá yín sanwó rẹ̀. Nítorí a ní ẹ tó bá fẹ́ ra mọ́tò wa fún wa láǹfààní kí wọ́n lo ọdún mẹ́ta láti sanwó èyí tó jẹ́ 36 months. So tó bá ti wá dé ìlàjì oṣù tí wọ́n mú tàbí ọ̀sẹ̀ tí wọ́n mú, CDCare rò pé ẹni tó sanwó kí oṣù kíní, oṣù kejì, oṣù mẹ́jọ ló mú. Eléyìí serious a jẹ́ pé oníbì kan tó ti ń jáde torí gbogbo tó bá ti ń ṣe iṣẹ́, ó yẹ kó ní àǹfààní láti gbé ìgbà yín gbádùn. Mò ń gba 70,000 sọ pé kí n má lè ra washing machine 200,000. Nígbà tí mo ti mọ̀ wípé màá mú oṣù mẹ́wàá ni, màá dẹ̀ ra máa san díẹ̀ díẹ̀, mo lè máa san 20,000 ní oṣooṣù. Tí má dẹ̀ ti mú oṣù mẹ́wàá tí mo ti dé oṣù márùn-ún, CDCare ó dẹ̀ palẹ̀ washing machine ń gbowó fún mi, màá tún máa sanwó lọ síbẹ̀ tí má sọ fún wípé mo sanwó díẹ̀ díẹ̀. So tó bá dẹ̀ jẹ́ pé ọ̀sọ̀ọ̀sẹ̀ lèmi fẹ́ máa sanwó tí mo jẹ́ bí ìyá lọ́jà, màá tún rọra mú iye ọ̀sẹ̀ tó bá rọ̀ mí lọ́rùn láti ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ dín méjìláàádọ́ta, that is 48 weeks. Tí bá mọ́sẹ̀ mẹ́jọ, tí bá ti san ọ̀sẹ̀ kíní, kejì, kẹta, kẹrin, CDCare mọ̀ pé ẹni oníbi tí owó ti ń jáde, a gbé ọjà rẹ̀ fún, yóò dẹ̀ tún máa sanwó lọ. Nǹkan tí CDCare wà fún ni, kò wá sọ wípé à ń gbé apá ibìkan ní Nàìjíríà, a lè ra ọjà o. Gbogbo ibi tẹ́ ẹ bá máa gbé ní Nàìjíríà, tẹ́ ẹ bá ti béèrè fún, tẹ́ ti download app wa lórí Play Store tàbí App Store, CDCARE. Tẹ́ bá ti download ẹ̀, tẹ́ forúkọ yín sí, tẹ́ fi phone number yín sí, ẹ ti rán àwọn èèyàn wa tí ó ti mọ kí yín káàbọ̀. CDCare ò wá ní sọ pé kẹ́ ẹ sanwó sí àkáǹtì kankan o. Gbogbo nǹkan tẹ́ bá fẹ́ ṣe pátápátá nínú app yẹn ni ẹ ti ṣe. Tẹ́ bá ti download app yẹn báyìí, àyè tẹ́ ẹ mọ fi owó yín sí, ẹ mọ rí ń bẹ̀ bó ṣe ń wọlé, bó ṣe ń jáde. Àǹfààní tún wà fún yín láti pe iléeṣẹ́ wa lórí app yẹn tẹ́ bá ti download àbí kẹ́ ẹ chat lọ́fẹ̀ẹ́, kò síbi tẹ́ lè wà.
1: Ọ́fíìsì nígbà tó jẹ́ pé ní ẹpẹ̀ka káàkiri.
3: Iléeṣẹ́ wa wà ní Exodus Filling Station, ládojúkọ Fẹ̀tọ́jì Pharmacy, Olúwatóyè Quarters, Àkúrẹ́. Ẹ lè pe 0707-454-2995.
1: Ọ̀rọ̀ lẹ ti gbọ́ wẹ́rẹ́ yẹn, gbogbo ẹ̀yin tí ẹ̀ ń fẹ́ láti ní dúkìá kan àbó míì tó jẹ́ pé ẹ ti ń rò pe bo le se se ba oni kina won se bo si ona na re e tele won cd care o di gbakan na e seun
3: ile ise wa wa ni exodus filling station lalojuko ofe to ti pharmacy oluwa to yi quarters akure e le pe 0707 454 2995
4: cd care there for you Baba, egba mi, era mi kale, oro po mi yi, ma ti su mi, ise lo n pariwo, eyin didun, ara riro, ewo, mo se mo pe, ko le mu oko lo oko mo ni, o se suke suke, da towo re le ni, oda, se kan sun lo ni.
5: Aba, ajo ko ti igbo ni, nipa 24/7 Aba Mixo, koro jogogun bile tawon okunrin bire fun gba gbogbo, akanse gbogi bile, ta gbe kale lona ti gbalode, 24/7 Aba Mixo, ko lo ti nu rara, o ka gbo eyin didun, ara riro, afo gede gede do ti ara danu, logo lomo kuri abaduro to ti o si ma sise akori lodo lolufe re iwe atebo la fi pe lo re ajo na da ki fun te gba o da lagu ara 24/7 abamisho lati je alagbata jake jado le nigeria e ma pe 0916062653 0916062253 oruko money janu omo 24/7 abamisho gbugbu iga ija wa ija o si always guide
6: ladies and gentlemen She's heading into episode 12. 4 hours of non-stop streaming. Surely she's going to bed. No! And now she's live on TikTok.
7: Wait, this is finished? But I bought 7 days bundle. How did it finish in 2 days?
8: That's the thing, Jane. 7 days is when your bundle expires, not how long it must last. How quickly it finishes depends on how much data you have and how you use it. Get it? Keep track of your data on the MyMTN NG app and live it 100.
9: Nescafe is not just a drink, it's your

0: kàríà kúkú lórí àdàbà. 88.9 FM lọ́jọ́jọ́ Thursday laago márùn-ún ìrọ̀lẹ́ pé 08062436989 08062436989 Jésù ni Olúwa.
1: Góò ní bàbá àti fọmọ àti fọ ọlọ́run ẹ̀mí mọ́. Ayáyọ ọlọ́run àìkú ìwọ̀lá gbéga tó pé kò sọba tó dàbí rẹ̀. Alágbára kan ṣoṣo tó jòkó lórí òbírí ayé ìwọ̀lá yìí lógo. A dúpẹ́ fún wákàtí yìí, a dúpẹ́ fún ìṣẹ́jú yìí. Àwa yàn fún àánú tá a rí gbà. A dúpẹ́ fún oyè ọ̀fẹ́ mọ́lẹ̀ àìlẹ́gbẹ́. Èyí tó yọ̀ǹda fún wa láti rí ìmọ́lẹ̀ ọjọ́ òní. A dúpẹ́ fún àtìlẹ́yìn rẹ̀. A dúpẹ́ fún ìwà ògo rẹ̀. A dúpẹ́ nítorí pé ó jẹ́ kí ìjì ó gbé wa, ó jẹ́ kó do àyànmọ́ ó gbé wa lọ. Ọlọ́run ìpè wọn wò ní gba ẹ̀yìn wa. Àwa máa yan ọ́ torí pé kò sẹ́ni tó dàbí rẹ̀. Pé wẹ́ àsúmọ̀ òpin ọdún. A dúpẹ́ nítorí pé ààbò rẹ̀ dájú. Àwa dúpẹ́ nítorí pé ẹwà rẹ̀ dúró lórí ayé wa. A sọ wípé o ṣe gba ọ̀pẹ́ wa. Ọlọ́run má jẹ̀mú ní wákàtí ti àṣálẹ̀ ó ní ọba wa sọ̀rọ̀. Rí ọ̀rọ̀ rẹ̀ jáde. Ẹjẹ́ ọ̀ṣẹ́ yé wa lórí. Atólùgbọ́, atólùsọ, ṣe wá ní olùṣe ọ̀rọ̀ náà. Ọ̀rọ̀ ẹjẹ́ ọ̀tún ìta ayé wa kọ̀. Ọ̀rọ̀ ẹjẹ́ ọ̀tún ìta ayé wa kọ̀. Ọ̀rọ̀ ẹjẹ́ ọ̀tún ìpín wa yàn. Ọ̀rọ̀ ẹjẹ́ gbòǹgbò tuntun jáde. Gbogbo ìṣẹ̀dá tí ọwọ́ ayé ti bà fi ọ̀rọ̀ rí àwọn padà. Gbogbo ìpín tí ọwọ́ ayé ti tẹ̀ fi ọ̀rọ̀ rí àwọn padà. Jẹ́ àgbẹ̀ ọ̀gá Jésù Olúwa wa. Gbogbo ọmọ Ọlọ́run pátápátá mo kí wa pé a káàbọ̀. Àsìkò ìrìn àjò rọ̀. Ọ̀rọ̀ ti àṣálẹ̀ ó máa yàtọ̀ díẹ̀. Kí dẹ̀ nìdí? Ìdí ni wípé àjọ̀dún ìwé ti ìjọ Godly FCBA Beulah Global Ministry. Ó máa wáyé ní ọjọ́ ìsinmi tó ń bọ̀ yìí. Ẹ̀sìn mọ̀ pé Bẹ́lí sọ pé áńgẹ́lì àwọn wọ̀nyí ó ní kò kúrò níwájú Olúwa. Áńgẹ́lì ewé ó jẹ́ áńgẹ́lì tó ní agbára. Bíbélì sọ fún wa wípé ọmọ ni ìní Olúwa, oyúnú sì ní èrè rẹ̀. Bí ọfà àti rí lọ́wọ́ alágbára. Bẹ́ẹ̀ ni àwọn ọmọ ìwérí. Òun àtẹ̀síwájú sọ wípé ó ní ìbùkún ni fún ọkùnrin náà, ìbùkún ni fún obìnrin náà, ìbùkún ni fún màmá náà, ìbùkún ni fún bàbá náà. Tí ọ

àwọn kan máa bóòrùn kán àwọn kan wà tó sì jẹ́ pé wọ́n mọ ọkọ tí pa àdùn màmá mo gbàdúrà wípé ọmọ tó bí yìí tó jẹ́ ìrìn látọ̀dọ̀ olódùmarè yìí lórúkọ jésù yóò kan tàdùn fún ọ kò ní pọ́n ti kíkan fún ọ nítorí bíbélì sọ fún aluwo ẹsẹ̀ àríkà rò ó ní kíyèsí ó ní èmi kọrin sí olùfẹ́ mi ọ̀wọ́n ó ní olùfẹ́ mi ọ̀wọ́n ní ọgbà àjàrà ni o yóò kẹ́ lẹ́tù lójú ẹ kíyèsí sá ó ló ṣa ẹ̀kúta kúrò níbẹ̀ ó gbé àṣàyàn èso síbẹ̀ nígbà tó mọ wá retí pé kó so èso kíkan ló so bàbá mo gbàdúrà fún bàbá tó ń bọ̀ mo gbàdúrà fún bàbá rí ibi tí ọmọ rẹ ti ń so kíkan fún ọ tó ti ń bomijé lójú rẹ lónìí igan ẹ̀mí àwọn wòlíì ó yà kó yí ọmọ náà padà kíkan tó mú wá yìí lórúkọ jésù ẹ̀mí mọ́ kó fòpin sí ara ọ padà a sì ra ọmọ náà padà ẹ gbọ́ bàbá tó ń gbọ́ mi ẹ gbọ́ màmá tó ń gbọ́ mi ẹ gbọ́ ọkú tó ń gbọ́ mi ọmọ tó bí yìí ó gbọ́dọ̀ so dídùn fún ọ bíbélì sọ pé ó ní ọmọ ọmọ ní adé arúgbó ìyẹn tó bá so dídùn ọmọ tó bí yìí ó gbọ́dọ̀ so dídùn fún ọ torí pé kíni nígbà tí ènìyàn bá ó ní ọmọ ẹni ní wọlé dẹni màmá ṣùgbọ́n téèyàn bá kọ́ ọmọ lọmọ ló dàgbà jẹ́ ohun téèyàn bá fi tọ́ ọmọ dàgbà lọmọ ò ní yà kúrò nínú ẹ̀ bíbélì sọ nínú ìwé orí kejìlélógún ẹsẹ̀ kẹfà Proverbs 22 verses onítọ́ ọmọdé ní ọ̀nà tí yóò tọ̀ nígbà tí ó sì dàgbà tán kì yóò kúrò nínú rẹ̀ bàbá wọn kì í dàgbà gọ̀ o yorùbá ń bọ̀ wọ́n ní ọmọ tó máa dàgbà jẹ́ àṣàmú kékeré báyìí ló ti ń ṣẹnu ṣámúṣámú bíyẹn bá máa dàgbà tó máa jẹ́ àṣàmú tá jẹ́ àṣàyàn ọmọ àti kékeré ló ti máa bẹ̀rẹ̀ ìwà tí ènìyàn bá fi kékeré wù ló máa dàgbà jẹ́ lálẹ́ ẹ kíyèsí ara bàbá kí ni ìwà tó wà lọ́wọ́ ọmọdé yìí ǹjẹ́ ń tọ́ ní ọ̀nà tí ó tọ́ inú olúwa ni aya ọ ni gẹ́gẹ́ bí ọfà ti ní lọ́wọ́ alágbára alágbára kì í fi ọfà ṣeré ọmọ tó wà lọ́wọ́ rẹ òun ní ìyá ọjọ́ ọ̀la òun ní adùn ọjọ́ ọ̀la òun sì ní ogun ọjọ́ ọ̀la rẹ bàbá bóòlù ṣe wá kẹ bóòlù ṣe ń tọ́ obìnrin wa lónìí ọ̀pọ̀lọpọ̀ abiyamọ náà ti sọra wọn di abiyagbá nítorí pé kíni ìwà kò kàn mí alágẹmọ ti bímọ ẹ̀tàn àìmọ̀jọ ọlọ́mọ ọlọ́wọ́ ọmọ lọ́rọ́ kù sí òun ni wọ́n hù sórí ọmọ bàbá màmá a fi òní yìí a dedicate ẹ̀ fún àwọn ìwé tó ṣàjọ̀dún ní ọjọ́ ìsinmi tó ń bọ̀ àmọ́ mo bí ọ bàbá mo bí ọ màmá ewé yìí gẹ́gẹ́ bí wọ́n ti jẹ́ ọmọ lójú olódùmarè bíbélì ti sọ fún wa wípé ẹnikẹ́ni tó bá fẹ́ wọ ìjọba ọ̀run gbọ́dọ̀ gba ìjọba ọ̀run gẹ́gẹ́ bí ọmọdé wọ́n gbọ́ lónìí ó túbọ̀ sí wípé nínú àwọn ohun tí ọlọ́run kò fọwọ́ lásán mú tí kò fọwọ́ yẹpẹrẹ mú ni àwọn ìwé wa òun ni ọmọ wẹrẹ wa ṣùgbọ́n ẹnikẹ́ni tí a bá ti wá fún ní ọmọ yìí tí ò bá wà tọ́ ní ọ̀nà tí ó tọ́ tí kò kọ́ ní ọ̀nà ọlọ́run tí kò kọ́ ní ìbẹ̀rù ọlọ́run kó ní kálukú máa retí wípé òun ó jìn ó mọ wípé àkọ́ ọmọdé dàbí pápá oko tí àgbẹ̀ rí tó jẹ́ ilẹ̀ tó dá ilẹ̀ ọlọ́ràá ó wá ṣan dáadáa nígbà tó mú ilẹ̀ oko yìí ọ̀pọ̀ lè mú irú oko bẹ́ẹ̀ kó fi gbin ọ̀gẹ̀dẹ̀ ọ̀pọ̀ lè mú irú oko bẹ́ẹ̀ kó fi gbin ẹ̀gúsí ọ̀pọ̀ lè mú irú oko bẹ́ẹ̀ kó fi gbin àgbàdo ọ̀pọ̀ sì mú irú oko bẹ́ẹ̀ a fi gbin kòkó ẹ wá rí wípé ẹni tó fẹ́ gbin ọ̀gẹ̀dẹ̀ owó tó máa ná kò ní tó tẹni tó fẹ́ gbin kòkó bẹ́ẹ̀ sì ni ẹni tó fẹ́ gbin ẹ̀gúsí ìnáwó rẹ̀ máa mọ níwọ̀n ju tẹni tó gbin ọ̀gẹ̀dẹ̀ lọ wá ronú rẹ̀ jinlẹ̀ lónìí bàbá kí ló gbìn tó fẹ́ ká bíbélì sọ pé a kò lè gan ọlọ́run nǹkan tí ènìyàn bá fún gbìn òré òní yóò ká bàbá gbọ́ màmá gbọ́ mi lónìí bíbélì jẹ́ kó yé wa wípé bàbá àti màmá iṣẹ́ ńlá ní ṣe lórí ọmọ ẹni tó bá sì kùnà láti tọ́ ọmọ ní ọ̀nà tí ọlọ́run fẹ́ òun ni yóò padà jẹ́ ká àbámọ̀ lórí ẹ̀ nítorí pé ọmọ yìí ìní olúwa ni wọ́n jẹ́ ṣùgbọ́n bá ti jẹ́ ìní olúwa tóní bó bá sọ wọ́n di ọmọ tán bí dálẹ̀ tí wọ́n tọ́ bíbí yorùbá ń bọ̀ wọ́n ní ọmọ tá a kọ̀ tá àtọ́ òun náà pàápàá yóò gbé ilé tí a kọ́ ta ọmọ tá a bí tá a kọ́ òun ló mọ gbé ilé tá a kọ́ dà bàbá mo bèrè lọ́wọ́ rẹ lónìí ìjọ orí ààyè láti kọ́ ọmọ màmá ìjọba ọmọ sòótọ́ ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ abiyamọ lónìí lọmọ ti di ọ̀gá wọn

0: Bíbélì sọ nínú ìwé òwe 22:15, Proverbs 22:15, ó ní ní àyà ọmọdé ni wèrè dì sí. Bíbélì ò sọ pé ọmọdé ò lè wà tí ò dá. Kò sẹ́sẹ́ Bíbélì tó fẹsẹ̀ múlẹ̀ pé ọmọdé ò ní fẹ́ wà búburú. Ṣùgbọ́n ìyá, bàbá àtàládúgbò tó bá wà ń bẹ̀, àwọn ni ó pàápọ̀ sọ pé ọmọdé ìgbésí ayé rẹ̀ ò gbọ́dọ̀ dàgbà kú dànù. Àyànmọ́ rẹ̀ ò gbọ́dọ̀ dojú rú, ó gbọ́dọ̀ dà tó wáyé wádà. A ti wo ọjọ́ ọ̀la rẹ̀ ní ẹsẹ̀ 24, ibi táǹkà ẹ̀. Òní má ṣe bá oníbínú ènìyàn jẹ́ ọ̀rẹ́. Bíbélì sọ pé má ṣe bá oníbínú ènìyàn ṣe ọ̀rẹ́. Ó ní má sì ṣe bá ọkùnrin onínú fùfù rìn. Ta ni ọ̀rẹ́ ọmọ rẹ̀? Ìjọ kíyèsí àwọn ọ̀rẹ́. Ìjọ kíyèsí irú ọ̀rẹ́ tó ń bá rìn. Tó Bíbélì sọ fún wa wípé ó ní kí ìwọ kí ó mọ̀ bá kọ́ ìwà rẹ̀. Ìwà sì gba ìkẹ́kùn fún ara rẹ̀. Mo ká jọ wò ó. Torí pé kó lè mọ̀ pé ohunkóhun tó bá kọ́ àwọn ọmọ rẹ̀, tó bá sígbà bó ò síbẹ̀, ó di dandan, òun náà máa múlò. Ó ní ọ̀rọ̀ tí ó tọ́ Jeremiah wá láti ọ̀dọ̀ Olúwa ní ọjọ́ Jehoiakim, ọmọ Josiah, ọba Juda wípé, lọ sí ilé àwọn ọmọ Rekabu, kí o sì bá wọn sọ̀rọ̀, kí o sì mú wọn wá sí ilé Olúwa, sí ọ̀kan nínú iyàrá wọn ni, kí o sì fún wọn ní ọtí wáìnì mu. Nígbà náà ni mo mú Jazaniah, ọmọ Jeremiah, ọmọ Aspania, àti àwọn arákùnrin rẹ̀, àti gbogbo àwọn ọmọ rẹ̀ gbogbo, àti gbogbo ilé àwọn ọmọ Rekabu, mo sì mọ́ wá sí ilé Olúwa, sínú yàrá àwọn ọmọ Arani, ọmọ Igalia, ènìyàn Ọlọ́run, tí ó wà ní ẹ̀bá yàrá àwọn ìjòyè, tí ó wà ní òkè yàrá Maizea, ọmọ Ṣálùmù, olùtọ́jú ẹnu ọ̀nà. Mo sì gbé ìkòkò tí ó kún fún ọtí wáìnì pẹ̀lú aago ka iwájú àwọn ọmọ ilé Rekabu. Mo sì wí fún wọn pé ẹ mu ọtí wáìnì. Ẹ gbọ́ ohun tó sọ báyìí. Olúwa ló ran Jeremiah wípé kó lọ sí ilé Rekabu yìí, kó lọ dán wọn wò wá fún un. Àmọ́ ẹ̀kọ́ tí wọ́n ti kọ́ wọn ní kékeré bẹ nínú ọkàn wọn. Dádì, bẹ́nìyàn bá fi èké tọ ọmọ, olófòfó ló máa yà lọ́jọ́ alẹ́. Bó bá fi àgàbàgebè tọ ọmọ, ẹlẹ́tàn ọmọ ló máa yà lọ́jọ́ ogbó. Bàbá kí ló fi kọ ọmọ, màmá kí ló fi kọ ọmọ rẹ̀? Tó bá ti dé báyìí, gbọ́ ẹ̀wá kí ló ṣẹlẹ̀ ta ló wá lélẹ̀ ni? Ó kọ́ olófòfó lélẹ́yìí, ó kọ́ ní túlétúlé. Tó bá dàgbà tán, yóò máa túlé káàkiri ni. Ìyá mi a máa sọ, a ní wá. Ọ̀rọ̀ tí ò bá ti kàn ẹ́ kò kàn ẹ́. Gbọ́ mi dáadáa bàbá. Ọ̀rọ̀ tí ò kan ọmọ yẹn yóò máa bèrè lọ́wọ́ ẹ̀. Màmá ọ̀rọ̀ tí ò kan ọmọ yẹn yóò máa fẹ́ nú ẹ̀ sí. Ìyá mi a máa sọ pé tọ́mọ tágbàgbà méjì bá ń sọ̀rọ̀, ọmọ kékeré kì í dá sí. Ṣùgbọ́n lónìí, ọmọ kékeré gan ló máa contribute jù. Níbi tí àgbà ti ń sọ̀rọ̀, ọmọdé a máa gbẹ́nu síbẹ̀. Ẹ̀rú pé ẹ̀kọ́ yìí kù díẹ̀ káàtó. Òbí Ọlọ́run gẹ́gẹ́ bí abiyamọ. Ẹ̀kọ́ wo ló ń tọ́ ọmọ rẹ̀? Ọ̀nà wo ló ń tọ́ sí? Ìgbésẹ̀ wo ló ń kọ? Bàbá ronú, màmá ronú. Ẹ já wò ó tẹ̀síwájú. Ká ṣe wá wò nígbà tí Jeremiah bó tẹ̀ jẹ́ kó jẹ́ wòlíì tó gbé ọtí wáìnì kalẹ̀ níwájú àwọn ọmọ Rekabu. Ǹjẹ́ wọ́n mú bí? Ṣùgbọ́n wọ́n wí pé àwa kì yóò mú ọtí wáìnì nítorí Jonadabu, ọmọ Rekabu bàbá wa, pàṣẹ fún wa pé ẹ̀yin kò gbọ́dọ̀ mú ọtí wáìnì, ẹ̀yin àti àwọn ọmọ yín láéláé. Kì í ṣe nísinsìnyí o, láéláé. Kò wá ní ṣe, àwọn ọmọ yín sọ fún pé kì í ṣe tó ń pọ̀ jẹ́ wòlíì, kò wá yí ìkàtí bàbá wa ti fi kọ́ wa dàgbà. Kò ṣe wọn ni mo máa yí padà. Àsọ́rí o, wòlíì Ọlọ́run aláyè ní ọ̀hún, àmọ́ àwọn ò ní mọ ti wáìnì. Ó lè jẹ́ pé ó sọ fún Apolúwa ló ní ká mú àmú. Ó ní ẹ wò, nítorí pé bàbá wa ti sọ bẹ́ẹ̀ pé ẹ̀yin kò gbọ́dọ̀ mú ọtí wáìnì. Bẹ́ẹ̀ ni ẹ̀yin kò gbọ́dọ̀ kọ́ ilé, tàbí kí ẹ fúrúgbìn, tàbí kí ẹ gbé ọgbà àjàrà. Bẹ́ẹ̀ ni ẹ̀yin kò gbọ́dọ̀ ní egbogbono yen ko gbodo ko gbodo ko gbodo ase ni ke se pa ba ase lo ba pa dadi baba mi amo so pe atomode ranse oni lo bomi wa kajo mu bomi fun mi mo fe mu ni sugbon nigba to ti je pe omo lo gari ni ile bayi igba won ni se pe ti wa lo dana kajo jeun baba eyan ta wa yi mo ma so mo lati wa ni iran indomie eyan spaghetti debi ti opopolopo olomoge won mo be se omo to wa university ti o ti mo mo se ndana se ti pe ile oko ya ni eje ka wo dada mama kile ko ile ti omo re ti ni kini eko ise to ti ni ki lo mo ki lo ni lowo ise ojo wo lo yan layo agboko kawe sugbon ise owo wo lo ni to gbagbo pe ti o ba ti ise ijoba opolopo eniyan gbogbo akola fe sise ijoba o ye ki omo re o ye ko le mo bo nkan se mo add value mo ra ipa ki lo nko ki lo gbiyanju lati da ki lo gbiyanju lati mu jade kini ebu to wa ninu re to gan ni so pe to bibeli so pe ebu eniyan wa aye fun kini ebu to wa ninu re to fe fi jeyan laye ki le ebu to gbe pamo to fe gbin jade ai ifojusona awon idaduro de fara awon omo olorun omo olorun gbogbo lo ni ebun ko si si eni ti olorun da ti olorun fun ni ebun kan sugbon je won ti sawari ara won gege bi iya gege bi baba en yo ti je ko mo re o sawari ebun to wa ninu re ile to le mo fun ni ounje ojo je yato si pe ogbo osu baba to ba ni ise osu lo fe se ti ise o ba wa jade wa ko to mo si pe o mo waye be eyin opopolopo eyan tan ti gbe certificate odun mewa odun medogun odun mewa odun medogun to ba ye pe won ti fi koju si ise ojo kan o ti ni kan ti wa ti mudani nje mo pe opopolopo loni iba ti je yan wa ye pe won bere lati bi kekere sugbon kini won wo won re ti wu pe ara o o di gba ta ba kojo to ba po o di gba ta ba lo gba ise ijoba gbomi opopolopo graduate lo jade lojojumo loni sugbon to je pe wọn àti nìkan pàtó kan tí wọn fàyè wọn ṣe ẹ máa rí ọpọlọpọ data ìyá offices látàárọ ìdálẹ kò ronú kò tiẹ pé àárọ àtọdọ fún inú ẹ pé ẹdúrà àdúgbò wa kí nìkan tí mo lè mọ ṣe mẹ tó lè mọ fún mi lóúnjẹ ọjọ kí nìkan mí tí mo lè mọ ṣe tó lè mọ pèsè iṣẹ ọjọ fún mi kí làwọn èèyàn nílò àǹfààní wo ló wà ládùúgbò tá a gbé ó ní ẹyin kò gbọdọ ni ṣùgbọn ní ọjọ ní gbogbo ọjọ yín ni ẹyin o ma gbe inu ago ki ẹyin ki o le wa ni ọjọ pupọ ni ilẹ naa nibi ti ẹyin ṣe atipo ẹ gbọ ẹ kiyesi sa bayi ni awọn ọgbọ bayi ni awọn gba ohun jona dabu ọmọ rika baba wa gbọ ninu gbogbo eyi ti o pa laṣẹ fun wa ki awọn amọmọ ti waini ni gbogbo ọjọ wa awa ṣe wa gbọ awọn aya wa àwọn ọmọ ọkùnrin wa àti àwọn ọmọbìnrin wa ó kọ wọn àwọn náà tó kọ àwọn ọmọ ó kọ wọn tó kọ àwọn ọmọ dádì ẹ̀kọ́ tó bá nílò máa fún ọmọ ẹ̀kọ́ ìdọ̀tí ẹ̀kọ́ ẹ̀gbin lẹ́lẹ́dẹ̀ ẹni ẹ̀gbin náà ló ń kọ àwọn ọmọ ẹ̀ bí ẹdìyẹ ṣe mọ bó ṣe ń kọ́ ọmọ sẹ́yìn òun náà ló fún àwọn ọmọ pẹpẹ yẹ kẹkọọ àti kọmọ síwájú kò kọmọ tiẹ sẹyìn láéláé gbọmí dáadáa lónìí bàbá ǹjẹ ìwọ náà kọ ọmọ ní ẹkọ tí yóò fi dìde láyé bàbá wa mọ pé ìwọ gẹgẹ bàbá ò ní ẹkọ tó tó ò sì gba ọmọdé láyé láti lọ sọdọ ẹni tó mọ pé ààyè lágbájá ẹdẹ wù mí ìgbésí ayé ẹdẹ wù mí mo rí bó ṣe kọ àwọn ọmọ ẹ kò dẹ jẹ kí ọmọ súnmọ kó kẹkọọ gidi lọdọ ẹ kó lè mú ìyàtọ wọnú ìran yín mi fẹ́ kọ́ mọ̀ mi ó jẹ́ ìyá gbọ́ mi dáadáa lónìí ọ̀pọ̀lọpọ̀ tá a pè ní ìyá ẹ̀kọ́ ni ìwọ wo wọn ní ẹni àfìṣẹ́wò ní dàgbà ọmọ tá a bá fìṣẹ́wò ní dàgbà gbà wípé ẹ̀kọ́ tó oníkọ́mọ mọ̀ ní mí ni kò fi ìyà jẹun mi ni kò fi bí pọ́ mọ́ gbọ́ mi dáadáa ṣùgbọ́n àwọn ẹ̀kọ́ kan wà tó jójú lówó ẹ̀kọ́ wọn ní ìyà jẹ́ ológbọ́n ta ni tíṣà tó kọ́ ó bèrè lọ́wọ́ arákùnrin kan wọ́n ní ìyàwó ló jẹrí láyé ẹ̀ ó lóun jẹ́ yáwó ó lọ́jọ́ tí yé sí mọ́tò ń tán tí dírábà rẹ̀ jẹ́ kó mọ̀ tó rú mú gidi ṣe gbọ́ ṣé ìyà nìyẹn tó ti jẹ̀yà báyìí kò lóye ìrírú ọmọ bẹ́ẹ̀ kò ní ìrírí kankan nílé ayé. Ẹ wá rí pé bí ìṣẹ̀lẹ̀ bá ṣẹlẹ̀ sí kò ní lè manage ẹ̀ nítorí pé kò ní tá a pè ní native intelligence, kò ní ẹ̀kọ́ ìjìnlẹ̀, ẹ̀kọ́ ìbílẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ òun ni. Ní ìran tá a wà yìí lónìí bàbá, ohun tó ran Joseph lọ́wọ́ òun ni wípé ó ní ẹ̀kọ́ ìbílẹ̀. Nígbà tó máa dé Egypt, ó yàtọ̀. Ẹ rí wípé kò dúró ní ìgbà méjì níwájú Pharaoh, ẹ̀kan ṣoṣo ló dúró níwájú Pharaoh, ẹ̀kan ṣoṣo ló sì gba gbogbo Egypt tán. Gbólóhùn ẹyọ kan tó sọ nítorí pé kíni, ó ti kọ ẹ̀kọ́ tó pọ̀ lọ́dọ̀ bàbá ẹ̀, ó súnmọ́ bàbá ẹ̀. Ìrírí oríṣiríṣi ni Joseph ti ní, òye tó pọ̀ ni bàbá ẹ̀ ti bá sọ nítorí pé ẹni tó ń sùn ní àyà bàbá ẹ̀ ni. Gbogbo tí bàbá ẹ̀ bá fẹ́ ṣe, bàbá ẹ̀ ti jẹ́ kí òye ọ̀pọ̀lọpọ̀ nǹkan. Ọmọdé tó bá ń bá àgbàlagbà rìn, ó máa ma sọ̀rọ̀ bí àgbà ni. Torí òye àgbà wà lórí ẹ̀, kì í ṣe tọjọ́ orí, ṣùgbọ́n torí pé ẹni tó bá rìn ni. Dádì, ta ló fọmọ ti ṣógbọ́n ju ọmọ tó wà lẹ́gbẹ̀ẹ́ lọ. Bọ́mọdé bá dúró ti àròbó, ẹ rí wí pé ìwà àròbó la máa wù. Bọ́mọ tó bá dúró ti alàgbà, Bíbélì ti sọ fún wa ní ìwé òwe orí kẹtàlá ẹsẹ̀ ogún, ó ní ẹni tó bá ọlọgbọ́n rìn yóò gbọ́n, àmọ́ àjọ àwọn aṣiwèrè ni yóò ṣègbè. Ǹjẹ́ ọmọ rẹ lónìí ìjọ fi ti ènìyàn tó lọ́gbọ́n? Ǹjẹ́ ó gbà kó gbé lọ́dọ̀ ẹni tó lọ́gbọ́n? Àbò kan gbàgbọ́ pé ọ̀dọ̀ mi ni wàá máa gbé o, ìwọ sì mọ̀ wípé ń tó yẹ kó kọ òun ní lọ́wọ́. Dádì, ènìyàn kì í fúnyàn nìkan tí ò ní. Pé káàbù pàṣẹ fún àwọn ọmọ rẹ̀, ó sọ fún Jonadab, Jonadab tún sọ fún àwọn ọmọ rẹ̀, àwọn ọmọ Jonadab tún sọ fún àwọn ọmọ wọn ní ìran ìran gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ezra, wọ́n ní káwọn kọ́ wọn ní ìran ìran. Mo bi Ọlọ́run bàbá, kí ló ń kọ́ ọmọ rẹ̀? Olúwa yóò bèrè lọ́wọ́ rẹ̀ lónìí. Ọ̀pọ̀lọpọ̀ bàbá là á lè mọ bó ṣe ń bọ́ ọmọ wí, kí ló wá bímọ fún ìgbà tó lè bọ́ ọmọ wí? Kí ni pàtàkì ọmọ tó bí tó lè tọ́? Eléyìí kò lè mú èrè wá. Ronú rẹ̀ jinlẹ̀ lónìí bàbá, ọmọ tó ń gbọ́ mi ronú rẹ̀ jinlẹ̀. Mo fẹ́ àkókò yìí kí gbogbo àwọn ìwé pé ẹkún àjọ̀dún, àmọ́ ẹ ṣe jẹ́jẹ́. Ẹ̀yin ọmọ wọ̀nyí, ẹ fi ìbẹ̀rù Ọlọ́run sínú ọkàn yín. Gbogbo tí ẹ̀ ń gbọ́ lójoojúmọ́ táwọn òbí yín kọ́ yín pé kẹ́ ẹ tọ̀ ní ìlànà ti Ọlọ́run, ẹ̀yìn bẹ́ẹ̀ gẹ́gẹ́. Kí ọjọ́ iwájú yín má ba bẹ̀rẹ̀, kí ọrùn tó da kó má ba dànù mọ́ yín lọ́wọ́. Bẹ́ẹ̀ ti ṣọdún yẹn ó ṣàmọ́dún, ẹ múra dáadáa ní ọjọ́ ìsinmi, ẹjọ́ ẹ wáyọ̀ níwájú Olódùmarè. Áńgẹ́lì èwe kò ní dágbére fún yín. Ẹ̀yin abiyamọ, mo sì kọ́kọ́ gbàdúrà fún gbogbo àwọn tí ń wojú Olúwa fún ọmọ. Lórúkọ Jésù, ọlẹ̀ ayọ̀ kò sọ nínú yín. Áńgẹ́lì èwe ti àjọ̀dún ọdún yìí, ó yá kó gbọmọ rere léyìn lọ́wọ́. Lórúkọ Jésù, gbogbo ẹ̀yin èwe wọ̀nyí, ẹ ò ní yàn kú. Bẹ́ẹ̀ni kẹ́kọ̀ọ́ gbìyànjú, ẹ rí pé Joseph yàtọ̀ ní gbogbo wọn tó bí, torí ó daṣọ aláràbarà fún, ó kọ́. Ẹ̀kọ́ tó kọ́ Joseph kó tó kúrò lákàtà ẹ̀, òun ló fi wúlò ní Íjíbítì. Dádì, àkókò tí ọmọdé yìí wà lọ́dọ̀ ẹ̀, ẹ̀kọ́ kí ló ń kọ́? Ẹjọ́ ráyè, àwọn bàbá wa ráyè gbà ẹ̀, wọ́n máa ráyè pàtà alẹ́ fún àwọn ọmọ. Ǹjẹ́ ìwọ náà ráyè báyìí láti fààyè sílẹ̀ fún àwọn ọmọ? Ó yẹ ìwọ ẹ̀jẹ̀ àsọ̀rọ̀. Bíbélì sọ pé ẹ̀jẹ̀ ká sọ àsọyé pọ̀. Fi ààyè gba àwọn ọmọ wọ̀nyí láti bèrè ìbéèrè, má sọ ra ẹ̀dì sójà mọ́ wọn lọ́wọ́. Jẹ́ ká ní àǹfààní láti sọ tó wà lọ́kàn wọn, kó ba lè mọ ibi tí wà ti tọ́ wọn sọ́nà. Mo gbàdúrà bàbá mọ́mọ́, lórúkọ Jésù ẹ̀ ò ní ṣe lásán. Gbogbo ìyá ìwé gbogbo, lórúkọ Jésù ẹ̀ ò ní rí ìdààmú lórí àwọn ọmọ. Ìjà yóò mọ̀ ní gbé yín lọ́mọ náà, afẹ́fẹ́ ibi kò ní kọlù yín. Ìkóró ayé ò ní jẹ́ o, ẹ ò dẹ̀ ní jẹ́ kíkan. Àánú rèé, ẹwà Ọlọ́run rèé, kò mọ̀ ní fi ń sílẹ̀ o. Ògo tó bá ìgbà mu, ẹ̀mí mọ́ kó fi fún yín. Ìdùnnú ńlá kó jẹ́ ti yín o, ẹ ti rí àánú gbà. Gbọ́ orúkọ mi ni Prophet Dr. Tunde Fayo láti ìjọ Godly FC Babiola Global Ministry tí ó kalẹ̀ sẹ́yìn Comprehensive Health Center ní Ṣàkúnmí ní Kàrá Àkókò. Bọ́lá bá ìrànlọ́wọ́ ní ọjọ́ ìsinmi yìí darapọ̀ mọ́ wa kájọ jùmọ̀jì àjọ̀dún yìí. Kájọ gbé Ọlọ́run ga. Kò sí àkókò téèyàn ò lè lò níwájú Ọlọ́run. Ìwọ náà wàá yin Ọlọ́run, wàá dúpẹ́ lórí àwọn ìwé tọ́lọ́run fún ìwọ náà. Ìní Olúwa ni wọ́n ní Jóòbá a máa rúbọ ní iye ọmọ tó bí ọ̀bọ pẹ́ wípé àìbámu àwọn ọmọ mi ti lè ṣẹ̀ sí Ọlọ́run, ká má ṣọpẹ́ fún Ọlọ́run ní ọkàn wọn. Nítorí bẹ́ẹ̀ ni bàbá wọn ṣe máa ń dúpẹ́. Ǹjẹ́ ìwọ náà wà lọ́dún ìjà jọ dúpẹ́ lórí àwọn ọmọ tọ́lọ́run fún ọ? Jẹ́ ká jọ jùmọ̀ ìfẹ́ ọpẹ́ fún Ọlọ́run. Jẹ́ ká jọ jùmọ̀ gbé Ọlọ́run ga. Olórin ẹnu ní ẹgbẹ́ Olúwa ga pẹ̀lú mi, ẹ̀yin ènìyàn rẹ̀. Kí gbogbo ẹ̀dá alààyè máa yọ lórúkọ rẹ̀. Ìwọ náà wàá yọ ní orúkọ Olúwa lónìí. Lórúkọ Jésù ò ní ṣe lásán, ò ní ṣe lásán o. Lẹ́kàn sí fún nọmba mi 08062 43 6989 kọmọ ní ìbẹ̀rù ọlọ́run fi ààyè gbà wọ́n láti lọ sílé ìjọsìn fi ààyè gbà wọ́n láti káàrọ̀ ọlọ́run bá wọn sọ̀rọ̀ nínú bíbélì ìgbésí ayé wọn á sì yàtọ̀ lórúkọ jésù ojú òní tiwa lẹ́ẹ̀kan sí 08062 4369 God bless you.
1: Lílẹ̀ má fọwọ́kọ̀.
2: Tí ẹ̀rí ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
3: Wò ó bẹ́ẹ̀ lábí ni ìṣòro iṣara iná ọ̀nà ni. Bí o bá jí gbogbo ara máa romí iṣara yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀. Ní ò máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi tí máa ń kan mí gógó. Kódà èrò oorun sùn dédé. Wò ó ọ̀rẹ́ mo ti gbìyànjú fíwí àtẹ̀kù ń ṣọmọ ara ayé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọmọ ẹ̀dá lẹ́nu. ìwọ náà gbìyànjú orúkọ sí bàbá òkè ògùn lónìí. ẹ máa pe 0706460 6419 0706460 6419. bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fiwí àtẹ̀kù ṣèwòsàn.
4: mo kí gbogbo etí tó ń gbọ́ mi ní dídé àkókò yìí àgbàlagbà oníṣègùn kan ń bẹ ń bí pẹ̀lú mi bàbá òkè ògùn lórúkọ wọn. ṣẹ̀rí bàbá yìí ti bá ti rí wọn tán bá ti wá báyìí a ti mọ̀ pé ohun tí yóò ṣe gbogbo ọmọ nàìjíríà láǹfààní ni wọ́n máa ń mú wá. ohun tí ó ṣe pàtàkì ó máa ń jẹ́ ohun tó jẹ́ nípa àgọ́ ara ènìyàn lọ́n máa ń gbani nímọ̀ràn lé lórí. bàbá ẹ bá wa kí gbogbo ọmọ nàìjíríà.
5: ó ṣe àtọkùn mo kí ọkùnrin mo kí obìnrin mo kí ọmọdé mo kí àgbàlagbà èmi tẹ̀ ń kiyín ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn. bàbá lówó lọ́wọ́ àlàáfíà náà làáfíà ìlọlé ayé ọlọ́run má jẹ́ ká làáfíà ara wa ó di fíàfíà o. a gbọ́dọ̀ máa wo àlàáfíà ara wa níran a gbọ́dọ̀ mójútó ara wa kọ́ni náà má ṣe wá lẹ́ni tí ó máa wà nù lé tí ó máa gbọ́rọ̀ òta. èmi bàbá òkè ògùn mo wà ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyè mẹ́kun grammar school nílùú àkúrá. báyà wọ́n wá fẹ́ bèèrè ọ̀nà lọ́wọ́ mi àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi àbò fẹ́ bèèrè lórí ọ̀nà àbáyọ pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 64 60 64 19 07 64 60 64 19.
4: ẹ ṣeun bàbá a mọ̀ pé ohun tẹ́yìn máa ń gbani nímọ̀ràn lé lórí nílé iṣẹ́ yín ìṣòro nípa iṣan ara ni báwo lè njọ́ ṣe lè mọ̀ pé òun ti níṣòro nínú iṣan ara rẹ̀.
5: ó ṣe àtọkùn bí iṣan ara bá ti ní ìṣòro gbogbo inú ara náà ló ti níṣòro yẹn. àpẹẹrẹ wo ni wọ́n wà ń rí nínú ara tiẹ̀ ìwọ́n tó ń gbọ́ mi nínú ilé ẹlòmíì tó bá ti sùn tó bá ti jí báyìí láàárọ̀ yóò máa rí pé gbogbo inú ara ló bẹ̀rẹ̀ sí máa ròhun ni. ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kó mú nǹkan nílẹ̀ ẹlòmíì ò lè nẹ̀rọ pẹ́ ẹlòmíì tó bá fẹ́ jókòó báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ni. àfikọ́sẹ̀ wá ọmọ kan tí ó fa dìde tàbí kọ́sẹ̀ máa fọwọ́ mú ògiri kó tó lè dìde nílẹ̀ ẹlòmíì ò lè rin ibùsọ̀ kan sí ibùsọ̀ kejì àfi kó jókòó kó sinmi kó lè tó máa rìn lọ síwájú ẹlòmíì rí oorun sùn rárá. bẹ́lòmíì bá ti ẹ̀gbìnyànjú tó sun oorun wákàtí kan àbò oorun wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro náà ni ó jẹ́ bí 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde nílẹ̀ yóò dàbí èpò ṣe wàhálà lójú oorun ni tàbí ẹnìkan ti ẹ̀nà ní pọ̀pá lójú oorun. tó bá tún gbìyànjú tó dìde lẹ̀ báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí yóò rí pé ìṣẹlẹsẹ kàn ún gógógógó bí ẹni tó fi ẹsẹ̀ lé ẹ̀gún tàbí egbò wà nínú àtẹlẹsẹ̀ rẹ̀. irú eléyìí ọ̀dà lèmi fi máa sọ pé ẹni má jẹ́ adákẹ́ tí wọn náà bá ti ń rí àpẹẹrẹ báyìí gbìyànjú kọ́ wá yọjú sẹ́mi bàbá òkè ògùn fún ìmọ̀ràn àti ọ̀nà àbáyọ. mo ti kó àwọn egbòogi tó wúlò fún ọkùnrin àti fún obìnrin mo ti kó wá láti ìlú ìsẹ́yòrò nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyè mẹ́kun grammar school nílùú àkúrá. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07 64 60 64 19 07 64 60 64 19 nkan yi ti se akoba fun elomi to je pe apa kan elomi ese kan elomi ko ti e le dagbe elomi o le darin afi ko se ma fi opa sikete ese tabi to ba fe jade ko mo se ma fo jade elomi ati soro re isoro ni agba kan ara elomi o ti e sise mo rara elomi o ti e ma ri pe gbogbo nu ara ohun ti e ku ni tai tai elomi o ma ri pe nbe won ohun se nkuriri be le so elomi o ma kuriri be le elomi o ma ri patele se ohun ba ti ma kan go go go go be elomi ba sun bayi kile o to mo elomi le se eyo bi e merin bi e mefa iru eleyi ma sakoba fun isin ara ni ni mo fi so pe ka gbin eju ka dide nle ka wa janfa ni ewe ategbo eyi ta gu eyi ta lo eyi ta sala tegun eyi ta saloru ta ti ko wa lati ilu sayoro to wulo fokunrin to wulo fobinrin ka wa janfa ni re nle se baba oko ogun ni number 4 to do your million opposite oye mekun grammar school nilu akura ero bani soro mi re o sabu o 64 60 64 19 oh semu oh 64 60 64 19 elomi ti e ti gbianju latun o ti gbianju sosin be ba ti e bi elomi pe bawo lo tin se ko ti e le ri alaye kankan se npe ba dele elomi bayi e ri pe abohun na se isegun bile ni a pe mo ti loyi mo ti lohun mo fe ka ja dupe lodo olohun mo ti ri egbogi mo wa kuro mo ti mu wa silu akura to je pe a ri anfani re je nindu akura ati agbegbe re ngba teyan ba ti gbianju so to gbianju so sin awon agbalagba ni beru ba koke to ba kan ile oni bi kan agbe si ngba ti won na ba le gbianju to ba le yoju si mi ti olohun ba ni wa ni o le janfani egbogi mo kuro yi o ri pe logo olohun o ni wa ba kan na mo gbogbo eyi to ti gbianju si wa to ti gbianju sa wo yen o ri pe lagbara olohun wa no dupe o dupe fa olohun ni o dupe ta lo mi e soju lase o ngba to ba dodo wa a gbianju a se be lohun fun pa ba je pe nkan kan wa nbe ni lagbara to lohun o si ri pe olohun oba yo gbadu ati ene ni le se baba oke ogun ni number 4 dudu yami len opposite oye mekun grammar school ni lu akura ero ba ni soro mi re o sabu o 64 60 64 19 o sabu o 64 60 64 19
4: Esho baba mo fe bere bere kan lowo yin se onje ti anje lasiko yi tabi wahala wa lo papoju to sakoba fun agbo ara wa tori awon baba wa won ma dagba won ma dogbo won si ma ta kebe kebe kini o fa
5: o se atokun ibere to bere yi ibere to dani eje ka wa na sakese awon kan ta anje lasiko yi atawon nkan ta mu bawon nkan yi se da to ti won du to be na lo nsa ko ba fun agbo ara wa elomi ise ejoko lo nse be elomi ise duro lo nse be elomi wahala losan wahala loru ni be elomi ba wa wonu le yo ma ri pe gbogbo bara adi lo bere si ma ro ohun ko ni le soju se re to ya ko se ninu le mo tabi ko ke ma go pe gbogbo ara ni wohun balomi ba lo le gbonse bayi bi ogbon seju ogun seju ko ni le ri gbonse se ta ba tun mi ejo sese gbonse yan bayi ko le bi tewura bayi ni o ma se ese a wa awon baba wa elomi isi agbe lo nse be elomi isi ode ni elomi o se wahala lataro titi di ale won tun fi ese rin loko won fe rin terin pada wale be ni won si tun ma ta kebe kebe kebe ogbon ewe ategbo yi na ni won da elomi ofa ara ni ti e yo kan ma ri pe gbogbo onu ara bere si ma ta wu ni elomi to ba ni eleyi ni yo hun lenu leni elomi ani eleyi lo tun yo hun lenu lola elomi o ti e le so bi ti nse ohun ina mo fi ni eje ka wa janfa ni ewe ategbo ninu ile ise baba oke ogun ni number 4 dudu yami lane opposite oye mekun grammar school ni ilu akura baya wa fe bere one abo ni mara kan to fe bi mi sa pe mi sori ero bani soro mi yi o samu o 64 60 64 19 64 60 64 90 ẹlòmí àti ẹ̀ máa sọ pé òun ò ní nígbàgbọ́ nínú ẹwẹ́ àtẹgbò mọ́ bẹ́ẹ̀ kọ́ ìbáyàwó tí báyìí tọ́jú òdodo pàdé ni nígbà tí wọn náà bá yọjú sọ́dọ̀ mi kọ́ wá jàǹfààní egbòogi mọ́wọ́ kúrò ó mọ̀ wípé bí ewé àtẹgbò ti wà láyé àtijọ́ bẹ́ẹ̀ náà lọ wà lásìkò yìí lóòótọ́ ewé àtẹgbò ọ̀nà wọn ti jìn kò sí tòsí mọ́ ṣùgbọ́n àwọn ọdẹ kò síbi tá a lè lágbọ́dẹ́ kò síbi tá a lè wá egbòdé láàrin ewé tútù a sì rí egbò tútù tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin nígbà tí wọn náà bá wá sí ọ̀dọ̀ mi ká wá jàǹfààní ewé àtẹgbò mo ti kó egbòogi tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin mo kó wá láti ìlú sẹ́yìn orò ẹ̀yin náà mọ̀ pé mo máa sọ pé ọdẹ ni mí ọdẹ ni bàbá mi àwọn ọdẹ sì ni a lè rìnrìn 40 ìṣẹ́jú a lè rìn 60 ìṣẹ́jú a lè rìn látàárọ̀ títí dalẹ́ tá a sì ní ìṣòro kankan nínú iṣan ara wa bẹ́ẹ̀ la ní ìṣòro kankan nínú egungun ara wa ṣé bí àǹfààní ewé àtẹgbò yìí náà làwa náà jẹ nítorí ẹ mo fi ní kẹyìn náà wá jẹ àǹfààní ewé àtẹgbò mo ti kó egbòogi tó wúlò fún wa láti ìlú sẹ́yìn orò pàápàá egbòogi mọ́wọ́ kúrò mo ti kó wá ìwọ́n tọ́lọ́run bá ní kò gbìyànjú tó lè yọjú sí mi gbogbo ohun tó ti nẹ́gbàrá tó ti nẹ́gbọ̀rọ̀ tó ti rò bí báyá ò lè kúrò nínú ìṣòro yìí fọkànbalẹ̀ lágbára ọlọ́run tí wọ́n náà bá wá ó jẹ àǹfààní egbòogi mọ́wọ́ kúrò tó sì mọ̀ pé gbogbo ohun tó ń rò bí kò lè látúnṣe yẹn ó dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run máa bọ̀ wá nílé iṣẹ́ bàbá òkè ògùn nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School nílùú Àkúrẹ́ ń bẹ̀ la wà àní fara nira wa báyọ̀ fẹ́ bèèrè ọ̀nẹ̀ tàbí onímọ̀ràn kan tó fẹ́ bèèrè lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 64 60 64 19 bẹ́ẹ̀ lẹ lómi yóò máa rí pé bóyá bóun bá ti ń ṣe ẹ̀yọ́ ìnira lòun fi ń ṣe ẹ̀yọ́ ẹlòmíà máa ta ẹlòmíà máa ró lágbára ọlọ́run ìwọ náà wà nínú àwọn tí wọ́n máa gbégbá ọpẹ́ nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School nílùú Àkúrẹ́ tó bá fẹ́ bẹ̀rẹ̀ ọ̀nẹ̀ tàbí onímọ̀ràn tó fẹ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ni yìí 07 64 60 64 19 07 64 60 64 19 àlàáfíà ara wa ò ní di fi àfíà ó dìgbà.
6: Ọ̀rẹ́ a ò máa ti ẹ̀rí ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Wòó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro iṣanra iná mọ̀ ni bí o bá jí gbogbo ara máa romí tí iṣanra yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀ ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀ ìṣèlọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó kódà èrò oorun sùn déédé. Wòó ọ̀rẹ́ mo ti gbìyànjú
7: ògbólùgbò ọdẹ tó ń fi wí àtẹgbò sọmọ ara yé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọmọ ẹdá lẹnu ìwọ náà gbìyànjú kọ sí bàbá òkè ògùn lónìí ẹ máa pe 07064606419 07064606419 bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹgbò ṣèwòsàn.
8: Ọ̀rẹ́ bẹ́ẹ̀ni ìwọ tó ń gbọ́ mi lọ́wọ́ o ya na ìka àkọsílẹ̀ tí o bá ti fi ọjà tó fẹ́ rà sílẹ̀ nínú asẹ́ ọjà tàbí ajọgbà pẹ̀lú ìrètí wípé ẹ̀dínwó yóò máa túnọ̀ ka àkọsílẹ̀ tó o bá ti tilé ìtajà kan bọ́ sí òmíràn nítorí wípé òun wá ibi tí ọjà ti dínwó kiri tí o bá náà ó kéré tán ìka àkọsílẹ̀ nínú eré yìí o túmọ̀ sí wípé ibi tó bá pè ọ́ ló máa ń yà sí kí ló wá dé títí ilé ìfowópamọ́ rẹ fi gbọ́dọ̀ dá yàtọ̀.
9: O ti ṣe wàhálà tó download Smart Cash app lónìí kó o sì jẹ́ kí owó rẹ ṣiṣẹ́ fún ọ jẹ́ àǹfààní 15% lórí gbogbo owó tó bá fi pamọ́ lọ́dún bẹ́ẹ̀ sì ni kò sí ìjìyà tó rọ̀ mọ́ yíyọ owó rẹ nígbà tó bá wù ọ́ o tún ní san owó kankan lórí fífowó ránṣẹ́ tàbí gbígba owó wọlé o sì tún lè jẹ àǹfààní ẹ̀dínwó tó tó ìdá mẹ́wàá 10% ní gbogbo ìgbà tó bá ra data tẹnu lásán kọ́ òfin àti ìlànà à ń tẹ̀lé wa o Smart Cash látòdo Airtel.

0: da ọlọ́run rẹ mọ̀, da ọlọ́run rẹ mọ̀ ní ètò ìwàásù tó fi ọlọ́run hàn fún gbogbo ènìyàn láti ẹnu ìránṣẹ́ olúwa ajíhìnrere Matthew ìgbẹ́kẹ̀lé olúwa mọ́ṣẹ́ bí olùṣọ́ àgùntàn ti ìjọ Noyo God Chapel. A wà ní +7 & 8 Àyọ̀ká layout ní ilé funfun Báláú ẹgbẹ́ Algon Hospital òpópónà tó wà lẹ́yìn Ìbàdàn Grammar School Màlété Ìbàdàn. Àkókò tún ti tó láti gbọ́ ètò dá ọlọ́run rẹ mọ̀, ọ̀rọ̀ fún gbogbo ènìyàn láti mọ ọlọ́run láti ẹnu bàbá wa nínú Olúwa ajíhìnrere Matthew ìgbẹ́kẹ̀lé olúwa mọ́ṣẹ́ bí kí ọlọ́run kí ó bùkún yín bí ẹ ṣe ń tẹ́tí sí ọ̀rọ̀ náà.
1: Agbára ti bẹ nínú orúkọ náà, àṣẹ ti bẹ nínú orúkọ náà, ìtẹ̀síwájú ti bẹ nínú orúkọ náà, ìmọ́lẹ̀ ti bẹ nínú orúkọ náà. Olùfẹ́yìn lógo ipá àtàgbára ti bẹ nínú orúkọ náà, èyí tí kò lákàwé orúkọ náà ṣe ìyàní tó ṣe oríkì rẹ̀ ọlá rẹ̀ títóbi rẹ̀ kò lákàwé. Ìwọ̀n àtàbá mọ títóbi agbára rẹ̀ àtọ̀rọ̀ rẹ̀ àtorúkọ rẹ̀ pẹ̀lú ohun tóba ó tòṣẹ̀ pẹ̀lú àní ìfọkànbalẹ̀ pẹ̀lú àní orò ọ̀fẹ́ aláìlẹ́gbẹ́ nítorí pé olólàṣẹ ó pàṣẹ àṣẹ sì di mímọ̀ tí ó wí pé ó wòsàn ó gbàlà ó lẹ́ẹ̀mú ṣó jáde ó sì jáde dídé ó sì dídé rìn ó sì rìn ẹlẹ́pọ̀nmi sí àmọ̀ nígbà tí ọtí wà ní tọ́jú wípé ìyàwó ó pàṣẹ ohun ìyaníṣẹ́lẹ̀ aláṣẹ ńlá ni ológun ńlá ni ọba rí bẹ́ẹ̀ ti ṣe bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ rẹ̀ kò yí padà ìkan lánàá ìkan lẹ́nì ìkan títí ayé àdípẹ̀kù. Ẹyin fẹ́ bọ̀wọ́ bí a bá mọ orúkọ ni tó pàṣẹ wípé káwọn àásùn ìrere ó pa aláṣẹ ẹ kéde orúkọ òun. Àǹfààní ti bẹ nínú àṣẹ tó pa pé nígbà tí a bá pè ó tàbá rọ̀mù níṣẹ́ ó jẹ́ ó bá sátáde wí ó bẹ èṣù wí ó bá ẹsẹ̀ wí ó bá ẹsẹ̀ wí. Ìrere tó pa láṣẹ ní orúkọ rẹ̀ ni ìyá ti pa, ní orúkọ rẹ̀ ni ìwòsàn ti dé, ní orúkọ rẹ̀ ni àlàáfíà ti dé. Nígbà tá a gbọ́ ìrere ká kéde ìrere ọ̀rọ̀ rẹ̀ ni pé ọ̀rọ̀ ní oríkì rẹ̀ òun láláṣẹ ó mọ ohun gbogbo ó sì gbogbo pé nígbà tí a bá pe orúkọ mọ nǹkan báyìí ògo ṣẹ ìdààmú yóò dópin wàhálà yóò dópin bàríyà yóò dópin gbogbo ọkàn tó gbà á gbọ́ tọkàntọkàn tó pa májẹ̀mí mọ́ ló lè rí ẹ̀rí jẹ́ pé olúwa àwí bẹ́ẹ̀ àṣẹ bẹ́ẹ̀ ni. Mo bá gbà gbọ́ tọkàntọkàn tó bá ìrìn àjò ọjọ́ kan tó ṣẹ́ra ó rí ohun tí mo wí kò lábùkù lábàwọ̀n àṣẹ rẹ̀ kò lábùkù lábàwọ̀n nígbà tó yára ẹ sí mímọ́ tó kó àní ìjánu wà ní ìmọ́lẹ̀ rẹ̀ wà á máa fẹ́tí bẹ nínú ọ̀rọ̀ náà àṣẹ rẹ̀ tó pa aláṣẹ ká kéde ìrere pé tá a bá ronú padà ó gbé wa ga, tá a bá ronú padà ó ń bá ní wa pàdé, tá a bá ronú padà won fe pe baba ru pada ogo yo do to a de ni dalare ku sabu ku bo o pa lase ni o ma lase ni o ma lase ni o ma lase ni idere ko on gbogbo ti odo re wa ogbo ti odo re wa imo ti odo re wa oye ti odo re wa alafa ti odo re wa o ma lase ni ko se to le pase bi re ko sa lagbara bi re ko so logo bi re o pa ase ka kede irere aje to pa na de ba ti ja laba pe aje to pa na la ba iyanu pade aje to pa na la jowo re aje to pa na la kede re aje ke na la fi ese igbagbo wa mule dinu re pe ounu olorun o pa ase igba ti mo gbo o pa ase ka kede rere ire ti mo gbo o mu ago ara bi yato nitori pe ore mi ni iyanu si ni o ku fun ogo o ku fun ola o ku fun agbara iyanu si de ko labuku ko laba won ore mi ni iye lo gbe dani igbege lo gbe dani anfani to bede ko loka foko to gba gbo foko to simile lo ma mo pe o ma lase ni o la lase to pase pe ka kede e wa su na e je ka wo ta ja lawa pe ninu gba ta gba ire na bo ana lafia ani fokabade isi ati ede ni baba yi lo tojo wa o pa lase bi ka kede oruko o ka wasu loruko o pe igba ti ta ba pe o da wa lohun o si da wa lohun o mi le rire ise ine eche igba ti ta ja ti ajaja ajogu iyade pepun ohun ti a ri gba lowo re nínú orúkọ ni à ń kéde rẹ nínú ìwà wa nínú ìṣe wa sí ìyàwó sí ọkọ sí ọmọ sí ara ilé ta ló wò mí sàn ta ló gbà mí là ta ló ṣẹgun fún mi orúkọ olúwa nìní pé nígbà tó pa láṣẹ pé ká kéde rere ti ayé pé èmi ní ọ̀nà òtítọ́ àti iyè èmi ní ọ̀nà òtítọ́ àti iyè tó lọ sọ́dọ̀ bàbá àyẹ tó pa takede náà tade ní ìbùkún tade ní ìdápadà tade ní ìdáláre ẹyìn àfẹlárọ yìí ìjà yín orúkọ ni àtoríkì àti ọrọ ti bẹ nínú orúkọ ni ìdá rẹ àpáta yéraye ni kò ṣe kọlù kò lébi wo ohun tó bá ti wí làbẹ́gẹ́ bí a bá mọ̀ ọ́ àbíyẹ́ bú ṣe nítorí pé àfi ṣíṣe ní lóyún oṣù yé wà láńtẹ́ni mọ́ọ̀rọ̀ lọ́gbọ́n olúwa ṣàánú ṣàánú ìgbà tó bá ọlọ́run rè ìgbà tó jẹ oúnjẹ tó jẹ tí ó jẹ sí ara sódì ara ni ó jẹ sí ọkọ ẹni ló fi ń wí kò bá ọ gbé kò bá ọ sùn kò bí ìṣẹ̀lẹ̀ dé bọ́ o da ṣẹ́gun ṣùgbọ́n ìgbà tí o jónù ṣe àṣẹ tó pa wípé mo pa aláṣẹ fún ọ gba òtítọ́ gba ẹyìn ẹtúgbọ̀nsẹ́gbọ̀nyẹ yóò sọ pé o láti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ o láti kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ kí ogun àtọ́láàlì kí ló máa bá ọ gbé ẹni pé wọ́n wọ́n ó tọ́ láti yin jésù lógo àtoríkì rẹ̀ kini se awon apostoli ori kewa ese 42 wi se awon apostoli ori kewa ese 42 wi.
2: Ó sì pàṣẹ fún wa láti wàásù fún àwọn ènìyàn.
1: Ó sì pàṣẹ fún wa láti wàásù fún àwọn ènìyàn.
2: Àti láti jẹ́rìí pé.
1: Àti láti jẹ́rìí pé.
2: Òun ni àti ọwọ́ Ọlọ́run yàn ṣe onídàájọ́ ayé àti òkú ààyè àti òkú.
1: Ó pàṣẹ. fún wa láti wàásù fún àwọn ènìyàn àti láti jẹ́rìí pé ó pa àṣẹ àṣẹ tó pa ó tẹnuwa jáde báyìí káàkéde ó tẹnuwa jáde báyìí káwàásù náà ó tẹnuwa jáde báyìí fún ọkọ̀ tó ronúpìwàdà fún ọkàn tó gbàgbọ́ pé ó ní a ti fi ọwọ́ ọlọ́run yàn ṣe onídàájọ́ ààyè àti òkú láti ọwọ́ ọlọ́run láti yàn án fún onídàájọ́ ṣàbàpọ́sọ́lẹ̀ láti ṣe onídàájọ́ onídàájọ́ olóṣè láti ṣe onídàájọ́ sàtánì láṣọ dágóní láṣọ dájọ ẹ̀mí èṣù pé èmi lọ́lọ́run yín èṣùkọ́ ló dáwà ọ̀nà ló dáwà ìgbéra aga sàtánì láti lé dágóní láti ayé jésù sì wà láṣọ ìdájọ́ rẹ̀ afúnágbára afúnáṣẹ láti ọwọ́ ọlọ́run láti ṣe ìdájọ́ ayé àti ọ̀run ó sì wá a sì rẹ́rí rẹ̀ a sì ohun tó ṣe ó jí òkú dìde ó wọlé san ó gbára ogunlọ́gbà àwọn èèyàn lọ ṣàfẹ́rí rẹ̀ lẹ́nu gbogbo ọkọ̀ tó pa ọ̀rọ̀ rẹ̀ mọ́ tó ronúpìwàdà a ṣe ìdájọ́ ẹ̀ṣẹ̀ nínú ayé wọn alẹ́ ẹ̀mí èṣù jáde alẹ́ àìsàn jáde alẹ́ ìfẹ́kúfẹ́ jáde alẹ́ ìwà àbájá jáde ó ṣe ìdájọ́ ayé àti òkú ayé àti òkú ó ṣe ìdájọ́ sàtánì nínú ayé wa ó ṣe ìdájọ́ ìwà àbájá nínú ayé wa nígbà tí a wà ní òkùnkùn nígbà tá a gbọ́ ìrere rẹ̀ ìmọ́lẹ̀ wọlé dé òkun paradà ìmọ́lẹ̀ wọlé dé òkun paradà onídàájọ́ ayé ayé owó òkú ayé owó òkú ẹni tó ti kú nípa ti ẹ̀mí nígbà tó gbọ́ ó jí dìde owó sọ ó gbára onídàájọ́ àyà àti òkú ẹ̀yìn tí ó gbọ́rọ̀ ọlọ́run ó ti di òkú ṣùgbọ́n nígbà tó gbọ́rọ̀ ọlọ́run ó di àyè ẹ̀yìn tí ó mọ ọlọ́run tó wò wá ti ṣe rẹ̀ òkú ló jẹ́ nígbà tó wà nípa tara òkú ló jẹ́ kò mọ̀ sí yàtọ̀ sósì nígbà tó ń kata kẹ́lẹ̀ rere ara ẹ sọ jí ara òkú sọ jí kì í ṣe pé ó fọ́ lójú ṣe wọ́n ti ṣùgbọ́n kò mọ ọ̀nà àbáyọ sí ìgbàlà nígbà tó kata kẹ́lẹ̀ rere fún orí ara rẹ̀ pé ní òkú ló wà òkú pé ó ti kú tán kò ní ìṣíníyè ọgbọ́n òsì ìmọ̀ òsì àlágbà òsì ó sì pàṣẹ fún wa láti wàásù fún àwọn ènìyàn kí la ṣe lénìí àwa gbà á sì wàásù àwọn tó jẹ́ ààyè là gbà á wàásù àwọn wàásù fún àwọn òkú ìsìn láti ṣe ìdájọ́ ẹ̀ṣẹ̀ wọn láti ṣe ìdájọ́ ìwà ẹbí wọn láti ní ẹ̀mí èṣù jáde láti ní ẹ̀bà ìgbọ́ràn jáde láti ní ẹ̀bà ìṣòro jáde kò dá ayé wọn ti kéde láti wàásù pé onídàájọ́ ayè òun òkú onídàájọ́ ayè òun òkú ẹni fẹ́ bẹ́ wọn ó rọ ẹ̀rọ tẹ́wàá pé orúkọ rẹ̀ oríkèé ni àṣẹ ni o ma se dani o mo go dani o se mi dajo dani igba to de awon ebe jade so ko se dajo o se dajo ori wa rapa to ta ti pon loju o se dajo re o wo so o da aye aboju oriro aditi ugboran aṣe to pa la kede re aṣe to pa la wa so re nitori pe ohun ti a ba pade ohun ti o yori sayo ni rajo na to fa ni mo kan bale pe ololuwa oloba awon ba oba irode oni moroko ninu gbogbo logure ti farahan ninu gbogbo lora ti farahan nigba to pa lase ka kede ilele awon ti o farabo to mu ko mo olorun no le ri eri je ki se asoto nigba to ko ese sile agbara re ani simi nigba to paramo wa ni fokanbale nigba to jale mo asasi oruko re ko ti di baje e to ja to pa oruko ti di baje ki lo le fomo ore dabi ore lo pe ile lati keso re de ka mo ta se ka je loto ka wo olorun wa ni ka gba laye ki ogo baba ni ko le di bimo ta gbara baba ni ko le di bimo ṣùgbọ́n níwọ̀n ìgbà tí àgbà gbà láyè àṣẹ ti bẹ̀rẹ̀ káwọ́ rẹ̀ kò lè di mímọ̀ fún wa gẹ́gẹ́ bí Psalm 24 verse 7 wí pé ẹgbẹ́ orin sókè
2: ẹgbẹ́ orin sókè ẹ̀yìn ẹnu ọ̀nà jáde gbé sókè ẹ̀yìn ilẹ̀kùn ayérayé kí ẹ̀gbọ́n kò kí ó wọ inú ilé wá
1: nígbà tí a bá gbére wa sókè sí olúwa tage pe pe yo wole wa egbe ori soke eyan na ona ki ati gbe soke eyin le ko aye raye ki o pa oko ki o di olowo la re to ye ko gbore soke ta lo gbe kere to ye ko gbore soke ta lo se lezo ye ko gbore soke ẹgbọ́n ní sókè ẹ̀yìn èèyàn míì káṣí gbé sókè ẹ̀yìn ẹ̀kọ́ ayérayé kí ọba ògo kò wọnú lé wà ọ̀rọ̀ ìrere ni pé kó gbójú rẹ̀ sókè sọ́kà ẹ̀kọ́ ayá jẹ́ kí ọba ògo wọlé wà jẹ́ ká náà wọlé wà jẹ́ ká olùmọ̀ kó wọlé wà jẹ́ ká aláṣọkọ̀gbọ̀ kó wọlé wà ẹgbọ́n ní sókè nígbà tó bá gbóhùn rẹ sókè ọba ògo wọlé wà ẹgbẹ́ orí sókè ẹ̀yìn ẹnu ọ̀nà ẹṣẹ́ ọkàn yẹn payá kí á sì gbóhùn sókè gba olúwa láàyè ó ti pa aláṣẹ ká kéde ìrere gbóhùn rẹ sókè gbóhùn rẹ sókè sí olúwa kí ọba ògo ó ṣe kéde kó wọlé wà kí ọba ògo ṣe kéde kó wọlé wà nígbà tí ọba ògo bá wọlé wá sóko ti pàṣẹ ó kéde ìrere ó wàásù rere ó ṣe ìdájọ ayé àti òkú nígbà tí ọba ògo bá ṣe kéde ọwọlé wà nígbà tí ọba gba ọba ògo láyè tó gbórí rẹ sókè ọba ayérayé kí ọba ògo kó wọlé wá ẹsẹ kẹwàá yìí pé ta ló bá ògo yìí
2: ẹni ọba ògo yìí olúwa àwọn ọmọ ogun òun náà ni ọba ògo
1: ta ló bá ògo yìí olúwa àwọn ọmọ ogun òun náà ni ọba ògo nígbà tó bá wọlé wá ogun ti ṣẹ wà á dópè ó máa yan ọlọrun lógo ni ó bá fọwọ́ nígbà tó gbóru rẹ sókè ẹni ọ̀nà tó ṣọ́kọ̀ yẹn payá tó wọ̀ sí tó gba ògo wọlé wá tó lọ́rùn wọlé wá a lọ láti kéde ara lati wasu ara lati jewe tolorun pe oluwa oluwa ese oluwa ese o nitori eyin loluwa oluwa ese igba ti okan ba ti pin yele yele to gboju re soke to soko paya oba ogo ni wole wa ibodogbo ti wa ibodi mo ti wa bola la fe o ti wa igba ti oba ogo o ba wole wa oni ta lo ba ogo yi oluwa awon mo ogo oni lo ba ogo to ba ba gbe o le kede le bo oluwa oluwa ni wa re lo ti mo pe oba ogo ti wole de nini sele dan mo pe oba ogo ti wole de ina ajo to le la ti ya se si te bi pe oba ogo ti wa o ti gba irere na a se daje ise ati mese kuro ati mo paru kuro ati bo se kuro ati wa da kuro oba ogo se kini o ti wole wa nibi ti oba ogo ba gbe ogun ti parada satane oluwa be mo dagoro wole mo ere to wole mo mo to pe o ri awon ami farahan ninu agbara e to yato si ati tele wa to pe o ti po ogbologbo ati sani sile to le se se lori o ti ba jura pade oni ta lo ba ogo yi oluwa lo gba laye àwọn ọmọ ogun òun náà lọba ogun olúwa àwọn ọmọ ogun olúwa àwọn ogun ló gbà láyé tó wọlé wá tó wọnà ọkọ rẹ kì í ṣe lé tó gbé kì í ṣe lé tó wọ ọkọ rẹ ló wọ ìgbéga wa dé wọn wá láyọ olúwa ọfẹ wa pọ àdúrà wa pọ wọn bá yín sọsọ pé ọba ogun ṣe kéré o ti wọlé dé ìmí sọ̀tún ìyàsọ̀sọ̀tẹ̀ ìwá oyé ọ̀tún ìyàsọ̀sọ̀tẹ̀ ìwá ọgbọ́n ọ̀tún ìyàsọ̀sọ̀tẹ̀ ìwá ìjìnlẹ̀ ọ̀tún ìyàsọ̀sọ̀tẹ̀ ìwá orúkọ rẹ̀ tí a pè wá sínú ayé wa oríkì rẹ̀ tá a pè wá sínú ayé wa oyé ta náà bá ògo yìí olúwa àwọn ọmọ ogun òun náà lọ́ba ògo ó wọlé wá wẹ́rẹ́ ló bá mi ṣe wẹ́rẹ́ ló bí ṣe ìdàgbọ́n kù mọ́ ògbó rẹ̀ mọ́.
0: Dá ọlọ́run rẹ mọ̀. Ọ̀rọ̀ ìwàásù láti inú ìjọ New York God Chapel ni a ṣẹ̀ṣẹ̀ gbọ́ tán. A wà ní +7 & 8 Àyọ̀ká Layout, Ilé Funfun Báláú, Ẹgbẹ́ Argon Hospital, òpópónà tó wà lẹ́yìn Ìbàdàn Grammar School, Mọ̀lẹ́tẹ̀ Ìbàdàn. Ẹ darapọ̀ mọ́ wa ní gbogbo ọjọ́ Ìṣẹ́gun Tuesday ní ojú òpó ìbánidọ́rẹ̀ ti Facebook at Matthew Ọmọṣẹ́bí láàrin agogo 6-8 àárọ̀ níbi tí ẹ ó ti máa gbọ́ tí ẹ ó sì máa wò wá kedere nínú ìpàdé àdúrà ti ìjọ New York God Chapel. A wà ní Àdàbà FM Àkúrẹ́ ní gbogbo ọjọ́bọ̀ Thursday láàrin agogo 6:30 ìrọ̀lẹ́ àti Lage Lunet 6.7 FM Ìbàdàn between 7:45 and 8 PM àti ní gbogbo ọjọ́ ìsinmi Sunday láàrin agogo 9 òwúrọ̀ sí 12 ọ̀sán fún ìjọsìn tó níbùkún. Tí ẹ̀yin bá fẹ́ ìmọ̀ràn tàbí ìrànlọ́wọ́ àdúrà ẹ pé bàbá wa nínú Olúwa ajíhìnrere Matthew Ìgbẹ́kẹ̀lé Olúwa Ọmọṣẹ́bí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 003-471-9805 tàbí 0905-666-6268. Dá ọlọ́run rẹ mọ̀. Ìpàdé tún di ọjọ́ 8.

0: your vibe with the irresistible aroma and rich taste of Nescafe.
1: My coffee, my Nescafe.
2: Make my world my way, yeah.
0: Nescafe, make your world.
3: Ẹ̀yin ènìyàn mi, ẹ máa sùn dáadáa o, ó sì nídìí.
4: Yeah.
3: Iṣẹ́ ò lè tán láíláí, yóò sì máa wà ń bẹ̀ títí ni. Ẹ sùn dáadáa lórí mátírẹ̀sì Mukka.
5: Kódà, ẹni tí ń ṣiṣẹ́ takuntakun jùlọ nílò oorun tó kúnjú òṣùwọ̀n. Irú oorun bẹ́ẹ̀ sì rèé, orí mátírẹ̀sì Mukka nìkan lẹ ti lè rí. Mukka, a ń fi ìdẹ́ra kún ìgbésí ayé ènìyàn.
6: Dúró náà kó o tóra multivitamin yẹn, béèrè lọ́wọ́ ara rẹ̀, ǹjẹ́ ó fún àwọn ọmọ rẹ ní aṣara lóore tó.

0: Adaba 88.9 FM. Awolu solu dero pese.
1: Mo kiyin e kale asiku se lataro iroyin asale re lati le se redo Adaba FM 88.9 kure ilu laramokinla wata tin gbo satagun Folajin oye tayo niroyin yin sajuna egbo awon koko to ni niroyin na ijoba apapo ngbe igbese lati fopin si bi ina ba ti se njawale lopo igba nile Nigeria alaga ajo eleto idibo le yi pe fun gbigba kaadi eto kaadi idibo ni kamankobo nini ya abala iroyin le okere wa fun ti asale eto ni orule ilewe to ja lorilede Pakistan gbemi awon eyan 24 nibi ti awon 29 ti farapa koja la iroyin na
2: iroyin tale Adaba 88.9 FM la gbo
1: iroyin na re lekunre re ile ise ara ile yi lo ti se beleyin ajo NNPC limited latari bo ti se eto edinwo lori epo petrol ni ogbon joba yi to isapejuwe re gege bi ipese ato lojuna ti le je ka ro turo awon mo le yi papajulo lori oro epo petrol ni le yi are Bola Tinubu en to je oludamoran patakire lori oro iroyin ati ile ati ilaniloye Sunday dare lo foju oro nlede lasiko igba to nbenu atelu igba keja re le yi ati ko abaka latare bo tin tako eto na dare se lana ipe edinwo on oni won pe yamo re kale lojuna ati le je ki nkan tu duro re bayi ati lati le je ki oro ewe opo on ko tun bara dogba pelu atunto ele ti won se ati wipe won se ni ko si eto lati le je ki won da owo ran wo re epo petrol ele ti won yo loyin osu karun odun 2023 pada ile ise are lo wa tako aba atiku latare bo ti se lana ipe nkan fararo bayi ati bi nkan to se nlo papajulo lori oro epo na won benu atelu atiku latare bo ti se nlo oro bi nkan ti se le pon na leka ero aje yi lati le je ko ma fi se eto ipolongo re papajulo ni bi eto idibo gbogbogbo odun 2027 ti se nsunmi ti le ijoba apapo orilede Nigeria lo ti fowo si awon ona ba awon ona to lati le je ki won ko awon ibudo eleyi ni apa ila orun ati iwo orun le yi eleyi ti o wa fun oro ina oba lojuna si wa ona abayo si bi ina oba ti se njawale lopo igba lorilede Nigeria Minister for ọ̀nà ọba lórílẹ̀èdè yìí Joseph Tegbe ló fojú ọ̀rọ̀ nílẹ̀èdè níbi ìpàdé kan eléyìí tó ṣe pẹ̀lú àwọn ìkan tọ́rọ̀ kan nípínlẹ̀ Èkó tó ṣe lálàyé pé bí nǹkan ti ṣe dúró rí báyìí òun ni ìgbésẹ̀ ló ti wà fún tí wọ́n sì bẹ̀rẹ̀ iṣẹ́ lóníkọmọkọbọ láìpẹ́ láì jìnà ó ṣe lálàyé pé àwọn ọmọ orílẹ̀èdè Nàìjíríà ni ó tún bọ̀ jèrè iná ọba dáadáa lórílẹ̀èdè Nàìjíríà níbi ọdún mélòó kan sásìkò ṣàwàyé bákan náà ni Tegbe ló ṣe lálàyé pé ìjọba ló ti ń ṣiṣẹ́ tọ̀sán-tòru báyìí pàápàá jùlọ lórí iná ọba ọ̀hún lójú náà ti lè jẹ́ kí wọ́n máa ṣe àyẹ̀wò eléyìí tó lóorìn àti láti lè jẹ́ kí wọ́n máa ṣe àrọ́pò fún àwọn ohun ìgbàlódé ohun tí wọ́n ń lò fún àwọn irinṣẹ́ náà pàápàá jùlọ eléyìí tí wọ́n ṣe lálàyé pé ọ̀pọ̀ àwọn irinṣẹ́ ọ̀hún ló ti jẹ́ eléyìí tí ìgbà ti lọ lórí ẹ̀ tí àtúnṣe ó sì máa wáyé mínísítà ló wá ṣe lálàyé pé ọ̀pọ̀ àwọn ìpèníjà eléyìí tó ń wáyé lẹ́ka náà balẹ̀ yìí kò sẹ́yìn bí àwọn ohun èlò eléyìí tí wọ́n ń lò fún ohun iná tẹ́lẹ̀ gbígbà ti ṣe lọ lórí wọn àti àwọn àtúntò mìíràn tó sì ṣe lálàyé pé àwọn ètò àwọn nǹkan ọ̀hún ni wọ́n ti ń lò láti bí 50 ọdún sẹ́yìn ó sì lálàyé pé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ló ti farajìn báyìí lójú náà ti lè jẹ́ kí wọ́n ṣe àwọn tó bá tọ́ àti pé ń ṣe ni ó ti pa láṣẹ lójú náà ti lè jẹ́ kí wọ́n pé àwọn ìgbésẹ̀ eléyìí tí ó tún jẹ́ kí nǹkan sọrúra sí i lẹ́ka iná ọba orílẹ̀-èdè Nàìjíríà wáyé obìnrin àkọ́kọ́ lórílẹ̀‐èdè nàìjíríà olúrẹ̀mí tinubu ló ti pè fún kí àgbéǹde túnbọ̀ wà fún àwọn ìyá nígbèríko lójú náà ti lè jẹ́ kí àgbéǹde wà lórí ọ̀rọ̀ oúnjẹ ètò ààbò oúnjẹ àti ìdàgbàsókè ọrọ̀ ajé ó fojú ọ̀rọ̀ nílẹ̀‐èdè tó sì pè fún ìgbáyégbádùn tó ń ti ètò eléyìí tó dúró rẹ báyìí lójú náà ti lè jẹ́ kí àwọn èèyàn tó wà ní ìgbèríko ọ̀hún kó ní àǹfààní sí ilẹ̀ ètò ìṣúná ìdánilẹ́kọ̀ọ́ ìmọ̀ ẹ̀rọ àti ọjà eléyìí ètò dúró re tí ó mú ìgbà yí gbádùn ba ìgbé ayé wọn. Arábìnrin Tinubu ló pa bìyàbìdùn ọ̀rọ̀ ọ̀hún nínú ọ̀rọ̀ eléyìí tó fi léde níbi tí wọ́n ti ń ṣe àyájọ́ àwọn èèyàn eléyìí tó wà ní ìgbèríko eléyìí tó wáyé ní òní ọjọ́ kẹẹ̀ẹ́dógún. Ó ṣàpèjúwe àwọn obìnrin tó wà ní ìgbèríko ọ̀hún gẹ́gẹ́ bí ọ̀pákùtẹ̀lẹ̀ sí ètò ọ̀gbìn ọ̀rọ̀ oúnjẹ àti ìdàgbàsókè ọ̀rọ̀ ajé lẹ́sẹ̀kòkó. Obìnrin àkọ́kọ́ ló wá rọ ìjọba orílẹ̀-èdè Nàìjíríà àti àwọn ìkàntọ́rọ̀ kan lójúnà àti wáwòrò kò fi ṣàdá lójúnà àti pèsè gbogbo ohun tó bá tọ fún àwọn obìnrin tó wà ní ìgbèríko náà lójúnà àti lè jẹ́ k

0: 88.9 FM. Awolu Solu Dero Pese.
1: E kaabo pada fun iroyin lakotun le kan si wa lori itakun ayelujara wa www.adaba889.fm tabi ke download application Adaba FM lori Google Play Store. Bakana ne le ba wa dogba loju awon opo bandore wa gbogbo yi www.adaba889.fm lori Instagram at X wa Adaba FM TV la wa lori YouTube wa bakana ne le iroyin sowo si wa ninu stream at Adaba 889.fm Iroyin te siwaju lagbarin iroyin lo kere wa fun ti asale to ni Ijoba orilede Mauritius lo tun ti se lalaye pe ki eto konilogbele ele eto wa lode bayi ko tun na woja re titi di ojo jimo natare bi nkan ti se fararo bayi lori lori bi nkan ti se nlo ni orilede na papa julo latare bi awon eyan ti se nfe ohun na lori bi omo gogo ti se wa lori ibaye gbadun awon eniyan iwode ohun ohun lo mu ki iko olopa ko fi kile ofin gbe awon eyan to nlo bi merin o le ni adun ni ye bayi nibi ti atiri awon ma kekeke to nlo bi merin odi ni ogun nigba ti won se lalai pe awon eko eso alabo bi mejo ototo ni won tun farapa kojala ninu isele na ijoba orilede ohun lo ti wa se lalai pe ara orokun ara ora die loro bel loro na ri lorilede Mauritius bayi ti won se lalai pe igbese ohun lo ti mu ki awon eyan se ke awon eyan se ijamba sawon ibi to se kokoko papa julo awon le ise olopa ni agbegbe na olotu orilede ohun Navin Ramgoolam lo ti wa se kilo kilo fawon eyan lati le ma je ki won ma mu ofin lowo ara won ati wipe in tó ń ṣẹlẹ̀ yìí ó jẹ́ eléyìí tí kò tọ́ tó sì lè mú kí àìbalẹ̀ ọkàn kó wà lórílẹ̀‐èdè náà ó kéré tán àwọn èèyàn tó ń lọ bí mẹ́rin ó lé ní ọgbọ̀n báyìí òun ni wọ́n ti dolóògbé níbi tí a ti rí àwọn ọmọ kéékèèké tọ́jọ́ rí wọ́n ń bẹ lábẹ́ ọdún mẹ́tàlá tí àwọn mọ́kàndínlógún sì farapa kọjá là látàrí bí òrùlé iléèwé kan ní pakistan ti ṣe jálulẹ̀ tọ́pọ̀ sì tún farapa kọjá là ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló wáyé níléèwé aládàáni kan tó jẹ́ ti al-kai ní agbègbè dao ní ìlú ọ̀hún tí wọ́n ṣe lálàyé pé àwọn òṣìṣẹ́ tó ń ṣe ìdóòlà ọ̀hún ni wọ́n ti wà ní agbègbè náà tí wọ́n sì tún wá bí tún sì tún wá àwọn ènìyàn mìíràn eléyìí tí wọ́n bá lògbàdì nínú ìṣẹ̀lẹ̀ náà ìròyìn jẹ́ pé ni wípé àwọn ikọ̀ ọlọ́pàá ló ti fi kílẹ̀ òfin gbé ẹni tó ni iléèwé náà tí ìwádìí sì ti bẹ̀rẹ̀ lóníràbájì gan àti lónírẹ̀gẹ̀dẹ̀ fín lórí àwọn tó ní ṣe pẹ̀lú ìṣẹ̀lẹ̀ ọ̀hún lábala ìròyìn àwọn amúlùdùnwá fún ti àṣálẹ̀ tòní akọ̀ròyìn iléeṣẹ́ rédíò Adaba FM Adégbòye Gala ní ti wà níkàlẹ̀ ẹ̀kúnrẹ́rẹ́
2: mo kíyìn ẹ káàbọ̀ ságbọn ìròyìn àwọn amúlùdùn lójú ọ̀pá ayélujára báyìí ń lẹnu tó ń kun òṣèré sinimá àgbéléwò ni tóyìn abraham látàrí fọ́nrán àkálẹ̀ ọ̀rọ̀ rẹ̀ kan eléyìí tó làdé sójú òpó níbi tó ti ń fi àwọn òṣèré akẹgbẹ́ rẹ̀ bíi fúnkẹ́ akíndélé àti ìyàbọ̀ òjò ṣe yẹ̀yẹ́ fọ́nrán àkálẹ̀ oníṣẹ́jú méjìlá ọ̀hún ó ní ìyá màmá exabod ẹni ló fi léde eléyìí tó ṣàkóónú ọ̀rọ̀ yẹ̀yẹ́ láàrin tóyìn abraham àti olùfẹ́ rẹ̀ lójú òpó títọ́ kíkan ìyẹn bisgold àkálẹ̀ ọ̀hún ló ti mú káwọn ènìyàn kí wọ́n mọ ọbẹ̀nu àtẹ́lu tóyìn abraham o bí wọ́n ti ṣe ní àwọn ń kọminú lórí irú àjọṣepọ̀ tó ní pẹ̀lú àwọn olùfẹ́ rẹ̀ àti irú ọ̀rọ̀ eléyìí tó ń sọ sí àwọn akẹgbẹ́ rẹ̀ nínú àkálẹ̀ ọ̀hún abraham ń ló sọ̀rọ̀ òṣèré ìtẹ̀lẹ̀ àti kẹmití fún bisgodo nínú èyí tó ti ń ṣàlàyé kẹmití gẹ́gẹ́ bí èèyàn kan tó dàbí ọmọdébìnrin sóun ètò ìgbẹ́jọ́ lórí ọ̀rọ̀ àyẹ̀wò ẹ̀jẹ̀ ọmọ olóògbé ìlérí olúwa alọba táwọn ènìyàn mọ̀ sí mohbad ni wọ́n ti sún sí ọjọ́ kẹrìndínlógún oṣù kejìlá báyìí láàrin àròyé pé àwọn mọ̀lẹ́bí ni wọ́n ń kọbinú lórí irú àyẹ̀wò tí wọ́n ń ṣe aṣojú mọ̀lẹ́bí ọ̀hún kan ẹni tó ń gbèrò láti darapọ̀ mọ́ ọ̀rọ̀ náà ló jẹ́ kó di mímọ̀ wípé òun kọminú gidigidi lórí irú ilé ìwòsàn tí wọ́n ń lò láti fi ṣe irú àyẹ̀wò ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ àpẹẹrẹ ẹ̀jẹ̀ eléyìí tí wọ́n fi ṣọwọ́ sí ilé ìwòsàn náà àwọn aṣojú mọ̀lẹ́bí ọ̀hún ló ti wá kọminú lórí àbájáde eléyìí tí iléèwòsàn náà tí wọ́n fi léde wípé àwọn ò tẹ́wọ́ gba àyẹ̀wò eléyìí tó nítumọ̀ bẹ́ẹ̀ eléyìí tó mú kí àyẹ̀wò eléyìí tí wọ́n ṣe kó mọ̀ tí yọrí sí rere. Ilé ẹni tó jẹ́ aṣojú ilé ẹjọ́ tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yàn láti mọ bójútó ọ̀rọ̀ náà n ló ti wá ṣèlérí báyìí láti ṣe ọ̀fin tó tó finifini sórí ohun táwọn mọ̀lẹ́bí alọ́ba tí wọ́n ń kọminú lé lórí. Àwọn mọ̀lẹ́bí ọ̀hún jẹ́ kó di mímọ̀ wípé àwọn fẹ́ kí wọ́n ṣe àyẹ̀wò ẹ̀jẹ̀ náà ní ilé ìwòsàn tó jẹ́ ojúlówó pẹ̀lú fífi ojúlówó ẹ̀jẹ̀ eléyìí tó nítumọ̀ léde fún ilé ìwòsàn náà. Èyí ló pin ìròyìn àwọn amúlùúdùn wa lórí ìròyìn àṣálẹ́ wa fún tòní Adégbòye Gàlàní lorúkọ tèmi. Ìyókù ìròyìn ọ̀hún ó dọwọ́ Fọlájì Oyetayo.
1: Ó ṣeun ṣeun lábala ìròyìn eré ìdárayá wa fún ti àṣálẹ̀ tòní. Balógun ikọ̀ Super Falcons Rasheedat Ajibade ni wọ́n ti ṣe lálàyé pé wọ́n ó ṣe iṣẹ́ abẹ fún báyìí tó bá ti di ọjọ́ Jímọ̀ lórílẹ̀‐èdè France lójú náà àti lè jẹ́ kí wọ́n mọ àyẹ̀wò pápá jùlọ nípa ìfarasẹ̀sẹ̀ eléyìí tó nílágọ̀ ara rẹ̀ nígbàtí ikọ̀ Super Falcons fìyà jẹ ikọ̀ orílẹ̀-èdè Comoros nínú ìfẹsẹ̀wọnsẹ̀ láti mẹni tí ó lọ kópa nínú ìdíje ti Olympic eléyìí tó wáyé láìpẹ́ yìí. Ọmọ ọdún 37 tó jẹ́ atamátàsẹ̀ lọ́wọ́ wájú òun ni wọ́n gbé dìgbàdìgbà jáde ní ìṣẹ́jú 23 nínú ìfẹsẹ̀wọnsẹ̀ eléyìí tó wáyé ní pápá ìṣeré ti Raymond Stars tó wà ní ìkẹ́nẹ́ ní ọ̀sẹ̀ tó kọjá. Akọ́nimọ̀ọ́gbà fìdí ẹ Austin Ìgbàfọ́n ló ṣe lálàyé pé Ajibade ni wọ́n gbé lọ sí ilé ìwòsàn lójú náà ti lè jẹ́ kí wọ́n ṣe àyẹ̀wò fún báyìí. Ìròyìn jẹ́ kó yé ni wípé bọ́n bá ti ṣe iṣẹ́ abẹ fún lọ́jọ́ Jímọ̀ ni wọ́n tó mọ iye ìgbà tí ó lò kó tó di wípé yóò padà dé nínú ìfẹsẹ̀wọnsẹ̀ nínú iṣẹ́ abẹ eléyìí tí wọ́n ṣe fún lọ́wọ́ tá a wà yìí. Ibi láòrì mọ lórí ìròyìn àṣálẹ̀ wa fún ti ìrọ̀lẹ́ tòní láti lè ṣe rẹ́díò àdàbà ẹ̀fẹ̀ 88.9 Àkúrẹ́ tá ń gbọ́n sátẹ́gùn láti lù lárámọ̀kẹ́ Ọlásùnkànmí Olújọba ọ̀nlọ́lọ́tì ìròyìn Fọlájì Oyetayo ló mú wá sí ti ìgbọ̀yìn iṣẹ́ wa ò ní dìṣẹ́ o.

0: ẹkú kalẹ̀ gbogbo òbí abiyamọ gidi tẹ ń gbọ mi àkànṣe ètò nìyí tó jẹ wípé tẹ ẹ bá gbọ tán ẹ padà dúpẹ ni ò pàápàá jùlọ gbogbo ẹyin tẹ ti lọmọ tó ti ṣe wàhálà ẹka ti nẹkọ pẹlú gc tí wọn ò sì rọnà àbáyọ láti wọlé sí yunifásitì kankan ó yá ẹ fìtí balẹ̀ kẹ ẹ gbọ́rọ̀ tálejò pàtàkì mi yìí fẹ́ sọ ó yá àlejò mi ẹ bá ń dárúkọ yín fún gbogbo àwọn èèyàn wa kẹ ẹ sì sọ iléeṣẹ́ eléyìí tẹ́ ń ṣojú fún.
1: ẹ ṣe gan ni olótú orúkọ mi ni mrs jemine mo jẹ aṣojú iléèwé st albans university college tó kalẹ̀ sí number 17B ìjẹrò street ìjàpọ̀ estate ní àkúrẹ́.
0: ilé ẹ̀kọ́ st albans university tẹ́ ń sọ yìí kí ni wọ́n ń fi àwọn ọmọ rán lẹ̀.
1: lákọ̀ọ́kọ́ ná a fẹ́ dúpẹ́ lọ́wọ́ àwọn òbí àti alágbàtọ́ tí wọ́n ní ìgbàgbọ́ nínú wa tí wọ́n sì rán àwọn ọmọ wọn wá sí ilé ẹ̀kọ́ st albans university college. a gbé ilé ẹ̀kọ́ yìí kalẹ̀ fún àwọn ọmọ tí wọ́n ti ṣetán ní ilé ẹ̀kọ́ girama tí wọ́n sì fẹ́ tẹ̀síwájú lọ sí universities. ilé ẹ̀kọ́ st albans university college ń ṣe a level programs bíi cambridge international jupeb àti igmb èyí tí ọmọ lè lò láti lọ sí universities ní 200 level directly.
0: kí wọ́n ní àǹfààní tí ń bẹ nínú àwọn ẹ̀kọ́ mẹ́ta ilé ìtẹ̀ ti dárúkọ wọ̀nyí.
1: ẹ ṣeun lótú ọmọ tó bá ṣetán lọ́dọ̀ wa ní iléèwé st albans university láàrin oṣù mẹ́sàn-án sí mẹ́wàá ní àǹfààní láti darapọ̀ mọ́ àwọn akẹgbẹ́ wọn ní ìpele kejì ní university. ọmọ tó bá sì ṣetán lọ́dọ̀ wa ní iléèwé st albans university ní àǹfààní láti ṣe dáadáa ju àwọn akẹgbẹ́ wọn lọ nítorí pé a máa ń fún wọn ní ètò ẹ̀kọ́ tó yanrantí ní iléèwé wa èyí sì máa ń ràn wọn lọ́wọ́ láti darapọ̀ mọ́ àwọn akẹgbẹ́ wọn ní university ní 200 level directly.
0: ẹ ṣeun ó dáa kí wàá ní tiyín fi yàtọ̀ sí tàwọn tó kù.
1: lákọ̀ọ́kọ́ ilé ẹ̀kọ́ st albans jẹ́ iléèwé tí ó gba àṣẹ ìjọba àwọn olùkọ́ tó sì wà ní iléèwé yìí jẹ́ olùkọ́ tí ó dángájíá tí a sì fún àwọn akẹ́kọ̀ọ́ ní ìmọ̀ ẹ̀kọ́ tí ó yè kooro. our teaching and learning method jẹ́ ti ìgbàlódé a dẹ̀ tún wà ní conducive learning environment anybody knows facilities fún àwọn akẹ́kọ̀ọ́ tí ó bá wá láti ọ̀nà jíjìn. a máa ń ṣe ìgbáradì fún àwọn akẹ́kọ̀ọ́ wa èyí tí ó máa ń ràn wọ́n lọ́wọ́ láti ṣe dáadáa ju àwọn akẹgbẹ́ wọn lọ nígbà tí wọ́n bá dé university nítorí pé a tún máa ń ran àwọn akẹ́kọ̀ọ́ wa lọ́wọ́ nípa kíkọ́ wọn ní english language mathematics and computer.
0: kí ni àwọn nǹkan àmúyẹ tí ẹni tí ó bá fẹ́ wọlé sí iléèwé tí ó ní ìyẹn entry requirement.
1: ẹni tí ó bá fẹ́ darapọ̀ mọ́ wa ní iléèwé st albans university college máa ní 5 O-level credit ní èsì ìdánwò waec tàbí neco.
0: ìbéèrè kan tí ó mọ tawọ́tasẹ̀ inú àwọn èèyàn báyìí ni ti ọ̀rọ̀ owó iléèwé yín ṣé kìí ṣe léyìí tí yóò kanyàn lẹ́gùn ẹ̀yìn.
1: olóòtú owó iléèwé wa ò pọ̀ rárá kò ní kán àwọn òbí ní egun ẹ̀yìn a sì tún gba kí àwọn òbí máa sanwó yìí díẹ̀ díẹ̀.
0: gbogbo ẹni tó bá wá nífẹ̀ẹ́ láti darapọ̀ mọ́ iléèwé yìí ọ̀nà wo ni wọ́n gbà.
1: ọmọ tí ó bá fẹ́ darapọ̀ mọ́ wa ní st albans university college kó wá sí iléèwé wa ní number 17B
2: ìjẹrò street ìjàpọ̀ estate ní àkúrẹ́. tí ẹ bá ti wọlé láti òkèjẹ̀bú gate ẹ kàn rọra rìn díẹ̀ sísàlẹ̀ tàbí kí ẹ drive down wá sísàlẹ̀ ẹ ó rí second turn ní apá òsì kí ẹ yà síbẹ̀ tí ẹ bá ti débẹ̀ ẹ ó rí pátákó ajúwe wa tó wà níbẹ̀ tó ń tọ́ka sí iléèwé st albans university college ní ìjẹrò street.
1: number 17B fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé tàbí ìbéèrè ẹ lè pe àwọn nọ́mbà wọ̀nyí 0703398 8200 lẹ́ẹ̀kan sí 0703398 8200 tàbí
2: 0703006392.
0: ó dáa kí n tó yọ̀ǹda yín kí ni àmọ̀ràn yín fún gbogbo àwọn òbí àtàlágbàtọ́ pẹ̀lú àwọn ọmọ iléèwé gan pàápàá tí wọ́n wà nílé tí wọ́n sì ń wọ̀nà láti wọlé sí university.
1: àmọ̀ràn mi fún àwọn òbí àti alágbàtọ́ ni wípé kí wọ́n má jẹ́ kí àwọn ọmọ wọn dúró sílé máa fi àkókò ṣòfò di ìgbà tí èsì jáàmbù wọn máa dára ẹ jẹ́ kí wọ́n wá sọ́dọ̀ wa ní iléèwé st albans university college láti wá ṣe ẹ̀kọ́ a level èyí tí ó máa fún wọn ní àǹfààní láti darapọ̀ mọ́ àwọn akẹgbẹ́ wọn ní university tí ó bá wù wọn láti ṣe course tí ó bá wù wọn lọ́kàn. láàrin oṣù mẹ́wàá péré ni wọ́n fi ṣe ẹ̀kọ́ a level program yìí ní st albans university tí wọ́n bá dẹ̀ ti ṣetán wọ́n á lò láti wọlé sí university èyíkéyìí tó bá wù wọn láti lọ ṣe course tó bá wù wọn ní 200 level.
0: tó bó ti jẹ́ òun lẹ ti gbọ́ yẹn o láti iléèwé st albans university college matthew adekunle ọládíjì ló kọ́ mi tẹ́ ń pè.

0: òtítọ́ ọgbọ́n ìmọ̀ ìtọ́ni ibi tí ọlọ́run ti ń sọ̀rọ̀ káàbọ̀ sí the Royal Church of the Wise Assembly. Church kale kankasi atabi olokun lea after federal government guest kole akure owo expressway akure come and experience undiluted praise deep word and royal blessing ninu awon alakale isin wa lososẹ nibi olorun yo se ma lo baba wa ninu oluwa fun apostle iranti awai ti oroko fire apostle francis olumide claudio baba ija oni itumo reverend omoni ilore asi ogoro awon iranse olorun ti won dale igbe isin ojo ologun ma waye ni every sunday bele lago meso aro sago mejila osan every tuesday le Kobi Belly Bible study bele lago maru irole titi dago mefa irole every Thursday ni weekly prayer meeting ti ape ni pade adura ti oluwa ni yo se will of God must prevail lago mesa aro titi dago mejila oso first Friday of every month ni show ru asotele ma nwaye ago mokola asale ni awon eniyan yo ti bere si ni ba pade pelu olorun itan aye won ade ma yi pada si rere leye osoka Royal Church of the Wise Assembly a church of wisdom a church of power a church where destinies are crowned fun ekunrere alaye tabi ibere epi sori 0816305 0610 má kàn bọ̀ nípa ọlọ́run nìkan wá ní ìrírí ìbápàdé rẹ̀ Jésù lolúwa.
1: Ìkéde pàtàkì yìí ó wá sí etí gbọ́ gbogbo ènìyàn tí ó ń ṣiṣẹ́ tí wọ́n dẹ̀ ń fẹ́ láti ní ìlọsíwájú ńlá tí ẹ̀ ń gbàdúrà tẹ̀dẹ̀ ń wojú ọlọ́run. Mo ti lọ pé ènìyàn kan tó jẹ́ ènìyàn pàtàkì tí ó ti jẹ́ ènìyàn ńlá èèyàn pàtàkì tí mi ò fẹ́ dárúkọ mo ti lọ pè wọ́n wípé kán wà ẹ wá kọ́ wa ọ̀nà tí ẹ gbà tẹ fi dé ibi tẹ dé yìí ẹ wá kọ́ wa lọ́nà tí ẹ gbà tí ọ̀rọ̀ yín fi tó fi láṣeyọrí ńlá yìí mo ti lọ pè wọ́n o ọjọ́ sunday yìí ni wọ́n ń bọ̀ wọ́n ń bọ̀ ní ọjọ́ sunday yìí ọlọ́run kẹ ẹni tí ọlọ́run kẹ ni torí ẹni bá mọ̀nà òun la máa ń tẹ̀lé o eléyìí ò wá ní í ṣe pọ̀ pẹ̀lú ẹ̀sìn tàbí ìjọ o kálukú tí ẹ̀ ń gbọ́ bàbá ń jẹ́ onítùmọ̀ báyìí ní ọjọ́ sunday yìí mo fẹ́ jẹ́ ká pàdé ká wá pàdé ọkùnrin ńlá yìí ọkùnrin dáadáa yìí kó lè wá fi ọ̀nà hàn wá ẹ bá mọ̀nà ló máa ń fọ̀nà àníyàn o ń bọ̀ ní ọjọ́ sunday yìí ní sunday tí a fẹ́ mú yìí lágbára ọlọ́run ẹ jẹ́ kí gbogbo wa ká tú yáyá ká pàdé o ní aago mẹ́wàá àárọ̀ ní ọjọ́ sunday tí ó ń bọ̀ yìí ẹ ṣe o àdúrà wa gbà o àmì ẹ jẹ́ kí a gbàdúrà olúwa gba ọpẹ wa o ọlọ́run bá wa sọ̀rọ̀ lónìí ọ̀rọ̀ rẹ jẹ́ òye wa sì jẹ́ kí ọ̀rọ̀ yìí ó yè kooro ní orúkọ Jésù Kristì olúwa wa àmì. Àkọlé ọ̀rọ̀ ti alẹ́ yìí tí mo fẹ́ sọ fún yín o òun ni mo fẹ́ sọ wípé ó dàbí ìbéèrè ni o wípé ǹjẹ́ ìwọ ǹjẹ́ o tiẹ̀ kíyèsára ǹjẹ́ o ń kíyèsára kí ni ọ̀rọ̀ yìí kí ni ìtumọ̀ àkíyèsára yìí gan kí ló ń jẹ́ bẹ́ẹ̀ ìyẹn ni pé kí n kíyè sí ara mi ó wá pín sí ọ̀nà méjì àkọ́kọ́ mo ní láti kíyè sí ara mi kí ló ń tara mi jáde mo ní láti kíyè sí ara mi àlejò wo ní ara mi gbà tí mi ò mọ̀ kí ló jáde lára mi tí mi ò mọ̀ kí ló wá ń sọnù látara mi tí mi ò mọ̀ àlejò wo ní ara mi gbà tí mi ò mọ̀ mo ní láti kíyè sí ara máa sọ̀rọ̀ fún ni lágbájá ò kàn kíyè sí ni àìsàn tó ń dá ní gúnlẹ̀ yìí kò dédé wá o kì í ṣe lójijì ló ti wá ara ti ń sọ ṣùgbọ́n ò fetí sí ara ni ìjẹ́ o tiẹ̀ ń kíyèsára ká ló wàá máa kíyèsára ó léwu díẹ̀ kí kálukú wá tẹ́tí sí mi o ẹ gbọ́ mi lónìí o èyí tí mò ń sọ yìí ò ní í ṣe pọ̀ pẹ̀lú ẹ̀sìn kò dẹ̀ ní í ṣe pọ̀ pẹ̀lú ìjọ kò ní í ṣe pọ̀ pẹ̀lú ohunkóhun kò ní í ṣe pọ̀ pẹ̀lú àyèkáyè tí lágbájá wà kàn fara ẹ balẹ̀ kó gbọ́ mi ìjẹ́ o tiẹ̀ ń kíyè sí ara rẹ màá wá sọ̀rọ̀ yìí nítorí bíbélì ni mò ń kà màá wá sọ gẹ́gẹ́ bí ẹni tí ó ń ka bíbélì ń tẹ́nìyàn bá dẹ̀ mọ̀ òun ló máa fi sọ̀rọ̀ ibi èèyàn bá gbà kọjá ibẹ̀ lèèyàn á ti wá ṣàlàyé ni mo ṣe fẹ́ ṣàlàyé fún yín níbí yìí o ìjọ ń kíyè sí ara màá gbé àwọn méjì kan sókè fún yín àwọn méjì kan mo máa gbé wọn sókè fún yín aiki ni kiyesara ki je ka le pari ere ije eniyan ai le pari e iyan o ni se po pelu ojo ori tabi iye igba ti eniyan lo laye o be ni o ko ni se po pelu iye igba ti eniyan lo laye eniyan le lo odun to po laye sugbon ko ma pari ere ije e eniyan kan de le lo odun kekere ko je olojo kukuru ni aye sugbon ko pari ere ije e ko to lo aikini kiyesara ki je ke eniyan o le pari ere ije eniyan ona keji ti mo so pe aikiyesara ohun na ni wipe a le ma ma ranti wipe awon kan so ni olohun ni je aso emu o sugbon mo mo pe won so e especially to ba ti di wipe o ti n kase kuro nile to n goke bo die die especially to ba ji wipe o si ninu egbe tolojo si yen mo to ti tun tesiwaju die eni owo mo so fun e pe won so e o bi won ba wa ni le so e mu o wa ni owo ikiyesi ara re je n gbe awon meji yi ki gbe won soke fun yin awon meji ti mo de fe gbe soke fun yin yi eni akoko nibe eni akoko ati eni keji ni won jo ni oruko a pe akoko yen ni Samson Samson yi alagbara ni gbogbo yin le mo agbara e po o po gan beniyan 1000 ba do ni waju Samson pe won fe baja ohun a si segun won olorun wa gbe Samson jade o gbe jide wa wi pe ki o le je olugbala fun iran re fun ara re fun eya fun ibi to ti jade wa nitori awon filistini won a ma gbogun ti won a wa gbe didi laarin won omo ologo ba ti gbe won na didi ni agbo ile to ti didi wa yen ni a gbe didi be won si ka awon ewo n ti iru won ki fowo kan o won ka fun a ka fun iya e iya e de ka fun baba re ka fun sugbon ko ni ikiyesara ko ni ikiyesara ẹni keji ti mo tun fẹ gbe dide ohun naa ni mo poruko e ni jesu kristi jesu yii naa mo gbe soke nitori pe ọlọrun gbe dide wipe ko wa gba aye la lati wa gba aye la la se gbe dide orisirisi atako ati adanwo oni jesu dojuko o sugbon nitori o ni emi ikiyesi ara o wa le pari ere ije e a wa patewo fun jesu a wa kawo boju fun Samson ọlọrun ni je ki ti e ori be mo n pada bo ikede pataki yi o wa si eti gbo gbogbo eniyan ti o n sise ti won de n fe lati ni ilosiwaju nla ti e n gbadura te de n woju ọlọrun mo ti lọ pe eniyan kan to je eniyan pataki ti o ti je eniyan ni nla eniyan pataki ti mi o fe daruko mo ti lọ pe won wipe kan wa e wa ko wa ona ti e gba te fi de ibi te de yi e wa ko wa lona ti e gba ti oro yin fi to fi lase yori nla yi mo ti lọ pe won o ojo Sunday yi ni won bo won bo ni ojo Sunday ọlọrun kẹ ẹni ti ọlọrun kẹ ni torí ẹni bá mọ̀nà òun la máa ń tẹ̀lé o eléyìí ò wá ní ṣe pọ̀ pẹ̀lú ẹ̀sìn tàbí ìjọ o kálukú tí ẹ̀ ń gbọ́ bàbá ń jẹ́ onítùmọ̀ báyìí ní ọjọ́ Sunday yìí mo fẹ́ jẹ́ ká pàdé ká wá pàdé ọkùnrin ńlá yìí ọkùnrin dáadáa yìí kó lè wá fi ọ̀nà hàn wá ẹ bá mọ̀nà ló máa ń fọ̀nà hàn níyàwó ó ń bọ̀ ní ọjọ́ Sunday yìí ní Sunday tí a fẹ́ mú yìí lágbára ọlọ́run ẹ jẹ́ kí gbogbo wa ká tú yáyá ká pàdé o ní aago mẹ́wàá àárọ̀ ní ọjọ́ Sunday tí ó ń bọ̀ yìí ẹ ṣe o àdúrà wa gbà o àmì. Kí ni mò ń sọ lẹ́ẹ̀kan yẹn mò ń sọ̀rọ̀ wípé ìjẹ́ o ti ẹ̀ ń kíyè sára ẹ jẹ́ ń gbé ọ̀rọ̀ Jésù kí n gbé sókè. Mark chapter 5 inú ìwé Mark chapter 5 máa wá kà á láti ẹsẹ̀ 25 mo máa kà á lọ bá 30. Obìnrin kan tí ó ti ní ìsun ẹ̀jẹ̀ ní ọdún 12 ẹni tí ojú rẹ̀ rí ohun púpọ̀ lọ́dọ̀ àwọn oníṣègùn tí ó sì ti ná ohun gbogbo tí ó ní tán tí kò sì san rárá ṣùgbọ́n kàkà bẹ́ẹ̀ ó ń pọ̀ síwájú sí i. nigbati o gburo Jesu o wa seyin re laarin opo eniyan o fowo ka aso re nitori o wi pe bi mo ba sa le fi owo mi kan aso re ara mi yo da logan ni isun eje re si ti gbe oun si ma lara pe amu oun larada ninu arun na verse 30 wa so pe logan ti Jesu si ti mo ninu ara re pe ase ti ara oun jade o yi pada laarin opo eniyan o si wi pe ta le o fi owo kan mi ni aso ah awon omo ehin re si wi fun pe iwo ri bi ijo ti n ba o le aye iwo si n wi pe ta le o fi owo to mi oun si wo yi ka lati ri eni ti o se nkan yi obinrin yi o ti wa ninu wahala ti o de bayi fun 12 years odun mejila bibeli wa jeri e o ni o ti na orisirisi owo emi gan mo be pa nawo gbogbo wa la mo be pa ti nawo aisan ti eje sa n ya lara o n se nkan osu o de wa n se lo ben fun odun mejila lai dawo duo o ye ke mo pa nawo si lo ti nawo lodo awon onisegun se gbogbo e se se orisirisi o nawo si looto o wa dojo tan wi ojo afiyesi ojo nlai o wa gburo Jesu awon eyan de nro ti Jesu tike tike tike ah ko lo ba Jesu pe ko mu lara da o kan so ninu okan e pe mi ba ti fowo kan aso e opportunity de ni ero ti po ko se ko le mani to fowo kan ni iti aso aso ti Jesu de wo awon gown gorojo yen ni awon gown to ki se sokoto ati ewu ki se buba ati ewu bo je buba ati ewu gan ki se shirt and trouser bo je shirt and trouser gan but awon aso gown gboro yin ni obirin yin sa rapalarapala gba arin awon eniyan ko fa laso o kan rora fowo kan eti aso re bayi ara e si da ni oju ese ti a duro si yen ni Jesu mo pe ase jade latara o baba yen ki sara o ni alaruo fun ara so fun be ah anu e ma de se mi ore mi o ara de nsoro fun ewo lo baba yi o ara nruo fun e now ami ara nso e apere nso fun e now ara nko ounje to ounje yi o nko ewo lo kan se bi ani pe o mo to de force e fun ara nko ore re to n ba rin ona to n lo yi ara nko agidi inu re lo kan fi se ara e ti ko o ti ko ibi to n ona to n lo yi ibi to n gba lo yen ara ko ara ti ko iwo lo gba o gba fun ara emi ko ni o so fun Jesu ara so fun wi pe nkan kan ti jade latara ohun lo boju eyin oni egbo ta lo fowo kan mi bi laarin opo eniyan ti won sumo won o distance ara won si won sumo tike tike ni okan ninu awon omo leyin e wa so wi pe ah pelu bi eyan se po to isa tan fara gba yin fara cheke ni le wa ni won fowo kan yin laso pe ko ri be won try lati ki se pe won fe convince e sugbon won mo pe ohun to ye ko sele na niyan won so be fun Jesu oba o ni ani mo so pe eyan kan fowo kan mi se ki le so fun mi yi mo so be o yi pada o ko tesiwaju ninu irin ajo yen afi igba to n ba ri eni yen bo ti wa wo rarara to n damu pe tani tani o ba ri obirin yen o tan o wa ri pe ki se to di ohun abi fowo kan fun ika ati seun ni ibi ara re ti balẹ ju o kẹkẹ n sọ pé ara ẹ ò kì í balẹ àbí kẹkẹ n sọ pé ò kì í ronú ni àìláròjinlẹ ló fi mọ pé àwọn tó fẹ fi ẹ ṣe yẹyẹ ẹṣẹ lẹyìn àwọn pọ àwọn tán dúró de ìṣubú ẹ wọn pọ yorùbá wa pòwe kan ó ní ẹ wo kòtò tí a gbẹ sílẹ de àjànàkú a gbẹ kòtò yí a gbẹ lẹde irin àti wá kó nǹkan lé e lórí bẹẹ wípé tó bá ti ń bọ a kàn tẹ á jábọ sínú ẹ wọn wá ní erin mojú erin ò gbabẹ erin mojú kò gbabẹ ìwọ ló mojú báyìí tó ń gbabi kòtò tá a gbẹ́lẹ̀ fún ẹ yìí o de ti gba pe gbogbo eni to nre ni si e won fe ran e o wa ninu okan e pe awon to patewo fun e pe won fe ran e ha lo bere lowo awon kan wo lo bere o ke ra won oloselu ni o kan keko latara won ni bi won ba ni won campaign wa wa ri won iru a lo rere ni waju won ta po ni waju won ngba tan ba ni won dibo nsin won te tun ma ko ni fun gan pe bo ti e dibo ti wole aimaye won to je pe won wole to yawo won lo won wole wonu yara won lo bi won tin so yen ma jo lo mo wo eyin e ba se ndudu fun eyin won sin yen lo le yin ni ile e nan sin lo nan sin yen lo ki se ipo isejoba yen nan sin yen lo ai kiyesi ara re ni o kiyesi ara ma kiyesi ara n soro fun e lato ni lo mo fe ko ma kiyesi ara mo fe gbe okunrin keji fun yin o ti mo poruko e ni Samson lekan Samson wa gba awon ara re la o on la bi ati da Samson ni pe ko le wa gba awon ara e la ninu iwe onidajo Judges chapter 16 verse 18 den ka lati 18 lo ba 21 oni nigba ti Delila ri pe o so gbogbo okan re fun o si ranse pe awon ijoye Filistini wi pe egoke wa lekan yi nitori o ti so gbogbo okan re fun mi nigba na le awon ijoye Filistini wa sodo re won si mu owo won si mu owo le owo won o si mu ki o sun le ekun re o si pe okunrin kan o si mu ki o fa idi irun mejeje ori re o si bere si pon loju agbara re si ti lo kuro lodo re sugbon ko mo pe agbara ti kuro lodo won o si wi pe hey Filistini de Samson o si ji kuro ni oju orun re o si wi pe emi o jade lo bi igba isaju ki emi ki o si gba ara mi oun ko si mo pe oluwa ti kuro lodo oun ko mo awon Filistini si mu won si yo ni oju mejeji won si mu sokale wa si Gaza won si fi sekeseke ide de oun si nlo olo ni ile itubu imagine bayo alagbara how are the mighty fallings and the weapons have perished ko mo pe olohun ti kuro lodo ohun ko mo pe agbara ti tan lara ohun tori to ba je pe o mo bibele so wi pe oni agbara re si ti lo kuro lodo re ni verse 19 yen agbara re si ti lo kuro lodo re bo ko mo sugbon bi agbara yen se yo jade kuro lodo re yen ala so fun tori bibele so pe o pon loju ala n so fun ko kiyesi ara yen ko de iti si ara yen ka lo mo pe agbara ti lo kuro lodo ohun ni ko ni doju ko Filistini pon fe ba won ja ona bohun ti ma escape ona ma wa o bo se ma yo kuro ni ibe ni ahama yen ona ma wa omo oba ma kiyesi ara re a kiyesi ounje to ounje yi ìjọ ń bá ẹ lára musa jẹ ara rẹ gbà oúnjẹ tó ń jẹ ọpọ nínú yín ló ti sọ ẹbùn iyebíye nù tí ò dẹ kíyèsí ara especially ẹyin òjíṣẹ ọlọrun tẹ ti sọ nù tẹ ẹdẹ mọ nítorí pé wọn ti ń sọ wípé ẹkúṣẹ olúwa ọpọ nínú yín òun ló ti sọ èèyàn dáadáa lẹ ti sọ nù tẹ kíyèsí ara èmi dẹ̀ ń sọ kíní kan o mo tiẹ̀ ti sọ fáwọn èèyàn kan lẹ́nu ọjọ́ mẹ́ta mo ní tó o bá ti ní àwọn kan lẹ́gbẹ̀ẹ́ tá lè dúró tiẹ̀ nígbà ìṣòro àti ogun bá dé mo ní má sọ wọ́n nù o má sọ wọ́n nù fún ohunkóhun o má sọ wọ́n nù rárá kì í kù kó má kù síbì kan a lè pè gbogbo wa ò lè dá a lè pè we cannot be perfect mo ní má sọ wọ́n nù o torí o lè má pàdé wọn mọ láyé títí tó máa fi kúrò láyé bó bá dẹ̀ rí wọn ọ̀rẹ́ mi wàá sọ́fà o òótọ́ ni mo sọ fún ẹ yìí wàá sọ́fà bẹẹni o ba so awon eyan daada to so won nu eyan rere o so nu o so okunrin daada o so nu o so obinrin rere o so nu oni ko si nkan kan iwo gan mo to ba ya wa mo pe o so nkan nu o kan ni le so fa awon eyan ni sugbon wa mo pe o so nkan nu ore mi kiyesi ara re igba mi ara ma so fun e pe lo reconcile pelu lagbaja yi ara ma so fun e pe lo be sugbon agidi inu e o ni gba ounje to nje yi njo ba e lara mu aye to bara re yi so bara to ba e lara mu sa kini ara re so fun e pelu irin ajo to rin igbese to n gbe yi bayi mo le fo yi mo le fo ohun oni olongi ni fi n ko si kanga o pe oun le fo oun le fo baba mi ko le be iya mi ko le be emi nikan lo le be bẹbẹbẹ ko le be ade be wole ai kiyesara ni kiyesara re Samson o kiyesara won fo loju mejeji won fi sekeseke di ohun to wa se ni aye ko ri se o o wa saye be o de pada be Ọlọ́run ni jẹ́ kí tiẹ̀ orí bẹ́ẹ̀ bá ń ṣàmí kọ́lọ́ má jẹ́ kí tiẹ̀ orí bẹ́ẹ̀ àyè sì wà fún ẹ o àyè sì wà fún ẹ ẹ̀yin àgbàlagbà àwọn ayé ẹ máa bá ń sọ fún àwa ẹ máa sọ fún wa ẹ jẹ́ àmọ́ ibi tí àìkíyèsára tó bá yín dé ẹ jẹ́ àmọ́ ẹ sọ fún wa ẹ má kàn máa sọ dídùn ibẹ̀ létí wa ibi ìkorò ibẹ̀ ibi tẹ́ ti kọsẹ̀ nígbà yẹn ibi ká ni mo mọ̀ ká ló yé ni láàárọ̀ ká ló máa ń tètè yé èèyàn láàárọ ni kò wá yé ẹ náà nìyẹn àwa wá ń sọ fún ẹ báyìí wípé kíyè sí ara rẹ igbá tó gbé dání ṣé kìí ṣe igbá ìrígbèsà ṣé kìí ṣe igbá asọnidẹyìn ṣé kìí ṣe òun ló gbé dání báyìí ẹ wo àwọn ọdọ wa báyìí ẹ wò wọn bẹẹ rí wọn tán gún motosaikù tán wà lórí motosaikù wọn á gbé fóònù yẹn dání wọn á máa tẹ mo tiẹ̀ ń béèrè mo ní kí náà máa ń ṣe lórí ẹ̀ gan wọ́n ní tẹ́tẹ́ máa ń ta ń bẹ̀ láti àárọ̀ kùtù ọjọ́ ayé wọ́n gbé igbá ìrégbè wọ́n gbé ìdání àwọn bá bá yín tó ń ta púùlù lọ́jọ́ sí yẹn táná ń ta púùlù lọ́jọ́ sí yẹn ìbẹ́ ríbi tó bá wọn dé lọ béèrè lọ́wọ́ mọ́mì yẹn béèrè lọ́wọ́ àwọn tó ṣáájú yín bẹ́ẹ̀ ìwọ wá gbé igbá tiẹ̀ ó gbé wọ́n dẹ̀ wá ń sọ fún ẹ báyìí wọ́n ní ọmọdé yìí ọ̀rọ̀ yẹn dàbí ọmọdé yìí pé ó lóun fẹ́ kọ oko sí igbó àìkọ wọ́n wá ní wọn yìí máa kọ oko síbẹ̀ oní òun oníṣẹ̀bẹ́ nìkan kọ ọ́ nígbà kan wọ́n wá ní ẹni ń kọ́ ó ló ti kú dà ẹni tó ń bi ni a máa bi ìyàn o ọmọ tí bàbá rẹ̀ kú tó lóun fẹ́ jogún ìyá o ń tó ń bi ni a máa bi ìyàn ọmọ mi kíyèsára ní ìkíyèsára God will not come down from heavens and correct you kíyèsára ajá kan rí ẹ ó ń yọ ọ̀rù tẹ́lẹ̀ ó wá rí ẹ báyìí ó wá bẹ̀rẹ̀ sí ní gbó kíyèsára ó tiẹ̀ ṣe farabalẹ̀ náà kó kíyèsára kó má rọ́tìn síbi tó wà yẹn kíyèsára kó má rọ́tìn sí àyè tó wà yẹn ọ̀pọ̀lọpọ̀ ibi ni ọlọ́run ti ń gbà bá ní sọ̀rọ̀ ó ń bá ní sọ̀rọ̀ láti ara ọlọ́run ń bá ní sọ̀rọ̀ láti ẹ̀mí ọlọ́run ń bá ní sọ̀rọ̀ nínú ọ̀rọ̀ tí àwọn kan sọ ọlọ́run ń bá ní sọ̀rọ̀ nínú ìwé mímọ́ ó ń bá èèyàn sọ̀rọ̀ nínú quran ó ń bá èèyàn sọ̀rọ̀ nínú bíbélì àwọn ìwé tí mo mọ̀ nìyẹn ọlọ́run ń bá ní sọ̀rọ̀ nínú òwe ó dẹ̀ ń bá ní sọ̀rọ̀ ní ojú àlá ó ń bá ní sọ̀rọ̀ láti ara máa kíyèsára listen sí ara rẹ máa listen má wá occupy ara yẹn débi wípé ò ní listen tá wá fi ẹ́ lẹ̀ tá wá di wípé ó da ẹ̀gúnlẹ̀ apostoli francis olumide claudio orúkọ tí mò ń jẹ́ nìyẹn o ṣe rí àlejò tí a fẹ́ gbà ní ọjọ́ sunday yìí ó ṣeéṣe o kó jẹ́ ibẹ̀ ló ti máa ráàyè rí tiẹ̀ ṣe o nítorí ènìyàn pàtàkì kan ni ẹlẹ́yinjú àánú dẹ̀ ni mo dẹ̀ fẹ́ sọ fún pé kó bá ń ṣe àánú fáwọn kan ẹlẹ́yinjú àánú ni o mo pè ẹ́ bẹ́ẹ̀ aago mẹ́wàá láàárọ̀ sunday jẹ́ àpàdé níbẹ̀ ní royal cathedral ní church wa ń bẹ̀ ọlọ́run á kẹ́ o àdúrà á dẹ̀ gbà o royal cathedral wà ní fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ fẹ́ǹsì federal government girls college ká ní òun bọ̀ láti inú àkúrẹ́ bẹ́ẹ̀ tó ń lọ sí ṣáṣá tó bá ti kúrò ní federal government girls college níbi tí fẹ́ǹsì ẹ̀ pin sí yẹn wa ti ma ri signboard wa nbe Royal Cathedral ma tele opo na yen lo ti to ma fi de ti cathedral wa apostle Francis Olumide Claudio won ti mo je niyan lekan si o ipade wa bi oyin a pade jo Sunday e se o dabo.

0: kí ló bí ẹ jọ.
1: Mo wà ní pílọ́tù àkọ́kọ́ lọ́dún 2020. Wọ́n sọ pé okòwò yìí kò lè dàgbàsókè, ṣùgbọ́n mo sì wà níbí o. Fámìlì kan di ilé ìtajà kan di ẹlẹ́ka mẹ́ta.
2: Ọdún mẹ́jọ òrùlé kan ṣoṣo.
3: Owó iléèwé mi di sísan, ìyá mi gan lè fẹ̀dọ̀ lórí òróǹro.
4: Ohun ọ̀tọ̀ọ̀tọ̀, ibùgbé ọ̀tọ̀ọ̀tọ̀, ìtàn kan ṣoṣo.
5: Síbẹ̀ ó dára.
6: Obey at 8. Real people, real stories. Obey. It's okay.
7: Madam, fún mi níṣu Semolina kan sí pẹ̀lú ọbẹ̀ ẹ̀fọ́.
8: Ẹ wo, ẹsẹ̀ mi náà ní kan sí pẹ̀lú ẹ̀gúsí àtọbẹ̀ yọ.
9: Ọlọ́rẹ̀ wa, ó sì jẹ́ kí gbogbo àwọn oníbàárà ló bèrè Semosi báyìí. Láti ìgbà tí mo ti ń ro Mama's Pride Semolina báyìí, ni gbogbo àwọn oníbàárà mi ti ń bèrè sí léraléra. Ó dá mi lójú pé torí pé ó rọ́gẹ́dẹ́, ó sì lẹ̀ lọ́wọ́ ni o. Bẹ́ẹ̀ ni o, ó rọ́gẹ́dẹ́, ó sì lẹ̀ lọ́wọ́ dáadáa. Àti pé ó funfun bí ìwọra, ó jẹ́ kó fani mọ́ra, kó sì dùn ún jẹ. Tìrín ni lọ́fun, torí kì í di kókó, ó tún dúró dáadáa tí ó bá kù di ọjọ́ kejì. Ṣé lóòótọ́? Kò wá tán síbẹ̀ o. Bí mo bá ṣe ń ra àpò Mama's Pride Semolina, ni èmi náà ń jẹ àǹfààní àpò ìwọ̀n kékeré kan lọ́fẹ̀ẹ́ lórí àpò ńlá kan tí ń bára.
10: Jẹ́ kí n gbọ́.
9: Bẹ́ẹ̀ ni o, ìwọ náà lè gba àpò ìwọ̀n kékeré kan lọ́fẹ̀ẹ́ lórí àpò Mama's Pride Semolina oní 5kg àti oní 10kg tó bára.
7: Ìwọ náà lè gba àpò ìwọ̀n kékeré Mama's Pride Semolina kan lọ́fẹ̀ẹ́ nínú ìpolongo rà kí o bá ilé tó lọ lọ́wọ́. Ó láwọn ìlànà àtàwọn àdéhùn Mama's Pride Semolina ń rọ gẹ́gẹ́ gan, ó sì funfun bí ìwọra. Ìwúrí fún àwọn màmá.
11: In a fast-paced world, Funke is always prepared. Introducing new Silkly with advanced quick foam technology, dissolving faster, foaming instantly, and removing stains deeply to give you 2 times cleaner results. And now with its newly improved perfume, every wash leaves your fabrics beautifully scented, so you can show up clean and confident. Silkly, it's your time to shine.
12: HBM Nigeria PLC, formerly Lafarge, is inviting ambitious entrepreneurs with growth mindset to join its distributor network.
13: With 250 million naira working capital, 500 square meter warehouse, access to 520 or 40 ton trucks, you can partner with one of the top 10 most capitalized companies on the Nigerian exchange with over 1 trillion naira in annual revenue.
12: Become an HBM distributor today. Call 0913-901-3242, 0913-969-3510 and 0916-863-2019. Visit www.hbmngplc.com or HBM Nigeria on LinkedIn and on Instagram at HBM Nigeria PLC. Successful candidates will go through our Business Development Academy. HBM, beyond buildings.
14: Your Nescafe is not just a drink, it's your

0: bide, adabat bide, foni leise, foni shomo, elegbejegbe.
1: Eyin eyan wa akin kaabo sori abala keji eto ojo odun fun ti asiko yi. Oya e ma ba wa kalo.
0: Asiko yi la o fi mo se.
2: Ah,
3: yes, I am.
2: Kilo e fa won customers yin lasiko yi.
3: Bo nkan party e bun orisirisi la nsa ni le se adults of any home. E wo ko si ye te mu gede se adults of any home te ni ri e bun ra o. Ko si nkan ohun ton pin loju agbe te ina o le ri pe ani to wa orisirisi, ani dress orisirisi, ani pen orisirisi, ani orisirisi owo bottle salara ambara, ani iron, ani blender. Ko si yo ohun te ko le se adults of any home. Ti eni bandi ko si ye o te le fi raja o se price lanta emi o ki nte yo o gbogbo awon customer me dem be o se price is lanta te ba fe ra yin logun logun logbo ile ise adeus souvenir o mi ke ma bo price ta ma fe won ton tuta o wo la ma fe ina te fi se party o so fun yin pe orisirisi I have 300 plus different item ninu 300 plus yen gan ko si ke ma ri nkan mu bi ko si e wa su pe roni o e pa 1000 capacity ni all yin ni atogbangbasun loye e gba feed ni e gba feed lo e fe pin gbo won general souvenir and atogbangbach loye gbo won customer wa ton ba wa do po go mo pe yes ile se adeus souvenir o ma ke party ade ke disappoint te ba de bi logun e ma re ko a wa ni ilu akure ni 192 opposite tipa garage ni ilu akure ni arakale a de ni branch na ni ondo town ati wa ni 117 okay lisa opposite AUD primary school te ba ide AUD primary school adoju ku e bayi ninu ondo
2: e ba so phone number si awon e ma pe yin si bayi
3: phone number wa ni 07031031602 eye kin tutun mule kan si 07031031602
2: ori eto ojojun na ni ati wa ni Smart Instrument ekuse o
4: e kaabo lotu Smart Instrument and Company wa ni number 123 Hospital Road beside Union Diagnosis Center opposite Hospital Lane nilu Akure we deal with medical equipment and laboratory equipment, hospital furniture. In Smart Instrument and Company, if you want to set your hospital, you can come and meet us. Fun awon iya ati baba wa te wa nile. Te ba ni awon ifunpa yin to wa nile ti o da. E mu wa an se ni ile se
2: ifunpa.
4: Ti wo ifunpa, an se ni ile se Smart Instrument and Company. Awon ile te fi ye sugar level yin wo. Te ba lele ti o da, e mu wa si ile se wa a ma ba yin se. Battery e gbogbo nkan te ba fe ra. Te ba fe ra ile te ma fi se ifunpa yin ni owo ti o gara, ti owo ti o gunpa e ma bo. A ni orisirisi ati olowo nla ati olowo kekeke fun afani awon ti o fe mo ru ile itan le ma lo e wa si ile ise wa bi ke pe wa sori ero ibanisoro wa ni 0065085272 le kan si 0065085272 e pe wa ni outside Ondo State ni outside Akure te ba fe ra a le se we bill si yin ko di dodan pe e wa to ba lele te fe ra sa pe wa e ba wa soro a le to yin sona bi e se ma rin
2: e ba so address yin eleko
4: ile ise wa wa ni Hospital Road number 123 beside Union Diagnosis Center opposite Hospital Lane te ba ti de Hospital Lane e ti ri le gagara to koju si Hospital Lane ti won kan ni Green Roof ile kan ni awa ati Mastermind Pharmacy jo nlo 0605085272
1: ile itaja iya chika lọjọkọjọ ni wọn ń bọ lọmọyọ tí wọn ń bọ lọmọjọ ẹyin tẹ ti di wọn dìṣẹ sínú àsọkalẹ ayọ o àgbọn ìyá àgbọn ọmọ o gbogbo aláboyún àtẹyin tẹ ṣẹṣẹ bímọ ìkókó ọdàn ìyá chika nìkan lohun èlò tẹ nílò pé sí kílẹ fẹ rà kílẹ fẹ lò fọmọ ìkókó kò séyìí tí ìyá chika ò ní gbọngbọngbọn ni wọn kalẹ sórí tararọmi lakurẹ ní nọmba 1 Ararọmi Junction aṣọ ọmọlẹfẹ ni bàtà ọmọlẹfẹ ni shawl lẹfẹ ni kẹkẹ ọmọdé ni baby carrier baby walker àtàwọn ìpara ọmọ amára ọmọ jọlọ fìdí bọ́tù tó fi dórí ṣíbí wọ́mà flask gbogbo ohun tí ó bá kọ fún yín lọ sí pitu nìyá chika máa bá yín pèsè ẹ̀yin alára tó ta nǹkan ọmọ lákùrẹ́ àtàwọn ọ̀nà tó wà lágbègbè ẹ̀ oríire ti dé ẹ máa bọ̀ lọ́dọ̀ ìyá chika ọjà ti kúnlẹ̀ ní rẹpẹtẹ o ní dọ̀rẹ̀ ní kàrẹ́ londo lado lọ́rẹ̀ lókètìpópa àtàwọn èèyàn wa láwọn ìlú tó wà lórí omi ẹ̀dínwó nìyá chika máa kọjà fún yín tẹ́yìn náà máa jèrè jaburata lórí ẹ̀ pabambari wa ni ti section oúnjẹ ọmọ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ sí ìyá chika tó gbé tuntun dé o wọ́n ní kì í ṣe nǹkan ìlú ọmọ nìkan lọmọ nílò lájàkejì orílẹ̀ ìtajà ìyá chika lókún fọ́fọ́ fáwọn oúnjẹ ọmọdé ajẹmọmọdún ajẹmọmọdàgbà cerelac lórí rọ̀rán nan tàbí ẹsẹ̀ gold gbogbo ẹ̀ ló wà tọ́jú ọmọ ẹ kínú ẹ̀ ó dùn torí ọmọ ẹni lọ̀la ẹni ìyá chika wà fún yín ní gbogbo ìgbà pàápàá fẹ́yìn alára tó ta ọjà wọ̀nyí wọ́n tún ti ṣètò ẹ̀bùn kàǹkà lásìkò ọdún fún gbogbo àwọn oníbàárà wọn pópónà tíjọba ń ṣe lọ́wọ́ lọ́ba dèṣídà road kò lè dì yín lọ́wọ́ láti wọ ọ̀dọ̀ ìyá chika torí oríta rárọ̀ mi gangan ní nọmba 1 ló wà kò síbi tẹ́ ò lè gbà débẹ̀ ẹ máa bọ̀ iṣẹ́ pópónà tíjọba ń ṣe ò lè dì yín lọ́wọ́ o ẹ wọlé kanlẹ̀ ní nọmba 1 níbi táwọn ọlọ́kadà ń dúró sí yẹn lóríta rárọ̀ mi àkúrẹ́ nọ́mbà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ìyá chika rẹ o 08036258239 08036258239 ẹṣẹ́ a ó máa retí yín.
2: Ètò ọjà ọdún ni a ti wà ní ilé ìtajà kan tó ń pè ní Retida Property Enterprise. Ẹ kúṣẹ́ ní Retida o.
5: Ẹ káàbọ̀ olóòtú. À ń ta fridge, à ń ta freezer, à ń ta gbogbo nǹkan tí ẹ lè lò ní kíṣìnì pátá, gbogbo nǹkan tí ẹ lè lò ní ilé, generator, à ń ta phone, a tún ń ta solar.
2: À ń wo àwọn blenders lóríṣiríṣi gbẹ̀yẹn oríṣiríṣi.
5: Gbogbo nǹkan tí ẹ lè lò ní kíṣìn pátá tí ẹ lè lò ní ilé, òun la ní Retida. Freezer ńláńláńláńlá a ní Retida. Àwọn sílà yẹn.
2: Àwọn washing machines tí a wà lápapẹ̀
5: ẹni kejì tí ẹ bá fẹ́ ní washing machine àní àwọn mirror tó máa ń gbé iná jáde yẹn ilé tó máa ń ní iná tó máa ń mú ilé fine yẹn àní bó ṣe standing gas tó ní oven ni bó ṣe standing gas eléyìí tí ò ní oven ni bó ṣe solar fan tó yẹ pé eléyìí tí iná máa ma ṣáàjì tí iná ṣáàjì tí solar náà ṣáàjì àní gbogbo ẹ̀ pátá.
2: Pẹ̀lú bí ọjà ṣe wá pọ̀ ní à ń gbọ́ pé níbi ẹ ṣe ń ta ọjà fún àwọn èèyàn tóbi máa ń rọ̀ wọ́n lọ́rùn.
5: Bẹ́ẹ̀ni olóòtú tẹ bá sọ 40% tí iye ọjà yẹn bá jẹ́ 100,000 naira mo fi ṣe àpèjúwe ni tẹ bá sọ 40,000 a máa gbé fún yín ṣe wá rí 60,000 tó kù yẹn ẹ máa mú bóyá oṣù méjì ni àbí oṣù mẹ́rin àbí oṣù mẹ́fà láti fi san oṣù mẹ́fà lélẹ̀ tí ó pọ̀ jù tí ẹ lè mú ní ọ̀dọ̀.

0: kò ní lè sojúse rẹ̀ gẹ́gẹ́ bí ọkùnrin nínú ilé mọ́. Bẹ́ẹ̀ lẹ́rọ olóbìnrin mi tọ́jú pé bá yáǹgbà tí ó fẹ́ ṣe nǹkan àláàdà rẹ̀ èyí tóbìnrin ń ṣe lóṣooṣù ṣe ni ó máa pariwo pé inú bẹ̀rẹ̀ sí kan òun ni inú bẹ̀rẹ̀ sí run òun ni. Bẹ́ẹ̀ lómi bá lọ sílé ìgbọ̀nsẹ̀ báyìí bí 20 ìṣẹ́jú bí 30 ìṣẹ́jú kò ní rí ìgbọ̀nsẹ̀ ṣe. Ṣùgbọ́n tá a bá ti gbìyànjú ká ní egbòogi 24/7 abamistọ̀ yìí nínú ilé lágbára ọlọ́run á máa rí pé gbogbo ara wa oríkèríkè ara wa máa wà lálàáfíà. Bá a bá jí láàárọ̀ náà ká tó sọrun kóhun nínú kinní wa ká kọ́kọ́ mu omi láàárọ̀ ká wá gbogbo ogi 24/7 abamistọ̀ yìí ká tún gbé sínú ara wa á rí pé ìṣẹ̀lẹ̀ ara wa máa tẹ́ kébékébé. Gbogbo àwọn ọkùnrin obìnrin náà tá a sì rí pé àríṣẹ́ kan ṣe tá a bá ń tun tà èrè gidigidi náà máa rí bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ló ti ń dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run tó sì jẹ́ pé lórí pé wọ́n ń ṣòwò nípa egbòogi 24/7 abamistọ̀ wa yìí ọlọ́run ti ń jẹ́ báwọn náà máa rí nǹkan gidi pé ṣe. Bẹ́ẹ̀ sì ni àǹfààní tá a ṣe lẹ́dún tó kọjá àǹfààní náà tún wà lọ́dún yìí o. Àtìlẹ́yìn tó jẹ odidi masíìnì titun nínú iṣẹ́ 24/7 abamistọ̀ yìí gbogbo ọ̀wọ́ tó bá fẹ́ jẹ́ alágbàtà fún egbòogi 24/7 abamistọ̀ wọ́n pe nọ́mbà yìí 091 60 62 62 53.
1: Kéèkù ilé ó gbọ́ kó sọ fún toko wípé Christmas sales ti bẹ̀rẹ̀ ní Yodmin Shoes and Boutique. Ẹ̀yin tẹ́ fẹ́ quality wears and shoes àsìkò yìí lẹ máa ma ríra lẹ́dìwọ́ torí ọdún la fi ṣe àwọn aṣọ lóríṣiríṣi Turkish shoes, Turkish trousers to grade, Italian shoes, Italian trousers, Spanish shoes and trousers lè fẹ́ ni men's wears, ladies wears. Ẹ wá fi àsìkò ọjà ọdún Christmas and New Year yìí jàǹfààní ẹ̀ lẹ́dìwọ́. Gbogbo paramilitary accessories lọ́dọ̀ Yodmin yìí ló bá quality dé. Soldiers boots, police boots, military belts tàbí beret lóríṣiríṣi. Gbogbo private security companies tó ń fi accessories ẹ máa bọ̀. Ẹ̀yin gbajúmọ̀ sọmọ̀rí ìlú tó jẹ́ wípé ẹ ò kì í fẹ́ go less tẹ́ gbàgbọ́ nínú wípé ìrínisíni sọ ni lọ́jọ́. The way you dress, you will be addressed. Ẹ máa lọ sí Yodmin Shoes and Boutique. Ẹ lo opportunity Christmas sales yìí kẹ́ fi kó gbogbo ìfàyí kúrò lẹ̀. Ẹ fẹ́ ra bàtà, ẹ fẹ́ ra cap tàbí belt fọmọ yín lásìkò ọdún yìí. Ẹ bọ̀ ní Yodmin yìí. Quality wristwatches to jerry gold tabi leather to joju. Yodmin Shoe and Boutique kalẹ̀ sí number 85 idojukọ Akure City Hall, number 85 idojukọ Akure City Hall, Obadeshida Road, Akure. Bákan náà ni wọ́n ń gbọ́ òṣìṣẹ́ wo, wọ́n ń gbọ́ òṣìṣẹ́ àti àwọn ọmọṣẹ́, àwọn staff tí yóò bá wọn ṣiṣẹ́ àti àwọn ọmọ tó fẹ́ kọ́ṣẹ́ ní factory. Telephone 080-345-20455 080-345-20455 àti 080-32-297823. Christmas sales ọjà ọdún ní Yodmin Shoes and Boutique. Ó ti bẹ̀rẹ̀.
0: Láti wà nílé iṣẹ́ Fẹ́mi Alágbóbá yìí tó wà ní Democracy Park ní Ìsọlọ Junction nílùú Àkúrẹ́. Àyàbá kú iṣẹ́ Fẹ́mi Alágbó.
2: Ẹ ṣe olótú ó má kẹ́kẹ́ mẹ́ta wa tún rí yín lọ́dún ìyá káàkiri ayé lọ́dún tó ń bọ̀.
0: A dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run ilé iṣẹ́ yìí náà ó ń tẹ̀ ń gbòòrò sí náà. Akílẹ̀ tún ní fún àwọn èèyàn wa lásìkò yìí.
2: Nǹkan tá a ní fún wọn pọ̀. Àwọn èèyàn ló tún dúpẹ́ lọ́wọ́ Fẹ́mi Alágbó pé àgbo tó fún wọn ó bá wọn lára mu. Àlàgà àwọn obìnrin tó yẹ pé ó wojú ọlọ́run fún ọmọ àtọkùnrin náà tó ń wojú ọlọ́run fún gbogbo àwọn ọmọ wa bí o.
0: Àtọkùnrin àtọkùnrin ló wojú ọlọ́run fún ọmọ. A máa ń rò pé káwọn obìnrin lára ju okùnrin lọ.
2: Ara ó ká okùnrin náà lára o torí pé ìgbà míì problem lè wà lára ọkùnrin. Ṣẹ̀jẹ̀ tí ń sìn kí ṣọ́ obìnrin kan ló máa ń wà. Tábàdẹ̀ ti treat wọn ọlọ́run dẹ̀ máa ń gbọ́wọ́ mi ṣiṣẹ́ fún wọn. In fact inú wọn ń dun ni mo ṣàlùbẹ́ máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run èmi kọ́ ló ṣe àwákọ̀ ní
0: àǹfààní
2: láti ṣe fún wọn. Bẹ́ẹ̀ bó ṣe rí nìyẹn. Ẹ má jẹ́ sún yá má bọ̀ ní iléeṣẹ́ Fẹ́mi Alágbó. Ọlọ́run gbọ́wọ́ Fẹ́mi Alágbó ṣiṣẹ́ gan-an. Fún àǹfààní wọ tó mọ ibi tí iléeṣẹ́ wa wà. Ó wà ní Ìsọlọ Junction ní ẹgbẹ́ Democracy Park. Mo ṣáà béèrè pé Fẹ́mi Alágbó Fẹ́mi Alágbó ló ń lọ. Wọ́n máa mú ọdọ́ dẹ̀ mi.
0: A rí pé ọ̀rọ̀ yìí náà àwọn obìnrin náà ní láti sọ sí. Ẹ kú iṣẹ́ iléeṣẹ́ Fẹ́mi Alágbó.
3: Democracy Park. Àwọn obìnrin tí ò rọmọ bí kọ́ máa bọ̀ yín léṣẹ́ wa o. A fún wọn ní òògùn tó gbé wọ́n dẹ̀ máa rí ọmọ gbẹ́jọ́ kó tó di ọdún tó ń bọ̀.
0: Ẹ bá sọ àdírẹ́sì àti fóònù nọmbà táwọn èèyàn máa pè yín sílẹ̀ kan sí.
2: Fóònù nọmbà wa ni 0706532683. Ọ́fíìsì wa wà ní Ìsọlọ Junction lẹ́gbẹ̀ẹ́ Democracy Park Ibẹ̀là wa. 0706532683.

0: to ojoro na lawa ati wa ni ile ise TS Furniture to wa ni dudu yemi lane eni oyimekuru nilu akure e ku se ni TS Furniture
1: ah e se atoku ile ise wa ni TS Furniture Nigeria Limited ta wa ni number 2 dudu yemi lane opposite Oyemekun Grammar School ni bi ta ti se orisirisi aga orisirisi bed orisirisi chair dining table ni o dining chair ni o kitchen cabinet ni o wardrobe ninu yara re ni o eyi to je ti Nigeria wa nbe eyi to je toko ku wa nbe iwo na to je pe boya Olorun ti saanu re o ti pari ile re o fe se furniture gbogbo mu ile re latoke dele ile se TS Furniture Nigeria Limited lati fi dara orisirisi awon orisirisi chiare eleyi ti Nigeria ni awon eleyi to ke okun ni ba ti won na ba dele se wa ti won na ba wa wo o ri pe orisirisi nkan lati fi gidara ati bi bayi eyi te ba wa raja losun to koja eyi te ba wa raja nigba to sun ti bere na gbogbo yin na lati ke o bo ba kole ayo te ko wa sile se TS Furniture Nigeria Limited ta wa number 2 dudu yemi lane opposite Oyemekun Grammar School ta wa se gba office ti eni se furnishing office re pele se TS Furniture a wa bo dara ti le se re to je pe ma ta customer mi na ba wo be won ma pe eh o gbe nkan gidi joko leyi to si je pe owo owo gara a ni fowo na a ni fowo ni olara bela wo ti e tin lo chair kan ninu ile re o wa ri pe chair yen ogun omo abo ti gbe die ni gbe wa sodo wa awo bo so di titun bela si fa fowo kun ni to ba yi ta ti se kale ko se ti o ro wa lorun ni le se TS Furniture awa me lo wa ni wa do works tele tele o sugba ti ka fi dikale si number 2 dudu yemi le opposite Oyemekun Grammar School 08 34 70 88 72 08 34 70 88 72 opolopo odun la se laye o ani fodun eleyi se ati mo e se pupo
2: abanso nipa awon to nseto irin ajo lo soke okun America, Canada, European countries. Ali Foworo Ever Shine Films and Travels Nigeria Limited. Ali Foworo won seyin. Ato gbagba sun loye. O ti le ni ogun odun ta tin ku awon eyan lo soke okun ti ko bu wa lowo. An ko won lo lati sise, an ko won lo lati kawe, an ko won lo lati lo gba fe. Ko se ni kemi ninu awon agents to da wa mo to le foworo wa seyin. Ari obi lati yo ife oloto lo ni tun oto ile ise Ever Shine Films and Travels Nigeria Limited o ti wa tipe tipe a bere lori ka gbe awon eyan lo si America o wa ni number 280 Ondo Road opposite First Mulak Hotel Isikan Lakure Ondo State Nigeria ati gbe awon eyan lo si Canada repete ati gbe awon eyan lo si Europe repete UK nko e ma je kan tan yi je o ile ise Ever Shine Films and Travels Nigeria Limited o koja be e ma je ki enikeni fi enu fi egan ile ise yi ti wa ti pe Olorun de duro ti wa ile ise to wa ni office kan soso ti o sa kiri to de ti le logun odun ti won ti wa nbe ka dupe lowo Olorun eni to ba mo pe gan janaku la so ipe tere o to nko ile ise Ever Shine Films and Travels Nigeria Limited won koja be
3: e pe ile ise Ever Shine sori number yi 09036964322 le kan si 09036964322
0: to ojo odun tesiwaju ati wa ni Eze Dog Food bayi to wa ni Onyarogule Industrial Park nilu Akure e kaabo lori eto ojo odun
4: e se olotu adekunmura odun lati le se Eze Dog Foods Limited nilu Akure ta kale si Ondo State Industrial Park former Onyarogule Market nibi ti won se new flyover si ibe lati fi ogbe yen ni bara wa opo ise o baro wo yin o awon product wa lati gbede o Eze Dog Pounded Yam Flour iyan funfun lati se si gere fun tele je ati ni Eze Dog Cocoyam Flour na náà tún wà tánpẹ̀ ní money mag ara iléeṣẹ́ ezedoc food limited náà ni àti ní ezedoc yellow yam powder fún iyán ọ̀lọ̀ tó ti wà ní ìyẹ̀fun tá a kò lè máa rò bẹ́ẹ̀ a ní ezedoc pap plus flower yìí àti fi oríṣiríṣi àwọn èròjà sí fún àwọn ọmọ wa láti oṣù mẹ́fà títí dé àgbàlagbà bẹ́ẹ̀ sì ni a ní ezedoc gbanunu ní ìyẹ̀fun a ní ọbẹ̀ ibà ìyẹ̀fun náà a ní soya milk náà tá a ti ṣe láàrọ̀ ọ̀tọ̀ náà tá a lè máa mú tá a lè fi mu tíì tá a lè fi mu àwọn ògìtá ṣe fúnra wa nílé bẹ́ẹ̀ kọ́ náà tún ṣe irú náà irú gbígbẹ a ṣe àwọn ẹ̀fọ́ lóríṣiríṣi a ṣe ilá tá a ti gbẹ náà ewé gbígbẹ náà dẹ̀ wà náà tá a ti ṣe náà a ṣe àwọn ẹ̀fọ́ lóríṣiríṣi irú wà a ń ṣe beef flour náà fún àkàrà àti mọ́ín-mọ́ín gbẹ̀gìrì àti èkùrú a dẹ̀ ń ṣe pepper soup spices náà kú pepper soup a ń ṣe oríṣiríṣi àwọn spices bíi ginger garlic turmeric fenugreek fennel gbogbo ẹ̀ lání ni iléeṣẹ́ wa cinnamon a ṣe oúnjẹ o tó ọ̀pọ̀lọpọ̀ máa ń pè wá pé ṣé oúnjẹ sísè là ń tà rárá o oúnjẹ tá ti ṣe sí ìyẹ̀fun bẹ́ẹ̀ wá lọ sí parí nílé yín òun la ń ṣe níléeṣẹ́ ezedoc foods limited a tún máa ń ṣe cargo náà tá a fẹ́ send àwọn ẹrù lọ sí òkè òkun sáwọn ọmọ yín sáwọn èèyàn yín a ń send aṣọ abáyọ̀ send oúnjẹ bó ṣe bàtà ni bó ṣe ọṣẹ ni epo a máa ń gbé iṣu gan iṣu tútù tún ọ̀tí sè rárá a máa ń gbé canada us uk kan sí wa ní iléeṣẹ́ wa níléeṣẹ́ ezedoc foods limited bákan náà a tún ṣe àwọn ohun mímu náà níléeṣẹ́ wa ezedoc zobo kò dẹ̀ kí máa ń bàjẹ́ o fún patí yín a bá yín brand ẹ̀ a kọ̀ọ̀rúkọ yín sáré fi picture yín sí àti tiger nut yín náà a lè bá yín ṣe ká bá yín forúkọ yín sí bẹ́ẹ̀ ní àná wà o àwọn oúnjẹ a ní ètò kéré jù lọ́dọ̀ wa ní ₦700 fún oúnjẹ tí wọ́n fẹ́ pín ní patí gàrí ni fùfú ni kúkúrú ni gbogbo ẹ̀ là ń ṣe níléeṣẹ́ wa èlùbọ́ ọ̀gẹ̀dẹ̀ náà ó wà náà ti ṣe sí gbẹrẹfun àwọn tó bá fẹ́ partner pẹ̀lú wa bóyá wọ́n ní iléeṣẹ́ ṣùgbọ́n wọn ò lè process fúnra wọn wọ́n lè kọ̀ sí wa níléeṣẹ́ ezedoc foods limited kankan pátá pẹ̀lú wọn kan bá wọn máa ṣe ní bag kan lọ padà máa bá wọn fúnra wọn máa brand ẹ̀ ní orúkọ wọn kan bá ṣe fẹ́ kó bá lè fẹ́ ka brand ẹ̀ fún wọn náà lórúkọ wọn náà a lè bá wọn ṣe náà ṣùgbọ́n yọ àsọyé papọ̀ ó wà fún yẹn tá a máa fún ìbọn condition yẹn náà kò gara jù. Nọ́mbà wa ni 08035383997 08035383997 èkejì ni 08035780726.
0: Orí ètò ọjọ́ ọdún náà la ṣe wà á ti wà ní Sanchez Ventures báyìí tó wà níwájú former police headquarters ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ AU's hotel nílé ṣàrò nílùú Àkúrẹ́ ẹtìmọ̀ wọn sí plumbing materials kò sí nǹkan tó ní ṣe pẹ̀lú plumbing materials tí wọn ò ní bẹ̀ ẹbúṣẹ́ ní Sanchez Ventures.
5: Ẹ káàbọ̀ olóòtú iléeṣẹ́ Sanchez Ventures láwàáyé
0: o. Ẹ pẹ̀lẹ́ o.
5: Ẹ ṣe o gan ni sà. Gẹ́gẹ́ bí àwọn èèyàn ṣe mọ̀ wá pé àníṣe méjì tá à ń ṣe ní Sanchez Ventures.
0: Bẹ́ẹ̀ni.
5: Plumbing materials nìkan làwa ń tà níléeṣẹ́ tiwa. Ẹni tí tómi bá ti ń gbà nú ẹ̀ kọjá, òun lè máa bá níléeṣẹ́ Sanchez Ventures. Àwọn bíi water heater, water tank, water pipe, water closet, water pump, alóríṣiríṣi door, German door, àní ti England door, àní ti Nigeria mi, àní bulletproof door. Títí wá ṣe rẹ̀ nìkan o, aláwọ̀ jacuzzi ńláńlá tó gba èèyàn méjì mẹ́ta. Jẹ́ pé ọkọ àtìyàwó a máa ṣeré nu jacuzzi lọ́bàtí church dé lọ́jọ́ Sunday. Wọ́n á fi yẹn relax. Iléeṣẹ́ Sanchez Ventures lẹ ti máa rí. Iléeṣẹ́ wa lẹ ti máa rí popping machine tó ẹ pọ̀ automatic ni tó ń bá tó ń bọ̀ òyìn àbí kọ̀gá á stop fúnra ẹ̀. Tó bá ti rí àtò ń bá tún dé á tún pick fúnra ẹ̀. Iléeṣẹ́ Sanchez Ventures kò sí anything industrial material tẹ bá ní tẹ̀lé bá níléeṣẹ́ tiwa. À ń ta nurses, à dẹ̀ ń ta retails. Tí àwọn èèyàn bá fẹ́ kó bí hòtẹ́ẹ̀lì àbí àwọn tó ń ṣe warehouse kán máa bọ̀ lọ́dọ̀ tiwa, à á ta fún wọn ní price tí ò tí ẹ̀ gara rárá. Èyí tó ń ta lẹ́kọ̀ọ́ tó ń ta ní Ìbàdàn ní iléeṣẹ́ Sanchez Ventures ń ta fáwọn èèyàn. Tí èèyàn bá rajà lọ́dọ̀ tiwa, tó bá lu ṣẹ́kù, à á tún gbà padà, à á fi lówó àwọn kó tún fi ra nǹkan mi. Tẹ bá ra nǹkan lọ́wọ́ wa, tẹ bá ní ìṣù lórí ẹ̀ dá padà. Nǹkan tá a bá ti nílé fún ní garanti, ẹ̀ ní bá ní iléeṣẹ́ Sanchez Ventures. Àwa ni a wà ní Old Police Headquarter ní ẹgbẹ́ AU's Hotel nílùú Àkúrẹ́ níbí. Ẹ wọlé kẹ park iléeṣẹ́ tiwa ó ṣe bí tẹ máa park sí tẹ̀rù a máa bà yín pé bí a kàn máa lọ ti ẹsẹ̀ mọ́tò yín ẹ rà á kẹ máa kó sínú mọ́tò yín.
0: Ẹ bá sọ phone number sí fún àwọn tí wọ́n gbọ́ yín.
5: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ni 08266793449 08266793449 tàbí 09058888750.
0: orí ètò ọjà ọdún lawa a ti wà nílé iṣẹ́ Amola Healthcare Limited báyìí tí wọ́n ṣe mímu Amobitas fún ìlera gbogbo ènìyàn ẹkúṣẹ́ ní Amola Healthcare Limited
6: ẹ káàbọ̀ sí iléeṣẹ́ Amola Healthcare Limited iléeṣẹ́ Amola ló ń ṣe àwọn egbògi amárayá àti láti dá gbogbo egungun ara iṣan ara àti omi ara wa padà sí bó ṣe lè wà lálàáfíà nígbà gbogbo àwọn egbògi wa náà ni Amobitas Amo Flush Capsule àwọn egbògi wa méjèèjì dára fún àwa tí a bá ní ìpèníjà àrùn ìbálòpọ̀ àrùn sítọ̀sítọ̀ oyún ìju àti ibà jẹ̀dọ̀jẹ̀dọ̀ gbogbo àwọn tí a ní àdojúkọ àìróyúnní àbí àìrọmọbí Amobitas àti Amo Flush Capsule kí a béèrè fún ẹ sáti ra èyí tí ó máa toyún lò fún odidi oṣù kan fún complete dosage ẹ má gbàgbé pé iléeṣẹ́ Amola Healthcare Limited náà ni ó ṣe egbògi atura egbògi atura dára fún inú kíkún àti inú kíkùn kí a máa tọ̀ lóòrèkóòrè tí a mọ̀ sí ìtọ̀ ṣúgà ìbàdí ríro inú ríro àti àtúnṣe nǹkan obìnrin lóṣooṣù atura ní kí ẹ béèrè fún gbogbo àwọn ilé ìtajà oògùn òyìnbó tí ó bá ti súnmọ yín tí àwọn supermarket kí ẹ béèrè fún atura a tún fi àkókò yìí sọ fún wa pé Amola Healthcare Limited tún gbé egbògi Amo HPP formula jáde HPP ó túmọ̀ sí high blood pressure ó gbé jáde fún àìrórun tàbí àwa tí ìfúnpá wa ga Amo HPP formula ní kí ẹ béèrè fún kí oorun wa lè máa ṣe déédé ó dára fún ọmọdé àti àgbàlagbà pàápàá jùlọ láti máa relax àwọn system wa gbogbo àwọn egbògi wa Amobitas Amo Flush Capsule Atura àti Amo HPP formula ni ó gba egbòǹtẹ̀ ìjọba tí a mọ̀ sí NAFDAC approve fún ìbéèrè àti àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ pè sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 0708877855 lẹ́ẹ̀kan sí 0708877855 ajíǹde ara yóò máa

0: jàdákẹ́ pani láìsẹ̀ ìjẹ̀ ríru lágọ̀ ara kò yẹ ká fọwọ́ rẹ̀ hẹ̀hẹ̀ mú. Ìdí nìyí tí iléeṣẹ́ Amolab Healthcare Limited fi ṣe àpòpọ̀ ògùn tá a pè ní Amo HBP formula torí bá ń fọ́ni léraléra kó máa rẹ ni dẹ́dẹ́ tàbí káyà ẹni ó máa ṣàdédé já pìpìpì ní gbogbo ìgbà. Amo HBP formula lọ̀rọ̀ kàn yẹn o láti mú kí àgọ́ ara padà bọ̀ sípò ní wàrà ṣe sà. Àjọ NAFDAC fò tẹ̀lú pé ó dára láti gbógun ti àìsàn ìjẹ̀ ríru lágọ̀ ara. HBP formula ó dára fún gbogbo ẹbí. Iléeṣẹ́ Amolab Healthcare tọrọ ìlera àwọn ènìyàn jẹ lógún ló ṣe. Amo HBP Amo High Blood Pressure formula ló ń jẹ́ bẹ́ẹ̀. Ó ti wà káàkiri gbogbo ilé ìtajà oògùn lárọ̀ọ́wọ́tò yín. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ pè sórí 08037282633. Iléeṣẹ́ Amolab Healthcare Limited ló ní ká máa fi gbà gbogbo wà ní ìlera gbangba gidigba ní gbogbo ìgbà ló jẹ àwọn lógún.
1: Ẹ pàdé wa lásìkò míì lórí ètò ọjà ọdún. Femi Julius lorúkọ tèmi.

0: bákẹ́rẹ́ wà dé balẹ̀ kasagwa lórí ìtọ́jú ìlera àti àìlèṣedédé ọlọ́mọkùnrin nìkan ṣoṣo jai ìdùnnú ṣubú layọ fọkùnrin àtobìnrin ọ̀pọ̀ gbéyàwó ló ti dẹnu kọlẹ̀ látàrí wípé awọ ọkọ rẹ̀ ò kájú ìlú dáadáa bàbá bọ̀dá ò lè tatẹ́kànlẹ̀ dò bẹ́ẹ̀ ló sinmi ìjẹkújẹ débi pé ó ti wá sọ ẹ̀dákú rẹ tẹ̀ lọ́dọ̀ olólùfẹ́ rẹ bàbákẹ́rẹ́ wà ní ó fọ̀rọ̀ rẹ lọ lórí àìlèṣedédé tí ń bọ̀ fira ìdákọ́lẹ̀ ara ẹra tiẹ̀ kọ́ sùn lọ ọ̀pẹ́ ẹ̀yìn dúdùn ara títa ara gbígbóná inú kíkùn àyà tí ń lù pipi ìpì má le gbẹ́sẹ̀ ọwọ́ àtẹsẹ̀ tó kúrìrì níwájú ta ni bàbákẹ́rẹ́ wà ní ó kàn sí i pẹ̀lú ẹ̀rọ ìgbàlódé tí wọ́n sọ bí tí nǹkan lù gọ sí lára tiẹ̀ oògùn tẹ́ ẹ bá lò láàrin ìṣẹ́jú mẹ́rìnlélógún tí ò bá ṣiṣẹ́ ò fúùtù fẹ́ tẹ̀lé kì í ṣe ti bàbákẹ́rẹ́ wà
1: iléeṣẹ́ bàbákẹ́rẹ́ wà aka stand action kòbókò wà níwájú continental guest house nílùú àkúrẹ́ telephone 08164122777
0: bàbákẹ́rẹ́ wà wà pé mi débẹ̀.
2: Bazo ọlọ́mọdárógún àìsàn.
3: Mo kí onílé mo kí àlejò àní fàìsàn ló gbà orúkọ tí èmi ni Babangana tí gbogbo ayé a máa pè ní Babakerewa aláṣẹ àti olùdarí stand action kòbókò èyíkéyìí kùdìẹ̀kudiẹ tó wá lè máa bá ìwọ ọlọ́mọkùnrin jà kàn sí mi
1: ní iwájú continental guest house nepa nílùú àkúrẹ́
3: phone number mi 08164122777
4: kí láà mọ̀ sí stand action kòbókò àwọn egbòogi tó dá fún ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo òun ni à ń pè ní stand action kòbókò a ní ní olómi a ní oní powder ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo ló ṣiṣẹ́ fún o tí nǹkan ọmọkùnrin rẹ kó lè máa gbéra dáadáa kí àgbò rẹ kó lè máa kàn bí àgbò kí ẹ ṣe ara rẹ kó lè máa gbéra àbí orúkọ tiẹ̀ tiẹ̀ ti rí padà sí bọ̀dà ṣúkẹ́ṣúkẹ́ níwájú olólùfẹ́ rẹ irú nǹkan báyìí kò dá ó máa ń fa ìtìjú fún ọlọ́mọkùnrin ni torí rẹ̀ la ṣe mú egbòogi stand action kòbókò wá fún ọlọ́mọkùnrin nìkan ṣoṣo àìsàn tí ò gbóògùn ọlọ́run ò ní fi ṣe wá gbogbo nǹkan tí ò bá lè máa ṣe wọ́n ọlọ́mọkùnrin ń fẹ́ kó o gbìyànjú kó wá bá mi egun jẹ egun òòṣà jẹ òòṣà oògùn tẹ̀mí ò bá mọ̀ èmi ò ní sọ̀rọ̀ nípa ẹ̀ egbòogi tí èmi ń gbé káàkiri nǹkan tí mo jogún lọ́wọ́ bá ńlá wa ni bàbá wa a máa dàgbà a máa wọ 90 wọ́n máa fẹ́ ìyàwó méjì mẹ́ta mẹ́rin wọ́n sì máa kápẹ́bù láti máa bá wọn ṣe bóyá ọmọ ogójì ọdún ni ẹni 50 ọdún ni ẹni 100 ọdún ni ẹni torí pé ẹ ṣe ara rẹ ò gbéra dáadáa àgbò rẹ ò lè kàn bí àgbò àbí ẹ ṣe ara ti rẹ kéré ju ọjọ́ orí rẹ lọ ajá afọ rẹ ò lè gbéra dáadáa má fi dẹ́gun lá.
1: Mo wà níwájú Continental Guest House NEPA nílùú Àkúrẹ́.
3: Phone number mi 08164122777
4: tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa ẹ mọ̀ pé omi yàtọ̀ ságbo àgbo yàtọ̀ sómi gbogbo ẹ̀yin tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa ó ní èjì àǹfààní àyẹ̀wò ọ̀fẹ́ nípa ọ̀nà ìgbàlódé wa àti àwọn baba ńlá wa tí a mọ̀ ní ọ̀nà onífadé ẹ̀yin irú ẹ̀yin ní gbogbo ìgbà oríkèríkè ara ń rọ ni ara ń jẹ ẹ̀jẹ̀ ni àbí omi jí ara rẹ tí wọ́n fi bí sọfin rẹ̀ sí kò pọ̀ tó má fi dágúnlá bóyá wọ́n ṣe ẹ̀yọ ẹ̀ márùn ẹ̀ mẹ́fà kí lẹ̀ tó mọ bó ṣe ń ṣe ẹ̀yọ ló ṣe mú mi àbí tí o bá yẹ̀ ṣe ẹ̀yọ tiẹ̀ a máa ta ẹ́ a máa yún ẹ má fi dágúnlá gbogbo nǹkan kí nǹkan tí o bá máa ṣe nínú àgọ́ ara rẹ bóyá ara ń ta ẹ́ ni àbí ara ń já ẹ̀jẹ̀ ni àbí inú rẹ ń kùn ní gbogbo ìgbà orúnkún ń ro ẹ ni oríkèríkè ara ń ro ẹ ni àbí àti rìn ibùsọ̀ kan síbi kejì ó di ogun àbí wọ́n tiẹ̀ ti ní ìpèníjà nínú iṣu ara ni iye ọlọ́mọkùnrin ni pé kò jí lówùúrọ̀ kí nǹkan ọmọkùnrin rẹ kó dúró déédéé tó bá ti rí pé nǹkan ọmọkùnrin yóò dúró déédéé á jẹ́ pé àìsàn kan wà tó ń fà á àìpèníjà nínú iṣu ara ni ṣé ẹ mọ̀ pé ọ̀gọ́ kan wà nínú mọ́tò tí à ń pè ní carburetor tí carburetor yìí tó bá ti ní ìdọ̀tí or tó bá ti ní ìpèníjà nínú àwọn wáyà tó gbé iṣẹ́ wọlé sínú ẹ̀ ó ló máa ń fa kí carburetor kó má lè ṣe bó ṣe ń ṣe ibi tó mi ń gbà wọlé omi ò ní lè gbabẹ̀ wọlé mọ́ carburetor yìí kò ní lè ṣe dáadáa ó dẹ̀ wà nínú iṣu ara ọmọ ọlọ́mọkùnrin iṣu ara kan wà tó ṣiṣẹ́ pàtó tí iṣu ara yìí tó bá ti ní ìpèníjà òun ni ọlọ́mọkùnrin máa di bọ̀dá ṣúkẹ́ṣúkẹ́ àbí wọ́n tiẹ̀ ní àìsàn tí à ń pè ní àrùn jẹ̀díjẹ̀dí wọ́n fẹ́ ṣe gáàtì ẹ nǹkan máa jáde níbi gáàtì ẹ wọ́n máa fọ ọ́ọ̀tì sínú irú nǹkan báyìí yóò dáa kàn sí mi
1: ní iwájú Continental Guest House NEPA nílùú Àkúrẹ́
3: phone number mi 08164122777
4: àgbo marugbo takebe òun ni àgbo tí èmi ń gbé káàkiri tí ọlọ́mọkùnrin tó máa lè dángájá tó máa lè ṣe dáadáa àbí ìpèníjà ti tiẹ̀ ó tiẹ̀ ti fà á ẹsẹ̀ rẹ ń wú ni o ò lè sùn dáadáa bó ṣe ń sùn tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo orú nǹkan báyìí kò da ẹlòmíì tó bá lògùn lọ́wọ́ a ṣiṣẹ́ tí oògùn bá tán a tún padà sí bó ṣe ń ṣe ni irú nǹkan báyìí kò da a ní láti ṣe àyẹ̀wò ká lè mọ irú oògùn tó máa bá ẹ lára mu tí ìrìn àjò ọ̀sẹ̀ kan tí ò fi ní di ọdún kan mọ́ ẹ lọ́wọ́ tí o bá wá sí ọ̀dọ̀ wa tí a bá bèrè lọ́wọ́ àwọn tó nílẹ̀ a mọ̀ pé nǹkan báyìí ló ń ṣe o ká tó mọ oògùn tá máa fún ọ àwa kì í ṣe èyí àwa kì í ṣe ọ̀hún ìtọ́jú ọlọ́mọkùnrin nìkan ni tí ẹ bá rí ọlọ́mọbìnrin ní ọ̀dọ̀ mi bóyá ó wá nítorí ọkọ rẹ̀ kàn sí mi
1: ní iwájú Continental Guest House NEPA nílùú Àkúrẹ́
3: phone number mi 08164122777 lẹ́ẹ̀kan sí 08164 12
5: 2777.
6: Àwọn máa ṣe ilẹ̀ ríjà ni ọ́.
7: Gbogbo ẹbí Babalọla àti Bábísẹ̀lẹ̀ ti ìlú ilé àkókò fi ń pe gbogbo ènìyàn síbi àṣekágbá òkú ìyá wọn, ìyá ìyá wọn, Princess Ebonuwa Unif Babalọla. Ẹni tó sùn nínú Olúwa lẹ́yìn ọgọ́rin ọdún lókè ìgbẹ́. Bí ètò ìsìnkú ṣe lọ nìyí. Ní ọjọ́ Àlàmísì, ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kẹwàá ọdún tí a wà yìí, Thursday, October 15, 2026. Àti ìdúpẹ́ yóò wáyé nínú ìjọ St. John's Anglican Church Oyin Àkókò. Ní kété tí òkú bá ti wọ káàlẹ̀ sí ètò ìgbàlejò yóò máa wáyé ní Oyin Àkókò Town Hall. Káre wo màmá wa, Princess Ebonuwa Unif Babalọla.
8: Ọwá ọmọ ẹ̀kọ́, ọmọ àgógó mọ̀jà, ọmọ ẹni líla Bakájántì, ọmọ òtórílẹ̀kẹ̀ tó lùpọ̀ Ọ̀yọ́, ọmọ ẹjùráàrí, ọmọ àrígbálàgbálá. Àwọn ni ọgbẹ́ kẹ ẹlẹ́ tẹ́ra pegede o pegede o.
7: Màmá, Princess Ebonuwa Unif Babalọla máa sinmi láyà Olùgbàlà títí dọjọ́ àjíǹde. Engineer Isaac Adémọlá Babalọla lórí ká máa kéde lórúkọ gbogbo ẹbí.

0: Keep it locked on Adaba FM.
1: Tẹ́ ẹ̀rí ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
2: Ó bẹ́ẹ̀ lábí ni ìṣòro ìsara ẹ̀ náà mọ̀ ni. Bí o bá jí, gbogbo ara máa romí. Tí ìsara yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀. Ní ò máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì. Àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà ìrorun sùn dédé. Ó ọ̀rẹ́ mo ti gbìyànjú. Corona báyọ̀ jẹ. Ayé ọ̀hún ti wá sú mi.
3: Àgbọ̀n yìí ṣe ló ṣe ń jẹ lọ́bẹ̀. Ṣé wo gbọ́ nípa bàbá òkè ògùn ni? Ògúlùgbọ̀ ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ń sọmọ ara ayé lóore. Lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460 6419 0706460 6419. Bàbá òkè ògùn, àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣe ìwòsàn.
4: Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tí mò ń kíyìn ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn tí mo wà nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School ní ìlú Àkúrẹ́. Bọ́yọ̀ fẹ́ bèèrè kankan àbọ̀ fẹ́ bèèrè oní ìmọ̀ràn kan tó fẹ́ bèèrè lọ́wọ́ mi, pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 60 60 64 19 07 60 60 64 19. Kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ti ẹ̀ ń gba àwọn èèyàn ní mọ̀mọ̀rẹ̀ lólórí? Àti pé kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ṣe? Òun náà ni ìṣòro tó ń bá wa jà nínú iṣẹ́ ara wa àti èyí tó ń bá wa jà nínú egungun ara wa. Àpẹẹrẹ wo ni wọ́n náà ti ń rí? Ẹlòmíà a máa rí pé tóun bá sùn báyìí, tóun bá jí àti dìde nílẹ̀ rẹ̀, ìṣòro ni ọjẹ́ fóun, torí gbogbo ara ni ó máa ro òun. Ẹlòmíà a máa rí pé iṣẹ́ òun bẹ̀rẹ̀ sí bá fà òun so láti ibi ìbàrá àdí òun débi ẹsẹ̀. Ẹlòmíà ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ẹlòmíà ò lè dúró pé. Ẹlòmíà a máa rí pé gbogbo inú etí òun ló bẹ̀rẹ̀ sí máa hó yé. Bẹ́ẹ̀ ni ẹlòmíà a máa rí pé gbogbo inú ara ni nǹkan bẹ̀rẹ̀ sí máa já òun jẹ, tàbí nǹkan bẹ̀rẹ̀ sí máa rìn káàkiri inú ara òun, tàbí ara tiẹ̀ bẹ̀rẹ̀ sí máa ta òun bí pé òun fi atarara. Ẹlòmíì bá fẹ́ sùn lálẹ́ báyìí àti irú oorun sùn rẹ̀ ìṣòro ni. Ẹlòmíì bá tún sun wákàtí kan tàbí wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ náà ìṣòro tún ni. 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde lórí ibùsùn rẹ̀. Tó bá tún gbìyànjú tó dìde báyìí, tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí, ẹsẹ̀ ó kẹ́ gógógógó bí ẹni tó gbé ẹsẹ̀ lé ẹ̀gún. Lèmi á fi máa pé ẹ má jà wo ra wa nírẹ̀. Ìwọ náà gbìyànjú kọ wá yọjú sí wa fún ìmọ̀ràn kan àbí méjì ní ọ́fíìsì wa ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School nílùú Àkúrẹ́, tàbí kó o pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 60 60 64 19 07 60 60 64 19. Nǹkan yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì, ẹsẹ̀ kan ẹlòmíì kò ṣiṣẹ́ mọ́ rárá, ẹlòmíì ò lè dá gbé. Bẹ́ẹ̀ lẹlòmíì ọba fẹ́ jáde nínú ilé rẹ̀ báyìí, kò lè dá jáde àfikọ́ mọ́ fà jáde, tàbí kẹlòmíì máa fi ọ̀pá sì kẹtẹ ẹsẹ̀. Bẹ́lòmíì bá ń lọ báyìí, yóò máa rí pé nǹkan kan tí ẹ ń tì hun síwájú ni gẹ́gẹ́gẹ́ bí èpò òun fẹ́ ṣubú. Ẹ̀yin ẹwà àwọn bàbá wa, ẹwà àwọn bàbá wa, ẹlòmíì wọn lọ́gọ́rùn-ún ọdún, wọn lọ́gọ́fà ọdún pẹ̀lú sí àṣekára. Ẹlòmíì ń ṣiṣẹ́ àgbẹ̀, ẹlòmíì ń ṣiṣẹ́ ọdẹ, bẹ́ẹ̀ sì ni wọ́n tún máa dáta kébékébé. Ṣé bí ewé àtegbò yìí náà lẹ̀wọ̀n náà ń lò? Nítorí ẹ̀ mo fi lọ kó ewé àtegbò èyí tó wúlò fún ọkùnrin tó wúlò fún obì, mo kó wá láti ìlú ìsẹ́yìn òrò. Àwọn ewé ajíṣẹ́ dáadáa, àwọn egbò ajíṣẹ́ dáadáa tó wúlò fún wa, tá a bá ń lò táwọn náà máa rí ta máa ta kébékébé náà mo máa fi sọ pé ọdẹ ni mí, ọdẹ ni bàbá mi. Ẹ̀yin náà mọ̀ pé àwọn ọdẹ a lè rìn ní 30 ìṣẹ́jú, a lè rìn ní wákàtí kan, a lè rìn ní 40 ìṣẹ́jú. Tí nǹkan kan ò sì ní yọ wá lẹ́nu nínú iṣẹ́ ara wa, bẹ́ẹ̀ ni nǹkan kan ò ní yọ wá lẹ́nu nínú egungun ara wa. Ṣé bí ewé àtegbò yìí náà làwa náà lò? Ìwọ náà wá já àǹfààní ewé àtegbò lọ́dọ̀ èmi bàbá òkè ògùn tí mo wà ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School ní ìlú Àkúrẹ́. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rè 07 60 60 64 19 07 60 60 64 19. Àlàáfíà ara wo ni bí fi àbí.
5: Okay, to make fun of our tooth gap, let's have a talk.

0: Iléeṣẹ́ tó sẹ́, tó ki, ó fẹ́ǹfẹ́, ó kẹ́ǹkẹ́, ó wá sẹ́wẹ́wẹ́, ó dùn bí ìlú dòdò létí, ó dùn bí dòdò ìkirè, 88.9 Àdàbà FM.
1: Pumping it up on Adaba.

0: ẹni bá dákẹ́ tara rẹ̀ ó bá dákẹ́ nílé ayé ta wà yìí ẹni bá dákẹ́ tara rẹ̀ ó bá dákẹ́ ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé wọ́n ti já sọ́run àsàǹté tí wọ́n sì dẹ́mi ara wọn légbodò látàrí àìlè sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé wọ́n kú sínú àìsàn látàrí àìlè kégbàjarè pé nǹkan báyìí náà ló ṣe mí lágbo ara ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé wọ́n ti kú sínú ogun látàrí àìlè sọ̀rọ̀ ṣé o rántí ọ̀rọ̀ yorùbá kan tó jẹ́ ọ̀rọ̀ ọgbọ́n eléyìí tí àwọn àgbà máa ń fọ̀ bóde tó sì ti di tí ó jẹ́ ọ̀rọ̀ tó gbajúgbajà káàkiri náà fún ọmọ tó bá jẹ́ ọmọ ilẹ̀ kóòrọ̀ òjiri eléyìí tí ó sọ pé àìlè sọ̀rọ̀ ni bẹ̀rẹ̀ orí kíni ìwọ náà parí ẹ̀ àìlè sọ̀rọ̀ ni bẹ̀rẹ̀ kéèyàn kó ìjàm̀bá tí ò yẹ kó ja olúwẹ̀ kéèyàn sì kó ja ara ẹ̀ àìlè sọ̀rọ̀ òun ni kéèyàn kó ìdààmú tí ò yẹ kó dààmú èèyàn tó nǹkan kéèyàn sì máa kó bá a yí ara rẹ̀ kó sì máa dààmú èèyàn kó máa fihàn sínú wàhálà kó máa fihàn sínú làlúrí tí ò yẹ kó máa fi ayé ẹni lògbòlògbò àìlè sọ̀rọ̀ ni bẹ̀rẹ̀ ká wà nígbèésí ayé ojú kan náà àìlè sọ̀rọ̀ ni bẹ̀rẹ̀ ká wà nínú ìgbé ayé ojú kan náà títí títí ká mọ̀ sí lè tẹ̀wájú gbọ́ mi mo mọ̀ panumọ́ bó o bá panumọ́ títí o fa yí ara rẹ sínú ìgbèkùn ojú kan náà ni ayé rẹ ò ní wà bákan náà ọ̀rọ̀ rẹ ò ní dàbí ejò tó kọjá lórí àpáta tí ò sì ní pa jẹ́ kọ́kọ́ ṣe báyìí ná ó kọ́ gbọ́n dáadáa lórí ètò fún tòní yìí lágbára ọlọ́run ọba nọ́mbà ni kó o kọ́kọ́ kọ́ lẹ̀ torí pé yóò ṣe ọlọ́pọ̀lọpọ̀ àǹfààní o lé títí títí o bá o ṣe làálàá títí ibi kọ̀ náà gbogbo ẹ̀ ń forí ṣe lọ ẹ́ sí ọ̀rọ̀ rẹ̀ dàbí ẹ ti ṣiṣẹ́ bí irin tó ń jẹ̀jẹ̀ ìlérí nọ́mbà ni kó o kọ́ lẹ̀ torí pé yóò ṣe ọlọ́pọ̀lọpọ̀ àǹfààní kọ́rọ̀ mọ́ di pé wọn ò sì mọ̀gbà tí wọ́n pe nọ́mbà nọ́mbà ni kò kọ́lẹ̀ o ò ń kojú àìlera lágbo ara ó ti sú ọ nínú ìrìn àjò bó ti ń ké gbàjarè náà lélẹ́yìí ó ní mo ti náwó ó ti sú mi ò gbọ́ nọ́mbà ni kò kọ́lẹ̀ torí pé ọ̀nà àbáyọ sì ń bẹ̀ tó o bá ti jókòó tẹ́tẹ́rẹ́ tó o bá ti fi ọwọ́ yọ̀ bẹ́kẹ́ mú ọ̀rọ̀ ayé ara rẹ tó o bá ti gba kámú ó padà lẹ́nu pẹ́ nọ́mbà ni kò kọ́lẹ̀ yá máa ń pe nọ́mbà bàbá.
1: Fún ìtọ́jú ara àti ẹ̀bi àdúrà ẹ pé bàbá ewéńjẹ ẹlẹ́dàá màṣírí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08065745041 08065745041 tàbí 09055135564
0: bàbá ewé ń jẹ́ ẹlẹ́dàá màṣírí náà ló ṣù nígbà owó ètò tẹ́ ń gbọ́ yìí bàbá ewé ń jẹ́ ẹlẹ́dàá màṣírí eléyìí tí ọlọ́run olódùmarè ń lò ní sáà tiwa yìí láti bá ni bẹ lọ́hun lórí ibà tí mórìbó kú nínú là lórí ayé tó ní òun ò ní jẹ́ ká rọ́nà lọ láyé lórí báwa náà ó ti jẹ́ èèyàn láyé ó ṣeṣeṣe títí títí ó lákòjọ kankan ó gbìyànjú títí ìgbìyànjú ò rí òjọjú sí nìkan tó lágbà kò tiẹ̀ yọjú sí nìkan tó dáa tó jẹ́ pé ó ti sọ nínú ìrìn àjò ọ̀rọ̀ náà báyọ̀ tó o bá ti káwọ́ gbéra bàbá ewé ń jẹ ẹlẹ́dàá màṣírí nípa ká dani nímọ̀ràn ká bá ni wójútùú sí àìlera lágbo ara àìlera tó ní òun ò ní jẹ́ kó o gbáyé gbádùn tó lóun ò ní jẹ́ kó o rọ́nà lọ láyé baba ewe nje eleda ma shiri wane fokan bale mabo turuke olon lo da ewe olon lo da igbo o se ti fi ashe si are ewe ati igbo o wa yonda e fa won ti o mo bi ewe se je ti egun na si nje wani ogun ti o je ewe e loku kan en ti won so fun won na ni pe ewe ati egun ta lu ti o je a o ni nkan ti o ye ka to fi kun to je bi ewe abi egbo tori pe ewe ati egbo to ba pe pelu ashi olorun ti ti nbe lare ewe ati egbo yi yo sise wo san iwo ni ko mo ka wo gbera o gbo mo ka wo gbera o o nbe ninu iwe mimo yi pe olorun ti da ewe ati egbo gege bi onje fun wa so wa mo pe tolorun ba wa da ewe ati egbo gege bi onje fun wa olorun le fun wa ni mojele ko le fun wa ni nkan ti o se jamba fun wa en to gbe ejo adiso na ni pe baba je gege bi onje eh abi baba mu gege bi omi yo si ara wa lanfa nini ta wa nu ofile gbaye gbadun ti a si ma loku daada si lagu ara mo fi oro ara re sere mo fi ilera ara re jata ogbo eda to ba fi oro ilera ara re sere apo fi aye ara re sere onitohun afaima ko mo pada ba ara re nibi ti o fe o se ni laanu wi pe opo ogo o na lo ti wa ninu okuto mo se o leti ninu oni yi lasiko to ngbo mi yi sori bi ti opolopo ogo po si inu okuto ni o opolopo ogo ogo to ye ko di ogo agbaye ogo to ye ko di malebi oluoma o se ti wa wo esin lo o ti di ronu okuto o ni faye isile o di gba o se lai se pe o mu ayan ma re se yin to wa je nle aye lai se pe o mu se lagboro lohun ludumare
2: eyin obi e je won omo
0: iwo obi to nso kun lori omo awon omo re o munu re dun se ni won ba o ninu je
2: adua na ni igbesi adua la gbe won so irin ajo eyan bi ti wa ka fun wa loni yi ti o fi ye ki won na ma fi owo ojo be ke mu owa ya ara re
0: gbogbo obi to fe je won omo edakun edakun e teti bele je ke gbo eto yi fun toni yi baba e wenje eleda mashiri na lo suni gbo owo eto yi baba e wenje eleda mashiri won wa ni omo to so ni ipinle Ondo ni opopona amaro se bi ni si ore legbe anko so mi

0: 5-6-4.
1: Arábìnrin kan òun náà ló mọ kẹgbàjáre tó ní wọ́n sì fẹ́ sí ọmọ òní sùtà gbogbo ẹ̀yìn òbí tẹ̀ ń gbọ́ mi lónìí ẹ jèrè ọmọ o ẹ ní sunkún rí àwọn ọmọ yín lágbára ọlọ́run olódùmarè arábìnrin yìí ó jìṣẹ́ jìyà lórí ọmọ nígbà tó àti ọkọ rẹ̀ ń bọ̀ nínú ìrìn àjò tí wọ́n ṣe gẹ́gẹ́ bí lọ́kọláyà láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ọlọ́run kí àwọn méjèèjì ṣùgbọ́n ọwọ́ ọkọ òun náà ló jí sówó dáadáa nígbà tó ṣàkán nínú ìrìn àjò táwọn ọmọ ń dàgbà bọ̀ òun náà ló di pé lójijì lọkọ bá bẹ̀rẹ̀ sí ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn olórí lùlù lẹ́gbẹ̀ẹ́ ògiri ìyan abẹ́lẹ́jàyán olóyìnbó a sọ pé side chick ẹ̀yin ká làmọ́lẹ̀ ọkọ bẹ̀rẹ̀ sí yàlè ó bẹ̀rẹ̀ sí gbé àwọn ọmọge olójú wáṣewáṣe olójú kọ́màǹdù ó bẹ̀rẹ̀ sí gbé wọn káàkiri ọ̀pọ̀lọpọ̀ ọgbà níyàwó rẹ̀ máa ń ṣàròyé pé ọkọ mi kí ló dé gba òun ló wá bẹ̀rẹ̀ orí nǹkan báyìí ọkọ mọ̀ sọ pé òun ò ṣe òun ò ṣe ọjọ́ kan ló di pé arákùnrin yìí ó tiẹ̀ wá gbé ọ̀kan lára àwọn àlè rẹ̀ ó gbé wálé nígbà tó ti fura sí pé ìyàwó òun ti jáde ẹ̀yin kọ́ yìí àṣẹ ọjọ́ náà ni òkété rẹ̀ ó padà bóòrù ọjọ́ náà làṣírí òtú pé lóòótọ́ náà ní ṣe ìyàwó wálé láti ṣọ́ọ̀bù ibi tó ti ń tajà tó ti ń dín dùndú ìyàwó ti ní kò ń sáré wálé ló bá ká arábìnrin yìí tó ń ti ọkọ rẹ̀ níbi tí wọ́n ti ń ṣeré yòkéyòké nínú ilé ó lágbára arábìnrin yìí bànújẹ́ ó ní ọba lèmi ó sì lóò ṣe kinní yìí wọ́n fi mílẹ̀ kíní kan jàdú kí wọ́n ní ṣe wọ́n jọ tẹ́kẹ̀ ṣé mi ò tọ́jú ẹni ná kíní kan ló bá da gbogbo ẹrù ibi tí mò ń lọ kọ́ ibi tí mò ń lọ sí jìn ibi tí mò ń lọ sí jìn ẹ kọ́ gbọ́n lórí ètò yìí lónìí sẹ́ agbára ọlọ́run tí ẹni pé kò tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ ó ní ibi tí mò ń lọ gàgà ṣó gbàgbé pé bàbá ìwé oúnjẹ ẹlẹ́dàá màṣírí náà ló ṣe onígbà owó ètò yìí bàbá ìwé oúnjẹ ẹlẹ́dàá màṣírí wọ́n ń bá ní ibẹ̀ lọ́hùn wọ́n ń bá ní ṣe ìgbìyànjú lórí lílo ewé àti egbò fún ìtọ́jú àìlera lágbo ara gbogbo tí bá ń ṣe ọ́ lágbo ara tó ń bà ọ́ nínú jẹ́ ní gbogbo ìgbà tó wò pé ṣọ́nà àbáyọ sì ń bẹ ṣá ọ̀nà àbáyọ sì ń bẹ o ọ̀nà àbáyọ sì ń bẹ ìwọ́n ṣiṣẹ́ bí erin òun jẹ̀jẹ̀ ìlérí ó ṣeéṣeéṣeéṣe kò bọ́ sójú ẹ̀ ó léleele títí ò bá ó ń bọ̀ ọ́ lọ́kàn jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ eré tó yẹ kó o ti ṣe o ò rí ṣe táwọn ẹgbẹ́ rẹ sì ti gbére rí òun ṣe ọ̀pọ̀lọpọ̀ àǹfààní ló ti bọ́ mọ́ ọ lọ́wọ́ wọn ìrò rẹ kàn ọ́ bàbá promise rẹ báyìí promise and fail náà ni ó padà dá sí kà sí bàbá ìwé oúnjẹ ẹlẹ́dàá màṣírí kí ni tó ṣokùnfà ẹyin tó ń kojú gan-an lọ yọjú sí bàbá ìwé oúnjẹ ẹlẹ́dàá màṣírí wọ́n wà ní òpópónà benin sí ọ̀rẹ́ lẹ́gbẹ̀ẹ́ anko sawmill ni ọmọtọ́ṣọ nípínlẹ̀ ondo ibẹ̀ náà ni bàbá ìwé oúnjẹ ẹlẹ́dàá màṣírí wà tí wọ́n fi ṣe ibùjókòó ẹ ṣeun ṣeun tẹ́ ń fọkàn bá mi wọ́n ní ẹni bá lọ ló bá kú ọ̀rọ̀ tí mò ń bá bọ̀ nígbà ó yá kí n má bá lọ ló ní wo arákùnrin yìí ò tiẹ̀ wálé mọ́ kò wálé mọ́ ó dá ìyàwó ẹ̀ dá bùkátà àwọn ọmọ kò tiẹ̀ wálé mọ́ kò tiẹ̀ gbọ́ bùkátà lórí ọmọ mọ́ lójijì náà ló di pé àti wá gbọ́ bùkátà lórí ọmọ ó dogun dọdẹ fún ìyàwó nìkan ẹrù tí ọwọ́ mẹ́rin ń gbé ó wá di ẹrù tọwọ́ méjì ń gbé láì ṣe pọkọ kú ọkọ wálé mọ́ ni ó ti sá lọ ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá bẹ̀ ló jẹ́ pé wọ́n ti sá lọ bí orí tí táti sángi orí àgbààgbà lọ́jọ́ ọjọ́ kan nígbà tí agara dá ìyá yìí ló dẹ̀ tó bẹ̀rẹ̀ sí tọrọ jẹ tó jẹ́ pé bùkátà ti fẹjú àwọn ọmọ ti ń wọlé ẹ̀kọ́ gíga ibẹ̀ ló ti pàdé bàbá olówó kan bàbá olówó yìí kàn máa tọ́jú rẹ̀ tó ń tọmọ ó lágbà ibi tí mo fẹ́ kó gbọ́ dáadáa náà lélẹ́yìí o àṣé bàbá olówó yìí àṣé bàbá olówó láfojúsùn àṣé ó ní tí bàbá olówó fẹ́ gbà inú arábìnrin máa dùn tí wọ́n bá náwó fún àtọmọ rẹ̀ inú wọn máa dùn ṣùgbọ́n n ti ń bẹ lẹ́yìn ìfà ó jèjì lọ n ti tún wá ń bẹ lẹ́yìn ọ̀fà ó ju òjì lọ lọ́jọ́ ọjọ́ kan bàbá olówó yìí ó pe pàtí olóhùn fẹ́ ṣe pàtí ọmọ yìí tó ń ti ìyá rẹ̀ wọ́n lọ bí pàtí ọ̀hún nígbà tọ́mọ délé lẹ́yìn pàtí òun náà ló di pọ́ ọmọ ń ṣe gángangan kí ló wá ṣẹlẹ̀ ọmọ pàwọ́ pàtí ìyá náà pàwọ́ pàtí wọ́n kó oúnjẹ wálé kí ló wá ṣẹlẹ̀ kí ló di tọ́mọ ń ṣe gángangan bó ti jẹun kí ló wá ṣẹlẹ̀ ẹ̀yin kọ́ yìí ìyá ìsapá títítítí ọmọ ẹ̀ sì ṣe gángangán náà ni o tó bá ń sọ wá yóò máa sọ tú lẹ́yìn eléyìí òun náà ni arábìnrin bá fi ọ̀rọ̀ lọ lẹ́yìn tó fọ̀rọ̀ lọ òun náà ni wọ́n sọ pé ìgbésẹ̀ ọlọgbọ́n là á gbé lórí ọ̀rọ̀ yìí ìgbésẹ̀ eléyìí ti kọjá ìgbésẹ̀ ojú lásán inú ìgbésẹ̀ tí wọ́n gbé òun náà ni wọ́n ti pàdé bàbá tí ń bá ní ṣàdúà tí ń bá ní wo kí ló ṣẹlẹ̀ gan kí má bàa lọ ló ní wo ná lẹ́yìn eléyìí náà ni wọ́n ṣàwárí pé wọ́n ti lu ọmọ yìí àṣírí tó pé bàbá olówó náà ló na ọmọ yìí lówó ó na lówó lórí àṣẹ bàbá olówó fẹ́ ra owó ẹ̀ padà ni ayé mà níkà o ayé mo gbẹ̀dẹ̀ fún yín àṣírí tú ìyá ìbànújẹ́ pé ojú kẹpọ̀ ojú kẹyọ ọmọ òun tó jẹ́ olú ọmọ tóun ti gbọ́kànlé pé yóò padà wàá sanjọ́ fóun nígbẹ̀yìn ọ̀rẹ́yìn wọ́n gbé ìgbésẹ̀ àdúà wọ́n fa àdúà yìí kìíní ìkó lórí ọmọ ara ọmọ yìí dákú padà tó sì padà ń ṣe dáadáa àwọn ìdánwò tó fẹ́ ṣe nígbà náà àwọn ìdánwò wà ẹ̀kì kankan olórí ọ̀fẹ́ àti ṣe lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọgbà tó ti kọ́kọ́ wà nínú ilé náà tí ìyá ti ń bànú jẹ́ pé kí o ṣubú tẹ̀ òun àdúà gbà ọmọ ṣì ṣe dáadáa padà ìwọ náà má fọwọ́ yọ̀bẹ́kẹ́ mú ọ̀rọ̀ ayé ara rẹ gbé ìgbésẹ̀ ọlọgbọ́n yọjú sí bàbá ewé ń jẹ́ ẹlẹ́dàámàṣírí tí ò bá òkú máa kojú ó ṣiṣẹ́ bíi ní òun jẹ̀jẹ́ ìlérí ọ̀rọ̀ ilé ayé rẹ ti sú ọ inú ẹkún ìpayín kékeré yọjú sí bàbá ewé ń jẹ́ ẹlẹ́dàámàṣírí bàbá ewé ń jẹ́ ẹlẹ́dàámàṣírí wọ́n wà ní òpópónà márosẹ̀ bìnín sí ọ̀rẹ́ lẹ́gbẹ̀ẹ́ anchor sawmill ní ọmọ tọ́ṣọ̀ nípínlẹ̀ ondo wọ́n yọjú sí wọn olóhùn ṣìṣì wọn ní sábà béèrè fún ọ àdúrà tèmi ni pé ńgbà tó bá ti dọ́dọ̀ wọn ìwọ náà rí ọ̀nà àbáyọ tí ẹni pé kó o gbé ìgbésẹ̀ ọlọgbọ́n ọyá ẹjẹ́ máa lọ fún tòní nígbà táwọn máa pàdé padà lọ́jọ́ mẹ́jọ fún àkọ́tún ètò ọyá àgbà nàbà tó pe bàbá ewé ń jẹ́ ẹlẹ́dàá máa ṣeré sí ó dìgbà kan náà.
0: Àti ẹ̀bì àdúrà ẹ pé bàbá ewé ń jẹ́ ẹlẹ́dàá máa ṣeré sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08065745041 08065745041 tàbí 09055135564 09055135564

Telephone 08065745041 tabi 09055.

0: 101.9 FM, Peace of a Dove.
1: Iléeṣẹ́ tó sẹ́, tó kí, ó fẹ́ǹfẹ́, ó kẹ́ǹkẹ́, ó wá sẹ́wẹ́wẹ́, ó dùn bí ìlú dòdò létí, ó dùn bí dòdò ìkirè, 88.9 Àdàbà FM.

ẹ wo ẹ má jẹjẹ kú jẹ ẹ má sì mú mu kú mu ohunkóhun tó bá ń ṣe wá ọsibítù ni ẹ jẹ àgbà lọ ògo ni fún ọlọ́run lókè ọ̀run

0: ọmọ ọdọ balẹ náà tọ wá.
1: Àwọn ọmọ ọdọ balẹ náà tọ wá.
0: Wọ́n sì wí fún pé.
1: Wọ́n wí fún pé.
0: Olúwa.
1: Olúwa.
0: Irúgbìn rere kọ́ ni ìwọ sí.
1: Fún sínú oko rẹ. Irúgbìn rere kọ́ la jọ gbìn ni.
0: Níbo ni o ti a ní èpò búburú?
1: Níbo ló ti ní èpò búburú o? A jọ gbin kòkó. Kòkó mo wù jáde. Ẹ̀gún ló wù jáde. Lọ́gẹ́ tí o gbin ire. Wọ́n lọ sí ibẹ̀. Wọ́n tu ire jáde. Ẹ̀ṣà. Wọ́n fi ìrànẹ̀ ránlẹ̀ ire lẹ̀. Ẹ̀gún wọ́n ń gún ire mọ́lẹ̀.
2: Ẹ̀gún
1: wọ́n ń gún ire pa. Mo kẹ́. Ẹka verse 28. Bíbélì wípé.
0: Ó sì wí fún ọ pé.
1: Ó sì wí fún ọ pé.
0: Ọ̀tá ni ó ṣe yìí.
1: Kí ló sọ pé ó ṣe.
0: Ọ̀tá ló ṣe yìí.
1: Ẹgbẹ́ kí ló sọ pé ìṣe ọ̀tá. Ẹgbẹ́ ni bàjẹ́ lára mi.
0: Bàjẹ́ lára mi.
1: Ẹ sọ̀rọ̀.
0: Wọ́n kọ́ ni
1: ẹlẹ́gbẹ́. Ó bẹ́ kí ṣe ọ̀tá. Bẹ́ ṣe ọ̀tá. Tá fi àbámọ̀dá ṣe. Tá fi Mo kẹ́ ládé ni gbogbo ohun àbámọ́dá tí wọ́n fi ń pàṣẹ bó ti lu ayé rẹ lọ́wọ́lọ́wọ́ sàmí o iná bàjẹ́ ẹ sọ pé mi ò lè continue báyìí sọ pé mi ò gbà mi ò lè máa bá lọ báyìí enough is enough sọ pé ó tó gẹ́ mi ò gbà mọ́ ẹ dá yé mi padà ẹ sọ máa sọ̀rọ̀ ẹ máa kán ẹ̀yin ìgbìmọ̀ ẹlẹ́yìn àgbáyé ẹ dá yé mi padà fún mi ẹ̀yin ìgbìmọ̀ ẹlẹ́yìn àgbáyé ẹ dá yé mi padà fún mi ẹ dá yé mi padà.
2: Friday yìí.
1: Oh
2: yes sir.
1: Ní Ẹkwa Hall. Kánsẹ́lì máa wà.
2: Báàni sọ.
1: Máa bọ̀ níbẹ̀.
2: O jẹ́ tẹ̀tẹ̀ máa bọ̀.
1: Ẹ̀yin 180 tí mo mú jáde.
2: Báàni o.
1: Nínú church ẹ̀yin 180 yẹn.
2: Kábíyèsí o.
1: Ẹ tètè dé.
2: Tètè dé o.
1: Màá ti wà nínú ọ̀lù yẹn.
2: Ayẹra yóò.
1: Láti 7:30.
2: Kábíyèsí ọlọ́run.
1: 7:30.
2: 7:30.
1: Ní màá ti wà níbẹ̀ yẹn.
2: Ayẹra yóò.
1: Mo fẹ́ ṣe àwọn iṣẹ́ yìí.
2: O yẹ sọ.
1: Fún àwọn 180 yẹn.
2: Kábíyèsí ọlọ́run.
1: Kó tó di 8:30.
2: Jésù.
1: 8:30.
2: O yẹ sọ.
1: Ibikíbi ọba lọ.
2: Ibi ọba lọ.
1: Sáré jájọ ṣe.
2: O yọ.
1: O lè wá padà lọ.
2: O yẹ sọ.
1: Kó padà wá.
2: Kábíyèsí o.
1: Fún kánsẹ́lì.
2: O yẹ sọ.
1: O lè padà lọ.
2: Ẹ o.
1: Kó padà wá.
2: Bẹ́ẹ̀ni sọ.
1: Fún kánsẹ́lì.
2: Ẹ o.
1: Ẹnìkan ní ẹ̀kọ́ ọ̀rí
2: ti
1: mo.
2: O yẹ sọ.
1: Ti lọ́rí ni o.
2: Ti lọ́rí ni o.
1: A ṣẹ̀ wà nínú ìpàdé ìlọrin
2: ni. Bẹ́ẹ̀ni sọ.
1: A ti parí ti pàdé.
2: Ẹ o.
1: Kánsẹ́lì ni Friday.
2: Kánsẹ́lì ló kọ́ o.
1: O yẹ máa bọ̀ báyìí.
2: Ọjọ́ Friday ni o.
1: O nílò.
2: Yes sir.
1: Láti gbóhùn olúwa.
2: Ẹ o.
1: Láti ẹnu wòlíì rẹ.
2: Bẹ́ẹ̀ni sọ.
1: Òun fẹ́ wọ ojú olúwa.
2: Kábíyèsí o.
1: Nínú ayé wòlíì rẹ.
2: O yẹ sọ.
1: Láti ẹnu wòlíì rẹ.
2: Jésù.
1: O nílò.
2: Yes sir.
1: Kí Ọlọ́run bá ẹ sùn.
2: Ayẹra yóò.
1: Ogun tó ń là kọjá ẹ. Ọlọ́run sì lè sọ nǹkan kan.
2: Bẹ́ẹ̀ni o.
1: Lórí ọ̀rọ̀ rẹ.
2: Ayẹra yóò.
1: Ọlọ́run ò gbúdọ̀ dákẹ́.
2: Jésù.
1: Lórí ọ̀rọ̀ rẹ.
2: Jésù.
1: Máa bọ̀.
2: O jẹ́ tètè máa bọ̀.
1: Ní aago méje.
2: Méje àárọ̀ ni o.
1: Àárọ̀.
2: Bẹ́ẹ̀ni sọ.
1: Láti máa bẹ̀rẹ̀.
2: Ẹ o.
1: Títí dalẹ̀ pọ̀n.
2: Kábíyèsí Ọlọ́run.
1: Títí dalẹ̀.
2: Ẹ o.
1: Láti aago méje.
2: Láti aago méje àárọ̀.
1: Títí dalẹ̀.
2: Títí dalẹ̀ ni o.
1: Ó máa lágbára.
2: Ó máa lágbára o.
1: Ó bá ti ń dago mẹ́fà ìrọ̀lẹ́.
2: Ó yẹ sọ.
1: Sí méje.
2: Ẹ.
1: O ti tán nìyẹn o.
2: Kábíyèsí oṣù.
1: 6-7.
2: Yẹ sọ.
1: O ti lọ nìyẹn
2: o. Ẹ o.
1: Ẹ̀yin ará ṣẹ́gun ọ̀tá.
2: Ṣẹ́gun ọ̀tá.
1: Ẹ sà.
2: Bàbá mi o.
1: Wí omi kaná.
2: Yẹ sà.
1: Ní ọjọ́ Sunday.
2: Lọ́jọ́ Sunday.
1: Sunday.
2: Ẹ o.
1: Sunday.
2: Yẹ sà.
1: O máa lágbára. Ìwọ lára mi sí báyọ̀.
2: Ó yẹ sà.
1: Ẹ̀yin ará òṣogbo.
2: Òṣogbo òròkí o.
1: Ẹ máa bọ̀.
2: Ẹ dìde.
1: Ní on the 20.
2: On the 20 ni sà.
1: Tuesday tó ń bọ̀ lọ.
2: Èyí tó ń bọ̀ lọ ni o.
1: Tuesday tó ń bọ̀ lọ.
2: On the 20. Bẹ́ẹ̀ni sà.
1: 21. Màá wà ní Kọ́lá Balógun.
2: Ní Kọ́lá Balógun la máa wà o.
1: Okùn Adé Street. Ní church CAC.
2: Bẹ́ẹ̀ni sà.
1: Fallers of Prayer.
2: Ó yẹ sà.
1: Èmi mo gbé pàdé bọ̀ mẹ́
2: o. Kábíyèsí Ọlọ́run o.
1: Ará mi ṣí èèyàn 1,700.
2: Òṣè Jésù.
1: 1,700. Bọ́ọ̀bá tètè dé. Wọ́n máa wá sí.
2: Kábíyèsí o. Kábíyèsí o.
1: Yóò yín mú sí ọ.
2: Wọ́n kàn yín mú sí ọ.
1: Wọ́n ti sọ ẹ̀kọ́ lójú.
2: Ẹ o.
1: Tó o bá lọ sẹ́ẹ̀nì ọrẹ.
2: Kábíyèsí o.
1: Wíkẹ́ bá sẹ́ẹ̀nì owó báyìí.
2: Ẹ yẹ sà.
1: Sàkáǹtì báyìí. Wọ́n á tún yín mú sí ọ.
2: Wọ́n
1: yín mú lẹ
2: lórí
1: mi. Wọ́n ní ẹni tó ń tẹ̀yìn
2: jẹ.
1: Kí ló wá ká? Sèbí mùsùlùmí ni ọ́. O tún sẹ́ndì owó sí ṣọ́ọ̀ṣì.
2: Ayẹ́ra yọ lọ́rùn o.
1: Fi wọ́n lẹ̀.
2: Kábíyèsí o.
1: Ẹ̀rí rẹ̀ ó pa wọ́n lẹ́kún láìpẹ́.
2: Bẹ́ẹ̀ni.
1: Àṣeyọrí rẹ̀.
2: Ẹ o.
1: Yóò gbomi jẹ́ lójú wọn láìpẹ́.
2: Ó yẹ sà.
1: Torí pé.
2: Ẹ o.
1: Wọ́n máa bí ẹ pé.
2: Ẹ.
1: Jọ mú wa dé bẹ̀.
2: Jọ tiẹ̀ jáde bẹ̀.
1: Mo kéde o.
2: Ẹ.
3: yanu.
2: Amen.
3: Be yadua.
2: Amen.
3: Be yanu adua.
2: Amen.
3: In the name of Jesus.
2: Amen.
3: Kopa sami.
2: Kopa ti sami right.
3: You want the Erika.
2: Amen.

Gbogbo ló kájú ẹ̀. Bàbá sọ̀rọ̀ nípa Lifeform Apprenting. Fún tàbí Ghana Women tó wà nínú ẹ̀. Ṣẹ́lú flẹ̀. SABC Service Transfer. Customization. Pẹ̀lú T-shirt sewing. BTS Printing. Monogram. Photo frame. Àwọ̀ mọ̀ àti Alpha Printing. Fún wáwá jẹ́ kí wọ́n bá ní brand mọ́tò lóríṣiríṣi. Ẹ̀yin olóṣèṣì iléeṣẹ́ lálá. Ẹ máa bọ̀ Bọ́lá Print. Kájú ẹ̀. Bọ́lá Print lọ́gọ́ lórí sùn Printing. Pẹ̀lú àwọn akọ́ṣẹ́mọṣẹ́. Àǹfààní níbẹ̀ fún gbogbo ẹni tó fẹ́ kọ́ nípa Printing. Pẹ̀lú Graphics Design. Lọ́nà ọ̀la bíbọ̀ Photo Frame. Pẹ̀lú àwọn customization spray. Ẹ gbàgbé ẹ̀. Ẹ̀dínwó ni gbogbo ẹ̀ lọ́dọ̀ wa. Mímọ̀ sí Sùúrù Lérè lẹ́yìn MCN Office Along Ide Iroko Sunwater nípínlẹ̀ Ogun la wà. Fẹ́kùn rẹ̀ àlàyé ẹ̀ma 08059327878 tàbí 08035161270. Bọ́lá Print Printing at the Peak.

0: live it. My coworker.
1: Eddie, Eddie,
2: Bàbákẹ́rẹ́ wa dé balẹ̀ kasagwa lórí ìtọ́jú ìlera àti àìlèṣe dédé ọlọ́mọkùnrin nìkan ṣoṣo jai jai jai ìdùnnú ṣubú layọ fọkùnrin àtobìnrin ọ̀pọ̀ gbéyàwó ló ti dẹnu kọlẹ̀ látàrí wípé awọ ọkọ rẹ̀ ò kájú ìlú dáadáa bàbá bọ̀dá ò lè tatẹ kan lẹ̀ dùn bẹ́ẹ̀ ló sinmi ìjẹkújẹ débi pé tí wàá sọ ẹ̀dákú rẹ tẹ̀ lọ́dọ̀ olólùfẹ́ rẹ bàbákẹ́rẹ́ wa ni ó fọ̀rọ̀ rẹ lọ lórí àìlèṣe dédé tí ń bọ̀ fira ìdákọ́lẹ̀ ara ẹra tiẹ̀ kọ́ sùn lọ ọ̀pẹ́ ẹ̀yìn dúdùn ara títa ara gbígbóná inú kíkùn àyà tí ń lù pipi ìpì má le gbẹ́sẹ̀ ọwọ́ àtẹsẹ̀ tó kú rìrì níwájú ta ni bàbákẹ́rẹ́ wa ni ó kàn sí pẹ̀lú ẹ̀rọ ìgbàlódé tí wọ́n sọ bí tí nǹkan lúgọ sí lára tiẹ̀ oògùn tẹ́ ẹ bá lò láàrin ìṣẹ́jú mẹ́rìnlélógún tí ò bá ṣiṣẹ́ ò fúùtù fẹ́ tẹ̀lé kì í ṣe ti bàbákẹ́rẹ́ wa
3: iléeṣẹ́ bàbákẹ́rẹ́ wa aka stand action kòbókò wà níwájú continental guest house nílùú àkúrẹ́ telephone 08164122777
2: bàbákẹ́rẹ́ wa wà pé mi débẹ̀.
4: Bàzó ọlọ́mọdáró bùn àìsàn.
5: Mo kí onílé mo kí àlejò àní fàìsàn ló gbà orúkọ tí èmi ni Babangana tí gbogbo ayé a máa pè ní Babakerewa aláṣẹ àti olùdarí stand action kòbókò èyíkéyìí kùdìẹ̀kudiẹ tó wá lè máa bá ìwọ ọlọ́mọkùnrin ìjà kàn sí mi.
3: Ní iwájú continental guest house nepa nílùú àkúrẹ́.
5: Phone number mi 08164122777
6: kí láà mọ̀ sí stand action kòbókò àwọn egbòogi tó dá fún ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo òun ni à ń pè ní stand action kòbókò a ní ní olómi a ní oní powder ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo ló ṣiṣẹ́ fún o tí nǹkan ọmọkùnrin rẹ kó lè máa gbéra dáadáa kí àgbò rẹ kó lè máa kàn bí àgbò kí ẹ ṣe ara rẹ kó lè máa gbéra àbí orúkọ tiẹ̀ tiẹ̀ ti rí padà sí bọ̀dà ṣúkẹ́ṣúkẹ́ níwájú olólùfẹ́ rẹ irú nǹkan báyìí kò dá ó máa ń fa ìtìjú fún ọlọ́mọkùnrin ni torí rẹ̀ la ṣe mú egbòogi stand action kòbókò wá fún ọlọ́mọkùnrin nìkan ṣoṣo àìsàn tí ò gbóògùn ọlọ́run ò ní fi ṣe wá gbogbo nǹkan tí ò bá lè máa ṣe wọ́n ọlọ́mọkùnrin ń fẹ́ kó o gbìyànjú kó wá bá mi egúnjẹ egún òṣájọ òṣà oògùn tẹ̀mí ò bá mọ̀ èmi ò ní sọ̀rọ̀ nípa ẹ̀ egbòogi tí èmi ń gbé káàkiri nǹkan tí mo jogún lọ́wọ́ bá ńlá wa ni bàbá wa a máa dàgbà a máa wọ 90 wọ́n máa fẹ́ ìyàwó méjì mẹ́ta mẹ́rin wọ́n sì máa kápẹ́bù láti máa bá wọn ṣe bóyá ọmọ ogójì ọdún ni ẹni 50 ọdún ni ẹni 100 ọdún ni ẹni torí pé ẹ ṣe ara rẹ ò gbéra dáadáa àgbò rẹ ò lè kàn bí àgbò àbí ẹ ṣe ara tirẹ kéré ju ọjọ́ orí rẹ lọ ajá afọ rẹ ò lè gbéra dáadáa má fi dẹ́gun lá.
3: Mo wà níwájú Continental Guest House NEPA nílùú Àkúrẹ́.
5: Phone number mi 08164122777
6: tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa ẹ mọ̀ pé omi yàtọ̀ ságbo àgbo yàtọ̀ sómi gbogbo ẹ̀yin tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa ó ní èjì àǹfààní àyẹ̀wò ọ̀fẹ́ nípa ọ̀nà ìgbàlódé wa àti àwọn baba ńlá wa tí a mọ̀ ní ọ̀nà onífádé ẹ̀yin irú ẹ̀yin ní gbogbo ìgbà oríkèríkè ara ń rọ ni ara ń jẹ ẹ̀jẹ̀ ni àbí omi jí ara rẹ tí wọ́n fi bí sọfin rẹ̀ sí kò pọ̀ tó má fi dágúnlá bóyá wọ́n ṣe ẹ̀yọ ẹ̀ márùn ẹ̀ mẹ́fà kí lẹ̀ tó mọ bó ṣe ń ṣe ẹ̀yọ ló ṣe ń momi àbí tí o bá yẹ̀ ṣe ẹ̀yọ tiẹ̀ a máa ta ẹ́ a máa yún ẹ má fi dágúnlá gbogbo nǹkan kí nǹkan tí o bá máa ṣe nínú àgọ́ ara rẹ bóyá ara ń ta ẹ́ ni àbí ara ń já ẹ̀jẹ̀ ni àbí inú rẹ ń kùn ní gbogbo ìgbà orúnkún ń ro ẹ ni oríkèríkè ara ń ro ẹ ni àbí àti rìn ibùsùn kan síbi kejì ó di ogun àbí wọ́n tiẹ̀ ti ní ìpèníjà nínú iṣan ara ni iye ọlọ́mọkùnrin ni pé kò jí lówùúrọ̀ kí nǹkan ọmọkùnrin rẹ kó dúró déédéé tó bá ti rí pé nǹkan ọmọkùnrin yóò dúró déédéé á jẹ́ pé àìsàn kan wà tó ń fà á àìpèníjà nínú iṣan ara ni ṣé ẹ mọ̀ pé ọ̀gọ́ kan wà nínú mọ́tò tí à ń pè ní carburetor tí carburetor yìí tó bá ti ní ìdọ̀tí or tó bá ti ní ìpèníjà nínú àwọn wáyà tó gbé iṣẹ́ wọlé sínú ẹ̀ ó ló máa ń fa kí carburetor kó má lè ṣe bó ṣe ń ṣe ibi tó mi ń gbà wọlé omi ò ní lè gbabẹ̀ wọlé mọ́ carburetor yìí kò ní lè ṣe dáadáa ó dẹ̀ wà nínú iṣan ara ọmọ ọlọ́mọkùnrin iṣan ara kan wà tó ṣiṣẹ́ pàtó tí iṣan ara yìí tó bá ti ní ìpèníjà òun ni ọlọ́mọkùnrin máa di bọ̀dá ṣúkẹ́ṣúkẹ́ àbí wọ́n tiẹ̀ ní àìsàn tí à ń pè ní àrùn jẹ̀díjẹ̀dí wọ́n fẹ́ ṣe gáàtì ẹ nǹkan máa jáde níbi gáàtì ẹ wọ́n máa fọwọ́ tì sínú irú nǹkan báyìí yóò dáa kàn sí mi.
3: Ní iwájú Continental Guest House NEPA nílùú Àkúrẹ́.
5: Phone number mi 08164122777
6: àgbo marugbo takebe òun ni àgbo tí èmi ń gbé káàkiri tí ọlọ́mọkùnrin tó máa lè dángájá tó máa lè ṣe dáadáa àbí ìpèníjà ti tiẹ ó tiẹ ti fà á ẹsẹ̀ rẹ ń wú ni o ò lè sùn dáadáa bó ṣe ń sùn tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo orú nǹkan báyìí kò da ẹlòmíì tó bá lògùn lọ́wọ́ a ṣiṣẹ́ tí oògùn bá tán a tún padà sí bó ṣe ń ṣe ni irú nǹkan báyìí kò da a ní láti ṣe àyẹ̀wò ká lè mọ irú oògùn tó máa bá ẹ lára mu tí ìrìn àjò ọ̀sẹ̀ kan tí ò fi ní di ọdún kan mọ́ ẹ lọ́wọ́ tí o bá wá sí ọ̀dọ̀ wa tí a bá bèrè lọ́wọ́ àwọn tó nílẹ̀ a mọ̀ pé nǹkan báyìí ló ń ṣe o ká tó mọ oògùn tá máa fún ọ àwa kì í ṣe èyí àwa kì í ṣe ọ̀hún ìtọ́jú ọlọ́mọkùnrin nìkan ni tí ẹ bá rí ọlọ́mọbìnrin ní ọ̀dọ̀ mi bóyá ó wá nítorí ọkọ rẹ̀ kàn sí mi.
3: Ní iwájú Continental Guest House NEPA nílùú Àkúrẹ́.
5: Phone number mi 08164122777
7: 7777 lẹ́ẹ̀kan sí 08164122777.
8: Iléeṣẹ́ tó sẹ́, tó ki, ó fẹ̀ǹfẹ̀, ó kẹ̀ǹkẹ̀, ó wá sẹ́wẹ́wẹ́, ó dùn bí ìlú dòdò létí, ó dùn bí dòdò ìkirè 88.9 Àdàbà FM.

0: Orúkọ mi ni Peter Adémóyégun. Mo ń gbé ní òkè Àrò ní Àkúrẹ́ yìí. Ní ìdílé tí mo ti wá, wọ́n lágbára ní àdúgbò ìdílé yẹn gan. Mo gan gbà tí mo wá sí Àkúrẹ́, ìyàwó mi já sọ mi pé kí n stable sí Àkúrẹ́ tó yẹ mo ti wọ̀nà àti kúrò lákúrẹ́ tẹ́lẹ̀. Wọ́n já sọ pé kí n pé ire mi pé Àkúrẹ́ ló wà. Bọ̀ bí mo yé ń ṣe kò bọ́ sí i. Ibẹ̀ bakery work mo ṣe, electrical dẹ̀ ni mí. Mo ń ṣe from bakery to bakery mo ń ṣe. Wọ́n ṣàwá pẹ́ mo ṣàwá join last year 77. Mo bá wọn ṣe. Àti ìgbà mo ṣàwá bẹ̀rẹ̀ sí rí ṣe. Mẹ́rin mo ti mọ̀ pé ọjọ́ pé àdúrà fẹ́ kájú àwọn wọ̀nyí o. Bẹ́ẹ̀ lèmi náà sì bẹ̀rẹ̀ sí tẹ́ra mọ́ ìwọ̀n. Kò sí ìgbà tó ń bá ṣiṣẹ́ gbàdúrà lóru tí mi kì í jí. Màá jí màá mo ti set alarm sí fóònù tó wá di 11 o'clock màá jí. Màá jọ ìyà àdúrà. Bí mo ṣe ń gbàdúrà wọn já rí pé ṣé ń jí sí àwọn wa ṣé yìí sáwa ṣé ń jà wá. Àláàdù mo já rí àti pé mo during that time attack ni gbàmọ̀ kan tó rí mi ṣe fún ọmọ máa attack orí mi. Ọbẹ̀ ọfà ọbẹ̀ ọmọlẹ̀ ọbẹ̀ ọ̀ṣà wọn máa fi máa attack orí mi. Àgbà tí mo ṣá ń gbàdúrà lẹ́yìn last one tá wá ṣe mo ṣá gbàdúrà mo ti apply fún ibiṣẹ́ yẹn more than 3 times. Wọn ò lẹ kí wọ́n máa ju application mi dànù ni. Nísìnyí èmi ò lẹ fọkàn sí mo kàn drop application mo kàn gbọ́kàn kúrò ń bẹ̀. Mo ṣáà rí pé wọ́n pè mí. Mo dẹ̀ wá lọ mi ò prepare fún gan mo ṣe débẹ̀. Àti mo ṣe interview yẹn tó ń ṣe test yẹn mo ṣe test dáadáa bọ̀ interview mo fọkàn. Mo ṣáà wá rọ pé mo fi sọ́wọ́ authority pé mi ò sure pé wọ́n lè pè mí. Pé mo fi sọ́wọ́ authority pé miracle nìkan ló lè jẹ́ kí wọ́n pè mí. Bàtà wọ́n dẹ̀ wá pè mí. Ó surprise mi pé owó tí mi ò gbà rí.
1: Má sunkún náà.
2: Má sunkún.
1: Owó tó sọ fún ẹ bẹ́ẹ̀.

0: le seru olola
1: o
2: ke la ye mi wa o
3: Miracle for Pundos, Idabayasa, Oba to fi aye si abe obirin,
4: God that put that space in the woman,
3: gbogbo omo jade,
4: I've got that baby,
3: gbogbo ite mo gba mi,
4: you that you hear me,
3: lojojumo,
4: every day,
3: mi mo bi o se se, ni bi ona ti di, iya hali ha, bayi ni ani ti, o ni kokoro sika, da fi ni wi, eni to nsi, ten ko le ti, eni to nsi, ten ko le si, o mo Olorun ni, ile Oh, man, it's the most. And the land you are for you. Can you allow the for me? And the land like you. Second in land of you. Don't pass it. Don't wait on a demon. On the land. That's your law. On the land. That's your law. On the land. In la cushion. In la cushion. In la cushion. In la cushion. In la cushion. In Yanukata. Iwe ranti
4: book of remembrance
3: o sibayo mi hakada ri balua ati siwe ni waju oba asi ranti modekai o ti si oba lore oba wi pe ki la se fun won siwe lo oba kan kan bi kan gogo bi ati tile kuma mi maru ami to ma se ile kusi Oh my God! Olorun mi oni gbe. Be kan tile kuma. Ko de mo lenu oro. Iwo ireti ti si. Ko gbogbo en to ngbo mi. Lori eto yi. Mi mo gba to ti ngbo mi. Ile omo to ti. Won ti si we kan. Olorun si ireti Sara. Bi o ti wi. O si se fun Sara. Bi o ti so. Sara si lo. Ha ha. Lundi,
4: today,
3: he went to see
4: for
3: sick. Oh, Jiyama,
4: Elakari,
3: Iyanu Irolowo, my God, my God, my God, Tori Oluwa Jehovah, Yona Milowo, Tori na, mo gbe oju mi soke, bi okuta lile, emi si mo pe, oju ki yo ti mi, ri ale, ekedebi, jina marabi, edebi a, gbogbo en to ngbo mi, iran lọ́wọ́ tó ríru ẹ̀rí bó yá gbà á ìrànlọ́wọ́ tòsí ìrànlọ́wọ́ ọ̀nà jíjìn ìrànlọ́wọ́ lọ́wọ́ ọkùnrin ìrànlọ́wọ́ lọ́wọ́ obìnrin lọ́wọ́ ọmọdé lọ́wọ́ àgbà gbà ìrànlọ́wọ́ gbà ìrànlọ́wọ́ gbà ìrànlọ́wọ́ gbà ìrànlọ́wọ́ olúwa wà á ràn mí lọ́wọ́ sọ̀rọ̀ sókè
5: olúwa wà á ràn mí lọ́wọ́
3: torí pé.
5: Èyàn mi ní mi ò lágbára.
3: Mo ní Ọlọ́run tí mo ràn ní lọ́wọ́. Àwọn ìwọ ló ń fìràn lọ́wọ́ wárí. Àwọn téèyàn bá rò pé. Àwọn tó bá rora wọn pé. Àwọn tí ènìyàn bá yọwọ́ wọn lọ́rọ̀ wọn. Tí wọ́n láti mọ̀. Bàbá ràn lọ. O lè dá nkankan. Nígbà téèyàn bá yọwọ́. Ọlọ́run wa kọ́wọ́
4: ti.
3: Mere se
4: de.
3: Mi mọ.
4: I don't know.
3: Níbi tí ìtìjú ti fẹ́ dìde.
4: Mi ṣe mi sẹ́tì for you.
3: Ìrànlọ́wọ́ dìde. Ọlọ́run yóò ràn lọ́wọ́. Ọlọ́run yóò ràn lọ́wọ́. Ọlọ́run yóò ràn lọ́wọ́. Ọlọ́run yóò ràn lọ́wọ́. Ìyanu ẹ̀kárùn-ún.
4: Number 15 dàkú.
3: Ìyanu ìdìdí òjijì.
4: The miracle of sudden lifting.
3: Ìdìdí òjijì.
4: Sudden lifting.
3: Ọ̀rọ̀ rẹ.
4: Your case.
3: Àwọn àdàbí pé.
4: Will that be like.
3: Ṣé bá a mọ̀ tẹ́lẹ̀.
4: But we know you before now.
3: Bó ló ṣe dókè.
4: How did you get to the top?
3: Torí òní rákòrò.
4: Because you no crawl o.
3: Òní rìn.
4: You no run.
3: Òní sáré.
4: You no run.
3: Ṣé lágbe ẹ̀fọ́.
4: You just fly.
3: Bẹ́ẹ̀ni. A máa gbé ẹ̀fọ́. Àwọn tó ti lọ níwájú. O fẹ́ lọ já wọn lẹ. O máa já wọn lẹ. Ẹyin tẹ wà ní
4: Facebook.
3: YouTube. Ẹ ṣí à
4: fídíò
3: yìí. Yẹrẹ kẹdùá. Mẹ́zàtò. Bẹ́ẹ̀lú àdáyà. Ẹ ṣí à. Ní ìgbà méjìlá. Méjìlá. Ọ̀rọ̀ ń jáde. Àṣà ń tẹ̀lé. Mo sọ̀rọ̀ sí afẹ́fẹ́. Ìrànlọ́wọ́ orígun mẹ́rin àgbáyé. Ẹ gbà á. Ìyanu ẹlẹ́kẹfà. Ìwòsàn.
4: healing.
1: Hallelujah.
3: He was
1: healing.
3: And the kind of answer,
4: animal sick.
3: But don't want you to
4: come. I
3: said,
4: that's it, that's you.
3: How far
4: are you?
3: I feel sure.
4: That picture.
3: I don't see. Quit that.
6: Orukọ mi ni Idris lati Ilugbe Airport Road. Ọlọrun sori nla kan fun mi.
3: Ah, baba abeta re.
6: Bẹ́ẹ̀ ni sir.
3: Mo ti gbọ́ voice yẹ.
6: O ti ìgbà tí Ọlọrun sori bẹta fun mi, ìtàn tí mi ń gbọ́ rí mo gbọ́. Wọ́n sọ fún mi pé ìgbà tán bí dáàdì mi tán, ipò ọmọ tán wá bílé wọn pé ìbejì ni. Nípa àwọn ìyá kan wá bínú pé ìbejì bó kínníkan wá gbọ́mọ yẹn. Wọ́n gbé wọn pa sápamọ́ sájà táwọn ọmọ yẹn láti fi kékeré tán fi kú. Wọ́n ní ayẹ wa ṣe pé látọ̀dún yẹn pé wọn ò ní bí ìbejì mọ́lé wa. But ìyàlẹ́nu Ọlọ́run ni pé bí mo ṣe jọ́hún rí òkè ògo, Ọlọ́run wa ṣe ìbẹ̀ta fún mi. Ó wá ìyá gbogbo wọn lẹ́nu, kódà nílé àwọn ẹni tó jó lórí ẹbí wa ní kí n máa kọ́ ọmọ bọ̀ wálé, mo ní mi kọ́ ọmọ wálé o. Pé ẹni tó bá fẹ́ wá wọ ọmọ kọ́mọ bọ̀ wá sàbújá pé orí Ọlọ́run lálelé. Wọ́n sá ń ṣèwádìí lórí ọmọ yẹn, ikódà ìfundò lánàá. Wọ́n sá ní kí n lọ sọ̀lẹ̀ kẹ funfun ọmọ lọ́wọ́. Mo ní tẹ́ bá rí ọ̀rọ̀ Ọlọ́run lórí ọmọ yìí lókù, kò sọ́rọ̀ òòsà kankan, kì í sọ́sà ló ṣe lé. Ọlọ́run ọtọ́rítì ń lọ ṣe fún mi, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run.
3: Àwọn èèyàn máa bí bẹ̀ta lórí òkè.
7: Ọ̀rọ̀ yìí ti jẹ́ jìjì.

0: lọ́lọ́lọ́.
1: Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ohun tó Ọlọ́run ṣe fún mi ní January tá a wá sí Ìbàdàn. Wọ́n sọ̀rọ̀ ní ká ra cement. Ilé yẹn mo fi ń kọ́ fún 17 years ní ilé Ìbò. Ilé yẹn kàn wà ń bẹ̀. But to the glory of God, lẹ́yìn ìgbà tí mo ra cement yẹn, mo akọ́ ilé yẹn tá within January tí náà. Láńlọ́ tó tún wá wà lẹ́yìn mi tún lóun fẹ́ ta tòun ó ní àwa lòun fẹ́ ká ra aláàlówó. Ó láwa lòun fẹ́ bóun máa da dúró dé wa. Ọlọ́run dẹ̀ ṣe owó yẹn ní ọ̀nà tí a lérò àtẹ̀mí àtọkọ mi àti ra.
2: Lona. Eléyìí tẹ́yìn nǹkan tẹ́lẹ̀.
1: Bẹ́ẹ̀ni.
2: Ọdún mélòó?
1: 17 years.
2: 17.
1: Bẹ́ẹ̀ni.
2: O wa ìgbà wo lẹ wá síbí?
1: January.
2: January. Ẹjọ́ àwọn tó ra cement.
1: Yes sir.
2: Ṣùgbọ́n ẹ̀sìn wá kúrò mí.
1: Ẹ mo wá sọ fún Ọlọ́run mo ní kó bá mi kọ́ ilé yẹn parí tiwa yẹn. Ọlọ́run dẹ̀ parí tiwa
2: dọ̀tí ń jẹun àná. Lẹ́nu January 6.
1: Bẹ́ẹ̀ni sir.
2: Ẹ tún wá ra ilé ẹ ànọ́dá.
1: Tó wà lẹ́yìn ni olú àwa lòun fẹ́ ká ra aláàlówó láwa lòun máa gbé dúró dé ṣùgbọ́n a ti rà á báyìí.
2: Ẹ pàtẹ wọ ẹ kí ló ẹ dẹ̀ ń wò báyìí. Èèyàn wà ní December pẹ̀lú ilé uncompleted building tí ó lè parí fún 17 years.
1: Since 2007.
2: Ntẹ̀yìn ò wá lè ṣe láti 2007 tó dẹ̀ ṣe láàrin January 6. Kì í dẹ̀ ṣe kó wá tún ṣe ó tún wá ra ànọ́dá ilé tí ẹnìkan tún ṣe tí ẹ̀ tì. Abẹ́ni ẹ ti parí tiẹ̀ náà. Kó lè mọ̀ yàtọ̀ láàrin aládùúgbò àtẹ tí ò gbá ní o. Tẹ́lẹ̀ the same category ni wọ́n wà. Wọ́n àjọ parí ilé wọn ni. Bọ̀ nígbà tó rí ọ̀fẹ́ dórí tiwọn, wọ́n parí tiwọn, wọ́n tún ra tẹlòmíì tí ò lè dá parí. Bó ṣe kú olórí òkè yìí.
3: Àṣírí bí má.
2: Let double grace work for you.
3: Náà o yọ fẹ́ ṣe kó méjì sí
2: ọ. O tún pè ní great mercy nìyẹn. Tún lọ ra mi.
3: Yé bẹ́ẹ̀.
4: Ọ̀rọ̀ yìí ti dé.

0: Shalom. My name is Reverend Gabriel Ayodeji. Mo jẹ́ ìkan lára àwọn ọmọ bàbá nínú ẹ̀mí. Mo dẹ̀ Ọlọ́run orí òkè yìí ó ti ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìyanu nínú ayé mi. Èkó mo wà sà.
1: Èkó lẹ ti wá
0: báyìí. Bẹ́ẹ̀ sà.
1: Èmi náà máa dékò lọ́jọ́
0: kan. Lákọ̀ọ́kọ́, ní bí ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn, àkọ́bí mi ó sì tó jẹ́ pé ó ń bì. It was vomiting. Mo fẹ́ gbé lọ sí hospital, ó dákú. Mo wá sábà mi rescue mo padà sílé. Omi orí òkè wà nulé. Mo nígbàgbọ́ nínú ìpè Sam Òjó. Mo nígbàgbọ́ nínú ìpè Májẹ̀mú orí òkè Ògo. Mo wá sọ fún ọmọ mi, mo ní, I ask my daughter, mo ní, do you believe in this God? Ó ní yes. Mo wá fún ní omi yẹn mú. Mo wá fi wọ lójú. Ó sùn láì gbé lọ sí hospital. Ọlọ́run dẹ̀ wò sàn.
1: Lójú ẹsẹ̀. Ẹ pàtẹ́wọ́ fún mi. Tó bá jẹ́ nìyẹn ló dúró.
0: Wọ́n ti máa sọ.
1: Tó bá jẹ́ nìyẹn ló ṣe yìí ni wọ́n á ti fẹ́ràn.
0: Wọ́n sá lọ. Tó bá jẹ́ nìyẹn ló dúró mi, á ti máa sì lè gún. Òní dúró. Nígbà bàbá ní ká máa gbàdúrà. Mo rí áńgẹ́lì tó wà lé orí òkè yìí tó jáde. Ó sì wá ojú yìí ti máa ń yọ mí lẹ́nu. Nígbàkúgbà ojú ẹ̀ máa ń da omi ni. Ṣùgbọ́n nígbà tí bàbá ní ká fi ọwọ́ lébi tó ń dùn wá, ká fi ọwọ́ sí ká gba ní ẹ̀ẹ́méje. Bí mo ṣe ń gba mo rí ìmọ́lẹ̀, áńgẹ́lì tó sì wà lórí pẹpẹ yìí sì jáde. Ó sì wá bá mi, ó sì fọwọ́ kan ojú náà. Mo rí ohun kan tó jáde nínú ojú náà. And I discovered that the light was clear. And that was how I'm healed from that eyes. There is power on this mountain. I can testify. And there is one day I call on the God of authority that God disappointed me. Praise the Lord.
1: Hallelujah.
2: Ìgbà wo lojú yìí ti ń dùn?
0: Sà, ó ti pẹ́ sà.
1: Ó tó sùn mẹ́yọ.
0: Sà, ó ti lé lọ́dún mẹ́wàá, omi máa. Nígbà tó bá di ìgbà ọ̀rùn báyìí, omi máa jáde lójú, mo máa ń lo gíláàsì mi. Tomi máa jáde, tomi máa bí ìgbà tó bá ní èèyàn sọkún. Omi sì máa ń dà lójú mi.
1: Kí lẹ wá rí sí?
0: Sà, bí mo ṣe ń gbàdúrà, áńgẹ́lì yẹn wá, ó sì fọwọ́ kàn mí lójú, mo dẹ̀ rí mọ̀ pé bí ìgbà tó bá ní nǹkan kan jáde nínú ojú náà. Ojú náà mo dẹ̀, I now saw the light.
1: The light. And it's more clearer.
0: More clear.
1: Clap for Jesus. Agbára Ọlọ́run.
2: The power of God.
1: Kó parí ogun tó kù.
2: Bẹ́ẹ̀ finish everybody.
1: Kò sì lè péré mọ́.
3: Lẹ́yìn ni mo jáwọ̀.
4: I entered into zone.
3: Pẹ̀lú àwọn angẹ́lì oríire.
4: With the angels of goodness.
3: Gbogbo ẹni sàmì.
4: I made our statement.
3: Ẹ̀sùn oríire
4: lọ́dún. Yes, we are blessed today.
3: Ayé ìlà jáwọ̀.
4: We entered into this life.
3: Gbogbo ìdààmú ọjọ́ tó pẹ́.
4: Every long time problem.
3: Ẹ máa gbiná dà.
4: Ṣé fire.
3: Ẹ̀yin wàhálà tán ni ò ní solution.
4: New problems they have no solution.
3: Ẹ máa gbiná dà.
4: Ṣé ṣe ṣe.
3: Yàtà
4: Farouk. The word of Lord that thunders.
3: Oh, Oluwa to mi agege.
4: The word of Lord that shake with us.
3: Oh, Oluwa to ni ola
4: nla. The word of Lord has get
3: well. Sebi ni waju Oluwa
4: yi. What is God?
3: Ni awon oke yo bi
4: da. How this not like that?
3: Ekori soke lodi.
4: Lift up your heads today.
3: Eyi enu ona.
4: Oh, ye gates.
3: Afẹ fa awon iseda jade.
4: The pull out of destiny.
3: Sinu kotu aye.
4: From that evil pit.
3: Afẹ gbe awon aye jade.
4: What to lift up from life?
3: Ninu ide to pe.
4: From that long time bondage.
3: Baba.
4: Father.
3: Nítorí orúkọ rẹ.
4: Because of your name.
3: A béèrè fọwọ́ ìtúsílẹ̀.
4: We have a hand of the leaf.
3: Asa ti kọ pe.
4: It is written.
3: Ni orí òkè Sioni.
4: Upon Mount Zion.
3: Ni ìtúsílẹ̀ yóò wà. Yóò sì jẹ́ mímọ́.
4: And holiness.
3: Àwọn ọmọ Jacob.
4: And the son of Jacob.
3: Wọ́n ní ìní wọn.
4: Shall possess the possession.
3: Jẹ́ gbogbo ìṣẹ̀dá.
4: Not for every destiny.
3: Sórí mi gbọ́ lọ́wọ́
4: yìí. Ìdàkẹ́ yẹ mi náà.
3: Níbi àdì ọmọ.
4: Níbi àbáhùn.
3: Àwọn ọmọ Israẹli.
4: The Israelites.
3: Àti ọmọ Juda.
4: And children of Judah.
3: Àjùmọ̀ kó wọn ní
4: ìgbà wọn
3: gbé wọn jáde
4: tí
3: wọn sínú ògo
4: ìyẹn
3: ló jẹ wá o
4: bàbá
3: alátìlẹyìn o ti fi ẹnu mi sí ọrọ o fẹnu mi ṣàṣẹ onígbogbo tá a bá ti sọ kó máa rí bẹẹ gẹgẹ jẹ lórúkọ jésù. gbogbo ìṣẹ̀dá tó gbò mí.
1: Every test you hear me.
3: Ẹgbẹ́ ìtúsílẹ̀.
1: Hey, that is still deliverance.
3: Ẹni tó ń bẹ́ kú sùn tó ń bẹ́ kú jí.
1: That was sleeping and waking.
3: Bàbá mi ni ń gbàdúrà fún ẹ.
1: Then I should pray for you.
3: A ó pa ọ́ lẹ́rìn
1: lọ́wọ́.
3: Gbogbo ẹ tó ń sun ẹkú kíkorò.
1: All of you being bitterly.
3: Gbogbo ẹ tó ń sun ẹkú kíkorò.
1: Those weeping bitterly.
3: Gbogbo ẹ tó ń sun ẹkú àṣìṣínú.
1: Those weeping within.
3: Ẹni sun ẹkú gbagba.
1: Those weeping outwardly.
3: Gbogbo ẹyin tí wọ́n ń gàn.
1: You that have been mourned.
3: Ẹyin tí ojú ń tì lọ́wọ́.
1: Ẹyin
3: tí ènìyàn ń bàjá. Báyìí ni Olúwa Jehova
1: mi.
3: Lórúkọ Olúwa.
1: Ẹgbẹ́
3: ìtúsílẹ̀. Yádá lábì.
1: Ẹ̀dá
3: bàálù kàdádá bàgbàdà. Ó dé ooo. Akókó ìtúsílẹ̀ mi ti dé ooo. Ó dé ooo. Sátani mo lọ mọ́ ọwọ́. Ó dé ooo. Akókó ìtúsílẹ̀ mi ti dé ooo. Ó dé ooo. Sátani mo lọ mọ́ ọlọ́wọ́. Ẹyin tẹ́ ń join ní Facebook
1: lọ́wọ́. You that join us on Facebook.
3: Ẹ ṣí à fídíò yìí lónìí.
1: Share this video today.
3: Ẹ ṣe ní
1: 31 times each.
3: Ọ̀rọ̀ ń jáde lọ́wọ́.
1: You want to proceed.
3: Àṣẹ ń tẹ̀lé.
1: Authentic backing
3: talk. Nǹkan márùn-ún náà sọ fún mi.
1: 5 things I'm told.
3: Number 1.
1: Àkọ́kọ́ ń bẹ̀.
3: Repeated problem must come to an end.
1: Ogun tó ń lọ tó ń bọ̀. Ogun tó ń
3: gbé. Ogun tó ń lọ tó ń bọ̀.
1: Repeated problem.
3: O ti jẹ́rìí lórí ẹ̀. O ti dunnú lórí ẹ̀.
1: You have
3: adjusted
1: right.
3: Ẹyin ogun tó ń lọ tó ń
1: bí recurring problem.
3: Lórúkọ Ọlọ́run
1: ìṣó ẹ̀. Ẹ máa gbóná fíṣẹ̀.
3: Ẹ máa gbóná
1: fíṣẹ̀.
3: Wọ́n rán mi wá ní o.
1: I am sent.
3: Lina Anta.
1: Yes, I am sent.
3: Bẹ́dú Àdélé.
1: Ẹ̀mí mímọ́.
3: Ẹ̀rẹ̀gẹ̀dù.
1: Ẹ̀mí mímọ́.
3: Ọ̀kọ̀dájú.
1: Yes, Lord.
3: Ẹ̀yin ọ̀fà.
1: All you arrows.
3: Tó ń lọ tó ń padà.
1: That keep recurring.
3: Àṣàṣì.
1: You
3: expected. Tó ń
1: lọ
3: tó
1: Ọ̀rọ̀
3: àdúrà dada. Ẹlẹ́yẹ.
1: Ẹ̀mí Ọlọ́run.
3: Wọ́n àgbọ́dọ̀ máa tinú ogun dẹnu.
1: Jẹ́ mọ náà kó from battle to battle.
3: Wọ́n àgbọ́dọ̀ máa tinú wàhálà
1: dẹnu wàhálà.
3: Wákàtí àdúrà láwà.
1: Títí àwọn pẹ̀lú.
3: Ẹ̀lọ́ kọjá.
1: Jábọ̀ ẹ̀ka ní
3: mọ̀ olúwa dé ogun wọn.
1: Ẹ̀dá
3: àdúrà.
1: Ẹ̀dá
3: Sorry, manage that go for Jesus. Oh yeah, that Yaale ma
1: fún. Thank you father.
3: Wọ́n ti ní ẹkún lọ sùn lójoojúmọ́.
1: They say you are weeping every day.
3: Ọ̀nà kejì tẹ́rán mi sí nìyẹn.
1: That is second place I'm sent.
3: Wọ́n tó pa ẹ lẹ́kún.
1: That thing making you cry.
3: Ó gbúdọ̀ pa ẹ lẹ́rìn.
1: Must give you laughter.
3: Sára sá sọ pé.
1: Sára sẹ́.
3: Olúwa pa mí lẹ́rìn.
1: God has caused me to laugh.
3: Yẹnì ha.
1: Bẹ́ẹ̀ni.
3: Ribadua.
1: He has caused me to laugh.
3: Genesis 21.
1: Genesis 21.
3: Ní 1-10 nìyẹn.
1: From 1-10.
3: Sára sá wípé.
1: And Sára sẹ́.
3: Olúwa pa mí
1: lẹ́rìn.
3: Tó ń fẹ kún rìn lọ.
1: That man that goes around.
3: Yóò fi ayọ̀ padà wá.
1: He will be with them with joy.
3: Psalm 30. Ó ní ẹkún lè pẹ́ dalẹ̀.
1: He said we be with 30
3: nights. Ayọ̀ ń bọ̀ láà.
1: Joy come.
3: Ẹyin tẹ́ ẹ sun ẹkún.
1: Who that I will be present.
3: Ẹyin tẹ́ ẹ rọ́nà lọ.
1: Who that have no way out.
3: Ẹyin tí ẹkún ò jẹ́ kẹ́ gbé ayé.
1: Who that be do allow to enjoy
3: life. Lónìí.
1: Today.
3: Ẹ sun ẹkún.
1: You will be with them.
3: Má jẹ̀mú tó ń rìn ní ẹkún rẹ.
1: Why don't you need your weeping?
3: Ó bàjẹ́ bẹ́ẹ̀. Ada ẹkún mi
1: lọ. Olo stop my weeping.
3: Ẹ̀dí àdúrà.
1: Stop my weeping.
3: Oyo yo yo yo yo yo.
1: Ẹ̀mí mímọ́. Olúwa ẹ̀dá ẹkún mi dúró. Gbogbo ẹkún tí kò sùn lọ́dẹ̀. Lórí ọmọ lórí ẹ̀yà lórí ṣẹ́gbẹ̀. Olúwa ẹ̀dá àdúrà. Olúwa ẹ̀dá àdúrà. Olúwa ẹ̀dá àdúrà. Olúwa ẹ̀dá àdúrà.
3: Olúwa ẹ̀dá àdúrà. Olúwa fa ìwé ẹkún ya lórí
1: ọ̀rọ̀. Lọ́ọ̀tì ẹ̀mẹ̀ book of weeping.
3: Ìwé ẹkún tí ayé
1: gbọ́. We've been written in my name.
3: Pẹ̀lú ìmọ̀ àfiyọ́jọ́
1: ojúmọ̀ sùn ẹkún. That I should be weeping every day.
3: Ẹ fa ìwé ẹkún
1: ya. Tí ẹyin tó.
3: Ẹyọ ẹgbàdúrà
1: yìí. Please pray that prayer.
3: Ẹyọ ọkùnrin ẹgbẹ́.
1: May pray it very well.
3: Màmá lálẹ́.
1: Oh pray pray pray.
3: Ẹ fa ìwé ẹkún ya o.
1: Tí ẹ dá book of weeping.
3: Mo fẹ́ padà rẹ
1: mi o. Àìmọ́tò láàbẹ̀ gẹ̀.
5: Oluwa faya. Bébí tí arúgbó ọjọ́ yóò ti gba gbogbo èèyàn lálejò. Nínú pàdé àdúrà ọlọ́jọ́ mẹ́ta from story to glory. Wá máa jẹ́ super ne. Bébí tí ọkọ̀ ṣọ́lọ́rùn bí ìwé. wọlé ìsáàbò yóò tárìtì wọlé olúfẹ́mi òní àpàrẹ̀sí ọlọ́run àtàwọn olórin ẹ̀mí yóò ti máa ṣiṣẹ́ ìránṣẹ́ pẹ̀lú bàbá àti màmá lùgà ọjọ́ pàdé wednesday 24th friday 23rd october pàkàtí ẹ̀dùn àmẹ́sàn-án láàárọ̀ pẹ̀lú ìṣòro mọ́kànlá alálójoojúmọ́ free medical ìwòsàn ọ̀fẹ́ pàdé ìrónilágbára yóò wà fún àwọn ọgbọ́n ọ̀fẹ́ ní jíjẹ àti mímú ọ̀fẹ́ máa wà ní tea junction àti major bus stop pẹpẹ gbogbo ẹ̀yà àti èdè ó yálàkọjọ wednesday 24th friday 23rd october lórí òkè ìyanu tó wà ní ìlara ẹ̀pẹ́ níbi tí wòlíì àgbáyé ni prophet lucas yóò ti máa gbá gbogbo èèyàn lálejò fún ẹ̀bì àdúrà àti ìtọ́sọ́nà 0705945 8718 jésù retí rẹ ìwọ ni yánú kọ.
6: ọlọ́run ṣe náà yìí èmi náà ń dúpẹ́ ọlọ́run rí òkè ogun èmi náà ní ẹ̀rí orúkọ mi ni wálé adirọ́pò ó ti tó ìgbà mẹ́ta tí mo ti ń sọ wípé tí ó bá jẹ́ tòótọ́ ni ọlọ́run pe èyàn pé kí ọlọ́run kò ṣe nǹkan báyìí ẹlẹ́ǹkẹta yìí ló wà tẹ̀wá jọ mí lójú torí contract mo tẹ̀ ti ń lé tí mo ti mo tẹ̀ mọ̀ wípé ó máa jẹ́ ti tèmi ni ọlọ́run ṣe fún mi wẹ́rẹ́ èmi ò tẹ̀ mọ̀ wípé pé àdúrà máa ń lọ níbi ìdájí nílé aago mẹ́rin ìyàwó mi ló kàn ń tún síbẹ̀ lọ́jọ́ kan tó ń sọ pé ó máa ń gbàdúrà ó máa ń gbàdúrà mọ́ ni ọ̀rẹ́ àdúrà tí wọ́n sọ pé òun gbàgbọ́ ṣé wọ́n ò lè dúró ní títí ẹ̀kọ́ gbàdúrà ni ó ò lè gbàdúrà fúnra rẹ̀ tó jẹ́ pé wà máa jẹ́ kí àwọn èèyàn kan tó kàn mọ̀ tán rẹ̀ ṣùgbọ́n nígbà tí tí mo bẹ̀rẹ̀ sí ní tún síbẹ̀ tí mo rí ọwọ́ ìyá nínú ayé mi nínú iṣẹ́ mi mo dúpẹ́ dúpẹ́ o mo dúpẹ́ omi ìtẹ́ ẹ̀mọ́ wípé ọlọ́run lè ṣe ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìlérí tí mo ti ṣe pé tí ọlọ́run bá ṣe pé èmi náà máa wípé máa sọ pé ọlọ́run ń gba àkóso tó tọ́ ni èèyàn ọlọ́run ní tòótọ́ ìpín ò dájú ìpín sì pín mi o but iṣẹ́ tí mi ò gbà rí nílé ayé mi tí mi ò tẹ̀ tí gbà rí òun ni mo gbà mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé mo yanjú ẹ̀ láyà tàlàfíà tí kò sí wàhálà.
7: Jésù olúwa ẹgbàdúrà kẹrin olúwa lónìí ẹgbẹ́ mi jáde kúrò ní yàrá ìjákulẹ̀ àti yàrá mọ́lá ṣe yọrí wà fún wa ni mo jáde kúrò ní yàrá ìjákulẹ̀ àti yàrá ṣètì kúbẹ̀lẹ̀ lómi ń gbé kò sí tó dáwọ́lé tó yọrí mo jáde lónìí o kúrò ní yàrá ìjákulẹ̀ àti yàrá ṣètì samuel jáde bàbá ọmọ ẹ̀ mọ́ nínú yàrá ìjákulẹ̀ mo ṣe àgbẹ̀ àyà ọgbọ́gbẹ́lẹ́ magadá gbẹ́dà olóde bẹ́gbẹ́dẹ́ bàbá dàdà ẹgbẹ́ mi jáde ẹgbẹ́ mi jáde ẹgbẹ́ mi jáde. Lónìí mo gbàdúrà gbogbo bí ẹgbẹ́ ọpamọ́ sí jáde wá ipò lẹ́ẹ̀kan kí n yọ màláda vaza ẹ̀kẹ́ wà ní mo gba sògo mi lónìí ayé mi bẹ̀rẹ̀ sí dìde ayayayaya enoga valia aṣọ ìtìjú máa lọ aṣọ ògo máa bọ̀ ẹ̀kọ́ ọlọ́run bàbá mi ẹni tó ń jẹ mí lójú mo gbá sóògbó aṣọ ìjákulẹ̀ fọ́dà sílẹ̀ bínú dà ó bá ṣògbó jésù olúwa wa olúwa fún mi ní ẹ̀rí tí ó di àríyànjú
8: máa jí mi kọ̀ tó bá ṣẹ́dẹ̀
7: ẹ̀rí òun ni òun kọ́ wà á nílé wà á máa ké mo gba ẹ̀rí o bàbá ọmọ ẹ̀mí ló wọ́n tó lè ṣe gbogbo ẹ̀rí òun ni òun kọ́ mo gba lónìí o mo gba ẹ̀rí lónìí o ayé kàfọ́ ádámí ayé màgà ilé dédé bágádá yàtọ̀ ẹ̀rí òun ni òun kọ́ ó yẹ gba ẹ̀rí ó sàmí gba ẹ̀rí ayé rẹ̀ dà iṣẹ́ rẹ̀ dà ó dìde yóò sì dà fún yìí ló ló máa dà fún in the name of Jesus.
9: Lórí òkè ìyanu àdúrà òun gbà ó.
5: Ó tún ti yá lórí òkè ìyanu yìí rárá. Bébí tí arúgbó ọjọ́ yóò ti pa gbogbo èèyàn lálejò. Nínú pàdé àdúrà ọlọ́jọ́ mẹ́ta from story to glory. Wá bá Jésù pàdé. Bébí tí ọ̀pọ̀rọ̀ ṣọ́lọ́rù bí wòlíì ìsáàbù ju authority. Wòlíì olúfẹ́mi òní. Ọ̀pọ̀rọ̀ ṣọ́lọ́rù àtàwọn olórí ẹ̀mí. Yóò ti máa ṣiṣẹ́ ìránṣẹ́ pẹ̀lú bàbá àti màmá Lúkà. Ọjọ́ pàdé Wednesday 24 sí Friday 23 October. Bákan tí àdúrà bẹ́ sàn láàárọ̀. Pẹ̀lú ìṣòro mọ̀kànlá alálòjoojúmọ́. Free medical. Ìwòsàn ọ̀fẹ́. Pàdé ìrónilágbára yóò wà fún àwọn ọmọ. Ọ̀fẹ́ ni jíjẹ àti mímú. Ọ̀fẹ́ máa wà ní tea junction. Àti méjọ náà bá sọ pẹpẹ. Gbogbo ẹ̀yà àti èdè òṣèlú àtọjọ́ Wednesday 24 sí Friday 23 October. Lórí òkè ìyanu tó wà ní ìlara ẹ̀pẹ́. Níbi tí wòlíì àgbáyé ni. Prophet Lucas yóò ti máa gbá gbogbo èèyàn lálejò. Fún ẹ̀bì àdúrà àti ìtọ́sọ́nà 0705945-8718. Jésù retí rẹ̀. Ìwọ ni ìyanu kọ̀.
3: Àdúrà yín gbà.
8: May your prayers answer.
3: Oníṣẹ́ ayọ̀ jẹ́ fún ọ.
8: May it be joyful messenger.
3: Akẹ́lẹ̀ oríire.
8: Angel of goodness.
3: Ọgbẹ́rẹ̀ wọlé
8: yóò. Bring you goodness.
3: Ẹni tó ń sun ẹkú yìí.
8: That person weeping.
3: Ó ń sun ẹkú mọ́.
8: May you weep no more.
3: Ọlọ́run tó ń fún àwọn èèyàn ní ẹ̀rí.
8: God who gives testimonies.
3: Ló fọ́ lẹ́rìí
8: o. He will give you your own.
3: Agbára láti ṣe rere.
8: Power to prosper.
3: Àti láti wà láàyè.
8: And to be alive.
3: Agbára láti borí gbogbo
8: ogun. Power to overcome every battle.
3: Ọlọ́run kò gbé wọ.
8: May the Lord grant you.
3: Mo ríran sí ọ.
8: I see a vision towards you.
3: Ogun tó ní kò gbé
8: yẹn. Battle has time to swallow you.
3: Ó ṣẹ wọlé.
8: May they are buried.
3: Nínú kòtò ayé tó wà.
8: From that evil pit where you are.
3: Agbé ọ jáde.
8: May you are brought out.
3: Jáde o.
8: Come out.
3: Jáde o.
8: Come out.
3: Jáde o.
8: Come out.
3: Gbogbo Èkó ni mo ti sọ fún pé.
8: I've told all Lagos already.
3: Àwọn tá a jọ gbàdúrà lánàá.
8: All God have prayed together today.
3: Abuja.
8: At Abuja.
3: Àdúrà wa gbà.
8: May the prayers answer.
3: Àwọn tá a jọ pàdé Lẹ́kọ̀ọ́
8: lánàá. God have met at Lagos also yesterday.
3: Fagba.
8: At Fagba.
3: Ẹ mọ̀ gbàgbé iṣẹ́ wa tá n bá.
8: Don't forget our own God assignment o. Owó
3: tí ẹ ti gbà yẹn.
8: That oil you receive.
3: Ẹ lo bí mo ṣe ní ẹ.
8: Use it as I say.
3: Titi di Sunday.
8: Till Sunday.
3: Lọ́la.
8: Tomorrow.
3: Ọ̀la Friday.
8: Tomorrow Friday.
3: Gbogbo United Kingdom.
8: All over UK. Ṣé
3: ẹ ti ṣe tán?
8: I hope UK is ready.
3: Ọ̀la ni pàdé yìí.
8: Tomorrow is our program.
3: Wọ́n máa pàdé.
8: We are all meeting.
3: Lágbára Ọlọ́run.
8: By the grace of God.
3: Christ Apostolic Church.
8: At Christ Apostolic Church.
3: Outreach District Headquarter.
8: Outreach District Coordinating.
3: Coordinating Headquarter.
8: Yes, sir.
3: Ní Tottenham àbí.
8: At Tottenham.
3: N17.
8: N17.
3: 6RD.
8: 6RD.
3: Mo ti sọ fún yín pé.
8: I've told you already.
3: Gbogbo ọtẹ mọ.
8: All those you know.
3: Tí wọ́n ń bẹ ní gbogbo ìlú òyìnbó.
8: That are all over UK.
3: Ní United Kingdom.
8: UK presidential.
3: Lórí gúnmọ́ rẹ̀ rin.
8: To the four corners.
3: Kí wọ́n travel down.
8: They should travel down to that place.
3: Ó ní rísì o.
8: They are speaking for you.
3: Ẹni la yé àtọ̀rù
8: wípé. Yọ̀dọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe é.
3: Ọjọ́ pé.
8: The day is come.
3: Tó máa gbogbo fọlọ́gbọ.
8: That he will give glory to their
3: owners. Ẹni wà lájò tó máa ṣe bí ẹrú o.
8: You will not be a brother be acting as slave.
3: Àwọn tí wọ́n ní challenges lórí ọmọ.
8: God have challenges over the
3: children. Ẹni kankan wọn wá o.
8: Bring them up.
3: Iṣẹ́ oyin.
8: The work of honey.
3: Tí olúwa ní ká ṣe.
8: Na lọ́sọ̀ ju.
3: Pẹ̀lú omi yẹn.
8: Without water.
3: Àti òróró agbára.
8: And the oil of power.
3: Á ṣe lóru ọ̀la
8: o. Na tell you tomorrow.
3: Yóò dá fún yín o.
8: May it be
3: ẹni fọkànbalẹ̀.
8: You will have rest of mind.
3: Gbogbo èèyàn ló ti mọ̀ pé.
8: Everybody already knows.
3: On 21.
8: On the 21.
3: 22, 23.
8: 22 and 23.
3: Máa lọ sí orí òkè.
8: We are storming the mountain.
3: Ìlara lẹ́pẹ́.
8: Àti ìlara ẹ̀nẹ́fẹ́.
3: Àdúrà la fẹ́ fò nígbà.
8: We are praying today sir.
3: Àdúrà yóò dẹ̀ gbà.
8: And your prayer shall be answered.
3: In the name of Jesus.
8: Amen.
3: Ẹ rogo
8: yìí
10: lò. In the name of Jesus. Ode nbi ije ri mi ni pe ngba ti baba ma wa ni November last year.
11: Okay.
10: O ti to bi osu merin abo fe lo po osu marun igba ta ma ri won jona ko ju bi 5 minutes ton gba mic bai ton bo sori ota na ni gbogba wa ta n woju olorun ka bo ta o baba wa mu wa sere pe sha wa grandma grandpa arugo 80-85 gbogba aya ta jona lo na ni lati wa ka ti ka lo ma re ro mo pe ase ti wole o àwọn màlẹ́kà tó ń pẹ ọmọ wọn ti ń pẹ wọn ti ń pẹ ká máa gba bèjì ká máa gba bẹ́ta ká máa gbóbìnrin ká máa gbọkùnrin ṣùgbọ́n níbi tí ìyàlẹ́nu ọtọ́rìtì tó ní agbára ọlọ́run ìpè igba to ma di bi osu meji ti baba so omo mi obirin kan kan pe mi oni ma mi ya authority oni doctor ti dictate pe on ti loyi o mi te mo kan to gbe mi gbalẹ mo kan yi kitikiti mo ni oyin authority lo de o ipe confirm so o bimo igba to ma bimo na o bi okunrin mo wa so omo yen ni oruko baba tori pe o je okunrin iyen lo be ideri mi keji igba to ma di ose keta na anu osu ye gbo pe po n loyun se la bro obirin na tun pe mi toro obirin la meji pe iya authority doctor tutu o ti confirm po n tutu loyun ah mi to mo nkan to ti gbe ngba mo kan biribiri ni pe eh ipe confirm authority ipe confirm mo ni oyo authority re meji na o asa ajo bere mo wa dupe lodo olohun yen tu wa bi mo obirin na ose keta ti egbe odo egbo ni mo wa ni ogba mi lagbo pabro tu bi mo bibo tu se soda bro niyan so mo wa tu so obirin ti yen bi mo wa so oruko omo iyawo authority mo tu
11: aha eke hallelujah ah
9: lori oke yanu adura mu gba o
5: mo ti ya lori oke yanu ara bi ti arugbo ojo yo ti pa gbogbo eyan alejo ninu pade adu olojo meta from story to glory wa ma jesu pade bi ti agbara si olorun bi woli isabu to authority woli olufemi oni agbara si olorun atawo lori emi yo ti ma sise ranse pelu baba ati mama luka ajo pade wednesday 24 to friday 23 october akati adu abe san laaro pelu isoru mokanla lojojumo free medical iwo su afẹ pade ironi lagbara yo wa fun awon gbo afẹ ni ati mumu afẹ ma wa ni T-junction ati mejo na bus stop pepe gbogbo eya ati edo yala tojo Wednesday 24 to Friday 23 October lori oge iyanu to wa ni ilara ife ibi ti woli agbaye ni prophet Lucas yo ti ma gba gbogbo eyan larejo fun ebi adua ati itosona 0705945 8718 jesu reti ra iwa ni iyanu kan
7: oni
12: today
7: ni ojo pe
12: ititi
7: si gbogbo ologo fe gbogbo
12: adura to nte jago
7: mo gbe lo pepe irubo
12: eju to ta se
7: ba se ko pepe adura
12: ni ba ta
7: pepe irubo la nlo
12: to ta se gbe
7: ni ba ti anu ba de
12: mercy comes
7: e bo na fi pade e
12: wi ta ka to
7: gbogbo mi ni lo ni gbe se
12: every be done is
7: olorun yo ran olo e to ta ma se lola o wa lara to ma san wo e
12: among god and people
7: lo fe gba 2000 naira
12: to collect 2000
7: lo wa yin kan te je omo ma je mu ipe
12: ayi
7: tesin dasi se ori oke project to lombe eh ni salai ni iya ode ni je in the name of Jesus mo to ba gbagbo ni to ba de ti se to so pe olorun awon woli
12: ni
7: mo ru ebo
12: I make
7: sure
12: me
7: di
12: je
7: pastor e fo ani akano
13: their candidate Providence Bank 89 00 51 2948 again Providence Bank 89 00 51 2948 Freedom Apostolic Revival International Ministry is the name of the account, or you can use our Echo Bank account. Echo Bank account is 0970003215 again Echo Bank account 0970003215 Freedom Apostolic Revival International Ministry is still the name of that account. And Pastor details call us on 081-123-2 in five places. Or you can use 070-81-16-4090. God bless.
7: Bí Olúwa ṣe ń bẹ tí ẹ̀mí ẹ wà.
12: Wọ́n ti bẹ̀rẹ̀ sí ìtọ́sí.
7: Ó ti délẹ̀ lérí. Ẹ̀yin Èkó.
12: Lagos.
7: Àkúrẹ́.
12: Àkúrẹ́.
7: Ẹ̀yin lẹ́ni àárọ̀ yìí.
12: Ó ti sọ̀rọ̀.
7: Mo ti sọ̀rọ̀.
12: I told you.
7: Ẹ tètè gbé gbèsè.
12: Lagos take step
7: up. Yóò dà fún yín. Ògo yí bẹ̀rẹ̀. Ẹ ti rà ànú gbà. Ọkàn yóò bà sí. Gbogbo ẹ tẹ bá rí.
12: Ẹ
7: sọ fún wa pé.
12: Ẹ jẹ́ àárín.